0: lọ́lọ́ jù máa parí o. Ọba mi tó sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ògiri, ọba mi tó fi kẹ̀kẹ́ ọkú jóná, ọba mi ẹ̀rù jẹjẹjẹjẹ nínú iná o. Ọba mi adúródogun tí ó bẹ̀rù ogun tí gbèjà gbogbo wa lọ́jọ́ gbogbo. Ikọ̀pẹ́rẹ́bù ọ̀sọ́pẹ́bù ọba ìgbà nìkan kábíyèsí rẹ o. Gbogbo ilé ẹ̀kọ́ oríbalẹ̀ ẹ̀kàn pariwo kábíyèsí o.
1: Kábíyèsí o.
0: Pásítọ̀ Fẹ́kẹ́ Yemọ̀nà bàbá Alábíyẹmọ ni mò ń jẹ́. Gbogbo ilé pariwo ayé mi dìde kò sí máa rìn.
2: Ayé mi dìde kò sí máa rìn.
0: Ògo tó ń súnmọ́ lọ́jọ́.
2: Ayé mi dìde kò sí máa rìn.
0: Ayé tí ò ríran lọ́wọ́ gbà.
2: Ayé mi dìde kò sí máa rìn.
0: Ògo ilé ìyá àti bàbá mi tá a gbà lọ́wọ́ àwọn ọmọ mi.
2: Ayé mi dìde kò sí máa rìn.
0: Ògo tó ń rẹ́kọ̀rọ̀ nígbà tí àwọn ẹgbẹ́ rẹ̀ sáré.
2: Ayé mi dìde kò sí máa rìn.
0: Túmọ̀ pariwo ọdọ́pin o. Ọwọ́ ilé àtọwọ́ ilé ìwé ọmọ kó kani láyà. Ká máa fi gbèsè rọ́gbèsè. Àtijọ́ tí mo kó wálé kọ́kọ́ bí ojú ọjà. Pẹ́pẹ́ àdágbé àti àdázọ̀ tó dẹ́dúró látọjọ́ yìí. Kí ẹ̀mí máa mí gúlẹ̀gúlẹ̀ lọ́rú ọwọ́ ilé tí ẹ̀dá yá. Mo dúró nínú májẹ̀mú ìpè ó yá mọ́ bá wílẹ̀ ni o. Pẹ́pẹ́ àdágbé àdábọ̀ ó yá wólulẹ̀. Ìgbésẹ̀ ọ̀tá kò ní dẹ̀ lórí ìwà àtọmọ rẹ o. Ayé kò ní fọjọ́ orí àti lágùnrẹ́ ṣòfun. Ẹlẹ́kọ̀ yóò kò ní kiri délé yìí o. Lónìí ajọ̀ǹda odidi àánú fún ìwà àtọmọ rẹ. Ní wíkẹ́ndì yìí wàá kọrin aleluya lórí ọmọ. Ní wíkẹ́ndì yìí agbára lọ́rọ̀ ti àṣeyọrí ìwà àtọmọ rẹ lẹ́yìn o. Ó yá ní wíkẹ́ndì ìyanu àfẹnuwò ó yá gbà. Ọmọ ṣàyẹn máa bọ́ sí o. Lọ́tọ̀ ni ò jagun mọ́ o. Wàá rí ìyanu ọlọ́run àti tẹ ènìyàn. Luke chapter 6 verse 37. Ayé kò ní dá ẹlẹ́jọ́. Iyọ̀ ayé gbogbo wa ò ní dòbu o. Lọ́ní ilẹ̀kùn ayọ̀ jí fún ìwà àtọmọ rẹ o. Ọ̀run gbé ọsọ́kẹ́ ó gbé òdìdé tọmọtọmọ. Ìrẹ́ àmúyangàn ìyá ó yá gbà o. Ìrẹ́ tẹ́nì kan ò ní lè sọ sórí rẹ̀ ó wọlé wẹrẹ o. Ọmọ rẹ̀ máa gbádùn ògodọ́jọ́ alẹ́. Ló di aṣíwájú arógolù tọmọtọmọ. Wàá gbé ìsí ayọ̀ tọmọtọmọ. O ní bí mo ṣàgbéjẹ lọ́jọ́ alẹ́. Àmì ogun jáde lára gbogbo yìí. Wàá gbé ayé ìrọ̀rùn tọmọtọmọ. Ayé kò ní mú wa pamọ́ tọmọtọmọ o. Ọmọ rẹ̀ obìnrin máa rí ibùjòkó ayọ̀. Ọmọ rẹ̀ ọkùnrin ò ní gbégbé ẹlẹ́gùn. O ní rógo àrùkiri lórí ọmọ rẹ̀ o. Ogun rírí ogun ẹ̀rí kò ní borí rẹ̀ tọmọtọmọ. Lẹ́ni o bọ́ nínú ogun òsì àti àìní o. Ọ̀sán ò ní dòru nínú ilé yìí o. Òkùnkùn bírímù bírímù kò ní fi lẹ́yìn ṣe ibùgbé o. Ní wíkẹ́ndì yìí wà á jẹ́ èèyàn. Ní wíkẹ́ndì yìí lọ pàdé olóríire. Ní wíkẹ́ndì yìí owó yẹn máa dé o. Ní wíkẹ́ndì yìí ògo máa búyọ. Ní wíkẹ́ndì yìí ò ní ṣe lásán. Ẹ ṣàmì ẹlẹ́yìn ní wíkẹ́ndì yìí ò ní sí ni o. Ní wíkẹ́ndì yìí ò ní rìn lọ́jọ́ tẹ̀mí pọ̀nà. Ní wíkẹ́ndì yìí lọ bá àánú ọlọ́run pàdé. Ní wíkẹ́ndì yìí owó tó ò retí ó yá ó máa wọlé wẹrẹ. Ní wíkẹ́ndì yìí àwọn tó jẹ́ olówó tó ń bọ̀ ọjà tẹ́lẹ̀ wọ́n wá fi ẹ̀bẹ̀ kó lé ọlọ́wọ́. Ní wíkẹ́ndì yìí ìjà ti ń bẹ láàrin ọkọ àtìyàwó Olúwa parí ẹ o. Wàá gbádùn ilé rẹ sí ní wíkẹ́ndì yìí. Ọkọ máa tọ́jú rẹ. Ní wíkẹ́ndì yìí ọmọ rẹ kò ní kọ́ sí yọ́yọ́. Ní wíkẹ́ndì yìí wàá láyọ̀ lórí ọmọ. Ní wíkẹ́ndì yìí ọmọ tí ò pẹ́ látọjọ́ yóò wá dọ̀bálẹ̀. Ní wíkẹ́ndì yìí ọmọ tí ò gbé kọ́lẹ̀ ó máa fúnra rẹ̀ pè ọ́. Ní wíkẹ́ndì yìí ọmọ ò ní dọ̀tá rẹ o. Ní wíkẹ́ndì yìí wọ́n tó ń wá ẹnìkan rẹ ó máa padà rí o. Ìmọ̀lẹ̀ dé òkùnkùn paradà. Ìmọ̀lẹ̀ wọnú ilé yìí o. Owó wọbẹ̀. Ìgbẹ́gẹ́ wọbẹ̀. Rọmọ́ṣẹ́ wọbẹ̀. Àánú wọbẹ̀. Ìrẹ́dẹ́. Ìbùkún dẹ́. Ìgbẹ́gẹ́ dẹ́. Àrídùnú dẹ́. Ilẹ̀ tuntun dẹ́. Ìròyìn ayọ̀ tuntun dẹ́. Ọmọ tuntun dẹ́. Ìrí àpèwáwò dẹ́. Kọ́ńtà tuntun dẹ́. Ayọ̀ lórí ọmọ dẹ́. Ìmúlọ́ra dẹ́. Ìwòsàn àtàláfíà dẹ́. Oúnjẹ ọmọ dẹ́. Ìfọkànbalẹ̀ àtẹ̀mí gígùn dẹ́ o. Gbogbo ènìyàn tẹ́ ẹ wá. Ìrẹ́ tó ṣòro gbàgbọ́ ó yẹ gbà o. Àánú tó ṣòro gbàgbọ́ ó yẹ gbà o. Ìrẹ́ tuntun gbà. Ìrẹ́ owó gbà. Ìrẹ́ ilẹ̀ gbà. Ìrẹ́ mọ́tò gbà. Ìrẹ́ ọmọ gbà. Ìrẹ́ ìbùkún gbà. Ìrẹ́ àṣeyọrí gbà. Ó yẹ gbà. Gbà. Oṣù ṣe ń parí ọmọ rẹ òní káwé jìyà. Gbogbo òní yẹ ìlérí lára ọmọ rẹ níparí oṣù yìí. Òní fọmọ rẹ tẹ́lẹ̀ tutù ọ̀la. Ìrẹ́ àjẹdọ́jú alẹ́ ó yà gbà o. Oṣù yìí kú wákàtí díẹ̀ ìrẹ́ rẹ ti ń bẹ níbẹ̀ ó yà gbà. Gbogbo rẹ tó wà ń bẹ ó yà gbà. Ìrẹ́ ọmọ rẹ ó yà gbà. Ọmọ rẹ máa gba ìrẹ́ tó gbọ́mọ pọ̀n. Òní káwó lérí fẹsẹ̀ jálẹ̀ o. Òní pòfo lórí ọmọ. Òní rógun àpọ́kú lórí ọmọ rẹ. Òní rógun àsúgbẹ́ kẹlẹ̀bẹ̀mú lórí ọmọ. Ayé òní fi ẹsẹ̀ bàtàkà sátẹ̀lé ọ̀làdúgbò o. Àjọ tó ń dá láti January kò ní dàrú o. Ó yá lọ́wọ́ ṣọ ògo. Lọ́wọ́ ṣọ ẹ̀yẹ. Lọ́wọ́ ṣọ èyí. Ó yẹ gbàṣọ àánú o. Ọmọ máa daṣọ ọrọ̀ o. Wàá rọ̀ ọmọ ran nise o ni fogo omo re pa tete ni pade awon aye e rodu adugo re loruko je number re oni jade lori omo re o ye wa tomo re lo pade olore ti ori fun yin ni wahala o ju se pari wa kajo re tomo tomo o ju se pari le pa yo si fu o ju se pari aladun dide si o ju se pari iran lowo dide si yin o ju se pari omo re ma ri ise yen o ju se pari olore ma dide si o o ju se pari je dadi yen ma dide dadi yen ma rowo na o e rowo mudele o gbogbo ni to ni la koja lori omo o dopin leni o o ni ku ati ke ogun fun omo re laarin omo laye ogun omo re tayo o ju se pari oni ri akoba o omo re oni je ebun mamu gari o eni eleni oni gba se ranse ni pari osu yi baba to ba ti gbadu eleyi kuro lori bedi omo lu abi omo re koni baje omo to se je wo lowo ni gbele olowo o o ni rogun pe pajawiri lori omo aye oni jere ro lara omo re o omo re oni fowo tale lokuku tafa taba ko ni ta omo re lofa eyin to mo ti gbagbe omo ranti yin latoni lo eyin to mo yin o gbe kolu yin yo pada ma gbe kolu yin awon omo to bi yewo ni sa fun o oni ku wa nikan.

0: sọ̀rọ̀ gbàgbọ́. Oúnjẹ ọmọ lemọ́ lemọ́. Oúnjẹ ọmọ lera lera. O ní rúgbọ̀ pàpà para dẹ̀ òru o. Ó yẹ gba látàgbẹ́ dìde tó yára. Ayé ọmọ rẹ dìde. Ayé ọkọ dìde. Ayé ìyàwó rẹ dìde. Kò dáyé ru àròkọ kan lórúkọ Jésù wọlé rí kà báyìí. Ìmọ̀lẹ̀ tẹ̀ yí ọkẹ́ tọmọtọmọ. Olóyúgbẹ̀tọ̀ rẹ bọ̀. Ìran rẹ máa ṣe lóṣù yìí. Ire máa tẹ̀ ọ́ lọ́wọ́ lóṣù yìí. Ẹ̀mí ẹ̀dẹ́ni dúró fayé rẹ sílẹ̀ tọmọtọmọ. Odò iwájú rẹ yìí máa gbẹ. Agíjú iwájú rẹ yóò ní rí mọ́. Odi tó yí ọpọ yìí yóò gbó lulẹ̀. Bí àṣẹ rọrùn láti dìde. Àánú rẹpẹtẹ yọjú sí wà tọmọ rẹ. Àṣẹ yọrí jaburata ó yà gbà lóṣù yìí. O ní rógun sọ́rì sọ́rì lórí àwọn ọmọ rẹ o. O ní rí fọ́tò ọmọ rẹ kó bú sẹ́kùn. A mú ọmọ wa lọ sí àfin re. Bí òkè ṣe yí Jerusalemu ká. Bẹ́ẹ̀ni rẹ máa yí ọkẹ́ tọmọtọmọ. Iṣẹ́ níbi kò ní dáhùn lórí ọmọ rẹ. Ọmọ rẹ máa pàdé onígbọ̀wọ́ rere o. Ọmọ aládé rẹ ò ní ṣìṣe. Ọmọ aládé rẹ ò ní jìyà. Lọ jí àyè fọlọ́run tọmọtọmọ. Ayọ̀ yóò wá ọ wá. Ìbùkún máa wọ̀ wá. Gbogbo ẹ̀yin olóyún ẹ lọ bímọ láyọ̀. Ẹ̀yin oníbísí ọláyọ̀ yóò sọ nínú yín. Mo súre fún ẹ̀yin kọ́ páàsì yẹn ṣàṣe yọrí o. Bèbè àṣe yọrí lẹwẹ̀ lórúkọ Jésù ẹ̀ ní rógun ìbànújẹ́ o. Ó dẹ̀ máa dára fún ọ. Ọmọ yín yóò ṣàṣe yọrí o. Congratulations to you. Torí pé eré kan ń bọ̀ láìpẹ́ yìí o. Jésù Olúwa. Engineer.
1: Ìgbà tí a wá lọ sí Kọ́lá, bàbá ṣáàṣì àdúrà kan fún wa ní ọjọ́ yẹn. Àdúrà yẹn pọ̀ gidi gan. Mo sunkún sọ́lọ́run lọ́rùn. Ọlọ́run wá jẹ́rìí agbára ẹ̀. Mo ṣáàrí ẹni tó sẹ́ndí bí 400,000.
2: Wà á rẹ̀ nìkan á bọ̀ àṣírí ẹ̀.
0: Ìsìn ọ̀la ní chọ́ọ̀chì tí òtún parí ìsìn ọpẹ́ pọ́nbélé ni o. Kò síbi tó yẹ kó wà bí kò ṣe chọ́ọ̀chì ní ọ̀la. Ọjọ́ Sunday yìí náà ní kí n fún gbogbo ènìyàn ní prophetic money. Owó yẹn wà á lọ fi sí àárín owó ni o. A máa fi ṣe èdìdí ìsọdí púpọ̀. Ọlọ́run tó mú owó jáde lẹ́nu ẹja ó ti ṣiṣẹ́ ìyanu síbẹ̀síbẹ̀. Wà á wá tọmọtọmọ tẹbítẹbí ni ọ̀la. Pẹ̀lú ọkàn pẹ́ fún oṣù mẹ́ẹ̀tó parí láyọ̀ àti àlàáfíà. Bọ́lẹ̀ ní dálẹ́mọ tó wà ní ṣẹ́gun ọ̀tà lógún ṣe. Sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. Aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o. Ọ̀rẹ́ tá a máa dá lẹ́ni ọ̀rẹ́ ìparí oṣù ni o. Tí mo pè ní ọ̀rẹ́ ọ̀pẹ́. Ẹni ń bẹ láyé ló ń dá ọ̀rẹ́ ọ̀pẹ́. Rípò dá lórí dáàdì mọ́mí kẹ́ tó dá lórúkọ àwọn ọmọ. Bó ti wù kó kéré tó fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti gbé prógrámù yìí lọ sí ìpele tó kàn. Kò sí iye tó lè fi ránṣẹ́ bàjẹ́ 2000 bàjẹ́ 1000 bàjẹ́ 500. Ọ̀rọ̀ bí ọpẹ́ kò ní tán nínú ilé yín o. Ẹ̀yin ará ilé ìyókù di àárọ̀ ọ̀la ní orí rédíò. Àdúrà ìparí oṣù pọ́nbélé ni ti ọ̀la. Ọlọ́run bàbá alábìyamọ o. Ààyè ló wà.
3: Hello, hello, prophet. 09060 57 11 10. Fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14. Lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fákẹ́yẹ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní mọ bó jẹ mọ.
4: La la la la la gelu FM jagaba gbogbo rétíò ma.

0: oṣù karùn-ún ọdún 2026, 30th of May, ọjọ́ Saturday. Gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi. Mayaba kuzubilia adagede rubilia bayana. Ẹ wá jẹ́ àtújọ yín ológun àjọbọ. Ẹni tó ń ṣe wa agbára fún wa, ẹni tó pín wa lé, ẹni tó dá wa sí. Ọ̀rọ̀ mọ níṣẹ́ fàyà tí gbìngín nìkè. Tó o bá mọ̀ pé dá a sí ọ bàbá láàárọ̀ ìjẹ́ àjọ kálelúyà sí. Alleluia. Méje, 1, 2, go!
1: Alleluia. Alleluia. Alleluia. Alleluia. Alleluia. Alleluia.

gbogbo ẹni tó ní orí ọ̀fẹ́ láti darapọ̀ nínú ìpàdé Ebeniza èyí tá a parí ní òru àná mọ́jú àárọ̀ yìí. Kí ẹni kó ṣe ìní gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ẹ bá wa lọ nínú ẹ̀, gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ẹ darapọ̀ káàkiri àgbáyé akínyìn o, gbogbo ẹ̀yin olólùfẹ́ ìpè yìí tẹ́ ẹ wà lọ́nlàì tẹ́ ẹ dúó tí ẹ sùn mọ́jú akínyìn o, gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ fi owó yín wọ mọ́tò láti ọ̀nà jíjìn, ẹ̀yin tẹ́ ẹ wá láti Abẹ́òkúta, ẹ̀yin tẹ́ ẹ wá láti Èkó, ẹ̀yin tẹ́ ẹ wá láti Òṣogbo, ẹ̀yin tẹ́ ẹ wá láti Àbújá, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ torí ìpàdé yìí wá láti ọ̀nà jíjìn akínyìn o, ẹ̀yin tẹ́ ẹ wá láti ìlú Ìbàdàn náà tó jẹ́ pé àdúgbò tẹ́ ẹ ti wá ó jìnà díẹ̀ sí Ìwòrò akínyìn o, ẹ̀yin ará Ìwòrò Òdù náà akínyìn, gbogbo ẹ̀yin ọmọ ìjọ ni a kí pátápátá àti òṣìṣẹ́ gbogbo yín náà la kí fún àṣeyọrí ìpàdé Ebeniza. Ó tún di ọdún tó ń bọ̀ ká tún torí irú ìpàdé bẹ́ẹ̀ bí Olúwa bá fa bíbọ rẹ̀ sẹ́yìn. Ẹ kíyèsí, Olúwa rán mi láàárọ̀ yìí lóhun tó yàtọ̀, òróró àti ọba Mẹ̀líà Valúnazá Dẹ̀líagàbá Hoy and King, òróró àti ọba. Màá máa sọ nípa ìfàmì òróró yàn tí ń sọ ní dọba àbí agbára tó ń bẹ nínú ìfàmì òróró yàn fún ìdí kan àbí ìkejì tí torí wípé ọ̀pọ̀ iṣẹ́ la ṣe ní inú ìpàdé ní òru àná ní olè fi òróró ni àwọn ènìyàn. Ṣùgbọ́n mo bẹ gbogbo àwọn ènìyàn pé ẹ rí pé ẹ wà nínú ìpàdé ní ọjọ́ Sunday, bẹ́ẹ̀ ni màá ti máa fi òróró tí mo gbé bọ́ọ̀lẹ̀ màá máa fi yàn yín gẹ́gẹ́ bí Olúwa ti rán mi. Ẹ sà wo bí màá ti ṣe ní Abẹ́òkúta nìyẹn, bí màá ti ṣe ní Ìbàdàn náà nìyẹn. So mo bẹ̀ yín gan, ẹ wá ọ̀nà kẹ́ ẹ darapọ̀ kẹ́ ohun tí Olúwa yóò ṣe. Bàbá mi ló ní kí n sọ bẹ́ẹ̀ fún ọ, wo bí tí a bá ti fòróró yàn ọ́, ó ṣeéṣe kí o mọ̀ lè bó ní ìpele tí wọ́n ń pè ní ọba. Ìfàmì òróró yàn a máa sọ ní dọba, Olúwa ló ràn mí. Ẹ̀yin kan wà níbí nígbà tí Olúwa fẹ́ yan ọba nílé Jesse, kò sọ pé lọ yan Dáfídì fún mi, no, ó ní pé lọ sílé Jesse mo ti rí ọba ńbẹ. So ẹni tí mo bá ti yàn wà á da òróró lé lórí, tí òróró bá ti kàn lórí that is qualification, ìyẹn ni àpẹẹrẹ, ìyẹn ni àmì pé ó kójú òṣùwọ̀n o lè jọba. Olúwa ló ràn mí o, ó ní ń tẹnumọ̀ fún ọ. Ẹ̀yin kan wà níbí tó jẹ́ pé n tó nílò báyìí o ní ìfàmì òróró yàn. Ìtayé rẹ̀ ń bèèrè fún ni kí wọ́n fi òróró yàn ọ́, ìtíṣẹ́ rẹ̀ nílò ni pé kán da òróró lé ọ lórí. Bẹ́ẹ̀ ni sà, ó da òróró lé mi lórí ni Bíbélì sọ, ó ní agbo mi sì kó àkówọ́ sílẹ̀. Ẹ̀yin kan ń bẹ níbí tẹ́ ẹ nílò ẹ̀, a nílò láti fi òróró yàn yín. Mazabelumini Abayanava, kí ni wọ́n ń pè ní òróró? Òróró jẹ́ ohun tí wọ́n fi máa ń kun ara. Ẹ̀sà, òróró jẹ́ ohun tó kún fún òórùn, òróró jẹ́ ohun tó lè tún ara ṣe, òróró jẹ́ ohun tó lè múnú ẹni tó bá lù dùn, òróró jẹ́ ohun ẹ̀mí ẹ̀sà tó máa ń ya ènìyàn sọ́tọ̀ fún ìpele òkú mìíràn. Olúwa o, ẹ̀yin kan ń bẹ níbi tó jẹ́ pé mo fẹ́ tẹ́ ká jọ gbàdúà láàárọ̀, ibi tí mo dẹ̀ fẹ́ ká gbàdúà sí ó ní bó ti lọ, àmì ni mo fẹ́ ká mú kúrò kí òróró tó kàn wá. Ẹ̀sà, ẹ̀yin kan ń bẹ níbi tẹ́ nílò ẹ̀, àmì tó ń bẹ

sí iṣẹ́ mi. Ẹ̀yin tẹ́ wà ń bí ẹrú lò ń ṣe níbi tó wà. Olúwa ló rán mi bí ìfọwọ́kàn ìbátan wà á padà di ọba. Bẹ́ẹ̀ni sà, ẹ̀yin kan ń gbọ́ mi tó jẹ́ wípé àjòjì ni ọ́ ní ilé bàbá rẹ̀ Mẹ̀líà Bárúà Bàdáyá Dàbà. Ẹnu rẹ̀ ò tọ́rọ̀, ó dàbí Jefta nílé bàbá ẹ̀. Jefta ọmọ ọkọ wọn ni ọmọ àlè ni ẹ̀sà, nítorí pé ẹnu rẹ̀ ò tọ́rọ̀. Bíbélì sọ pé Jefta sì kú mẹ́, ó yan dúó pẹ̀lú àwọn èèyàn lásán, ó sì sọra rẹ̀ di alágbára. Nígbà tó di alágbára tán, àwọn aráalé bàbá ẹ̀ wọ́n padà wá, wọ́n wá bá Jefta, wọ́n ní àwa ti rí bó o ti ṣe fún àwọn ọ̀tá wa. Wo bí wá jẹ́ olórí wa, kí ìwọ kó sọba lórí wa Jefta nínú. Ṣé bọ́ máa lè lẹ pè mí? Wo bí yo, bí àbá fi òróró yàn ọ́, bí ìṣẹ̀lẹ̀ ò bá ṣẹlẹ̀, ayé ò lè pè ọ́ ní ọba. Wọ́n ò pe Dáfídì lọ́ba, àfìgbà torí Gòláyàtì tó kúrò lọ́rọ̀ ẹ̀. Àwọn obìnrin náà pariwo, àwọn ni wọ́n dá orin ọ̀tẹ́lẹ̀. Wọ́n ní Sọ́ọ̀lù pẹgbẹ̀rún, Dáfídì pẹgbẹgbẹ̀rún. Inú bá bí Sọ́ọ̀lù. Ẹ kíyèsí sá, ẹ̀yin kan gbọ́ mi, ìfọwọ́kàn tó máa mú kí ayé rẹ̀ gba òmìnira, ìfàmì òróró yàn tó máa mú kí ayé rẹ̀ gba ọ̀tún, ìfàmì òróró yàn tó máa mú kí ayé rẹ̀ gba ìyípadà. Èké náà fẹ́ fún àbádága sádálé àgàdẹ́dà emẹ́nẹfẹ́rú bẹ̀lì àgàdáyá màrú àbáhà. Mo sọ tẹ́lẹ̀, Olúwa yóò fọwọ́ pọ̀ láàárọ̀ yìí. Olúwa máa fọwọ́ kàn ọ́, Olúwa yóò fọwọ́ kàn ọ́, àti ìwọ àtọmọ rẹ, àti ìwọ àti ilé rẹ, Olúwa yóò fọwọ́ kàn yìí. Malina Varubaliagahana. Ẹ kíyèsí, gbogbo ìgbà tí o bá ti lálàá, tó bára rẹ ní ibi àtijọ́, gbàmí gbọ́sà òróró ló sákì o. Òróró ò tí ì ṣiṣẹ́ ni o. Bí òróró ò bá ṣiṣẹ́, ẹrú ni Jósẹ́fù yóò mọ ṣe. Ṣùgbọ́n ní ọjọ́ tí òróró bá ṣiṣẹ́, ẹ sọ fún Jósẹ́fù pé wọ́n wà láàfin. Ẹ kíyèsí, ẹ̀yin kan ń bẹ níbí, àfin ló yẹ kó o ti mọ́ sọ̀rọ̀. Agbára ilé yín ló gbé ọ pamọ́ sẹ́wọ̀n. Ní Làvárúbà lé Adáyá Dàdá Àṣà. Ìwọ fúnra rẹ mọ̀ pé ibi tó yẹ kó o wà kọ́ nìyẹn. Nígbà míì wà á ríra rẹ lójú àlá, wà á bára rẹ láàfin. Bọ̀ tó o bá jí padà lójú ayé, níṣe lo tún bára rẹ lẹ́kùlé. Ẹ kíyèsí sá, Olúwa ló rán mi o. Ihun tó o ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, torí pé o tí ì dọ̀ba ni. Níjọ́ tó o bá dọ̀ba, ó máa yí padà. Ó yẹ kí àwọn kan ti máa sìn ọ báyìí. Ó yẹ kí àwọn kan ti máa jíṣẹ́ fún ọ. Ó yẹ kó o ti jẹ gàba báyìí. Ó yẹ kí ìwọ náà ti wà nípò ìdarí. Ó yẹ kí a ti rí ìwọ náà bí ọba. Ṣùgbọ́n agbára kan ló fi ọ pamọ́. Olúwa ló rán mi. Ó ní ọmọ sọ tẹ́lẹ̀ sí ayé àwọn ènìyàn yìí. Gbogbo ẹ̀yin tí wọ́n fi orí yín gba pààrọ̀, tí wọ́n ní pé kó rí yín mọ́ ṣẹrú. Gbogbo ẹ̀yin tí wọ́n pe orí yín lóru pé ó yá lọ mọ́ sí ẹlòmíì. Má ní Varuba lé Agadáyá Mànà. Mo fọwọ́ gbá orí ìgbénú. Bí orí ìbá jẹ́ orí àpèsè, mo sọ tẹ́lẹ̀ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mẹ̀mẹ́mọ́ láti òní lọ, ó bá wọn ṣẹrú mọ́. Láti òní lọ, ó bá wọn ṣẹrú mọ́. Àmì ẹrú, àmì ẹrú, àmì ẹrú. Ọmọbìnrin kò ṣàmì kò jáde lára rẹ̀. Àmì ẹrú, àmì ẹrú, àmì ẹrú. Bàbá ìwọ náà ṣàmì kò jáde lára rẹ̀. Lọ́jọ́ tí Dáfídì ẹ̀sà ó padà dọba, ló mọ ìyàtọ̀ inú ihò àti inú àti àfin. Èyí kan wà ń bí tó jẹ́ pé inú ihò lẹ̀ ń gbé. Mẹ́sà Dàlíà Bàádáyà níbi tí òtútù àti mọ́ pọ̀, níbi tí ohun gbogbo tó ní oró tí wọ́n ti lè súnmọ́ dènìyàn, níbi tí
ènìyàn ti ń pè tí ò sẹ́ni tí ó dá lò níbi tí ènìyàn ti nílò ìrànlọ́wọ́ tí ènìyàn ní rí ẹnì kankan níbi tí ènìyàn ti nílò àti lọ wájú tí ò sẹ́ni tí ó tì mí síwájú ẹ kíyèsí sá irú ibi tó ń gbé nìyẹn olúwa ló rán mi sí ọ bí a bá fi agbára yẹgava lọ́dàyà mú mẹ́fì bó ṣe ti kúrò ní lógìbà tá a dẹ̀ mú lọ sáàfin mo dúó nínú àṣẹ olúwa mo sọ tẹ́lẹ̀ pé ìwọ náà ọmọbìnrin yìí nípò ẹrú tó wà bí o bá ṣàmì o ó yá jáde ń bẹ̀ ní ipò ẹrú tó wà ọmọkùnrin yìí ó yá jáde.

Àwọn tó yẹ kóràn lọ́wọ́ yí ọ̀ká gbàmí gan, wọ́n jẹ́ kí wọ́n lè ṣe mí. Wo bí ìgbà míì tó bá bèèrè wá láwọn ti gbàgbé ni, kí ló dé tí wọ́n fi ń gbàgbé? Kí ló dé tí olùrànlọ́wọ́ kan tí ò dá sí ọmọ? Kí ló dé tí àwọn tó ràn lọ́wọ́

kúrò ní agbo mọ́kànlá agbo mẹ́sàn ní alalẹ́ ni mò ń gbàdúrà fún ogunlọ́gọ̀ àwọn ènìyàn so gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ darapọ̀ nínú program tí a ń ṣe lórí whatsapp bóyá o ní android phone o dẹ̀ fẹ́ máa gbọ́ program yẹn o fẹ́ kí n máa gbàdúrà fún ẹ ní ojoojúmọ́ ìwọ náà lọ send message sí nọ́mbà yìí pé ẹ add mi sí group wá dẹ̀ fi ọ sínú group yẹn 090 25 20 27 24 090 25 20 27 24 thank you God bless you

0: mi o ba si a je pe mo ya lai more gbogbo eyin omo Olorun bo ni yemi o se ni si e ki gbe ni ogo ogo ogo ogo ogo fun mesaya gbogbo eyin wa dide so le jajo ki hallelujah ka kan ki hallelujah mefa ati ogo mefa ki gbogbo o je 12 hallelujah mefa ati ogo mefa. Somebody stand up and shout six hallelujah. Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Esi ogo mefa, ogo, ogo, ogo, ogo, ogo, ogo fun Messiah. Peyin ayan fe ni gbogbo bi te ba wa kan nawo bayi. Olorun jo. Jangeli to npin yanu pase fun ko pin kan ile ni loruko Jesu. Angeli to npin yanu Olorun jo pin kan ile ni. Ni lo waju ko rin lo eyin mo wa joko ni bi to joko si yen mo joko si bo mi engineer e je ki baba yo side ka mo fe lo ka mo mu lo ni wele mo leyo ko kan lo bayi
1: baba mi o emi na le ri o ri mi o po sugbon ile ti mo we so lale o tu je pa baba re oruko temi ni yi ogundaye mi lati ondota o je le wi pe mo je gbese kan igbese 15 million naira ni oko ni mo ra igbese gan o je pe mo ti bi pe yo meme mi lo tori pe mi o ri ona gbe gba mo ti gbo pe lati 2023 to yawo mi mo gbo mu kan gbo ni mi list tori pe agide okan mi po jo kan wa wa tun wa pe pe mi na ti list ki se pe yawo mi ti mo trouble mi tele e mo ke ti gbo jo tun wa gbo ni pe e kan so pe ah gbo eni to je gbese ti oro na abayo pe orun gbese le orun ba san gbese pe ki to ni eyo to gbe pe orun a chise iyanu ah lo wa pe mo da pe mi ni baba en ba soro ba mi ka to soro ka to kin to so eni ka to kin to ki te to gbe gbese kankan se ti mo wa ro si ri iyanu iyanu ki mo paro ku ki ma fa ku ki ma fa kuru orun ba mi sanwo yi o 15 million to pe mi o ti e bi inu ma pe mo le re san laye orun e ka suwe mo pe ah ito ni eye tori pe awon ti awon kan ti duro pe ah eye lu ku won gbe lo court ni won se gba kan ni won ran le lewon ni baba mi ki ma soro ju o den to tun ko le leyin e o gbogbo ọmọ ló wà ló wọn ti wà òkè everything ti wà òkè fún mi ta ti ń jẹun ta ti ń mu ta ti ń ṣe bó ṣe wò wá bá mi ẹ má jẹ́ sọ̀rọ̀ jù ṣe ìránṣẹ́ yín ọ̀rọ̀ yóò máa jẹ́ kó tẹ̀síwájú ni o ẹni ṣubú dànù ìyàwó yín ọmọ yín gbogbo wọn ló mọ̀ wà lálàáfíà o ẹni fìyàwó àtọmọ yín ẹni fi ṣe ìránṣẹ́ o tó bá sọ pé ògùn lẹ́yìn ṣe kúùtù ẹ̀tẹ̀ mímọ̀ ẹ pé mi ò rí yín mo ń rí yín o torí pé mo máa wá sí jesus ti gbogbo nǹkan tó yẹ kí n ṣe ni mo ṣe dámẹ́wà ọ̀rẹ́ o gbogbo tẹ́ máa ń pè yín ni mo wá mo ń ṣe torí gbà tí mo ti ríṣẹ́ ìyanu mi ò pa 77 jẹ́ o tẹ́ bá sọ pé iye báyìí èmi náà máa fi kún lápò ara mi torí pé mi ò kí ń bá yín gbọ́ ẹ̀tì mo gbà yín gbọ́ tí lọ dé ọ̀run rẹ̀ mà pé bẹ́ẹ̀ ṣe láyè fún wa ẹ padà sí lọ́run fún wa o àní sọra wa nu bàbá mi ẹ tẹ̀síwájú ọlọ́wà lè jẹ́ kẹ́ darúgbó wòlíì o ẹ̀ ní ṣubú dànù ní orúkọ Jésù Kristì olórí.

ẹ káàárọ̀ bàbá mi o. Orúkọ mi ni ìyáàfin Comfort Abimbola nílùú Òṣogbo. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé èmi náà mo rí àánú gbà lọ́sẹ̀ yìí o. Ó tó bí ọ̀sẹ̀ bíi méjì báyìí tẹ́ ẹ ti sọ. Bẹ́ẹ̀ ni pé lóṣù tí a wà yìí kó tó di ọ̀run 28 pé ọ̀tún 28 gẹ́gẹ́ pé ẹnìkan pé aṣọ testimony. Mo wá grapple ẹ̀ mo ní èmi ni torí pé mo ti fojú sọ́nà sí báyìí èmi ọ̀run 27 oṣù mẹ́yìn ló bọ́ sí. Mo ní ìwọ Ọlọ́run ṣe bẹ́ẹ̀ dé fún mi ṣe bẹ́ẹ̀ dé fún mi torí ti ọdún tó lọ kò bá mi nínú ilé. Ara ọmọ mi kan ò yá hospital òun ló bá mi pẹ̀lú omijé lójú. Òun nígbà tẹ́ ẹ sọ program tẹ́ ẹ gbàdúrà fáwọn ọlọ́jọ́ ìbí mo sáà kúnlẹ̀ síbí kan lọ hospital mo ṣe àmì. Mo dúpẹ́ pé tọdún yìí ó bá mi láyọ̀ àtàlàáfíà àtàwọn àtọmọ àtọkọ. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní àná Ọlọ́run jọ mí lójú. Mo gba ẹ̀bùn wọ́n fún mi ní gift owó wọ́n fún mi ní gift kéèkì bàbá mi. Mi ò gé kéèkì rí láyé mi látìgbà tán ti bí mi sọmọ. Ó wá jọ mí lójú wá múná mẹ́dùn pé mo béèrè lọ́wọ́ olúwádé ìṣe fún mo ṣe bá a dé yìí láì rò tẹ́lẹ̀. Mo tún gba àwọn gift míì náà Ọlọ́run ṣe yìí. Mo gift owó tán fún mi mo ti yọ ẹ̀dá mẹ́wàá mo ti yọ ọ̀rẹ́ mi torí mo ti pinnu pé kò sí owó tán máa fún mi. Tán fún mi láì ṣe kan báyẹ̀ mi gan ṣiṣẹ́ fún tó yẹ pé wọ́n fún mi ní pé máa yọ ẹ̀dá mẹ́wàá àti ọ̀rẹ́ fún Olúwa. Ọlọ́run ṣeun mo dúpẹ́. Ìkejì bàbá mi nígbà tí mo ní mo wà lọ hospital yẹn mo ti sọ testimony mi yẹn bẹ́ẹ̀ tí ìbá mi gbé. Ó wá di pé ọmọ mi yẹn Èkó ló ti wá nígbà tán ni pé báyá wọ́n ní kó lọ sí teaching hospital pé ibẹ̀ náà ti máa ṣe ohun tó wà lára ẹ̀. Ẹkún wá gbọ́n mi mo ní ìwọ Ọlọ́run mi ò fẹ́ kọ́ mọ̀ ẹ́ tún ṣe operation. Mi ò fẹ́ kó ṣe operation sàánù mo wà níwájú pẹpẹ nínú yàrá mi mo kéèpì olúwo ó sì dá mi lóhùn. Gbà tá a fi máa dọ́ hospital yẹn dáàdì mi ká a fi máa débẹ̀ Ọlọ́run kọ́ mú májẹ̀mú operation yẹn ó bàjẹ́. Mo sọ operation mo dàdúró wọ́n tọ́jú ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bàbá mi bó ṣe tọ́jú ẹ̀ tó Ọlọ́run ìpè yín ó gbọ́ àdúrà mi torí pé omi àtòwúrò mi kò já mi ọwọ́ mi ló wà tí mò ń lò ó fún. Gbàtà sí máa kó lọ hospital gangan ara ẹ̀ ò tí ìyá ṣùgbọ́n gbàtà délé mo wá lo omi àtòwúrò fún àti wíwẹ̀ àti gbogbo ẹ̀. Ọlọ́run bá wá fẹ́lẹ́ gbé àìsàn náà jáde lára ọmọ yẹn ó yà mí lẹ́nu bàbá mi. Orí tọ́lọ̀ ń ṣe ó jọ mí lójú o nípa àtọmọ ni mo ti sun ẹ̀rí mi ẹ̀ tí ìbá mi gbé eléyìí. Torí pé ohun tí ọ̀rọ̀ ẹ̀rí tó fi ká mi lára jù mẹ́ta ẹ bá ń béèrè pé àwọn ló máa sọ ẹ̀rí máa sọ pé màá sọ ẹ̀rí kó mọ̀ di pé báyá a máa di ìdènà oore míì torí pé ẹ̀gán sọ pé ẹni tọ́lọ́ bá ṣe lóore tí ò bá dúpẹ́ eléyìí tó ti ṣe kò ní bàjẹ́ ṣùgbọ́n èmi ni ò ní gbà bá mo fẹ́ máa gba oore ọlọ́run níraléra kí ìdè máa sọ ẹ̀rí mi níwájú Ọlọ́run ẹjọ́ ẹ bá mi gbé. Bí gbogbo ẹ̀rọ bàbá mi nígbà tó lọ́ọ̀ bá mi fi náà gbé àìsàn náà jáde ó yà mí lẹ́nu tí mo rí báyìí pé ohun tó wà lára ọmọ yìí tó ń dà láàmú látòye ijọ́ yìí. Ọlọ́run ìpè àti májẹ̀mú Ọlọ́run comfort life mi ṣàrúgbó ọjọ́ bá mi ti jáde. Ọlọ́run ṣeun mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá mi Ọlọ́run bá mi sọ ọmọ náà di aláàyè. Ìkejì ọmọ náà March 28 bí ọjọ́ ó pósù méjì gérégé lónìí ọmọ yẹn ṣe ìgbéyàwó. Ìgbéyàwó ni wọ́n fẹ́ kó ṣe wọ́n fẹ́ kó rí ṣe. Ṣùgbọ́n lọ́la ìpè èyí tí mò ń gbàdúrà Ọlọ́run bá mi ṣe ní ìrọ̀rùsẹ̀ Ọlọ́run dé bá mi ṣe ó lọ ní successful kò sí wàhálà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run dé bá mi ṣe ó gba gbogbo ògo. Ìkẹta bàbá mi ẹjọ́ torí Ọlọ́run ẹ má ní ọ̀rọ̀ mi torí mo ti sọ ẹ̀rí ṣáájú ẹ̀ bá mi gbé. Ìkẹta náà ni wípé ilé tí mò ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ilé tí ò tẹ́mi lọ́rùn ni tí mò ń pèwé Ọlọ́run bá mi pààrọ̀ ilé yìí. Ẹ wá sọ nígbà yẹn nínú péyà ìdájí tẹ́ ẹ máa ń ṣe nínú prógráàmù ẹ ní àwọn kan o ilé tán gbé kò tẹ́ wọn lọ́rùn o Ọlọ́run gbalẹ̀ fún mo ní èmi ni o. Oṣù kọkànlá ọdún 2025 tó lọ yìí Ọlọ́run gbà lèmi yìí fún mi ó wù mí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kì í ṣe ilé tara mi. Bàbá mi mo fẹ́ kí Ọlọ́run kẹ́ ẹ bá mi gbàdúrà kọ́lọ́run kó pèsè ilé tèmi fún mi bẹ́ẹ̀ dé èmi tọdún tó bọ̀ mo fẹ́ ṣe inú ilé tèmi. Bàbá mi ẹjọ́ torí Ọlọ́run ẹ bá mi gbé testimony mi kí ilé ṣe báàdì tèmi tọ̀tọ̀ ọdún tó ń bọ̀ nínú ilé tara mi. Ẹ bá mi gbàdúrà Ọlọ́run pè yín ó tì mí lẹ́yìn o kò ní padà lẹ́yìn mi àtìlẹ́yìn ọ̀dẹ́kúnlé lórúkọ Jésù ojú ò ní sẹ́yìn o. Ilé ológo ni ẹ bàbá ilé ológo ni ẹ̀ ń lè pa ọ̀yà débẹ̀ gbogbo wa débẹ̀ ẹ ní so ilé ológo nù
ipe yin ola yin oke lowo e ni re lae lae tori pe mo nje gbadun mo nje mo kodun to wa anu ipe yin baba mi o gba ti mo ti wonu ipe yin to doju phone mo dara po mu ipe yin mi ko da mi o nala si kankan tori pe olorun yin o jo mi loju nigba ki to do anu ipe yin ebi pa ni ya je mi so gba ti mo ti wonu ipe yin bayi o ki mo ti wonu ipe yin o ko si wa lo na ma mu iya mu da mu ko ni waju mi lori omo lori ara mi lori oko mi olohun o se o e ba mi gbe testimony mi se baba mi mo dupe ba mi ki mama o jesu oluwa wa.

0: tó máa lọ sórí Facebook ni aago mẹ́fà láàárọ̀ yìí. Ẹ wo testimony bí ṣe ń ṣe wẹ́lẹ́wẹ́lẹ́. A tó ń lọ tẹ̀síwájú lórí testimony. Màá sì gbàdúà méje fún àwọn èèyàn láàárọ̀ yìí. Aago mẹ́fà sí aago méje ni lórí Facebook. Láàárọ̀ kùtùkùtù yìí. Sunday ọmọ kẹjẹgbẹ́. Bí mo ṣe ń sọ látàárọ̀, ìpàdé Tọ́lá Holy Communion Service ni. Agbára Olúwa. Ẹ̀mú bọ̀ nílé méjì méjì ni. Ìyẹn nìkan wá kọ́ gbogbo àwọn ọmọ wa pátápátá ni ó ṣe anniversary wọn ni agbára Ọlọ́run á bá wọn yọ ìpàdé wẹ̀jẹwẹ̀mú wọn á gé kéèkì àwa náà ń bẹ̀ẹ́ńbẹ̀ tá a bá wọn ṣe ni yóò dùn pọ̀ ẹnìkan ní sáwọn àgbàlagbà náà jẹ dáadáa àtàgbàlagbà tọmọdé àjọ ṣé ìwòye sọmọ lọ́wọ́ òbí ẹ̀ ni ọmọ lèmi náà gbogbo ṣe ń jẹ́ ti Ọlọ́run bẹ́ẹ̀ láti máa yọ àwọn ọmọ ó gé kéèkì ní ọ̀la anniversary àwọn ọmọdé ni Ọlọ́run níjọ́ ọmọ rẹ̀ ó yọ sọnù.
1: Hello sir. Ẹ káàárọ̀ sá omi ọmọ yín láti UK ni o ní Liverpool fúnúkẹ́ lórúkọ ni. Èmi ọmọ àti lẹ́rìí o mo lẹ́rìí mo tẹ̀ ti sọ ẹ̀rí kan ríbọ̀ ẹ̀ gbé. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tó ṣe fún mi o. Ní gbogbo last year láti bí September last year ni mo ti ń fòlè kú tí mò ń fọ́la dìde. Tó jẹ́ pé ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ gan ẹsẹ̀ mi ti ń mì ń bẹ̀. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Program tí ẹ wá ṣe ní January yẹn èmi náà wà ń bẹ̀ mo dẹ̀ gbàdúrà mo sọ fọ́lọ́run jìjì pé kó jọ nínú ọnu rẹ̀ kó má jẹ́ kí n fò ní kú kó má jẹ́ ń fọ̀ ládìjẹ́ mọ́ pé kí n lálàáfíà Ọlọ́run dẹ̀ ṣe fún mi ó ṣe àlàáfíà fún mi mi ò fò ní kú fọ̀ ládìjẹ́ mọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ètò tó wá ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta òun ni theory test driving test tí mo ṣe mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Torí pé ẹ̀ẹ̀kan péré ni mo ṣe tí mo dẹ̀ pass mo dẹ̀ lẹ́nu tó jẹ́ pé ẹlẹ́ẹ̀karùn-ún tó ṣe bá ló ṣẹ̀ṣẹ̀ pass ṣùgbọ́n tèmi ò rí bẹ́ẹ̀ Ọlọ́run dẹ̀ ṣe fún mi mo ṣe fún mi ní ìrọ̀rùn ẹ̀ẹ̀kan péré tí mo ṣe bá òní kò pass theory test yẹn mo dẹ̀ ní ìgbàgbọ́ tí mo ní ìgbàgbọ́ wípé ìgbà tí mo máa ṣe practical test yẹn náà ẹ̀kan náà ni mo máa ṣe tí mo máa mú jẹ Ọlọ́run òjijì ṣe o Ọlọ́run òjijì ṣe o Ọlọ́run òjijì ṣe Ọlọ́run comfort life ó ń comfort ayé mi àtẹ̀mí àtẹ̀bí mi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ ṣe gan ni o Ọlọ́run àṣeyín lárúgbó wòlíì ẹ ò ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ ò ní fàyà ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ ò ní fàgọ́ ara yín gan ẹ ò ní fara yín gan ṣiṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run ò ní jẹ́ kí ìbànújẹ́ kankan kó ṣẹlẹ̀ sí yín ẹ ṣe gan o mo dúpẹ́ lọ́wọ́ ni o mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òjijì o ẹ bá mi kí má má o ẹ ṣeun sáà.

ọba mi ẹ káàárọ̀ sà. Èmi ọmọ yín lórí afẹ́fẹ́ ni ò láti ìlú Èkó. Èmi náà mà lẹ́rìí inú omi tí mo wẹ̀. Lánàá lèmi ẹ̀ṣẹ̀ wẹ omi tèmi lánàá Tuesday. Ìgbà tí máa wẹ omi ẹ ní ọjọ́ Monday, òjò ń rọ̀ sómi ìlè jáde mi wá wẹ omi ẹ mọ́. So àmọ́ Tuesday ni mo wá wẹ̀. Ìgbà tí mo wá wẹ̀ lánàá tí mo wá lọ débi iṣẹ́. Wọ́n fún àwọn tó ti pè mí tẹ́lẹ̀ lọ́jọ́ Monday pé àwọn fẹ́ fún mi iṣẹ́ kan kí wọ́n á ṣe kí á ṣe. Mo débẹ̀ mo pe nọ́mbà wọn lọ. Mo tún wọ́n pé kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí tí mo fi pa sílé. Ọ̀dọ̀ déédé wà ní Wednesday mi níwájú iṣẹ́. Bàbá mi lójijì ilé ẹ̀kọ́ bá pè mí pé kí wọ́n bá òun wo mọ́tò òun bá lọ wò ó. Pé kankan pariwo bẹ̀ mẹkáníìkì ti ṣe wọ̀n rí ṣe ń bá lọ gbé mọ́tò yẹn. Mo ṣàdé gbogbo mọ́tò dé ṣọ́ọ̀bù mo tu mo wò kan tí mo lè ṣe ń bẹ̀. Mo dé padà báyìí kí lẹ́sẹ̀ pariwo díẹ̀ díẹ̀ ọ̀la ẹ̀mí ẹ̀kọ́ sọ fún mi pé kí n fílẹ̀ òun ti ṣe. Mo bá filẹ̀ ìgbà tó jù ọ̀lẹ́ tí mo start mọ́tò ni máa di mọ́tò padà ariwo yẹn bá lọ. Gbogbo mọ́tò dọ́rẹ́ ẹni tó ni mọ́tò òun náà tó start ẹ̀ ó wò ó nú ẹ̀ dùn pa bàbá mi. In fact Ọlọ́run bẹ bí tàtijọ́ àwa lásán bàbá bí tàtijọ́ mọ́ ẹ ṣe bàbá mi ẹ ṣe o. Mo dúpẹ́ lọ́wọ́ yín o fún ìtọ́sọ́nà yín lórí ayé wa ẹ ṣe o bàbá mi. Ìpè babalọla ò kú ìpè comfort life ò ní kú o ẹ ṣe o bàbá mi kí má máa.

0: pé ẹ ṣe first of all mo fẹ kí dada bí ẹ gba ìpè ọsán máa náà sọ lọjọ sunday adúpẹ lọwọ yín gan sir thank you very much for accepting the call thank you god bless you lákọ̀ọ́kọ́ orúkọ mi ni èmi ni ọmọ yín kékeré yányán lórí afẹ́fẹ́ adékúnlé busayo olamide ìdọ́lu àṣẹlélẹ̀ láàrin prayer omi 1-10 yẹn ó ní sunday tó tẹ̀lé sunday service tá a ṣe kó tó dípa bẹ̀rẹ̀ program olómi yẹn ẹgbórin sókè ní church mi lè jó unlike me máa ń jó gan praise and worship máa ń jó gan òkú tó jésù àwọn tó bá wà bí tí wọn máa dúró tí wọn máa ń bú ike yọrọ yìí kí ló tiẹ̀ ṣí ẹ ọjọ́ sunday yẹn mi ò jó torí pé inú mi ò dùn dáadáa mo ti ń lọ fún interview non stop back to back up and front ẹ pé ìkankan kò bọ̀ sí after sunday yẹn ṣá mo jáde gan nínú sáfíìsì lọjọ sunday ni mo ilé ṣe tán torí mo ń sunkún nínú ìdẹ̀fẹ́ káwọn ẹ̀rọ sọpọ̀ kí ló ṣe mí kí ló ṣe mo jáde ni tí mo lè àyẹ̀wò ṣe di monday tí mo ṣe gbà kọ́ọ̀lù kan tí ṣe ní kí n máa bọ kìnìkan kan pé kí n wá reason 19 láì ṣe interview láì ṣe kankan ẹni tó ní ibi tí mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ni aráàlú òyìnbó ni ó dẹ̀ ní ìdọ̀mọ́ urgently mo ṣáà lọ wáì tí mo wà bẹ́ẹ̀ tán ń yà mí pé ẹni tí ọ̀gá ni kó wá ó ti dé o mo ti ṣe pè mí bí ibòmíràn nìyẹn pé hello mrs busayo congratulations you can now start at greenfield microfinance bank kìnìkan mo ṣáà gba message mo ṣáà sọ fáwọn yẹn pé mo bọ́ pé mo ti gbọ́ so mo ṣáà mo bẹ̀rẹ̀ ṣe pé iṣẹ́ méjì ló jáde lẹ́ẹ̀kan náà mi mọ èyí tí mo fẹ́ mú méjèèjì because mo wà ní evangelism group náà so mo ṣáà ní tọ́kàn mi bá ti mú ni kí n ṣe so mo ṣáà ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí finally mo dúpẹ́ lọ́wọ́ jésù lónìí olónìí náà why ten gbàdúrà lọ́wọ́ again mo receive 60,000 lọ́wọ́ boyfriend mi and mo rántí pé last time tí mo gbà yín sọ̀rọ̀ mo sọ fún yín pé last owó tí mo fẹ́ send yìí òun ni last ìdá mẹ́wàá mi cause I'm out of job mo ń sunkún nínú wẹ̀sùn tí mo rí ẹgbọ́ mo ní ìsìn mo dúpẹ́ lọ́wọ́ olúwa ti pèsè iṣẹ́ gidi fún mi mo dúpẹ́ lọ́wọ́ tí yín náà thank you for not letting us give up because at some point mo máa ń sunkún bí ṣége mi ì dá owó kan gidi kankan láti bí bóyá 2 months báyìí tí màmá dáwó báyìí màá ṣàrò wọn àdìde ní fún 500 but lónìí mo dúpẹ́ olúwa ṣé mo dúpẹ́ thank you very much daddy god bless you ẹ má máa ìdìtẹ̀ sí mú ní ipò ògùnbọ̀ ẹjẹ ẹ bá mi gbé.
1: gbogbo ẹ̀yin ènìyàn dìde ẹ jẹ́ kí àwọn ènìyàn 250 kí wọ́n dìde wá náwó ẹ̀ méjèèjì sókè wá ní bàbá sí ọ̀run àánú mi ibi tí mi ò fọkàn sí fún àlàjá ibi tí mi ò fọkàn sí fún ìrànlọ́wọ́ jẹ́ ìrànlọ́wọ́ jáde fún mi in the name of Jesus Christ ẹgbẹ́ ẹsẹ̀ kejì síwájú ẹnáwó yẹn méjèèjì sókè ẹni bàbá òní ni sátọ̀dé jẹ́ òní iṣẹ́ eré ó jẹ́ fún mi mo fẹ́ gba ìròyìn ayọ̀ kó tó dalẹ̀ òní kó tó dalẹ̀ ọ̀la ọlọ́run fún mi ní ìròyìn ayọ̀ bí gbogbo èèyàn òdìde mo jẹ́rìí ìwọ̀ òdìde ẹ̀yin 250 ó yẹ sọ́dàdúà bẹ́ẹ̀ ọlọ́run má jẹ̀mú ísírẹ́lì kó tó dalẹ̀ ọ̀la sílẹ̀kùn fún mi náà ibi tí mi ò fọkàn sí fún àlàjà jọ́ jáde fún mi in the name of Jesus Christ ẹ wá gbàdúrà ẹlẹ́ẹ̀kẹta ká tó máa lọ gbàdúrà méje yòókù lórí facebook ẹnáwó yẹn sókè ẹ kígbe bàbá jẹ́ kí n tu àga ayọ̀ kọ́dún yóò tó parí jáwọn ọmọ mi ó tu àga ayọ̀ kọ́dún yóò tó parí mo bì ọ́ ni jẹ́ n tu àga ayọ̀ nítorí ikú jésù àti àṣẹ rẹ̀ jẹ́ mi náà tu àga ayọ̀ in the name of Jesus Christ mo sọ tàṣẹ tẹ́wọ́ mo sọ pẹ̀lú àṣẹ ire àti àánú àti olùrànlọ́wọ́ kí wọ́n yálé ẹ̀ látòní lọ kí ìdùnnú kó ṣubú lu ayọ̀ ìgbéga lé ìgbéga ọ̀la lé ọ̀la ìdùnnú lé ìdùnnú in the name of Jesus Christ you are blessed in Jesus name. A tún lọ tẹ̀síwájú lórí testimony màá sì gbàdúà méje fún àwọn èèyàn láàárọ̀ yìí aago 6 sí aago 7 ni lórí facebook láàárọ̀ kùtùkùtù yìí sunday ọmọ kẹjẹgbẹ bí mo ṣe ń sọ látàárọ̀ ìpàdé tọ́lá holy communion service ni agbára olúwa ẹ̀mú bọ̀ nílé méjì méjì ni ìyẹn nìkan wá kọ́ gbogbo àwọn ọmọ wa pátápátá ni ó ṣe anniversary wọn ni agbara Olorun a ba won yo ipade weje we mu wa ge cake awa na nbe nbe ta ba won se ni yo dupo eni kan ni sawon agbalagba na je daada atagbalagba to mode ajo se iwo isomo lowo obi eni omo lemi na gogo se nje ti Olorun be la se mo yo awon mo ge cake ni ola anniversary awon mode ni Olorun ni jo mo re o yo so ni bi gogo eyan orubo ti awon 250 orubo bo se wa 1000 Olorun jo jemi na gbo ara mi ki so eri a to fi se tola lori radio e je mo lo bo be yin 250 te fe se e kan mu nkan kan to yato e mu ida mewa yin to yato e to fi support e loni Saturday ka le so nipa ti e pe o nse won to le se account number church ni leyi 19 66 36 38 73 19 66 9 1 9 6 6 3 6 3 8 7 3 Comfort Life Mission International Access Bank bi yin o ba si wole elo eleyi 2017 42 90 47 2017 42 90 47 First Bank niye Comfort Life Mission International ni yan yotun gbe jade now kin to mo lo gbogbo eyan mo lohun ti won bi loni Ateyin omo Olorun te mark wedding anniversary yen wa kunle mo fe so tele si aye yin oni ni 23 number ti o se pin ni mo so tele si aye yin ibukun ti aye oni ba yin du ire to je ti yin nikan kemi mi mo ko gbele yin lowo baba mama ibo se mark ojo ibi re o si opolopo odun laye ire ko mo tele o you will never have better last year odun to lo oni dajo odun to wa nu e lo a eku ire gbogbo yin te mark wedding anniversary yin na idunu ko mo subu lu ayo ile yin o ni baje in Jesus name God will bless you in the mighty name of Jesus e ki gbe be se duro yen emi ni testimony kan e di kan ni woli ese bibeli wo la fe ka psalm 71 titi wo 76 psalm 71 titi wo 76 e je mo lori YouTube Facebook ati TikTok o dekunle e paraphrase gbogbo eyan mo lohun fe send the testimony e lo number e jo loud ko neat 080-88-71-65-66 E send the message in Ire Atanu Kobayin. E je mo lori Facebook. You are blessed. It is well with you.

0: Gajoki.
1: Olúwàgbà ọpẹ wa.
2: Ah, Ọlọ́run ọlọ́jọ́ òní o. Ọba tó ní àṣẹ, ọba tí ń jẹ́ àṣẹ, ọba tí ìfàṣẹ sọ̀rọ̀, ọba tí ìfàṣẹ darí ayé, ọba tó ọ̀rọ̀ rẹ̀ jẹ́ àṣẹ, ọba tó gbogbo nípa rẹ̀ jẹ́ àṣẹ, Ọlọ́run kìkì àṣẹ, ọba tó ní gbogbo ògo. Olúwàgbà ọpẹ wa. Gbogbo bí tó bá ti ń gbọ́ mi lákòókò yìí. Orúkọ mi ni Wòlíì I.O. Ajílórí Àtàmátàsé. Iléeṣẹ́ ìránṣẹ́ Christ Artillery Crusaders. CAC Àtàmátàsé. Kí Ọlọ́run bá gbé ibùdó agbára àánú ẹ̀ kalẹ̀ sí olúwo tó wà lọ́nà tó gé tiẹ̀ jẹ́dá nìbàdàn. Gbogbo ọjọ́ tẹ́wọ́ oṣù tóní má jẹ̀mú máa ń fún wa lórí ọ̀fẹ́. A máa ń ṣí bẹ̀, àwọn èèyàn á gòkè gúbẹ̀. Wọ́n wá rọwọ́ Ọlọ́run, wọ́n á ní ẹ̀rí. Ó bà sọ pé ẹ bá gbé ẹ̀rí tuntun tó kọjá, àjọ ògo padà fún ẹ. Olúwàgbà ọpẹ́ rẹ̀. Program àná Friday. Àwọn èèyàn wá o. Mo wá fọ Ọlọ́run pàdé inú ayé mi gẹ́gẹ́ bí wòlíì. Èyí dẹ̀ máa ń sọ. Màá ní tọ́ bá dọ́dọ̀ wòlíì. Ìwọ kọ́ ló máa sọ ohun tó bá wá. Ẹ̀mí mímọ́ ló máa gbẹnu mi sọ ohun tó bá wá. Wọ́n wá lánàá. Àwọn èèyàn bọ́ ló ń pàdé. Mo ṣe wọlé tó ń jókòó. Onímọ̀jẹ̀mú tó wà sírí ogu wọn. Màmá kan ní yé o tẹ sọ yìí. Òun nìkan làṣírí wa lọ́wọ́ àṣírí Ọlọ́run. A máa wà pẹ̀lú àwọn wòlíì. Àwọn èèyàn lánàá wọ́n gbádùn Ọlọ́run nínú ayé mi gẹ́gẹ́ bí wòlíì. A tún lè lọ́la o. Torí ẹ̀mí àwọn wòlíì ni pé ọjọ́ méje ló ń fẹ́ kí n lò. Oh my God. Láti jẹ́ káwọn èèyàn di àǹfààní tó ń fi sínú ayé mi. Gbogbo ohun tó pamọ́ ogun àṣírí. Gbogbo ohun tó le tí ọ̀tá fi ń jẹun níyà. Ẹ̀mí má dẹ̀ ń gbẹnu mi tù síta. Wọ́n wá wò wípé ọgbọ́n ti la dáfi. Kì í sọgbọ́n mi. Oh my God. Kì í sọgbọ́n mi o. Agbára Ọlọ́run. Ẹ tún má bàa gbàgbé kí n tó máa tẹ̀síwájú. Àmọ́ ti ọ̀la Sunday yìí. Oh my God. Àwọn tó bá wá àjọ ṣe sáfíìsì ni. Nínú sáfíìsì yẹn ni mo tún máa ní ìtorí wọn. Màá ní ìtorí méjèèjì. Màá tún wá ní ìtì ẹsẹ̀ wọn. Ẹnìkan ní kí ni àṣì ẹ̀. Òní wípé láti ọ̀la lọ. Gbogbo tó bá dọwọ́ lé sábẹ́ sí ṣeṣe. Ibi tó yẹ kó ní kálukú nìde. Bí ògo yóò ti sọ, a lè rìn débẹ̀. Bẹ́ẹ̀ ni orí òní gbàgbọ́ débẹ̀. Especially gbogbo àwọn tí èpè ń jà. Àwọn kan lé ti iṣẹ́ ìtẹ̀síṣẹ̀ kan. Tí wọ́n fọ̀rọ̀ wá mi lẹ́nu. Wọ́n ní ta ló máa ṣe gómìnà ní ìpínlẹ̀ kan. Mo ní bàbá rẹ lórúkọ. Ó mọ̀ ní orúkọ dídì. Ó tún dé orúkọ bàbá ẹ̀ gan. Mo ní àmọ́ èpè. Tí ó ti àfẹ́kẹ̀ ayé bàbá náà. Ó wà lórí ayé ẹni yìí. Ó ti yẹ kó ti di gómìnà sẹ́yìn. Wọ́n ti gbá kó ti bò. Orí ọ̀fẹ́ wà fún àwọn alágbára káwọ́ ti lẹ́yìn. Ṣùgbọ́n kò lè jẹ́ nítorí wípé ìkẹ̀kẹ́ wà nínú ìrìnàjò. Ẹnìkan gbọ́rọ̀ olúwa. Èpè àtìrandéèyàn. Èpè abínibí. Èpè àdàbàgbà. Èpè ànínàkò. Níyà kàáyíkà kóríà. Èpè yẹn kákò olúwa. Èpè yẹn kákò olúwa. Èpè yẹn kákò olúwa. Ẹni yìí ò bímọ rí. Ìkọkùnrin ẹ ò tiẹ̀ ṣiṣẹ́ dáadáa. Ọfọ̀ burúkú ń bẹ lára rẹ̀. Onímọ̀jẹ̀mú ló ń fẹ́ wú ẹ̀sìn. Ó ló ń fẹ́ tí ogun yẹn kúrò láyé rẹ̀. Oh my God. Ọlọ́run bá yẹ wá lọ́la. Olúwo lọ́nà tó ti tẹ̀gbẹ́ dá. Ní ọ̀la Sunday ni o. Gbogbo ẹ̀rọ jẹ́ ti iyọ̀ tó ti dì. Wà á lọ rà ó ní mẹ́ni ó dì. Dídì tó ń tó ti dì síbẹ̀. Ọwọ́ kan ló di iyọ̀. Ọwọ́ kan ló máa tù. Olúwa nítorí wípé àwọn tí ayé ti so mọ́lẹ̀. Àwọn tí ayé ti dínà mọ́. Àwọn tí ayé ti dà láàmú. Àwọn tí ayé ti tilẹ̀kùn mọ́. Àwọn tí ayé ti dọ̀nà wọlé. Olúwa ló fẹ́ ti wọ̀ sílẹ̀. Bọ́wọ́ kan bá ti di iyọ̀. Ọwọ́ mi ni o. Ẹnìkan ní ọjọ́ tó ṣe kọ́ ní Abẹ́kúta ní Láfẹ́wá ní Abẹ́kúta ní Níṣàbíọ́ fún ọ̀lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ Ayẹ́sùn. Mo ń bọ̀ bẹ́ẹ̀ tún ṣe. Kíyàwó àṣìlò. Aago mẹ́sàn-án ni sí aago méjìlá. So wákàtí mẹ́ta yẹn. Olúwa ní kí wọ́n fi ṣe kánsẹ́lì fáwọn yàtọ̀. Gbogbo àwọn tíṣẹ́ wọn ti dàrú. Àwọn tí ò tẹ̀ yé wọn mọ́. Àwọn tí ò mọ̀ bí tọ́ máa yàtọ̀. Olúwa sọ wípé ẹnìkan wà ní Abẹ́kúta mẹ́. Ohun tó ń ṣẹlẹ̀ sí ó ti kọjá ogbó yẹ. Àwọn ẹ̀mí kankan ti stọ́pù ẹ̀. Wọ́n kàn wá wọ́n kàn máa dààmú àgọ́ ara ẹ̀. Olúwa ní pé kí wọ́n àná ẹ̀. Ìdẹ̀ tó àṣírí tó wà ní ogun yẹn. Yẹn náà nìkan wà. Òfo ló mú lórí ohun tó bá dọ́wọ́lé. Àgàgà lórí ọ̀rọ̀ òṣèlú. Olúwa ní kí n torí tẹ wà. Ní Abẹ́kúta. Ní ọjọ́ tí ìbò ni o. Tí ọ̀la Sunday. Sáfíìsì wà. Péyà wà. Ìsọtẹ́lẹ̀ wà. Ìgbọ́wọ́lé lórí wà. Ànọ́ìtì wà. Ó mọ̀ pọ̀ lọ́la yóò. Olúwo lọ́nà tó lè tẹ́gbẹ́ dá. Nìbàdàn bíbáyìí. Ìgbèsè yẹn pọ̀. Lórí ká ṣiṣẹ́ àṣiṣẹ́. Lórí àsọ̀pláì àsọ̀pláì. Lórí kọ́ńtrátì kò ṣe kọ́ńtrátì. Kò tiẹ̀ yí ọmọ. Onímọ̀jẹ̀mú ló fẹ́ dá sọ́ọ̀rọ̀. Àṣírí kan wà.
0: Bẹ́ẹ̀ni.
2: Tí ò yí ọ.
0: Bí
2: aṣọ ẹ̀ tó fi jẹ́ wípé.
0: Èèyàn
2: nílò wòlí.
0: Ó nílò
2: wòlí. Àwọn ogun kan wà.
0: Bẹ́ẹ̀ni o.
2: Kò lè ṣẹ́.
0: Ah.
2: Àfi tó bá rí wòlí.
0: Ẹ
2: jẹ́ àlọ́ dúpẹ́ lọ́wọ́ ọba tó ń bá wa ṣe. Tó tún àṣírí ogun fún wa. Tí gbogbo ẹ fi ń bọ̀.
0: Bẹ́ẹ̀ni o.
2: Wà á gbé ọwọ́ rẹ sókè. Wà á kàn tó ogogogo. Sọ bá tó ní àṣẹ àti agbára.
0: Oya o.
2: Jésù Olúwa wa. Wà á tẹ̀lé rẹ̀ bá sọ pé alágbà wí mi o. Aláṣẹ ayé àtọ̀nà. Àtẹ̀dá àti àṣẹ̀dá. Mo ti dé o. Wà á gbàdúrà
0: mi.
2: Ìrọ́nà àbáyọ. Kẹ́mi náà ròyìn. Ìròyìn ayọ̀ ni. Ìròyìn ògo. Ìfẹ́ ròyìn ṣeré.
0: Gbà fún mi
2: kó rí bẹ́ẹ̀.
0: Ògo
2: ni fọ́lọ́ lókè.
0: Jésù
2: Olúwa wa.
0: Kí
2: a tẹ̀lé bàbá yìí. Wà á kúlẹ̀ wà wá fi orí balẹ̀ bí àwọn angẹ́lì ṣe ń forí balẹ̀ wá forí balẹ̀ wà ké mímọ́ sọlọ ọlọ́run gbogbo yá o mímọ́ sọlọ ọlọ́run gbogbo. Níbo ló ti ń gbọ́mi lákòókò yìí o? Bá mi pé àwọn èèyàn kan súnmọ́ bí àmọ̀ tó ti rán mi níṣẹ́ fún iye àwọn tó bá létí láti gbọ́. Èmi máa ń sọ fún àwọn ènìyàn èmi ò kì í soníwàásù o. Ìránṣẹ́ ni mi alóore ni mi o. Mẹ́sẹ̀njà ni mi o. Ọlọ́run a máa rán mi sí àwọn ènìyàn nígbà tó bá ṣe tán láti jẹ́ kí àwọn ènìyàn bọ́ kúrò nínú ogun. Ee mọ́ mi wo bí yìí tí ogun bá di pé kò ṣe ṣẹ́ mọ́. Bí ènìyàn ti lo gbogbo ọgbọ́n gbogbo òye rẹ̀ bí gbogbo ìgbìyànjú bá fẹ́ bọ́ sí òfo ẹ bèrè lọ́wọ́ ẹnìyẹn ìgbésẹ̀ wo ló ti gbé ọ̀nà wo ló gbé gbà ọgbọ́n orí nìkan ló mọ̀ wá ń bẹ̀ tó bá fi ẹ̀mí wò ó wà á rí wípé kì í sọ́lọ́ ro mo gbọ̀dúà ìwà tèmi ò ní ṣe ẹsẹ̀ dé mo náà ní ṣe ẹsẹ̀ dé àwọn kan wá ti abẹ́ iṣẹ́ rẹ̀ sẹ́nu lórí ọ̀rọ̀ ṣe márèjì kò ṣe márèjì. Ìgbéyàwó aláìní tó ń lọ millions of naira. Oh my God, ó ti dàrú o. Ó mà ti dàrú o. Gbogbo ibi tán sáde òfo ló padà jáde. Ẹ wá gbọ́ mi sà. Ẹ jẹ́ kí n sáré béèrè ìbéèrè yìí o. Ọkọ àti ìyàwó tó padà gúnra wọn lọ́bẹ̀. Ṣé èsì Ọlọ́run ló dẹ̀ wà ń bẹ̀? Ẹgbẹ́ ilé tó lùyàwó ẹ̀ pa. Ṣé ọwọ́ Ọlọ́run náà ni? Ilé ìgbéyàwó tó padà túká. Ṣé onímájẹ̀mú ló dẹ̀ wà ń jẹ? Mo gbẹ̀dúà. Tàbí ìgbéyàwó ẹ̀ wà nínú ìṣòro. Ìṣòro yẹn tán lónìí. Ìdààmú yẹn tán lónìí. Ìṣòro yẹn tán mo ní màmá ìgbéyàwó tẹ́ ẹ ṣe ọlọ́run ò dẹ̀ lọ́wọ́ sí o. Ó ní àjẹmọ́ sọ bẹ́ẹ̀. Ó níbi mẹ́rin ló ti lọ gbẹ̀dúà. Pásọ̀ ṣọ́ọ̀ṣì àwọn gbẹ̀dúà sí. Ó tún ní ajíhìnrere kan tó tún gùn dùgàn. Ó máa speak in tongues. Òun náà gbẹ̀dúà sí. Òun tún lọ sọ́dọ̀ pásọ̀ kan. Ó mú orúkọ àwọn méjèèjì lọ. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìgbéyàwó túká. Mo ní mọ́ mi ẹ ní ẹ̀rọ tó pọ̀ mà. Wòlíì yàtọ̀ sí pásọ̀ ọ̀ mo sọ̀rọ̀ kan lánàá mo ní wíwá fivefold ministry ìpín márùn-ún ni wọ́n pín wá sí òkè ọya tí mo ti wá evangelist ò ní ìgbà kan kò ní pásọ̀ tó bá sọ pé pásọ̀ sósoso a nílò evangelist sósoso ajíhìnrere lò apọ́sù ò ní jẹ́ńdò ní wòlíì tó bá ní prophet sósoso a ní sọ́rọ̀ àmàlà apọ́sù tó bá dẹ̀ jẹ́ pásọ̀ ni anam e pásọ̀ mo dé bí o mo délẹ̀ yorùbá o. Ló jẹ́ pé gbogbo ẹni bá ti dá ṣọ́ọ̀ṣì kalẹ̀ ni gbogbo wọn di wòlíì. Kì í doyè wòlíì. Wòlíì wọn kì í doyè wòlíì. A máa ń bí wòlíì ni. A máa ń bí ni. Ẹ̀bùn àmútọ̀run wá ni. Ìpè àtọ̀run wá ni wòlíì. Kì í ṣe pé àwọn ẹ̀ṣẹ̀ wá tọ oró wòlíì lé lórí ló wá di wòlíì rárá o. Confirmation wọ́n máa ń fi òróró ṣe fún wòlíì. Wòlíì máa ń dàgbà láti kékeré wá ni. Kì í ṣe pé èèyàn ṣe ìdá tọ́ọ̀kì kalẹ̀. Àwa ṣe ń pè ní wòlíì. Oh my God. Màmá o. Dádì. Contract ọjọ́ sí. Fẹ́ gbà tó di gbèsè. Wòlíì wo ló sọ fún yín pé kẹ́ gbà? Gbogbo ogun tẹ̀ ń fèsì. Wòlíì wo ló sọ pé báyìí ni kẹ́ ẹ ṣe rìn? Ẹ ti ní ìsì ẹ̀ mọ́ra. Èmi máa ń sọ pé tọ́ ọba dọ́dọ̀ wòlíì. Kò yẹ kó jẹ́ wọ ló sọ tó bá wa. Tí wòlíì ni wípé tọ́ ọba ti débẹ̀ yóò wá gbàdúà. Ogun tó o ní ibi tó gún bà wá. Ìgbésẹ̀ tó o gbé ti wòlíì nìyẹn. Oh my God. Àmọ́ tó bá ti dé àárín méjì. Ìtọ́ni máa wá wá. Ó dá bọ́ọ̀rọ̀ ṣe ríre. Ẹ tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ló lu ọlọ́run àwọn ọmọ ogun ti wòlíì nìyẹn. mama ye ni ha mo ni se ti contradiction wa won le jo kwa ti yawo e tun gbe eleyi o to ba ti gori to ba ti wa je wuli ni ni toto ti okunrin ati obinrin yen ba ti bara won lopo to ba dodo wuli wuli le so fe pe o da idire e je ti jo da po e je ti da po omo loku ti won ma ma ri en kan wa ni to ba wa ri be ki na wa le se ibi to ti nilo agba wuli ni ashiri ko tu wa to fi wa di si ti ero de ni sele e lo ma sele o mama yen ni ki la se e gbo mi ki la se to ba de ikorita yen agba wuli loku to le dan awon oba meta kan ma ni ninu iwe awon oba keji ori e keta nigba ti joramu omo abu ti be si joba lori israeli iyen ni samaria ni odun keji dilogun jo to ba ti oba juda e wa gbo pa to joba bi odun mejila e mo ki lo sele mo te je ri ko se buburu ni waju olorun o wa pe jo fa party mara eh ko wa ba n lo si oju ogun nitori pe Muabu o se agutan o fi so fe ma ro odun agutan ati o fe ma ro agbo irun fun oba israeli ko wa san mo ko so so nigba ti abuku oba muabu wa shoto so oba israeli ko wa san mo ba mu ro ogun o wa ti oba edomu mo la awon na pelu oba edomu edomu ni iran omo iso oh my god o wa pe mo la o wa ni o ya ka won lo je kan lo jago kan fe lo ba muabu jago nigba ti won wa gbera gbogbo calculation ọgbẹ ìwé wọn ti lo gbogbo ìmọ àti òye wọn ti lo wọn dà ní méjì ìṣòro bá dé mọmì ìṣòro mọ dé o ìṣòro mọ dé o nígbà tí wọn dé àdìjú ẹdọọmù tó bá dé verse 9 ó níbẹ̀ ni ọba ìsírẹ́lì lọ àti ọba júdà àti ọba ẹdọọmù nígbà tí wọn ní àyíká ní ìjọ méje omi kò sì sí níbẹ̀ fún àwọn ogun àti fún ẹranko tí wọn tọ̀ lẹ́yìn. Wọ́n dàrin méjì kan tó mọ̀ pé ṣòrodé. Dádì ẹ̀yin náà ti dàrin méjì kan tó mọ̀ pé ṣòrodé. Ọkú ẹ ti dàrin méjì gbogbo ẹwà dojúrú. Ọ̀rọ̀ bísà yóò bọ́ sí. Owó tẹ́ ẹ lọ yá ti dojúrú ó ti di gbèsè. Bísẹ̀sì yẹn ti fọ́jú pọ̀. Táwọn ni ẹ̀fẹ̀ wọ́ bọ̀. Wòlíì wo lára sí ni? Abájọ sí ṣòro pọ̀. Abájọ sí gbogbo ẹ̀ fọ́jú pọ̀. Nígbà tó wà lè tọ́. Nígbà tó dé bá fẹ́. Ọbẹ̀ ṣe rí pé ó ṣe é. Tolú àfi pe àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí jọ. Láti fi wá lé Muabu lọ́wọ́. Ọlọ́run kọ́ ló pè wọ́n jọ o. Láti fi wọ́n lé Muabu lọ́wọ́ o. Wọ́n béèrè sí o. Wọ́n wá ọkàn ọlọ́run o. Ẹ bá mi béèrè ẹ lọ ká. Ìyá ọba kejì orí ẹ̀ kẹta. Ẹ mú láti ẹsẹ̀ ìkíní. Níbo ni wòlíì ti sọ̀rọ̀? Ọgbọ́n orí wọn náà ń lò bẹ́yìn náà ṣe lọ ọgbọ́n orí yín sà. Ẹ pásítọ̀ yín lẹ́kàn lọ sọ fún. Ọ̀tọ̀ níṣẹ́ pásítọ̀. Pásítọ̀ lolùsọ àgùntàn oníwàásùn àti tíkà akọ́nilẹ́kọ̀ọ́ evangelist onírèrè apọ́sù alákòóso ìjọ. Kí ni wòlíì? Àwọn ni ìmọ́lẹ̀ tí ń tọ́ ni sọ́nà. Ìran wòlíì ló máa ń sọ pé báyìí ni ká ṣe lẹ́ tó bá ti dójú ẹ̀ tán wòlíì lókù tí ó ṣiṣẹ́ ẹnu mi dùn òran ọ̀rọ̀ wòlíì o mo mọ̀ wàásù ń ṣe òran ọ̀rọ̀ wòlíì o mo mọ àdúrà pé òran ọ̀rọ̀ wòlíì o my god pé èèyàn kan màdúrà pé òpé ní wòlíì ni mo sọ ìpè àbímọ́ láti kékeré ni wòlíì ẹnìkan ní bó lẹ ṣe mọ̀ mo sọ̀rọ̀ kan fẹ́yàn kan lọ́jọ́ kan ó rẹ̀ nìkan mo ní mo kéré tí mo fi ń ràn ṣùgbọ́n mi ò mọ bí ìran lọ́ọ̀ka ìwé tí wọ́n pè ní first samuel tó bá ka chapter 3 ẹ̀ wá rí i pé samuel ọlọ́run ti ń bá sọ̀rọ̀ ọlọ́run ti ń pè é ṣùgbọ́n kò tètè ní ìtumọ̀ kò yé dáadáa anglican ní background mi mi ò tètè mọ pé ìran máa tún máa bá mi wíjọ́ ọ̀ǹtì tí mo bá àbájúbólú gbàlà sọ̀rọ̀ ọ̀ǹtì tí bàbá mi ti mọ tí olúwọlé ọbádàrí àpọ́sù ní òkè àgbà nílé kalára o pé wòlíì wòlíì wòlíì wòlíì ni ọmọ wòlíì ni ero ṣé ń fẹ́ẹ́ sì bẹ́rẹ̀ fún ọ̀ǹtì tí mo rí àánú gbà mo mọ pásù sẹ̀lẹ̀ oh my god tí bàbá bílẹ̀ òmí ọ̀ṣọ́pà tọ́tọ̀ ó lé mi lórí ìyàwó nìyẹn náà ní ètí ìsìnmáyé wòlíì ẹ̀bùn mi àbímọ́ ni mo gbé abẹ́ àwọn wòlíì rìn gan o ṣé bàbá tí ẹ̀ láfẹ́ sọ ṣé àkẹ́dẹ́ kan pàǹkà sí náà àbáwọn àgbààgbà wòlíì kan ṣe confirmation ní bàbá pọ̀ ọmọ àforí kan bá mi àwọn ìránṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ kì í ṣe pé adá ṣọ́ọ̀tì kalẹ̀ aṣèwádìí wòlíì ẹ̀rọ tí à ń ṣe lè léyìn ni o tẹ́lẹ̀ òbí bá ti wá dá ṣọ́ọ̀tì àwádìí apọ́sù prophet doctor evangelist gbogbo ẹ̀ irọ́ a ní láti dọ̀nà àwọn èèyàn yìí kẹ́yìn bẹ́ẹ̀ tí mo yẹ ẹ̀yìn tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ ilé wa lọ́tọ̀, pásítọ̀ wa lọ́tọ̀. Ah, oh my God. Bí bá sọ kílé kan fún ẹ, ẹlòmí ò nílé gbàgbọ́ o, àti tó bá rí ìwé ẹ̀rí ni o. Bí bá sọ fẹ́ pé full time training ànàdé mi náà pàṣẹ ni mí kọ. Fẹ́ẹ̀tì mi náà pè ní Greater Works. Under Bishop Abioye láti train. Bàbá Bishop Abioye teacher ni wọ́n tó di kọ. Bí bàbá ẹ̀ bá ṣe wá sùn ìyanu Adé máa ṣẹlẹ̀. Bọ́dà Gbilé Àkànní kọ́ onígbòkò. Teacher of the world ni wọ́n. Ẹ wo iye ẹ̀mí tí wọ́n gbà láti. Òdìgbà tó o bá fẹ́ra rẹ̀ ní wòlíì tó o bá fi ṣe àwòyàn lọ. Bọ́ ọba dọ́dọ̀ wòlíì kí ni iṣẹ́ wòlíì. Bọ́ ọba ti níwẹ̀ lájú ẹ̀ kó gbọ̀dúà fún ẹ. Ogun tó o bá dẹ̀ ní kó dẹ̀ máa sọ. Ìgbésẹ̀ tó o dẹ̀ máa gbé kó dẹ̀ máa sọ. Ẹ bí àwọn tó wá sí olúwo ní àná ní àtàmátàlì. Bí mo ṣe ń sọ̀rọ̀ wọn máa gbọ́. O wọn mọ̀ wípé ní tòótọ́. Mo mọ̀ pé wọ́n máa sọ fún àwọn tó bá rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yín pé wòlíì ní tòótọ́ ìwọ kọ́ ló sọ tó bá wà. Ẹ̀mí mọ́ ló máa tó àṣírí ogun. My God, nígbà tí àwọn ọba mẹ́ta yẹn, wọn bẹ̀rẹ̀ wọn kí ju bójú ogun. Ni omi bá tán, gbogbo kan ti wá dẹ̀rù nígbà tó di àárín kan. Jòsáfà ti wá kígbe. Livers 11, ìwé àwọn ọba ti jòrí ẹ̀kẹta. Livers 11, ẹ̀gbọ́n tó sọ ni. Jòsáfà ti wí pé kò wá sí wòlíì olúwa kan níhìn-ín tí àwọn ẹ̀bá ti ọ̀dọ́ rẹ̀ béèrè lọ́wọ́ olúwa. Ọ̀kan nínú àwọn ìránṣẹ́ ọba ẹ̀ṣẹ̀ nígbà wí pé Elisha ọmọ Sáfàtì tí ń tún omi sí ọwọ́ Elijah ó ń bẹ níhìn-ín. Wọ́n bí kí a máa béèrè pé wòlíì dà. Fọ́ọ̀bá fẹ́ kó gun yín fẹ́ máa bá ṣeré bẹ̀. Jókòó sílé máa bá yí. Ṣùgbọ́n bí iye rẹ̀ bá ṣí wà á mọ̀ wípé èèyàn máa ń dìde wá wòlíì lọ. Wòlíì ò ní wá bẹ ilé. Ìwọ ló wá bá wòlíì. Má jókòó lé lọ́dà aràn mi sí ọ̀nà. Olúwo ló ń bọ̀ lọ́nà tó gbé tiẹ̀ gbẹ́dá nínú Ìbàdàn. Ẹ wá wo bí o. Ẹ wo bí o. Ibi tí mò ń lọ rèé o. Lẹ́yìn ìgbà tí wọ́n ránṣẹ́ sí Elisha, tí Elisha ti fi ọba Israẹli pa tán, tó ti yẹyẹ rẹ̀ tán, ó wá ní wẹ́. Ṣùgbọ́n ẹ lọ mú akọni kan fún mi wá ní ìyìn. Ó ṣe nígbà tí akọni náà ń kọ orin lọ́wọ́. Ẹ̀mí Olúwa sì balẹ̀. Ó sì wí pé báyìí ni Olúwa wí. Wáyé òní púpọ̀ ní àforífojì yìí. Nítorí báyìí ni Olúwa wí. Bí ẹ̀yin kì yóò rí afẹ́fẹ́, bẹ́ẹ̀ ni ẹ̀yin kì yóò rí òjò. Àfonífojì náà yóò kún fóònù kí ẹ̀yìn tó lè mú àti ẹ̀yìn àti ẹran ọ̀rọ̀ sí yín àti ẹran yín. Oh my God, ó ní ohun kíkiri ní èyí lójú ọ̀rọ̀ ní tòótọ́. Olúwa tó wá sọ wípé wọ́n ṣẹ́gun. Oh my God, omi mọ̀yọ́ lágbède méjì. Mo gba aráka tó máa bí àkà tó ní agbáta ẹnìkan gbọ́ mi ní ìkórìtà mi tó ti gbàwí. Ọ̀nà àbáyọ máa yẹ bí. Ọ̀nà àbáyọ máa yẹ bí. Ọ̀nà àbáyọ máa yẹ bí. A máa rọ́nà àbáyọ. Ogun máa ṣẹ́. Ìdè máa já. A máa rọ́nà àbáyọ. Ìdè ní mọ̀fẹ́. Lórí márẹ̀jẹ̀ wà rọ́nà àbáyọ. Lórí ọ̀rọ̀ ọmọ tó ń dẹ̀ láàmẹ́lẹ̀ wà rọ́nà àbáyọ. Lórí iṣẹ́ yẹn wà rọ́nà ṣẹlẹ̀ wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ ogun nítorí ìtọ́ni ẹ̀mí mọ́ máa kọ̀tínú lọ́la àwọn èèyàn máa ń rí ẹ̀rí o. Oh my God, ẹgbẹ́ káwọn èèyàn kan sọ fún wa.
0: Orúkọ rẹ̀ ni orúkọ mi bọ́lá láti ìlú ìbùdó.
1: Kí ló ń ṣe ọlọ́run àtọmọ́tọ̀ mi?
0: Ṣé lọ́wọ́ ọlọ́run àtàmọ́tà ní òtútù lọ tí a wá sí ìlú agbára ká lọ. Ọ̀dà nìkan wá fọ́ ní ẹ̀gbọ́n yìí púpọ̀ mi fún owó nira rẹ̀ kó lè kó yín lówó kó lè kó yín náírà kan wá rẹ̀. ṣé kí ni àwọn ìyẹn wá pé n wá pé òun ń mú òun ní là. nínú lówó mo ní àtàwọ́tàbí mi ń lọ o ipò omi rẹ̀ náà ni mò ń lò pípé mi ń ṣàdúrà pọ̀ náà. ó ní àìrọ́ ni kò dáhùn lójú mo ní nǹkan tí mò ń mú tí mò ń pè mí lọ ló kẹ́ àtàwọ́tàbí mi ń lọ o tó bọ̀ mọ̀ pé bọ̀ dáhùn lè fún ọ ní 500. ó ní nǹkan tó ń lò mo ní mi ò lò kọ́kọ́ mo ní ọlọ́run ìpè atamátàsì gbọ́ mi ò lọ ọ̀bí kankan mọ̀dáwà yóò lè fi wọ́n ní àbá ìṣeré láyé ó ṣe fún mi nìyẹn ó wá pè mí pé kí ni mo lò mo ní mi ò lò kọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olókè ó ṣẹ́gun fún mi ń ṣèyanu nínú ayé mi.
1: mo sọ nípa dáa tó ń bẹ nínú ẹjọ dáwùjọ èyí ni oṣù tó ń bọ̀. Ibùkú owó lájú bí tó fọkàn sí lọ ìwọ náà lọ rí.
2: Wọ́n á máa fọ́ gbá gbogbo ibi tó ń dùn ẹ̀ bá máa fọ́ gbá gbogbo ibi tó dùn ẹ̀. Wọ́n wá pe orúkọ Jésù wá pe ẹ̀mí mọ́tẹ̀lẹ́ wá ní Ọlọ́run àtàmátà sí òní sùn máa sùn gbà mí là máa là ó yá pàrí bá ti ṣe yá.
3: Yorùbá orílẹ̀ wa ni àwọn ọmọ yìí bọ́ orí kankan sọ.
2: Orúkọ Jésù orúkọ Jésù, orúkọ Jésù, ẹ̀mí náà, ẹ̀jẹ̀ Jésù, ọlọ́run àtàmọ́tà tó, òjúbọ̀, àti Jàmílà, màánà, ọlọ́run àtàmọ́tà tó, òjúbọ̀, àtọ̀, Jàmílà, màánà, ọlọ́run àtàmọ́tà tó, òjúbọ̀, àtọ̀, Jàmílà. Yóò gbà lórí mọ́ ìsọ̀ bẹ́ẹ̀ kẹjọ ní à, ní orúkọ Jésù, ó yà gbára I saw you, lórúkọ Jésù ẹsẹ̀ yìí gbẹ́ ìwọ̀sán jẹ́kẹ̀ báyìí wá rí pé ọwọ́ ẹ̀sìn débẹ̀ òṣìṣẹ́ máa rò lásán yẹn máa bẹ́ẹ̀dì ẹ̀yẹnyẹn yes máa bẹ́ẹ̀ ó yá bẹ̀ẹ̀ lórí ẹsẹ̀ yẹn kó máa díje pẹ̀lú ẹ̀ máa mú kankan dání mo sọ jáde ní orúkọ bọ́bọ́ máa tẹ̀mí mọ́ lórúkọ Jésù ó yẹ gbá èso sílẹ̀ jẹ́kẹ̀ kàrà mo fẹ́ gbẹ̀ rí ẹni yẹn gbogbo tó lè ṣiṣẹ́ rẹ̀ máa ṣe báyìí owó lórúkọ Jésù ó yá ogun yẹn ṣá yes jẹ́kẹ̀ rẹ̀ òdùbáyẹ lọ o ti rí ìwòsàn nìyẹn. Ẹ máa ṣe tó lè ṣe máa kúrò lórí ẹsẹ̀ kó máa rú lápá ẹ̀ mo fẹ́ gbẹ̀rí ẹ̀ nìyẹn lórúkọ Jésù ọ̀rọ̀ rẹ̀ jẹ́.

0: Ama ki to gbere e mo gbo nkan kan nigba to luwa so bi pe awon kan sai se igbe so luwa ni awon kan wa loni ore ti won fe san o da bi edidi ibere nkan ni fun awon to gbagbagbo o ni iye awon to gbagba won la se gba flat je omo olorun ata awon to gbo nko mi mebe wo sa ri akata maria mo so hey agbara awon agba to fi dinu ere yen agbara yen te ri ba awon kan lo wudi mo won ba ona ile dimelo mi ona ile oyibo dimelo mi owa de ni ki gba to ore to fe san leni ore asime ire tuntun ni sa mo duro ni ile idudu agbara yi lati so tele ona to di ona yen na wa ri owo leni ni ma jamu ni ko ma wa go merin abo kere gege leni oluwa so mi be ire airo tele ati ona to ti di yen de ma la hey oh my god iwo e kroniku keje ori ogun oni to ba gbo olorun bo oni wa fidi e mule amo ti o ba gba woli e oni wa serere akoko iserere de bayi bi mo se soro hey gbogbo ewo to ma fi ore rubo leni fun asina ti asedere bo se rubo yen loruko jesus o ya serere ona to ti di yen ona yen mama yi ya mu lo ma se oni gbedo fun mama kan bo se rubo ti en ko ruta won me ebo ni ki se te yan gbogbo eyan tomo tomo loluwa ni ko rubo leni ebo sa gbogbo to ma di idile lowo to n bo ko ijile je to n ba ise won je mo so le ni bo se se oruba yen ogun yen se de run na bayi ha oh my god I can't number wo lo fe lo atagbarun meji o atagbarun marun ati mewa o atawon to ma lo egbarun mejila edidi majemu osu kejila yi e se le ni pewo ti o sele bayi loluwa olorun omo ogun wi gbogbo to ti dina ni ere fun atara o ja ko se ase ti mo gbe ha ka number wo lo fe lo fun won to ba gbagbo ni sa oluwa ni nigba to ba fi jago merin o ko jade oluwa ni nkan to kan le ko fun to n bere a de to e lowo mo dupe lowo olorun e pe bemi olorun se soro ni toluwa ni ka wo kan rubo to mo kun ni kan ku egberun marun owo e gbogbo ni le gbere omo kun yen to fi se rubo ni ojo yen o fi se didi pelu olorun gba to ma de bi se e mo to sa sele si to de kan ni mi o yo si o fe fun ni ebun ti e dede gbe kokoro moto le lowo to wa so ko be pe a prank ni oga e nto ni prank ni ite prank so ga de de ko iwe to fi le lowo to de gbe moto yen fun Camry ah ah gbogbo yin lẹgbọn naa amẹni tó tún kàn léni tó bá jẹ wọn ire bẹẹ kan ó yà náwó sọ ni ire yà sọ tó bá jẹ kó o fẹ tà fún ni ó yà ná fóònù yẹn síwájú a máa gbà ọ a máa gbà ọ aṣẹ ti mú bẹẹ
1: amẹ
0: ìjẹ ni mo fi ṣe
1: bẹẹ
0: ká náà bá olùfẹ lóyà kọlẹ uba
1: uba
0: uba
1: uba
0: 1 0
1: 10
0: 2 4
1: 24
0: 77
1: 77
0: 50
1: 50
0: 80 80 Badada UBA 1 0
1: 10
0: 2 4
1: 24
0: double 7
1: 77
0: 50
1: 50
0: 80 Oruko to ma ri nibe Christ Artillery Atamatasi ha gba kan number elekan si 1 0
1: 10
0: 2 4
1: 24
0: double
1: 7 77
0: 50
1: 50
0: 80 èèyàn méjìlá àkọ́kọ́ yẹn dà bó bá jẹ́ ẹ̀yà ìsọ́lì méjìlá ló wà tí a pe ọmọ ẹ̀yìn méjìlá fún jésù táwọn a pe ọdún ní oṣù méjìlá bó ní orúkọ jésù ẹ̀yin wọn lẹ́sẹ̀gbẹ̀rún méjìlá ṣe nìdí yẹn ọ̀nà náà ìrẹ́ tó mọ̀ kó o lè gbà ká èèyàn méjìlá àkọ́kọ́ yẹn dà tó máa kọ́kọ́ ṣọ́rẹ́ bó ṣe ṣe yẹn ìrẹ́ dẹ́ owó dé ìbùkún yẹn ogun yẹn ti àmì ìdẹ ní mo fi rẹ gbogbo èèyàn sunday gbogbo èèyàn ni kò tètè dé aago bíi mẹjọ ni kò dé àǹfààní wà fún ẹ láti rí mi lọ́la gbogbo ìwọ tó ti gbìyànjú láti rí mi fún counseling máa fàyè díẹ̀ sílẹ̀ lọ́la kí ni àtẹ̀lé sáwọn tó bá wà ìbàdàn ni máa wà lólúwo lọ́nà tó gètè gbẹ́dà o ibẹ̀ ni àtàmátà sí ni owó rò ló ti máa wọkọ̀ olúwo bọ́ọ̀lẹ̀ ni olúwo junction ògòkè sókè kò ní àtàmátà sí lòlọ́ ó máa ní agbára gan agbára ọba tó la yàtọ̀ ọjọ́ tuesday la máa wà ní láfẹ̀wá tuesday ni o kò sí program ní àtẹ̀dọ̀ lọ́jọ́ monday àmọ́ ọjọ́ tuesday lisabio la máa wà ní láfẹ̀wá o lisabio ní láfẹ̀wá lẹ́gbẹ̀ẹ́ yẹ ẹja yẹsùmá ìyẹn lọ́bẹ̀kúta ibẹ̀ la máa wà lágbára ọba tó la yẹ àti ọ̀rọ̀ ìyẹn lọ́jọ́ tuesday nìyẹn o ọjọ́ tuesday nìyẹn o tó máa di aago mẹ́jọ ni program abẹ́rẹ́ àwọn tó bá fẹ́ ibi.

mo ki wa ma ji kole bo gusoro.

0: Báàlù ni a ti rí o.
1: Òní ọ̀dà, òní ọ̀dà ìyá níwẹ̀.

àwa náà kọ́ ọlọ́run ni bá a bá sọ pé a pàdé ńjọ́ mẹ́jọ tọ́lọ́run sì mú kó ṣeé ṣe fún wa láti pàdé ńjọ́ mẹ́jọ àwa náà kọ́ omi lẹ́ngbẹ́ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu adúpẹ́ ọba tí ọ̀jẹ́ ara rìn fẹsẹ̀ sí ọba tí ọ̀jẹ́ wọn ó jí wa gbé ọba tí ń tọ́jú wa ní gbogbo ìgbà ọba tí ó mú rírí wánú àìrí ọba tó mú àìrí wánú rírí bó ṣe wọ ọlọ́run ọba mi Odùmarè ní sọlẹ̀ àwò afàbúrò jọba lórí ẹ̀gbọ́n bó sì wú ó lè fi ẹ̀gbọ́n ó ní fi dára tó bá wù ú kábíyèsí mọ́ fi á dára tí ọ̀dá mọ́ fi á dára tí ọ̀pá wálẹ̀ kún o ẹkú ojúmọ́ ẹkú ojúmọ́ ẹkú ojúmọ́ mọ́ ọmọ Nàìjíríà àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lókè òkun mo tún ti dé láàárọ̀ tòní o ọgbọ́n ọlọ́gbọ́n rèé o ọgbọ́n ọlọ́gbọ́n ni èyí jẹ́ pé àgbàníwèrè iléeṣẹ́ lágelú ibẹ̀ náà la ṣẹ̀ǹgẹ̀rẹ̀ sí tá a ti máa ń dá bí ẹdun níjọ́ kẹjọ kẹjọ tá a ti máa ń rọ̀ bí òwe níjọ́ kẹjọjọ́ kẹjọ lágelú 96.7 fm òkè gájòkè a tún ti dẹ́ o èròǹgbà rẹ̀ èròǹgboro ayé ẹ̀ wá bá mi náà jà tèmi jẹ̀bútúre rèé o ẹ̀ bá wa ní jẹ̀bútúre ẹ̀ káàárọ̀ o.

ẹ ṣeun ẹ wálé. Ẹ mọ̀ pé bàbá ti bẹ̀rẹ̀ báyìí, ẹ mọ̀ tawọ́ tasẹ̀ nínú wa ni àgàgà tí mo bá ti rí àyànbùkọ́ lọ́mọ Sọ̀gótádé, tí mo rí Olúṣínà Ọ̀nàlà, tí mo wá rí Táyélolú oníwelewele ọmọ ọmọ wọn lájípa, Táyélolú Èjìrẹ́ ara àsokùn, ayé wa ò ní túká o, láṣẹ lọ́wọ́ Ọlọ́run. Ọyẹ ẹ já bẹ̀rẹ̀ ètò. Yá máa tàn róró kárí ayé o,

gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ọkàn yín o gbogbo ohun tẹ́ ẹ máa ń lò láyé ìjọsìn ẹ̀yin náà ẹ wù bóde olóyè àlàmú jẹ́ ayé fá bàbá alákòkòrò bàbá má gbẹ̀rẹ́ rìn ó ti yá ifá ńlá láti orílẹ̀-èlúgùn ẹ tù bóde ifá ńlá láti orílẹ̀-èlúgùn musibau ọmọ ilípẹ̀ dé apogo pọ̀ tẹ̀ mọ́lẹ̀ ọyá ẹ tù bóde iṣẹ́ ti yá báyìí gbogbo ẹ̀yin ó ń ṣẹ̀ṣe pátápátá adékúnlé olówó bàbá oníṣẹ̀ṣe ẹ̀yin náà ọyá bàbá olómi tútù ọyá òjò bàbá kẹ́mi ọyá gbogbo yín ẹ kóra yín jọ ẹ bá wa lò ó nàìjíríà ibi tí ń lọ yóò yé wa mọ̀ ẹ bá wa dá sí aṣẹ́ ẹ̀dùnmáre lẹ́nu wa o.

0: ni Olorun wa si
1: ọmọ rẹ ọmọ mi ati ọjọ
2: mi
1: ọni
2: ha eku ewu ọmọ eku ojumo
1: eku ewu no baba wu lati kẹsi ori o ni daru
2: ami
1: kari o ran lọwọ ko dide e ba gbo nkan o sago ko le so ori abi ti oba sojo gbogbo ele na lo ya ka ya ta ya ni ya kini e na lo le ran yo ti ko ọmọ yọ ninu ọrun ni ẹni sẹ̀gbọ́n ti pa àpagbé ni
2: àpagbé ni
1: o gbogbo ilé náà rẹ àpẹrẹ gbogbo ilé náà yẹ kẹrin pé bẹ́ẹ̀ bàbá wa mo lè mọ̀ pé ìṣẹ̀ṣẹ̀ wà oríire ò ní dáhùn àti tèmi náà àtàwọn rẹ ìyàwó mi àtàwọn ọmọ o
2: àmì
1: ẹ kú ewu
2: ni gbogbo ẹni ọlọ́run bá rán pé kọ́ran àlọ́ ni kọ́ran àlọ́ báyìí ẹ jẹ́ àgbẹ̀ tẹ̀sí nílẹ̀ tìyàn tí mú àtẹbi tí ń paráyé a mọ̀ mú yòó mọ́ra eléyìí ni ò ṣe é mú mọ́ra mọ́ ẹ ọmọ jọ dádì àmì o ẹ ṣeun.
3: Ẹ mo komisanna ọ̀nàlá o ọ̀nà gbogbo láfàáyọ̀ lónìí o.
2: Àmì.
3: Ẹ rí bí a ṣe ń sùn lórílẹ̀-èdè Nàìjíríà ẹ̀sìn ká gbé lérí olóńgbà nǹkan jẹ́.
2: A wà mọ́ sẹ́sìn
3: bí. Bàbá mi nígbà tọ́rọ̀ ti ṣẹlẹ̀ báy ìgbésẹ̀ ló yẹ kẹ́ gbé ẹgbẹ́gbèsẹ̀ ẹ ní àdúrà.
2: Àdúgbò gbọ́ntẹ́ èèyàn bá gbé ìgbésẹ̀ ní èèyàn fàdúrà tí.
3: Bẹ́ẹ̀ ni ẹ tó fẹ́ lọ sí Èkó tó wá dúró síbàdàn tó wá parí kọ́lọ́ dé dé kọ́lọ́ dé dé kò láì lọ
2: láì lọ. Kò lè dé kò kò lè dé kò.
3: Bẹ́ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn ìgbésẹ̀ ní káwọn ìjọba yìí gbé tọ́jú kan
2: kéèyàn fẹ́ jẹun kọ́ mọ́ pọ́lọ́njọ oúnjẹ rè wájú rẹ ọlọ́njẹ ń yó jẹ́ ń yó ìrọlọ́pá àfi bọ́ bá bòkèlè tó fi bọnu ẹ̀lọ́ ẹ̀ káàárọ̀ ẹ̀ káàárọ̀ o ètò ni o àmì àmì.
4: Ẹ fẹ́ dákun àwọn wòlíì dàda gbogbo àwọn àfa àwọn babaláwo tí máa ń sókè ìdìbò
2: yẹn
4: wà fẹ́ wọn ló mọ́ ni.
2: Náà là ń pè wọ́n yìí.
4: Kọ́ndàkùn kan jẹ́ ká mọ tó ṣẹlẹ̀ kan gbèjì àwa. Ká jẹ bá wa bí àwọn ìjọba kan má fi wá sí òṣèlú.
2: Òṣèlú
4: náà fi wá ṣe.
2: Ẹ ṣeun.
4: Ọlọ́run bá wa dá sí o.
2: Àmì o. Dr. Smart Ọmọbọ́lá ńlẹ̀. Mo kí ọ ojú òní tí ọ bàbá kókó gbóná. O náà mira jìgì pé ọlọ́run mọ̀jẹ́ ọmọ yìí ó dé láyọ̀. Ẹ ǹlẹ́ mẹ́wọ̀n ẹ káàárọ̀ ẹ yí rédíò yín lẹ̀.
3: Alájì
2: ayé tó bẹ̀rù
3: fún àlélọ́ọ̀ni olómi adéjàre dr madam.
2: Ẹ ṣeun.
3: Èyí tẹ mú aláàárọ̀ yìí. Èyí tí kì í dáhùn ẹni pé alábòsí làwọn ará yìí bá.
2: Alábòsí bò.
3: Bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ láàbí ni ṣé màá ní jẹ́ bẹ́ẹ̀ ni ṣé nígbà tí wọ́n kọ́ àwọn ọmọ yìí tí gbogbo wá sí ìjọba wá wà ń wòran.
2: Àwọn ìgbẹ́ ọ̀jù
3: wọn tí àwọn èèyàn láńlá bá sì di nǹkan yìí ni a lè ní tó bẹ̀ ta ní yìí àti ó ti wáyé wọn ti gbé gbèsè wọn ti pàtàkì gbogbo àwọn ológun àwọn tó jẹ́ àwọn èèyàn wa ní sunday igbòho wọn sì dìde tó wọn ń kó ìrẹ̀wẹ̀sì bá àwọn ọmọ àmẹ́bí adama wọn kàn bẹ́tẹ́ bẹ́lábẹ́lú tẹ́ nìkan lọ́wọ́ tún ọmọ bí wọ́n ṣe lò ó abẹ́ ìgbọ́ mi ni ní kí wọ́n dákọ̀ sí.
2: Àsìkò lílò náà ló délẹ̀ yìí àbí kí ló tó
3: kù àwọn ohun òtúwálẹ̀ kó òtúwálẹ̀ mi nígbà kejì àná tó pariwo èmi ò rí nígbà mẹ́jọ̀ta mi òfin láti mẹ́jọ̀ta ọlọ́run kọ́ lọ́sí mẹ́jọ̀ta mi nígbà mo pariwo nígbà kejì àná yìí pé ẹ̀ ń gba tíkẹ́ẹ̀tì muslim àmúṣe ebí mi kan ló ti ń mú wá àwọn kan wà ń dakọ ní sẹ́ẹ̀sì ẹ̀sìn káàsì sẹ́ǹsẹ̀sì ni ṣé mùsùlùmí sẹ̀sẹ̀ kí o ṣe ṣé gbàgbọ́ láhàá ìjọba tún ẹni tí a dé lónìí
2: tó
3: ó ń kọjú ọ̀rọ̀ fúra ọmọdéjọ ara ló kù amẹ́jẹ̀jẹ̀ tán ẹ ṣeun.
2: Ẹ fura o pánṣẹ́ òfura pánṣẹ́ jáná àjẹ òfura ẹ̀já jìn bí onílé ọba fúra olè ní òkò.
5: Olè ní òkò.
2: Ẹ káàárọ̀.
5: Ẹ fojúmọ́ wa kúrú tẹ̀lé o.
2: Owó jáde.
5: A kó àṣepọ̀ ọdún yìí o.
2: Àwánu.
5: Ọdún òní jáde mẹ́lẹ́gbẹ́ Ọlọ́run.
2: Àṣẹ Ìdùmarè.
5: Lákan ló ń sogo.
2: Ọya ọya.
5: Mo ké ọ̀rẹ́ mi tó sọ̀rọ̀ ta lẹ́yìn lólu mi láti lómi ní ìsọmọ gẹ́lẹ́. Bó so yín ni ọ̀rẹ́ mi ti sọ̀rọ̀. Ṣé rí ìmọ̀ tẹ̀mí ìmọ̀ tẹ̀mí ìmọ̀ tẹ̀mí ìrẹ̀ fún àjọba ni pé so je ti pe ni negotiate na ni o ba gbeyin kenney ta ta won fi da won ni le o kan negotiate pelu won o fun benu
2: se ba se ma negotiate lo lai lai re eyin afa etura etura eyin afa awon woli ki o tura eyin o se se etura
5: won ni ta won fa ya lawo eyin mo fi aya se na kun
2: to
5: so
2: I want to go to the hospital. Eh bo lati se ayo fi gigun baun abi agba kan si oda oya ele me won e ku ojumo
0: o ba mi
2: e ka ro
0: e ku ko isa
2: o jare
0: o ko mi ni sa yi da ta won kan lati tagba ki oran yen badan
2: e seun
0: se ri orilede wa ni bayi ya pa ni le yoba enu la ni bi ta jakara
2: enu la ni
0: olodun dari ji ẹnu la ni bi ta ẹjọ nitori ọlọrun ka ṣe wa sọ pe bi mo ṣe wa ni isin mo ni agbara to le jẹ ki n lọ gbe akọ ọmọ naa jade ẹjọ ṣe ti ma tẹ wa wọ bi lọ gbe jade ti awọn eyan o blame mi ni
2: o ya lẹnu naa
0: ẹṣe le daada
2: awọn araalu ebo ti a ji gbe ebi fura awọn wọn mọ mọ si lọ gbe nkan wọn
0: a ti ṣe fura awọn naa wa ko nkan wọn to ka ṣe a ma re ti ri pe bọya paapaa lori tawọn ọmọ kekeke emi o ro pe ni nkan ba le bi ẹni kan le so wi pe boye mi bo se se yi o da to to ti gbogbo e lo a ma yen kini kan ogun gbogbo ya fi fa ya la ya ya se ẹnu lo po ju se o da ba se n paro ilede o wa lohun awon to jiyan gbe yi na awon naa asun abi awon naa loogun ti won so awon ijọba akitiyan to ba ma se kan ya
2: tete se
0: tawon omo ijade lori kan ma duro de ba se ma fenu de enu ge eku eto
2: a mo se nkan o eduona a fe ri ijo nbo lo wa ti o si mo ni ti won lo be ti won si ni ri han ti o kun ati won o ko ti o ti kun aku nbe tan ti o pe won mo sun ti o si mo sun so ti ah ati da gbogbo odo

0: ẹmọ káàárọ bó ní sí àdàdúró ń bí kásàrò kàbí a máa wulẹ̀ ṣe mọ́ ká máa bẹ́lẹ̀ náà lọ.
1: èyí
0: ìgàn ṣe kókó.
1: ó ti kókó jàrò kan lọ ọ̀kẹ́ olúwarúkùnrin ló ń tọ́ kọ́ńtínì àrí aláṣà àpáta ìbàdàn. èmi nígbàgbọ́ pé ọba tó wà akínjáde nínú omi yóò ṣàwárí àwọn ọmọ yìí.
0: a
1: wàá rọ ìjọba wa ẹni tó bá lágbára láti lè lọ gbà wọn kalẹ̀ kí wọ́n fún wọn láyè nígbà tí èsè pé ìfọ̀n mi wà ń bẹ̀ ni ṣé ó ní kankan tó bẹ́ẹ̀ gbà ń bẹ̀ ni
0: èmi
1: ní òfara mọ́ ká máa sọ ransom torí ta bá ń sanwó yẹn tó bá tún yà hùn ní àtúnkóra wọn jọ
0: ó
1: wà fẹ́
0: fún un àti
1: ṣe wà sí ó máa gbègbè wá ṣe bí tí wọ́n ti máa rówó àfaramọ́ ransom o ṣùgbọ́n ẹni tó bá lórí ọ̀bẹ àtìlọ́kọ̀ wọn kíjọba fún ọ láyè aláwọ̀ ó ṣàwárí àwọn ọmọ yìí fún wa o
0: ẹ
1: kó ètò olúwa pọ̀ sí ní àrẹ
0: ọlọ́pàá pátápátá. akin ọmọ akin mo rí ọ ń bẹ ọ̀rọ̀ ń káwọn náà la ṣe ní gbọ́nra jìgì bí ó jókòó sí àdúpẹ́ báwo ni wọ́n ní amọ̀ abẹ́lẹ̀ náà lọ ẹja amọ̀ abẹ́lẹ̀ náà lọ àròkàn ọlọ́bì kankan àárín òsánjọ́ mẹ́jọ ẹ̀lú ẹ̀ káàárọ̀.
2: ẹ̀lú ẹ̀ káàárọ̀.
0: o.
2: ami ológun ro.
0: èmi rè
2: o.
0: ami ami.
2: ṣé kí ọlọ́wọ́ ìṣọ̀mọ yẹn rí lágbá lọ.
0: ami o ami o.
2: nǹkan tó ń ṣe ìṣẹ́ bá lọ wọ́n ní facebook bẹ́ẹ̀. inú gbọ́dọ̀ ọmọ yẹn sùn. òjò ń pa ọmọ lẹ̀.
0: ẹ̀fọ́n jẹ́ wọ́n gbádùn kandukandu lẹ̀fọ́n ń bẹ̀.
2: ẹ wo ó ní agbá mọ̀ pé iṣẹ́ lọ lábẹ́nu náà ọmọ yóò di rí lágbá lọ.
0: ami o.
2: ẹ̀ṣẹ̀ o.
0: ami iléeṣẹ́ alágẹlúlẹ̀ ń gbọ́ 96.7 fm òkè gajòkè ètò ọgbọ́n ọlọ́gbọ́n lẹ̀ ń gbọ́ lábala lábala lẹ́tọ̀ báwo ni kí lẹ pé a fẹ́ dojú ọjà àbí ń bọ́ lọ́wọ́ o kiri lọ máa ń pè bí ń bọ́ o wàá ta o wàá ta wàá ta wàá ta o wàá ta. ìyanu ayọ̀ ń ta denomination evangelical ministry aka ayọ̀ ọmọ agbọ́ jésù tí ń bẹ ní àrèmọ ajíbálẹ̀ òde ajé ròdù ń bàdàn lónìí àjọ̀dún àgbélú jerusalem tọdún yìí tó ti kò lóṣù yìí o bẹ̀rẹ̀ ní àlàmísì ọjọ́ kẹrìnlélógún oṣù keje sí sunday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù keje ọdún yìí lábẹ́ bàbá wa bis eminence doctor samuel ajayi olùṣègùn arọjibíkà tù bàbá aládùn àgbélú agbọ́ jésù máa bọ̀ wá wakọ̀ ayọ̀ ní ìyanu ayọ̀ tí ń bẹ ní àrèmọ ajíbálẹ̀ ń bàdàn lọ sí àgbélú lútọdún yìí gbogbo ọjọ tuesday àti thursday ó ní ìpàdé oríyọmí amsat ní ìyanu ayọ ìpàdé olóyún àtọlọmọ pẹlú gbogbo èèyàn yóò wáyé ní ọjọ tuesday láago mẹsàn án àárọ sí aago méjìlá ọsán bákan náà ìṣòro ẹlẹẹkan lóṣù tí máa wáyé èmi lẹrí kan yóò wáyé ní ọjọ jimá àkọkọ lóṣooṣù bàbá àti mọ̀mọ́ prophet obi omigbire àti reverend senior prophetess of omigbire lolúwo lòún bẹ 0058006960 ìyanu ayọ ìta denomination evangelical ministry bó ṣe wà nìyẹn ń tà ń jẹ kọ́là ń tà kìí ṣòwe tọmọ ò ní gàárì tó lè pa yọ yẹ wo yóò bu ẹnu ẹ rí ọkàn ẹyin náà yẹ wo ọkàn ọkàn àdúpẹ́ ẹyin náà mú kéde yín wá ojú òní tìwá ò ti yánú ayọ̀ lẹ́gbọ̀n ìpàdé àgélú ẹ mọ̀ pé bó ṣe wà nìyẹn ọlọ́run bó máa rè gbogbo èèyàn tó bá lọ bẹ̀ ọlọ́run jí orí tiẹ̀ ṣe jẹ́mi náà orí tèmi ṣe nọ́mbà yìí ni kẹ́ ẹ kọ́ lẹ̀ kẹ́ ẹ mọ̀ fi pé ìyanu ayọ̀ ẹ mọ̀ fi pé wọ́n 080 kọjú àgélú tó bẹ́ẹ̀ ṣe bọ́kọ̀ ó ṣe gbé yín láti ọ̀dọ̀ ìyanu ayọ̀ tí ó ṣe gbé yín débẹ̀ ẹ mọ̀ pé wọ́n 08058006960 ẹ mọ̀ pé yanu ayọ̀ ẹ pé lórí ètò ọgbọ́n ọlọ́gbọ́n ńlá gẹlú ibẹ̀ lẹ́ ti gbọ́ o ẹ pé wọ́n ojú òní.

0: ẹ̀sìn wí oko lọ ṣe jẹ́.
1: Ẹ̀lú ọkà rọ.
2: Ẹ mọ̀ kú ojú mọ̀. Ètò rẹ̀.
1: A kú àsopọ̀ ọdún.
2: Ajá bá a
1: sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni jáse mọ́. Bẹ́ẹ̀ ni Alhaji Ajínigbújà láti ilé Agbo Arimọlá lẹ́sẹ̀. Bẹ́ẹ̀ ni sì wí.
2: Àmì.
1: Ayé òde kọrin.
2: Àmì o.
1: Ilé ìgan fógámù àrùkàn ni. Ẹ mọ̀ fún bẹ́ẹ̀ rò tẹ́yìn náà rò tọ́ kan àyà.
2: Ẹ wò.
1: Lẹ́gbẹ́ wọn rí fógámù.
2: Kódà.
1: Sẹ́rí ẹ má jẹ́ atanra wa. Mo kí Sàídì Àkàrẹ́ta kankan. Mo lè jẹ́ làkàrẹ́ ọ̀dà o.
2: Àmì.
1: Ọ̀rọ̀ gidi lọ sọ. Ẹ dákun bẹ́ẹ̀ bá fẹ́ rán yẹn lọ́wọ́. Bàbá owó lọ́wọ́ nígbọ̀ bá yá fúnra yín lẹ́ gbára yín lẹ̀. Ẹ dákun bẹ́ẹ̀ bá lágbára tó mọ̀ pò ń ní. Kò nídìí kó wì. Ebi yóò lọ ṣiṣẹ́ tiẹ̀ ni. Yóò dáadọ́ kẹ́ fẹ́ mú. Àwọn bàbá wa kí wọ́n jagun kí wọ́n fi tẹ̀lé Ìbàdàn. Àmọ́ ẹ̀ sọ pé orí atẹ́gùn wọn fi wí. Àwọn ìfẹ́ lomi sẹ́mi ọ̀lọ́ ni. Ṣé ara ṣìírí ti ń bẹ lórí ètò ààbò èyí? Lọ́dọ̀ àwọn tí wọ́n ṣèjọba lé wa lórí. Kò sẹ́ni ó lè wí jáde nínú wọn. Kò sì sẹ́ni ó lè mú àwọn tí wọ́n kó yẹn tó lè pa wọ́n. Àbí tí wọ́n bá lọ tún òfin Nàìjíríà ṣe. Àbí táwọn aráàlú bá dìde tí gbogbo wá dìde tá a yarí mọ́ wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ni wá ń sọnù. Òun ló lè kásẹ̀ àṣírí yìí. Torí pé àwọn pípù yìí kálukú ń wá bí òṣèṣe 2027. Kò sí sẹ́ni tó lè kó wọn. Ṣé Buhari ló kó wọn tó pa wọ́n ni? Ṣé Tinubu ni ó kó wọn tí ó pa wọ́n ni? Àbábára Ṣèyí Mákindé ká ó kó wọn tàbí kó fẹ́ nìkan lọ́dọ̀ pé ẹ lọ bẹ̀ ẹ rún wọn. Àṣírí ń bẹ láàrin.
2: Àṣírí ń bẹ
1: bẹ́ẹ̀. Ẹ lẹ́nu ẹ̀ sọ́ba sọ ọmọ Ṣèyí. Mo lè ti fẹ́ rọ́mọ Ṣèyí Mákindé kó. Mo lè ti fẹ́ rọ́mọ Tinubu. Security ti ń bẹ pẹ̀lú àwọn eléyìí. Àwọn bíbù bí wọ́n ṣe máa ṣẹnu àbí tọ́nà ń bá yẹ̀ fún
2: wa.
1: Àbí kọ́nà ọ̀ yẹ̀ fún wa. Ẹ rí i pé tọ́nà ń bá ṣe tẹ́tọ́ bá yẹ̀ fún wa. Àṣírí ti bẹ́ẹ̀ mẹ́. Ẹni iná rẹ̀ dì. Yọ pé bó wọ́n bá kú mọ́ wọn lọ́wọ́ wọn yà kú ni. Nígbà ń bá bàbá wa Abiola tó wọ̀ mọ́ àwọn ìjọba ológun lọ́wọ́. Ẹbẹ́ mi tiẹ̀ tó fi ilẹ̀.
2: Ebi
1: ni gbogbo wọn jẹ yìí. Ó wọ ọmọ wọn lọ́wọ́ ni. Ọlọ́run lò fún wa láti gbà wá lẹ̀ ní òyàrí.
2: Ẹ mọ̀ bá
1: wa sàpá. Ẹ má jẹ́ atẹ́ra wa Ṣèyí Mákindé kẹ́lé kẹ̀kẹ́kẹ́. Ọ̀dára rẹ̀ ọ̀ká ọ̀hà gbogbo wọn ní ẹjọ́ mọ àṣírí. Àṣírí ti ń bẹ lórí àjọ ètò ààbò yìí. Ọlọ́run níjọ́ bàjẹ́ Alhaji Ajínigbújà ni.
2: Má
1: jẹ́ atẹ́ra o.
2: Àmì o. Àṣírí ń bẹ̀ ń bẹ̀. Olúbáyọ̀ gbẹ́rù ilé ọmọ wọn lọ́gà so bàbá bó ni ọkọ ìyá àdúrà ojú òní tì yín o. Gbogbo yín náà ẹ bá wa fi inú àdúrà o. Ẹ bá wa fi inú àdúrà. Ẹ lẹ́mẹ̀wọ̀n ẹ káàárọ̀.
3: Ọ̀sà Adédáyọ̀ láti Imobi ní rìn.
2: À ń gbọ́.
3: Ẹ pètò. Ẹ pètò sà. A fẹ́ kí ìjọba tó ń bá yànjẹ wọ́n pàṣẹ fáwọn bàbá wa àwọn ọdẹ akọni wa. Agbára ń bẹ̀lẹ̀ Yorùbá. Agbára wà ó sì tún wà bẹ́ẹ̀ náà sí ni.
2: Àwa rò pé wọn ti kún ọdọ odò tán nítorí wọn ti ń wòran ju.
3: Irú ọdẹ lùbàdàn ó ń mú àwọn alágbára àwọn alágbára ọdẹ. Ṣé pé yes ṣùgbọ́n tó máa yàn dá àṣẹ.
2: Bàbá àwọn ẹ̀gẹ́ náà ńbẹ́ńbẹ́.
3: Láì sí àṣẹ fún àwọn onílé
2: ṣe. Tí ọba ṣàṣẹ wọn ò lè lọ.
3: Wọn ò lè lọ torí wọn jẹbi ìjọba náà ìjọba òtún ní táwọn ọ̀rọ̀ yín ṣẹ́. Wọ́n táṣẹ bá wà wọ́n máa ṣà ó ṣe ìdìbò tó máa fẹ́ fàyè wáyé láti ìlú òyìnbó.
2: Wọ́n kúkú ń fà á bẹ́ẹ̀ ni.
3: Wọ́n mọ̀ ọ́nẹ́ fáwọn wálé tẹ́ pé yóò kúra yóò wálé. Agbára bẹ́ẹ̀ yóò lé ẹ̀rìn àbálẹ́ pé kó má bù nǹkan sínú afẹ́fẹ́ báyìí fún un. Kì í káwọn ẹran ẹni ẹ sí lọ́rọ́
2: ó dà fúnra
3: wọn gan-an wọ́n yànjá pé ẹja dá àwọn yẹn yí. Ilégbò tó níjọba ò bá yọ̀ǹda àṣẹ wọn.
2: Ẹ wá já mọ bẹ̀jọba kí wọ́n yọ̀ǹda fún wọn. Ẹ já bẹ̀jọba.
3: Wọ́n
2: yọ̀ǹda fún wọn.
3: Tíjọba bá ti fàṣẹ lẹ̀ kò sí nǹkan tí wọ́n lọ.
2: Bàbá pàjẹ́ hàn jí. Ẹ̀rù òní máa bàjẹ́ mèrè.
3: Bẹ́ẹ̀ni, kí ló wà ń bẹ̀ fún àwọn ọmọ yẹn tó máa
2: gbórúkọ wọn lọ. Ẹ̀sàn owó wọn kò tàn ẹ̀sàn owó njó láṣẹ yìí dà.
3: Tó máa mọ gbórúkọ wọn gan ọ̀gẹ̀ ó nìkan àwọn agbára wọn ṣe ṣe pa orí alágbẹ́yẹ agbára báyìí tó wà ní ìgbèkun ọyá pọ́n túlẹ̀ o ọyá alágbẹ́yẹ báyìí tó wà ní ọyá pọ́n túlẹ̀ o ó wà ń bẹ̀ náà ó wà ń bẹ̀.
2: Kí gbogbo àwọn wòlíì ọ̀ parapọ̀ kí wọ́n jagun àdúrà kí gbogbo àwọn àfẹ́ ọ̀ parapọ̀ kí wọ́n jagun àdúrà kí gbogbo ń ṣẹ̀ṣẹ̀ ọ̀ parapọ̀ kí wọ́n jagun àdúrà àti gbogbo ọ̀nà tí wọ́n bá mọ̀.
3: Aláwọn pásítọ̀ àwọn àpàdé pé ọlọ́run gbọ́ ti wọn pé pé tó máa wí báyìí èdè ọ̀sẹ̀ tó máa gbé pàdé àdúrà kalẹ̀ gbọ́ yá ibi tó bá wà kí ẹ̀mí ọlọ́run kó sáwọn ènìyàn ẹnu.
2: Ó kúlẹ̀ tó délẹ̀ yẹ mọ́jà wòran. ta lọmọ ẹni o to kan
3: bẹ ni mo n ka lugun se pe ko kan mi ko kan mi ko kan mi ko kan mi n to ka lugun se ni e be ko ti kan to kan mi ni ko boya ko de ri be boya ko ri be
2: ko buru o e seun e ma gbagbe mo n wo ko mo n wa ya ke se pa mu ku nbe o beto se gba laaro e tin ka wa la ibase mi ibase wo na lo fa sababi leyin ele e mo ja gba pe kankan mo ojo ti lo enle nbe won
4: e kaaro sa
2: o e wa se papapa
4: e se gan e ku ise o to wa gbadun e so gbogbo awon pastors awon woli awon afa gbogbo awon nisese gbogbo e tete kaluku ba mo e je kan tete won tete ma se bayi awon omo yen ti yan ba ri bo se so won igbe ni fi jopo make mo ti ke dari lori bi mo se ni won e jo ko won ijoba wa ko gba wa owo yi wa nbi to wa kon ba wa kon jade kon la ko fun won won ni pe lorun
2: abi
4: olorun wa saanu wa oruko emi ti mo soro ni yadi aga lati ni ededa
2: e seun e seun e ba wa fi gigun pipe tori pe ojo ti lo ojo ti lo olusola matthew mori o nbe ma ba nke alesin loye pelu israel so ni jore fin aye yin o ni baje o lase lowo olorun be ba woju ojo e ri pe ojo ti lo oyan se olabe se ayan oya dagbere jamo lo
5: aki gbogbo yin ti ajogbadu etutu ni lagbara la laura bi odumare to laye ni te dajo yo so waju ojo mejo lo e wo ti ojo mejo ta tun pade ile oni le wonu nina wa aburu aye oni je timi teyin gbogbo yin te da po mo wa lori facebook gbogbo yin na laki la ilolode kankan olodo ileya
2: e seun the boy mo kiyo alaji akibu adeboye baba adekunle kopa ti gbogbo aye npe ni the boy oju oni tin aku aseku odun leya a sopo re laye femi ogunyemi re en ti gbogbo aye npe ni ologuru omo baba tin be leleru 00 33 70 37 28 oni number temi 00 33 70 37 28 baba with god ba mi e ma bo adupe lowo olohun e ba won eyan to soro olohun e ba won soro nu boya boya boya kaluku ti e ronu pe wada se ba se ma ba lo re ko da bayi olohun gbe wa nja o titi ojo mejo a pade ayo
6: la la la gelu fm jagaba gogo retio ma

0: ọmọ wòlíì tó ṣe lógun àṣẹ ọ̀rọ̀ yìí wòlíì àjíire jéwà ní oyè jé fi ọmọ jésù bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ tí pé orí rẹ̀ ń kọ mọ̀nà lákọ̀ tó lójoojúmọ́ sí i èmi ò ṣe tán kú ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí tún ní olálàmí sí i bàbí lèrò tí máa yàwọ̀ with God látago mẹ́jọ alẹ́
1: sọ ní with God bus stop ẹ̀yìn ilé epo sókè àtijọ́ ní with God kalẹ̀ sí bàbí challenge world road expressway nílẹ̀ ìbàdàn
0: èmi ò ṣe tán kú
2: ògo ni fún ọlọ́run lókè ọ̀run
3: hallelujah
2: ẹjẹ ká gbàdúrà orúkọ jésù
3: àmì
2: bàbá ayérayé ọmọ aládé àlàáfíà adúpẹ́ aṣọ pé ẹ ṣe fún ohun tẹ́ ẹ ti ṣe fún ohun tẹ́ ẹ ń ṣe lọ́wọ́lọ́wọ́ fún ohun tẹ́ ẹ máa ṣe ọmọ ọlọ́run gba ọ̀pẹ́ wọ̀
3: àmì
2: a rí ẹ̀yin ọlọ́run alágbára lẹ́nu iṣẹ́ níbẹ̀ mi wò àti ṣòro ọlọ́jọ́ mẹ́ta tá a ṣe parí kábíyèsí gba ọ̀pẹ́ wọ̀
3: àmì
2: a mọ̀ lóore o a sọ pé ẹ ṣe o a dá gbogbo ògo àtọlá padà sọ́dọ̀ yín ọ̀gá ògo gba ọ̀pẹ́ wọ̀
3: àmì
2: ó tó àkókò a fẹ́ gbọ́ yín ọlọ́run rọ̀ bá wa sọ̀rọ̀
3: àmì
2: òkórìtà tí ayé ẹnìkọ̀ọ̀kan ti nílò ìbápàdé ẹ̀yin ọlọ́run ó yẹ bá wa pàdé
3: àmì
2: ọ̀rọ̀ iyè táyé wa fẹ́ gbọ́ àjíǹde àti iyè sọ̀rọ̀ sáyé wa
3: àmì
2: káyé wa gbọ́rọ̀ iyè
3: àmì
2: kó gba ìsọdà ayé
3: àmì
2: kí ìyanu sì ṣẹlẹ̀
3: àmì
2: jésù olúwa wa èmi ìránṣẹ́ ọlọ́run àlàyé tó ń gbàdúrà tó ń dúpẹ́ tó fẹ́ bá yín sọ̀rọ̀ ọlọ́run èmi ni wòlíì àti ajíhìnrere J.O. Adéoyè ọmọ jésù bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ ọ̀rọ̀ kìkì àṣẹ pápá authority authority with God ògo ni fọlọ́run lókè ọ̀run kọ nọ́mbà yìí sílẹ̀ 08063490593 again 08063490593 nọ́mbà tí mo pè fún yín yẹn ẹ tẹ́ sórí fóònù yín kẹ wá fi agbára ọ̀rọ̀ kẹ fi save well láti inú whatsapp àwa text message pé please add me àbí kò ní mo fẹ́ máa gbọ́ ẹ gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa ẹ rí i pé tí a bá ṣe tán mo tún máa ń tún nọ́mbà yìí sọ lẹ́yìn ìgbà yẹn wọ́n á tún sọ nọ́mbà tí ẹ ti lè bẹ́ mi sọ̀rọ̀ ṣé ẹ rí nọ́mbà agbára ọ̀rọ̀ ti tèmi náà ni ṣùgbọ́n òun la fi máa ń pin ṣùgbọ́n nọ́mbà tèmi tán bá tún pè kàn yìí ni àwọn míì máa ń sọ pé add me sí ẹjọ́ nọ́mbà ilé ni ká máa sọ pé add me sí àpé mo fẹ́ máa gbọ́ olùhárin ìlọ́wọ́ àdúrà yẹn àgbà ìmí agbára àjíǹde ni ó ṣiṣẹ́ ìsọjí ti ẹ̀mí ní ìlú samaria nípasẹ̀ ọkùnrin kan ṣoṣo ìwé ìṣe àwọn apostle act of apostle 8:5-8
3: philippi ti sọ̀kalẹ̀ lọ sí ìlú samaria òun wàásù kristi fún wọn àwọn ẹjọ́ ènìyàn sì fi ọkàn kan fiyèsí ohun tí philippi ń sọ
2: gbogbo ènìyàn pátá ẹ fi ọkàn kan fiyèsí ohun tèmi náà ń sọ ó ló rán ọ̀rọ̀ rẹ̀ ó mú wọn lára dá ó sì gbà wọ́n nínú àìlera wọn ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ tó ń jáde sáyé ẹ̀ ó fẹ́ ṣiṣẹ́ ìtúsílẹ̀ tó o bá ti fiyèsí ó fẹ́ ṣiṣẹ́ ìdáǹde tó o bá ti fiyèsí ó fẹ́ mú àìdára kúrò kó mú dídára wọlé tó o bá ti fiyèsí yes.
3: nígbà tí wọ́n gbọ́ tí wọ́n sì rí iṣẹ́ àmì tí ó ń ṣe nítorí ọ̀pọ̀ nínú àwọn tí ó ní ẹ̀mí àìmọ́ tí ń kígbélé òun rárá jáde wá àti ọ̀pọ̀ tí ẹ̀gbà ń bá jà àti àwọn amúkùn a sì ṣe dídá ara wọn ayọ̀ púpọ̀ sì wà ní ìlú náà.
2: nípa ọ̀rọ̀ tó ń gbọ́ yìí a fẹ́ ṣe dídára ayé ẹnìkọ̀ọ̀kan a fẹ́ ṣe dídára ayé àwọn ọmọ ẹ àti inú ilé ẹ agbára ọ̀rọ̀ nìkan ló lè ṣiṣẹ́ dídára agbára àjíǹde ló lè ṣiṣẹ́ dídára agbára àjíǹde ló lè ra ìgbà padà sọ ìgbà dọ̀tun mú nǹkan kúrò lódì dá padà sójú ọ̀kan ni lánàá ọ̀kan ni lónìí ọ̀kan ni títí ayé agbára àjíǹde ó fẹ́ ṣiṣẹ́ láti mú ayọ̀ wọnú ayé ẹ padà láti mú ayọ̀ wọnú ilé ẹ padà láti mú ayọ̀ bá ọ lórí àwọn ọmọ padà fàyè gba ọ̀rọ̀ tí ń ṣe kristi fàyè gba agbára àjíǹde fàyè gba ẹni tó pèrè ní ọ̀nà ó lè fún ọ lọ́nà àbáyọ oṣù kẹfà tá a fẹ́ wọ̀ yìí lórúkọ jésù kristi ti nasareti wàá wọ̀ láì farapa
3: àmì jésù kristi
2: wàá wọ̀

0: oṣù ṣe ń parí gbogbo ìdàrú ọkàn ìpòrúurú ọkàn kò bá iná jáde
1: àmì jésù kristo
0: ọkàn ẹ kò gba ìsinmi
1: àmì
0: ẹmí ẹ kò gba àlàáfíà
1: àmì
0: ayé ẹ kò gba ọ̀nà àbáyọ
1: àmì
0: gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lòdì sí ọ òpin bá
1: àmì jésù kristo
0: lágbára ẹni tó la ayé àtọ̀run wíwọnú oṣù kẹfà lọ́sẹ̀ tá a fẹ́ wọ̀ lọ́la ẹ̀ wíwọnú oṣù kẹfà lọ́sẹ̀ tá a fẹ́ wọ̀ lọ́la ẹ̀ wọnú ire
1: àmì
0: wọnú ìmúṣẹ ìlérí ọjọ pípẹ
1: àmì jésù
0: wọnú ìdáhùn àdúrà
1: àmì jésù kristo
0: àwọn rere tọ́lọ́run ti ṣe kó di mímọ
1: àmì
0: ìyanu ti ṣẹlẹ̀
1: àmì
0: yes.
1: ẹ̀mí má balẹ̀ gbogbo àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ náà ẹnu sì ya àwọn onígbàgbọ́ ti ìkọlà iye àwọn tí ó bá pétérù wá nítorí tí a tú ẹ̀bùn ẹ̀mí mọ́ sórí àwọn kẹfẹ́rí pẹ̀lú nítorí wọ́n gbọ́ wọ́n ń fonírúurú èdè wọ́n sì yan ọlọ́run lógo nígbà náà ni pétérù dáhùn wípé
0: gbogbo ẹ̀dá alààyè a máa yin ọlọ́run lógo lórí ayé yín
1: àmì
0: ìgbésẹ̀ kan ni mo fẹ́ kó o gbé kò sí wákàtí ìgbèníjà lónìí ṣùgbọ́n èsìn ó wà lọ́la lọ́sẹ̀ tuntun bákan náà àwọn tó bá fẹ́ rí mi fún kánsẹ́lì ọjọ́ monday ni tó bá wá di thursday ìyẹn ni thursday àkọ́kọ́ nínú oṣù kẹfà tá a máa fà ọ́ bá rí tá a máa fari bọ́ ìṣòro iná àtagbára ìṣòro èmi ò ṣetán ikú ìṣòro afàmíbáre afaribámi ní ọjọ́ thursday ẹ̀mọ́ yóò fàyè gbọ́ láti wà ń bẹ̀ orúkọ jésù
1: àmì
0: ojú òní tí ọ
1: àmì jésù kristi
0: òní jìyà
1: àmì jésù kristi
0: òní dààmú
1: àmì jésù kristi
0: àní fi ọfáyé
1: mọ àmì jésù kristi
0: lójú orun lójú àlá lójú ayé wọn ní fún ọmọ jèlé
1: jẹ àmì jésù kristi
0: gbogbo ètò tí òkùnkùn àtọ̀tá ṣe ọlọ́run yí dànù
1: àmì jésù kristi
0: ohun tí ọ̀rọ̀ ọlọ́run sọ ni ó ní ẹgbìmọ̀ pọ̀ yóò dasán gbogbo ìgbìmọ̀ òkùnkùn àlákàlà kò di asán
1: àmì jésù kristi
0: gbogbo ìgbìmọ̀ ìka àwọn ènìyàn kò dòfo
1: àmì jésù kristi
0: ó ní ẹ sọ̀rọ̀ náà kì yóò dúró gbogbo ọ̀rọ̀ òdì tán sọ lórí ẹ lórí ọmọ ó yí dànù
1: àmì jésù kristi
0: ọ̀rọ̀ òdì ọ̀rọ̀ ibi kò dúró lórí ẹ
1: àmì jésù kristi
0: ó nítorí pé olúwa wà pẹ̀lú wa ìwàláàyè ọlọ́run alàyè ó mú ọ jìnà sí ibi
1: àmì jésù kristi
0: ó mú ibi jìnà sí ọ
1: àmì jésù kristi
0: ó mú ire bá ọ
1: àmì
0: ó mú ire bá mi
1: àmì jésù kristi
0: ó sì di ẹ̀rí
1: àmì
0: inú ẹ̀ á dùn
1: àmì jésù
0: ayọ̀ òkun
1: àmì
0: ẹ̀rín ló fi wọnú oṣù kẹfà
1: àmì jésù kristi
0: ìdùnnú ló fi wọnú oṣù kẹfà
1: àmì jésù kristi
0: lórúkọ jésù bá a ti gbàdúrà àdúrà gbà
1: àmì jésù kristi
0: jésù olúwa wa
1: àmì
0: kókó àdúrà olúwa rí mi ṣàánú fún délẹ̀délẹ̀ ayé fẹ́ bá mi yìn ọ́ lógo ohun tó o ti ṣe sọ́ di mímọ̀ kó sì di ẹ̀rí fi àánú gbà mí láàyè látọ̀ ti wọ with God lọ kí n sì lọ rí tèmi ṣe nu májẹ̀mú gbogbo níṣe gbọ́ phone number gbogbo ẹni tí fóònù yín bá ní whatsapp mo fẹ́ kẹ́ ẹ kọ nọ́mbà ẹ̀ sílẹ̀ 08063490593 08063490593
2: tàbí kẹ́ ẹ pé bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ sórí nọ́mbà yìí 08034005204 08034005204
3: Èmi ò ṣetán kú. I beg. I no ready to die o. Àlẹ́ mi ò ṣetán kú. Àyàmó logo mi gbọdọ̀ ṣẹ nínú ẹ̀mí gúngùn ni. Negative forces are the causes of accidents, injuries and death, not God. Use the stripes and the blood of Jesus to silence them. This Thursday, attend the vigil with the theme, I am not ready to die. Jésù Kristì ló sọ wípé, èmi kọ́ ẹni kú kan. Wá gbàgbára tó lò fi jẹun tọ́lọ̀ ní kò jẹ́ lókè pẹ̀. Níṣòru, èmi ò ṣetán kú. Lálẹ́ Àlàmísì, ọjọ́bọ̀ yìí lórí ilẹ̀ agbára àjínde.
4: Lẹ́yìn lè po sókè àtijọ́.
3: Lóòpò márosẹ̀ challenge sí wo road nílùú Ìbàdàn.
4: Ibi tí ọba dáre tó yẹ lámì tọ́lọ̀ wẹ̀.

0: ọ̀rọ̀ wòlíì tó ṣe lóògùn àṣẹ ọ̀rọ̀ yìí. Wòlíì àjíire Jéhu Adéoyè jẹ́ fi ọmọ Jésù. Bàbá àṣẹ kìkì ọ̀rọ̀ tí pé orí rẹ̀ ń kọ mọ̀nà lákọ̀ tó lójoojúmọ́ sí. Èmi ò ṣe tán kú. Ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí tún ni o lálàmí sí. Bàbí lérò tí máa yàwọ̀ with God látago mẹ́jọ alẹ́.
1: Sọ ni with God bus stop. Ẹ̀yin ilé epo sókè àtijọ́ ni with God kalẹ̀ sí Bàbí Challenge World Expressway nílẹ̀ Ìbàdàn.
0: Èmi ò ṣe tán kú.
2: Lagilu FM 96.7.

0: ẹ kú ojúmọ o ẹ kú ojúmọ ẹ sì kú ojúmọ ọmọ lákọ̀tún ní gbogbo bí ẹ títí ńlá ànfàní láti mọ fìtí gbéyàwó ọ̀rọ̀ ẹ kú àmójúbà wa o àwa náà kú àmójúbà yín nítorí pé àwa lè yan yín ẹ̀yin náà sì lè yan wa ìfẹ́ tó so wá pọ̀ ọba òkè kò ní fi òkò pẹ́ǹtú ká sáàrin kó wa wa o àrídunnú lọ́ba òkè yóò sì mọ ṣe kó wa wa láfíà nù wa kò ní sọnù àwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba adẹ́dá ṣẹ̀dá wípé ilé ayọ̀ ti mọ́ wa lóòrọ̀ tó nítorí pé a gbé apá apá ṣe é gbé a gbé ẹsẹ̀ wa ó ṣe é gbé ayé orí wa ṣẹ́gbẹ́ ọ̀tún ṣẹ́gbẹ́ àlàáfíà kò dúró pa sójú kan bẹ́ẹ̀ ńlójú wa ríran kedere etí wa sì gbọ́ ihun tí ń ṣẹlẹ̀ ní àyíká wa àwa ń ṣe ládùúà wípé ọba òkè kò ní jẹ́ kí kankan nínú àwọn àgọ́ ara wa kóore léde wa wọn ò sì ní jí wa gbé a ní rin àrìnù láṣẹ ọlọ́run ọba àmì edumare gbogbo àwọn èèyàn tí wọ́n wá ń bẹ lọ́wọ́ lọ́wọ́ ẹsẹ̀ lẹ́sẹ̀ yálà wọ́n ń bẹ ní àkàtà àwọn ajínigbé àbí wọ́n ń bẹ ní ìdùbúlẹ̀ àìsàn ọba òkè yóò tú wọn sílẹ̀ o wọn ó sì gba òmìnira ara wọn abídẹ̀mí ló kọ tèmi o àkàdé ló kọ bàbá tó bí mi lọ́mọ ọ̀rọ̀ àgbà bí ò bá ṣẹ ló rọ̀ bọba pẹ títí àmọ́ ṣẹ lọ́jọ́ alẹ́ káàbọ̀ sórí ẹ̀dọ̀ kí ìròyìn níkànnì lágilú 96.7 FM ilé fún báláwo fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ ìbàdàn alágbàlá òkín abídẹ̀mí ló kọ tèmi o àkàdé ló kọ bàbá tó bí mi lọ́mọ ọ̀rọ̀ àgbà bí ò bá ṣẹ ló rọ̀ bọba pẹ títí àmọ́ ṣẹ lọ́jọ́ alẹ́ a kú àṣekù ọdún iléyá.
1: yíká àgbáńlá ayé tẹ́ ẹ ti ń gbọ́ wa lọ́dẹ̀dẹ̀ yìí láàárọ̀ yìí a máa tún kí yín káàárọ̀ o bẹ́ẹ̀ la ṣe yín pẹ̀lẹ́ ẹ jẹ́ ń kọ́kọ́ sọ fún yín pé lẹ̀ ẹ́ ti mọ́ o ẹ̀ ń délẹ̀ torí pé ẹnu iṣẹ́ tó lọ báyìí àtijẹ́ àti mu tí kó wa wa tá à ń wá káàkiri láṣẹ lọ́wọ́ ọlọ́run lódùmarè àní pàdé nǹkan tí ó jẹ wá ẹ̀yìn bá a bá sì ń pariwo pé ìjọba ò da ìjọba ò da àwa tá a jẹ́ èèyàn aráàlú náà ẹ jẹ́ à ṣe dáadáa síra wa ọ̀rọ̀ àgbà o oníbí ọba ṣe láàárọ̀ yọ ṣe lọ́sàn-án tàbí kọ́ ṣe lálẹ́ warawara tí kinní kan ń toko èsì bọ̀ ní kinní ọ̀hún ṣe láàárọ̀ yìí o ẹ̀yìn bá ọba ń bọ̀ ní ọ̀nà express láti ìwòrò odò ó rí pé àwọn àárín méjì ní ojú òpópónà tíjọba ná òbítíbitì owó sí bí ikọ́ balẹ̀ kó ṣe gele mọ́ bí ikọ́ báwọn ti ń ṣe ga kìí ṣàṣà àwọn àlùjọ̀nù ní ń da nǹkan síbẹ̀ ọ̀wá ọmọ tó bà mí lọ́kàn jù láàárọ̀ yìí ngba ta n bọ wa sẹnu iṣẹ ojo tiwa pe ka wa o su kọlọrun kọ saanu wa
0: a fẹ wa gba ọjẹ 2k wa
1: jọjẹ mọ pe ẹni to gbe ilox tuntun ni o
0: ha lọkọ diẹ ti a le
1: sọkọ ti ẹyin ẹ sọ pe ẹ jẹ ẹrẹ kutu ni tasi rọ o ilox tuntun to ni ac tọ
0: awọn gimi futa
1: tọ bẹbẹ ti gbogbo lẹlọnu ẹ si wa lara ẹ o mọ tọ fi ṣe wọn si loodu lẹ sinu ẹ bamu wọn si n da sabẹ biriji soka wọn lóòdù lẹ sínú ẹ ńlẹ tí wọn fi jẹun bóyá ẹran ọdún ni
0: bóyá nǹkan kan nu wọn ò wá rí bí ọyẹ dà sí mọ
1: odidi abilékọ àti bóyá
0: ìjọba sì ń gbélé àwọn kọńtàkọ ẹ sí wa ọsà lọ dà ọlọrin dà ọwọ amú fóònù kọ ya fídíò rẹ ọkànjú
1: pé
0: priority rẹ nu
1: ṣùgbọ́n ó yẹ kójú ọ̀ṣọ́ náà ó yẹ kí common
0: sorry common sense ọ̀kọ̀mọ̀ ọ̀kọ̀mọ̀ mọ̀ ṣùgbọ́n sorry ariwo tá a ti ń pa bẹ́ẹ̀ náà ṣe ń bọ oúnjẹ tanu àwọn tó bá tún da ọ̀tẹ̀lẹ̀ wọ́n tún ṣe ga bẹ́ẹ̀ sorry àwọn àgbàbọ̀ wọn ni àgbàrá ò lóhun ò ní léwó
1: ó lé ní ò ní gbà fún ìjọba ìbílẹ̀ olúyọlé
0: gbogbo ìjọba ìbílẹ̀ pátá ní ìpínlẹ̀ ọjọ́
1: àti ẹ̀ka méjèèjì lápá àbí ìjọba ìbílẹ̀ olúyọlé àti ìjọba ìbílẹ̀ jẹ́ south east kọ́ lápá àbíbáwọn
0: ẹ̀hẹ́ south
1: east àti south gbogbo ẹ̀ nkankan abẹ́ bíríìjì sókà ẹ má jẹ́ kí àjàkálẹ̀ àrùn kó ti bẹ̀bẹ̀ yọ tó bá bẹ̀ yọ ńbẹ̀ kò ní ka
0: bèbè onìkan o kọjá sọ fún ọ pé gbogbo òpínlẹ̀ ọyọ́
1: alẹ́ ta tẹ̀rí láàárọ̀ tá a fojú láàárọ̀ tá a ti ẹ̀rí báyìí nígbà tí èèyàn gbé ilọ́ọ̀sì ó sì páàkì ilọ́ọ̀sì kalẹ̀ báyìí lẹ́gbẹ̀ẹ́ títì tó sì ń kó ilẹ̀ rabandẹ tó sì ń dà sẹ́gbẹ̀ẹ́ títì àwọn ọlọ́kadà tí ò tún wá tí wọn ní jọ̀bọ̀jọ̀bọ̀ tó wọn tún wá ń wọ ọ̀nà ẹ̀ pé ẹ súnmọ́nú o ẹ
0: súnmọ́nú wọn ni wọn mọ̀ dà wọn ni ó súnmọ́nú
1: ẹ súnmọ́ wọn ni èèyàn tó jẹ́ wọn pé ilọ́ọ̀sì ẹni tí ó bá gbé ilọ́ọ̀sì kìí sàn nìkan tí. ẹ wo
0: bílù yóò bá dà
1: ẹdọ kí ìròyìn lákòdé láàárọ̀ tòní lóní kẹ ẹ fi etí ayọ̀ gbọ́ wa bá a ṣe ń pẹnu àdùn tá a fi ń kà á fún yín lóòrọ̀ yìí ẹ jẹ́ àṣẹ dáadáa o bílù ọba dà tó lórí tẹlẹ́mù tó bá ti joyè ìlú ìní àjọ fọwọ́sowọ́pọ̀ tí gbogbo ó sì dùn tí gbọ́gbọ́ ó sì kan sí ṣéwọ̀n àríbikọ́lá the special one nanjo ògiri ọ̀sá ina gori ele feju toto lo ko mi e ka aro
0: ngba ti a ma mu awon royin hun leyo kokan ja to ma fi asiko yi ro awon alase ni ipinle oyo lorilede nigeria atawon ijoba abile kaakiri ile yi pipe awon oluko ati awon akeko ti an to bi ogoji niye ti won be ni akata awon ajinigbe
1: nijoba ibile ori
0: tori olohun nla fi beyin o tori olohun la fi beyin e ri daju gbogbo akitiyan yin amọ pe n se gbiyanju sugbon e tun te pele mo si e ja ri daju pe awon mo yi ati awon oluko won de gbigba le o ni kokpe tori nta n gbo nta n ri kodumo yan nu
1: kodumo yan
0: be bi ti wuli omo o e je a gbiyanju ka gba won le o oba oke yo fun wa se o
1: amen
0: oda ni ayin iwe royin daily post nbe ni ayin vanguard the nation koda punch ongan punch e lodo temi ni ayin nigbati won mo mu iroyin akokoka ninu iwe royin daily post nibe ni won tin sola yoro won ni eni ti se adari ilewe eyan principal nu o ti won pale mo mo awon omo ilewe ni joni won ni lo ti fi ise lede o fun ijoba orilede nigeria wi pe ha inu nira to gaya tamo ni awon wa won ni agbalagba tin soro tin lagun ekun gbona ni nsun won ni edakun o e wa nkan se soro awon pelu bawon se wa ni igbeko awon ajinigbe o
1: ka tun fi abala bi na mu laaro toni to ngbo ba mu leka eto abo lapa bi ni apa todo ti nbe ohun jemi oko lati eka ti oselu egbe oselu ti APM Allied People's Movement inu won ti salaye bayi pe awon oni se magomago inu eto idibo be la won oni gba ki egba oselu kankan ko se mago mago fa won lakoko eto idibo odun 2027 nigba ta ba darin gbogbo edo ki royin e gbo labari e
0: iwe royin di punch na leleyi won ni egbe oselu ADC egbe oselu SDP won ni awon omo oye ninu egbe oselu mejeji won ni emo ti gba re Bola Ahmed Tinubu ni ku oro latari bi an ti ni a eh ansi ayajo wi pe orilede Nigeria won ti lu odun meta labe idari re won ni omo Nigeria ni an si ramu ninu si ati osi pa ki wa le wa fe toka si pe se gan fun gbese aye omo Nigeria o
1: ka tun tesi waju lapa bi eh gbogbo ohun tin be loju iwe royin fun ti aro toni ha n to je wa logun ju ni pe awon omo tin be lakata awon ajinigbe se kolohun olodumare ko jo ki oba wa tu won le tinubu lo ti soro oni ohun dupe be lohun si dupe pa okan bi pe awon ipinle ni won ma lala se lati je bi pe won sanwo osu fa won osise mo ko wa ile Nigeria o
0: omi na re iwe royin the nation nibe ni mo ti gba mu o lori oro eto dibo gbogbogbo eleyi ti nbo dede lokan lodun 2027 kobo ki koba wa lowo si oni egbe oselu alaburada PDP tonti awon igun turaki won ni won mo se be won ni ikolu waye laarin ara won sira won o lori bi won ti ni won ti fa owo ari ana nile yi good luck ebele Jonathan won fa owo re oke o gege bi omo oye fun ipo are lati nu egbe oselu PDP
1: he ka tun tesi waju lapa bi ni o ba lejo nu o se gbagbe awon kan nile ka le ise omo ologun ti won bode bombo ti won si fe dite gbajoba lowo are Bola Ahmed Tinubu ni nkan bi osu die seyin e ka le ise omo ologun le Nigeria lo ti wa soro bota wi pe a sa ti o ni kan nu e to je pe ara ilu lasan gan le fi won fe ila won ti won kora won boto won oni won ni kimi kankan la eye beru won
0: oda iwe royin daily post ni ayin lo na tare le sita bombo o lori oro eto dibo gogogo odun 2027 na ni tori pe oti otan aleju olo ni won ni egbe oselu oni ka meji NDC ina ti fi owo soya ti won si se ileri wi pe gbogbo awon ti won ji omo oye ti won ja fun ipo kan si keji ninu egbe oselu ohun ini awon oni je ki aparo kan koju kan lo o fun ko wa awon pelu be ti fe lo se eto dibo abenu ninu egbe oselu na
1: nipinle ti Ekiti lohun won ni oye banji ini o ti ti owo tulu tulu kan bode iyun 20 million naira fun awon to je olokowo kekeke nipinle na
0: oda iwe royin the nation ni ayin won ni abiodun to nti asimo lowo o na ni won ti nawo soke pe egbo eleyi da bi ba ri ba enu won abadun won ni won ti se atileyin o fun mi ma se idokowo ni ipinle ogun lati owo awon eyan ile ti won fi ile okiri se ibujoko won o
1: injo so pe eyin good jonathan lo gba ticket pdp abi
0: won lo si da lo
1: won ni ninu egbe oselu ti adc lapa biba kana won salaye wipe atiku atiku ni won fi ticket le lowo pe to iwo lora le soju wa gege bi omo oye ti po are inu eto idibo lodun 2027 lapa bi o
0: oda je kin tun se be kin tun mu omi ni ahin ni bi ti won tin salaye oro latere ni ti se number 1 wa are bola ahmed tinubu nibe ni baba ti fi ogbagba oro gbalẹ pe kini ti e ba se wi pe yiyo ta yo owo ranwo ori epo guga lorilede nigeria eleti gbo awon eyan ran monu subsidy oniya orilede nigeria eyin mo baba ba ma toro owo jeun ni la ko ta wa sugbon bi e ba se be ni nkan ba mo ti yan gina o lorilede nigeria
1: ajakale arun ti e bola ni won ni o tun yoju ke kesele nigeria o won ni awon ajo to wa ri si oro to ni se pelu eka eto eto lera nle yi ni won ti wa salaye pe awon to je apo ogun papo nle ni apa ile nigeria ni won ti nse itopinpin alagbara latari ona wo gan ni won ugba lati je ki ajakale arun na ko ma san di apa ile wa o
0: oda je nse be kin mu eyi na ni ahin won ni inu wero yi di punch na ni mo kama o awon bandit kan re o won ni won si gbe odidi councilor ni ward kan won ni won gba emi e ti won si fi oju opolopo awon eyan han imolafi kina lo sele won ni won fi esun kan won wi pe eyin wa mu awon agbesunmo mi lakura wa eyin lo re san owo modamoda wa eyin san fun won to si je pe awon gangan le ka won leto si owo ohun nibo ni sele na ti sele agbon bo ni ba ba de arin gbogun edo kiroyin e mo lanfani ati
1: ife onu alagbara lo beta nilu ibada ati awon apa abikan nipinle oyo nibi ti awon oluko agbarijopo awon oluko tin bere wi pe to e tu awon omo akeko le e tu awon oluko le e tu awon obi tin be lakata ijinigbe e tu won le o nipinle oyo
0: ti bi o se jamo lo si
1: eka ipolowo ojo
0: lodo bi mo baba ti pada de edo kiroyin yo mo te waju eku kale

0: àlàáfíà kókó bí èyí àdúrà ló gbà bí ìpínlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo yóò wá ṣe ọgbọ́n kígbe tọ̀tàn kẹ́pẹ́ mi èmi ó sì dá ní olúwa wí bí bàtà ọ̀tá ìgbẹ́yégbádùn àti àbọ̀ ẹni bá ń ro pọ̀lápọ̀lá àtakú ti àdúrà gbogbo abiyamọ tó bí àlàyé ènìyàn gbogbo ẹ̀yin abiyamọ bíi esther abigail àti deborah ó yẹ ẹ dìde nítorí pé ohun ìjáwá kì í ṣe ti ara ṣùgbọ́n ní agbára nínú olúwa láti wú ẹbí gíga palẹ̀ gbogbo obìnrin ìpínlẹ̀ ọ̀yọ́ tó fi dé tòkè tilẹ̀ orílẹ̀-èdè nàìjíríà àkókò tó ẹ jẹ́ ká kórajọpọ̀ níbi àkànṣe àdúrà àti àwẹ̀ wákàtí mẹ́ta pẹ̀lú àkòrí tí àwọn ènìyàn mi èyí tí ó máa wáyé ní sátidé ọjọ́ kẹfà oṣù kẹfà bẹ̀rẹ̀ láago méjìlá ọ̀sán sí aago mẹ́ta màmá dr bọ́lá rẹ yóò máa forí fọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ women intercessory network win ń pe gbogbo obìnrin lápapọ̀ jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ àti orílẹ̀-èdè nàìjíríà láti kórajọpọ̀ ní gbọ̀ngàn ńlá amphi theatre ní pápá ìṣeré ńlá lẹ́kọ̀ọ́ sàlámì adámọ̀sígbà ìbàdàn wákàtí mẹ́ta ìgbésẹ̀ ìgbàgbọ́ àdúrà ló ń gbà.
1: Flash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹyin tèmi báwo ni o ṣe wá.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
5: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000.
1: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
8: S-E-L-E-R-R-I-E. Sálárì.
7: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
9: T-U-R-M-E-R-I-C turmeric.
7: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
10: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
11: Ibadan, get ready, heaven is about to touch the city of Ibadan. Lord of White Calling for All Souls Ministries present Ibadan, Enter Crusade, theme, authority that leads the whole world. The city of Ibadan shall experience a 3 days prophetic house of power, deliverance, and the moment of signs and wonders, where the lame will walk, the blind will see, the sick will be healed, hope shall be restored, breakthrough and words of prophecy. Come and experience the miracle working power of God as the servant of God, Prophet Odedoyin Olaumi Ezekiel, will be live in the city of Ibadan on Wednesday 10th June to Friday 12th of June 2026. Venue, Oba Akinyele Memorial High School, Anlugboa, Bashorun Road, Idiape, Ibadan. Ministry is Prophet Odedoyin Olaumi Ezekiel. There will be a free buses for all from Iwolu, Mokola, Challenge, Ojo, Egbeda, Brewery. Come and experience the authority of God that transforms life, restores destiny, and reveals purpose. For inquiries, call 080-3280-3045 or 090-5713-7367. Follow us on all social platforms at Prophet Odedoyin Olaumi Ezekiel. Ipadon, your moment has come. Don't miss this mega crusade. Heaven is calling. Will you answer?
12: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making
9: making his family proud, but every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
12: Ni Reliance Future Football Academy, si setoju idagbasoke ebun awon agbabolu ni se wa. Ko mo lori papa nikan o. A nko awon keko wa ba se nje akinkanju, omo luabi to ntepa mose pelu afojusun.
9: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16 years, becomes a complete athlete.
12: Ba se mu dagbasoke ba awon odomode agbabolu. Be la mu anfani ati agbabolu kawe loke okun wa sarowo to won.
9: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
12: Reliance Future Football Academy. Ipile awon ogo ojo la.

0: ìrìn àjò umrah láti ṣàlékún imani kálíba jìrì ayé jìrì àlìkìámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ aljanna travels fún gbogbo mùsùlùmí tí kì í fi umrah ṣeré láti wá bá a ṣe umrah oṣù keje tá a lọ ní July 21 tá a padà dé ní July 30 ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umrah maulud lẹ fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọ̀kan sì tún wá ní umrah December èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí aljanna travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Elewure bus stop Ibadan kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwọ̀ ń bá wa tò tó gúnrégé ní aljanna travels ìrọ̀rùn ni visa umrah pẹ̀lú return ticket àwọn bọ́ọ̀sì ọlọ́yẹ ló ń gbé wa kiri ní Makkah àti Madina pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ó jìnà sí Haram tó fi mọ́ sí yàrá ọ̀fẹ́ èyíkéyìí umrah tẹ́ fẹ́ bá wa ṣe ní aljanna travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904444-4945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram @aljannatravels.ng pẹ̀lú aljanna travels ìfọ̀kànbalẹ̀ ní umrah lílọ.
1: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyá ẹ̀sìn pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
2: SELERIE sálárì
1: bọ̀dá mi ẹ̀sìn pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì ó yá lópin ìgbìyànjú ẹ̀sìn pẹ́ẹ̀lì turmeric
3: TURMERIC
1: ẹ káre pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín.

0: e kaabo pada lati oju oja se gbagbe wi pe be ti lanfani ati mo gbo wa ketekete nle lori radio yin lagilo 96.7 fm ina le lanfani lati mo gboju ayo wa loju itakun ba ni dore gbugbu wa lori facebook wa lagilo 96.7 fm atejade atejise yin e ma fi lebe asika bo ba se die si e je nse be ki mu eyi o ninu iwe royin the punch won ni I seen be like ban dasi pelu bi are Bola Ahmed Tinubu bo ti se jagini yodo odun meta lori apiri gege bi are orilede Nigeria won ni egbe oselu bomi lowo kin bo lowo ni African Democratic Congress ADC ini omoye won to nti omoye fun egbe oselu elesin funfun SDP ninu eto dibo gbogbo ele ti o wa yi bo ba di odun 2027 iyun ade wole adebayo won ni ina ni omo ti fi oro ko bakun gbelede ninu isakoso ele ti are Bola Ahmed Tinubu to nlewaju re to si fi esun kan isakoso ti nbe lode wi pe egbo baba ni so ti enu oya peregede bi gba oni isakoso ti nbe lode o ti ba nkan je o ti je ki gbesi aye ko ton nira dan fun amo Nigeria papa julo bi eto ora ji orilede Nigeria bo se ti lari mo puta la ko ta wa yi oni eto abo na oni o ti di boko boko aluboko to e pe amo Nigeria won ti e mo enu ti won fi mo salaye bi nkan ti nsian lasiko ta wa yi mo ninu oro ile ti won fi lede egbe oselu ADC lojo ti Friday latenu eni ti se akowi alukoro fun egbe oselu ohun Bolaji Abdullahi oni amo Nigeria won ti so igbagbo ati iritinu ninu isakoso ele ti are Bola Ahmed Tinubu to nlewaju re nigbati egbe oselu ohun yo mo te waju won ni awon gbe awon ile ise kan o ti won si se ti won si wa se iwadi lori ibo ni amo Nigeria bo ni nkan se ri lara won lasiko ta wa yi won ni ile ise ohun Igu Baja Data Analytic won ni na ni won fi die mule wi pe egbo amo Nigeria won ti so ireti ati igbagbo nu ninu isakoso ele ti nlo lode lasiko ta wa yi bo ti je pe iwe royin Saturday Punch won ni an gbianju lati ni eda iwe ohun lowo sugbon won ni pabo eni kini ohun lo ja si o won nigbati won gbe isakoso are Bola Ahmed Tinubu leri won won ni bi ida 30% na ni anya gba won ni bo mo ba wa gba ru eleyi ni suku se mo wi pe olule ina ni awon pe o egbe oselu ADC ina te waju ninu oro won ni se ri afese mo leto abo lorilede Nigeria won ni han wo pe edakun ki lo le fa o ti eto abo to fi wa di boko boko aluboko ko le bayi ri won ni ah won ni afese ti fe o han ti wa ri bi ti eyo ko ti nse yo ase eto orajo orilede Nigeria to ti fi egbe won gan ko ri bomi ti n pari wa mu tan in lo fa ti eto abo orilede Nigeria to fi di boko boko aluboko won ni opolopo awon agbe ina ni won lanfani lati lo si ori oko won mo o tori bi a ba lori oko bi awon banditi bi won ba gbe won awon aginigbe o gbe won tabi kan ti e wa rin arin fese si bo sowo awon ti won je agbesunmo mi ninu oro ti e adebayo eni ti se omoye fun ipare latinu egbe oselu elesin funfun lo sala yoro gba se ri isakoso are Bola Ahmed Tinubu o ti ba nkan je tan yanyan mo mo Nigeria la o ni eyin e wo opolopo awon mo Nigeria ti an ki gbe on tami on romi awon o le gbe gbe se aye to rorun aini ise gidi lowo ati aini eto abo won ni won ti po si ju ti tele lo ninu atejade ele eto fi lede o ni egbo awon mo Nigeria won ti e le wa mu onje bayi kan ma fi mowo lo senu ara won mo opolopo le ran mo re lewe opolopo ti wa ni owo ti etoju ara re bo ba ni ipinija ailera kan CKG won asala yoro ipe gbogbo awon igbese ele ti isakoso yi ngbe toni a han fe tun kan je ni ori oro oro aje ni oni a aya won fe toju omo se si nba je ni o tori pe bi an ti diju mo ri ti an yo owo ran wori epo gboga ni jo ni oni ha o ti ba nkan je mo opolopo mo orilede Nigeria la won wa se kilo kilo wi pe egbo gbogbo be se nwo na lati je ke so orilede Nigeria ri tele osele eyo kan ko le work lorilede Nigeria ni o
1: kamu latapa bi won ni apo ti won fi san owo idole mi ransom fun awon ajinigbe ni won ti ba ninu yara idana enikan nipinle ti ogun Abdullahi Muhammad baba eni odun meta dini adorin to si je seriki Fulani yun adari awon Fulani ti nbe ni Jebude ni won ni owo ti te bayi ti ohun ati omo re to dagbaju lati odo eka le ise olopa ati ipinle ogun lohun latari awon ijinigbe ti nwaye lagbegbe Ijebu ti won salaye pe ngba towo te ti sin ti apatenu jewo Bala Muhammad in lo wi pe won mo pe looto looto omo ohun nbe ninu isele kiyama nbe ninu iwa kiyama jiyan gbe sugbon ohun ro pe o ti ronu piwada ni ohun o mo pe isin seruse irufe ise be nígbà tó ń ṣàlàyé ẹni tí ó jẹ́ adarí àwọn Fulani náà ìlólóhùn gbà wípé nígbà tí wọ́n tú ọmọ ọ̀hún sílẹ̀ lákata ti ọgbà ẹ̀wọ̀n lẹ́yìn tí ọlọ́rìí sẹ̀wọ̀n ọdún márùn-ún látàrí pé ìǹjìyàn gbé ó ní fúnra ọ̀hún báyìí ìlóhùn gbé lọ sílé ìwòsàn pé dákun ẹ bá ń ṣàyẹ̀wò rẹ̀ wọ́n ti túlẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n wọ́n ní òun ọ̀wá mọ̀ pé iṣẹ́ burúkú tí ń ṣeun náà ìṣe ń bẹ lọ́wọ́ rẹ̀ nígbà tí ìṣe iléeṣẹ́ ọlọ́pàá ẹkùn ti ń rí sí ìgbójú agan sí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ní apá ti ìpínlẹ̀ Ògùn lọ́hùn-ún tí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ náà wọ́n ní nígbà tí iṣẹ́ alágbára ọ̀hún bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ti wá di tọ́lọ́fọ́kálé lágbègbè ti ìjẹ̀bú òde ìmòdì ìrẹ́wọ̀n àti àwọn apá ibìkan nípínlẹ̀ Ògùn lọ́hùn-ún wọ́n ní nígbà tí iṣẹ́ ọ̀hún wá gbìnàyá ni wọ́n wá ṣe ìkẹ́fín wípé bàlá tí wọ́n ti kọ́ túlẹ̀ ńgbà kan náà ni ó tún wà nídìí pé isa tún rán àwọn ikọ̀ rẹ̀ láti lọ rèé jiyàn gbé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ yíya àwọn ilé lọ́tùn-ún lọ́sì lápá ibìkan tí wọ́n ń yẹ̀ wò wọ́n bá àpò tí ìkan lára àwọn tó jẹ́ tí wọ́n jí gbé tí wọ́n sì sanwó ìtanràn tí wọ́n sì sanwó ìdóòlà ẹ̀mí ìyún ránsọ́ọ̀mù fún àwọn ajínigbé ọ̀hún àpò tí wọ́n fi gbówó wá wọ́n bá a ní kíṣìnì bàlámù ọmọ ọ̀dù tọ́jẹ́ bàbá ẹni tí ń ṣiṣẹ́ ìjínigbé náà wọ́n wá ń bi léèrè bó o ní àpò yìí ṣe rí oní ha òun mọ̀ pé àpò ń bẹnu kíṣìnì òun ọmọ òun lòun mọ̀ pé iṣẹ́ ìjínigbé ṣùgbọ́n nígbà tí wọ́n ti túlẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n lẹ́yìn ọdún márùn-ún òun lérò pé ó ti jáwọ́ nú ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ẹ wò ó ìròyìn ọ̀hún gùn gbọ̀nàgbọ̀nà ilé ìtọ́wọ́ láti ìpínlẹ̀ Ògùn lọ́hùn-ún ń bẹ lójú ìwé kẹta ìwé ìròyìn ti Nigeria Tribune ọjọ́ àbámẹ́ta tòní.
0: ọ̀dà ẹ̀jẹ̀ kí n tún ṣe bẹ́ẹ̀ kí n mú yìí torí pé sunsun láyé gbà kò ṣe dúró wò wọ́n ní ìyàwó ẹni tí í ṣe olóyè sẹ́nẹ́tọ̀ Sàràfàdín Àbíọ́dún Àlí ẹni tí í ṣe ọmọ oyè fún ipò gómìnà látinú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ìyún olóyè táwà kálítù Sàràfà Àlí ẹni tí tún ṣe ààrẹ ẹgbẹ́ ọmọ ìyálóde tilẹ̀ Ìbàdàn wọ́n ní màmá mọ̀ gbéra pa ó sì lọ sí ọgbà àtúnirọ eléyìí ti ń bẹ ní agodi nílẹ̀ Ìbàdàn lánàá iná ní màmá yọjú bẹ́ẹ̀ o tí ó sì lọ rèé ṣe àbẹ̀wò ẹ̀lẹ́bẹ̀rún sí àwọn èèyàn eléyìí tí wọ́n ń bẹ ní ọgbà àtúnirọ ọ̀hún wọ́n ní wọ́n sì ṣe eléyìí ní o láti jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹ̀gbọ́ ọdún iléyà eléyìí ti ń bẹ lóde yìí báwo a bá ń jẹran níta ó yẹ ká náwó ọ̀fẹ́ sí àwọn èèyàn tí wọ́n ń bẹ ní ọgbà àtúnirọ pàápàá jùlọ àwọn tí wọ́n ń bẹ ní agbègbè agodi nílẹ̀ Ìbàdàn wọ́n ní olóyè táwà Sàràfà Àlí nígbà tí ó ṣe àbẹ̀wò sí ọgbà àtúnirọ ọ̀hún wọ́n ní ńlọ́lọ́ o wọ́n ní màmá ọ̀sánwọ́ lọ o wọ́n ní oúnjẹ tí wọ́n ti sè ìrẹsì aláta fẹ́rẹ́fẹ́rẹ́ ìyún jollof rice wọ́n ní tòun ti ẹran dídín ẹran àgbò eléyìí tí wọ́n ti dín dáadáa wọ́n ní màmá gbé dání fún ọ wípé ẹ̀gbọ́ ẹ̀yin náà ẹ jẹ nǹkan gidi sínú ara yín lásìkò tí àwa ń ṣe pọpọ sísìn ọdún iléyá níta o wọ́n ní màmá yìí nínú akitiyan tí wọ́n tún ṣe láti jẹ́ kí ayé ó túnbọ̀ jẹ́ gbẹdẹmukẹ fún àwọn tí wọ́n bẹ ní ọgbà àtúnirọ lásìkò ọdún iléyá yìí wọ́n ní màmá ìyẹn ni tí í ṣe ìyàwó ọmọ oyè fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní nígbà tí ó lọ ọbẹ̀ wọ́n ní yàtọ̀ sí àwọn ìrẹsì àti ẹran dídìn wọ́n ní màmá tó gbé òbítíbitì àpò gààrí àpò àwọn sakasaka báàgì omi àwọn báàgì ìrẹsì téèmọ́ páálí bisikì àwọn ọsẹ àbùfọ́sọ ìyẹn dítájẹ́ǹtì àti àwọn nǹkan míì eléyìí tí wọ́n ní àwọn tí wọ́n bẹ ní ọgbà àtúnirọ wọ́n máa ń nílò rẹ̀ níbi tí wọ́n fi wọ́n pamọ́ sí o olóyè táwà Sàràfà Àlí ẹni tí í ṣe ààrẹ ẹgbẹ́ ọmọ ìyálóde tilẹ̀ Ìbàdàn wọ́n ní mímọ yọjú sí àwọn tí wọ́n bẹ ní ọgbà àtúnirọ ọ̀hún ń gbọ́n gbogbo sí wọn lẹ́nu pé dákun kí gan ni ìdí ẹ̀ tẹ́ fi lọ rèé sẹ́lẹ̀ fún àwọn tí wọ́n bẹ ní ọgbà àtúnirọ màmá ní à báwa bá ṣe ń gbádùn ta ẹ já náwó ọ̀fẹ́ sàn náà torí pé ntọ́lọ́ ń kọ́ wa ni pé ká máa náwó ọ̀fẹ́ síra wa pàápàá jùlọ lásìkò pọ̀pọ̀ sísìn ọdún tá a wà yìí olóyè táwà Sàràfà Àlí wọ́n ní nínú àbẹ̀wò tó ṣe sí ọgbà àtúnirọ eléyìí ti ń bẹ ní agodi ńlẹ̀ Ìbàdàn wọ́n ní ó ṣàlàyé ọ̀rọ̀ wípé ọ̀rọ̀ tí wọ́n ń sọ níbẹ̀ pàápàá jùlọ àwọn obìnrin tí ń bẹ́ ńbẹ̀ pé orí yeye ní Mògùn ta ẹsẹ̀ nípọ̀ wípé lọ́pọ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ó sì kàn ń la tó wò pé kò mọ jẹ́ kírun nǹkan báyìí kó mọ ṣẹlẹ̀ sáwọn èèyàn lọ́wọ́ ṣe àdúrà fún wọn pé ẹ gbọ́ ọba òkè yọ padà kó opolopo yo ati pe eni ti ba nbe lohun to si nireti wi pe won jade njo kan oba oke yo je ki adura re o gba o oloye tawa sharafa ali won ni ninu abewu eleyi to tun wa se yi won ni lo tun ti wa ri obirin kan ninu awon ti nbe ni ogba tun ni ro eleyi to je wi pe aboyun musumo mojo ni won ni erakun eyin bo ni obirin le se wa ni ayin won ni won fe gba beeli re ni awon nkan to wa ye won fi gba oniduro re won ti re manja erakun awon nkan wo ni nilo won ni na ba kaale fun aberebe won ni mama si ti daju wi pe ni oju ogan won si yanju gbogbo re lati je ki obirin ohun ko lanfani ati lole layo ati alavia oloye tawa sharafa ali won ni ina lo tun ri okan lara awon mama agbalagba ti nbe ni ogba tun ni ro ohun ti an ni egbo serele te nwo yi o ni ito suga won ni o si ran lowo lati pese gbogbo awon ogun eleyi ti o ma lo ti igbesi aye tun fi je gbede mu kefun logba tun ni ro nbi to wa nbe oloye tawa sharafa ali won ni lo ti wa fi asiko pe egbo seri gbogbo ti nbe le yi ke si oro enikan o gbogbo eyin eyan te ri jaje yato si pako te ni jobo jobo lapa te le dasa mo kio kio eyin de ma na wo fe o si awon eyan ti an be ni ogba tun ni ro ati awon eyan ti an be ni ayika ati ayida yin ki awujo wa ko le ba nu gbe ni o ko le ba nu gbe ni en ba ni ko mo fun eni ti o ni o won ni o tun wa fi aidunu okan re han si oro eto abo ni ipinle oyo pelu awon eyan amo le iwe ati awon oluko won ti an jigbe ni joni won ni mama iwa siladua ipe obo oke yo mo je ororun lati je ki won gba awon eyan ohun le laju ati alavia ti nkan kan o si ni se won o ti wa kesi gba awon eyan te nbe nigbase eyin na ja ri daju pa tun sen soko to wa ko le dan lati gba awon eyan ohun sile o wa fi asiko ohun se ladua wi pe ipinle oyo obo oke yo mo mu adu osisin o
1: egbe oselu akodu ni won ni won ti mu Ismail Lawa gege bi omoye ti o ma soju egbe oselu ohun lekun idibo ti la orun ariwa ati la orun ti gusu north east and south east federal constituency inu eto idibo ti nbo lona dede yi won ni won kede oro na lojo eti friday leyin ti won se eto idibo labele to si lo ni irowo irose nigbati eto idibo won to gbina ya won ni honorable Lawal ini ojawi olubori ti o si ni ibo ti se egberun merin o le pese pese die 4079 votes nigbati o fi eyin akegbe re te janle iyun honorable Tunde Badmus ti ohun ni ibo ti o je egberun kan ati ogun niye nigbati o wa nsoro lasiko ti eto ohun tin lo lowo eni ti o je akowe fun egbe oselu ti akodu ni ipinle ye honorable Yinka Dairo ini o sapejuwe eto na gege bi eleto lo ni irowo ati irose nigba to tun wa nsoro lori oro to ni se pelu hurunhurunhun ti o wa lapa ti eni ti o soju eyin egbe oselu na ninu eto idibo ti nbo gege bi omoye sipo gomina o ni gbogbo awuyewuye ta ngbo ni gborun ko si nkan kan nbe pe egbe oselu ohun ni won ti seto idibo labele ti won si ko awon esi idibo ti won ti ko jo bakan na ni won ti fi sowo si ajo INEC Labuja o ni ohun fun ara ohun bayi lo ohun ko esi na to si ja wi pe ko si nkan kan wi pe nikan wa so pe eyin omi kun o tabi omi okun nkan kan o ni egbe oselu akodu ni ipinle Oyo ni ti di asiko ta wa yi o oni eni ti o je omoye sipo gomina inu egbe oselu ohun ohun ni honorable Olakunle Busari ni egbe diboyan pe ko lo re soju awon ni inu eto idibo sipo gomina inu eto idibo ti nbo lodun 2027 nigba to hun soro titi e eni ti o ja wi olubori lati dije dupo gege bi omo ile igbimo asofin iyun asoju sofin ti Abuja lati ijoba ibile lati ekun idibo north east south east iyun honorable Ismail Lawa o lo n dupe ohun dupe pe okun o pepe okun o lodo awon abenugan fun egbe ohun tinu ohun si dun gege bi won se fun ohun ni tiketi ati lo re dije dupo o ni didun baye ni oso osun ni oso nigbati o tun wa nsoro siwaju o ni ohun mo pe eto idibo na ni ko ni dabi igba te eyan feran je ko ohun nilo ati jawe sobi ki ohun osise takun takun o ni gbogbo awon ti o je akegbe ohun inu egbe oselu ti akodu ni ki won je ki awon fowo sowopo ki awon si je ki nkan ko sun wa bo nile yi oro ti kere ti kere awon odo ati awujo nile Ibadan papa julo lekun idibo ti north east south east e lo re gba kaadi idibo alalope yin bo ba si dojo ibo e ma ja o ibo ni e fi soro
0: e seun gan ni o fi sayo onepe de imafuji peters kadija muftau ola kojo idowu alaba yusuf oluwa yemisi adegoke akinmade abiodun samson ati bebe loro shida da deni to gbogbo yin pata e seun o ti e ba wa da si e ma fun ko lo 55 fi ategise yin e fi lede ni abe facebook
1: wa oroke futi aro toni baba dago mejo gbere ni temi tayo oye ladun nbo lori eto bo se lo ngbo ba dago mewa koja aseju die sine alayo lori eto ti wa lo selu ola ojo simi letun pade awon akin egbe wa mi lori edo ki iroyen laarin ago meje si mejo bakan na ni titi gba mi ta tun ma wa pade se won aribi kola the special one nanjo ogiri osa lo ko
0: mi abidemi lo ko ti mi akande lo ko baba to bi mi lomo oro agba bi o ba se loro baba pe ti a ma se lojo ale esun oni yo san wa si dada
2: la gelu fm jagaba gogo retio ma ro won so Ben Safara, Oyin Safara, Daniel Simon, Ipe Afara Oyin, Lotunju Gbogbo Afara na. Eleyi lo ti fa tunle ise Alpha Travels Limited. Ile ise to ti o bo ntarige ninu kabani to were na. Lo si ile okere. Anfani nla leleyi fun iwo to ba fe lo si ile America. Lona rorun laisan wo kankan titi ti iwe irina visa yo fi jade. Ma bo tarata si ile ise ti ko ni jani kule. Alpha Travels Limited.
3: Eku dede woyin bi gbogbo ti e tin lanfani lati ma gbo wa lasiko yi. Akanse eto eleyi ti ile ise Harifa Travels Limited ti onigbowo e ona ni o nde si eti gbo

0: eku oju ma layo eku oye to la peregede kaaki igomerin agbaye ti owo ja kan ni lagilu fm oke to gajoke to nfe de lo ro oni adupe lowo alaurabi oba tenilegelege se agbeje ara oba ana toni tola otiti nti a to fara ti bi oke to pa wa mo to da wa si to je ari imole alaye lo ro yi ke ku se nipa ipa tabi agbara ori ofe ati anu larigba lowo adeda seda iledumare oba alaye lorun opolopo losun ti oji a fi yo won o opolopo lo wa nle iwosan adura wa ni pe ki eledumare ko dapo mo omi ara ati ejara won ese yin bayi on le fi pada ndele eku ojumo eku oye to la pegede la kotun aku aseku odun o opo re la se loke pe aku popo sisin odun leya to ba wa laye to ba wa laye wa awa ta se odun yi on la fi iderun alaafia on la fi sodun to nbo lagbara lowo olohun ogun nbo loke o nbo nle eto abo to yin ni Nigeria eledumare yo ba wa bututu sibi ti ori tin ta opolopo papa julo awon eyan to ba wa ni igbekun awon ajinigbe bayi awon ta mo e awon ta mo eita ti gbo eyi ti o han si wa afẹ ki eledumare ko da soro Nigeria kala afia ko joba nitori pe board o ba dun bi igbe oni ilu ri oro ito abo Nigeria irawo so tutu apiro mi rin wo ni te ba si ntele wa lori eto bo se nlo ose keta ri ta ti sagbeye won to ro mo ito abo nitori pe oro to kan gbo wa ni gbangbangban ni kan loro oro to ba kan ojo dada ni ko kain na oro to ba kan onibodi yo kara oko oro to ba kan orogun dada ni ko kan gbako e to ba kan iyawo yo si koko e lode gbangbangban in le yi an garun wo tele tele ni ipe ijinigbe on waye Nigeria sugbon kere kere o de to tin tabara le o de nkan tin tabara oko o ti din ti o nkan gbogbo omo niyan ni Nigeria to je wi pe iberu bojo o ni opolopo gan na fi nsaye opo arin ajo le rin ajo mo lati eyin wa ta ba soro nipa eto oro aje wa koda nigbati ko to ri pe awon ibo won ko wa leru irin ajo ajapa in ta wa ni bi ka lo tambo mi in lo wopo laarin wa Nigeria te ba si wo te ba soro nipa odun leya e ma soro nipa agbo pipa ta ba soro nipa agbo pipa oko eto oro aje kan ni fun awon mi won gbera lati ekun southwest nbi won lo sapa ariwa won lo ku eran wa be lo lati ariwa sugbon eto abo o ti nsokun fan ti opolopo fi nsa seyin e ma ja lo ben o e ma ja gba bi yi le to je pe o nsakuba pupo fe eto raje wa ati igbaye gbadun omo niyan ta ba nsoro nipa awon on tenu nje kan ta nsoro nipa bi tomato yen te ma si tomato àtàwọn nǹkan míì àlùbọ́sà ó ti láwọn apá ibi tí ó ti ń wá jù lọ bẹ́ẹ̀ làwọn tí ń wá látàrí wá náà wọ́n ń wá sẹ́kùn ibi tá a wáyé láti wá ra nǹkan eléyìí tí ó wúlò fún wọn lọ́dọ̀ tiwọn léyìí tó jẹ́ wípé àjọṣepọ̀ tó gún mọ́ ó wà láàrin wa ní gbogbo ẹkùn tó wà ní nàìjíríà tí àwọn èèyàn bá ń bọ̀ láti ẹkùn ìlà oòrùn gúúsù nàìjíríà south east wọn ò dẹ́kù ó ló fa àjọṣepọ̀ wípé ẹ rí ẹ̀yà kan tí ó ti tẹ̀dó síbòmíì ó ń ṣe jíjẹ ó ń wá mímu rẹ̀ ńbẹ̀ ó ti tẹ̀dó débi pé kò tiẹ̀ lè padà sílé mọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ìgbòkègbodò arìnrìn àjò gan ó ti mẹ́hẹ̀ nítorí ìbẹ̀rù bojú àìsètò ààbò èyí tó wá jẹ́ gbọmọgbọmọ ẹ̀ ó ní ọ̀rọ̀ ìjínigbé nígbà tí mò ń wò ó pé ṣé bí ó ṣe máa lọ rèé láti 2014 tí wọ́n ti jí àwọn ọmọ gbé ní chibok tí wọ́n gbé àwọn ọmọ tó tó bíi 276 tó jẹ́ wípé ọ̀pọ̀ wọn òun ló sì ń bẹ lákàtà àwọn dìsìn lóòótọ́ wọn pé wọ́n fi àwọn tó jẹ́ 107 sílẹ̀ ṣùgbọ́n 91 lórí ẹ̀ àmọ̀ tó rí wọn dìsìn tá a bá wò ó tó ṣẹlẹ̀ ní 2017 lẹ́kọ̀ọ́ ń bì igbó ńlá modest college wọ́n jẹ́ ọmọ gbé ń bẹ̀ ìyẹn lẹ́kọ̀ọ́ ọmọ mẹ́wàá wọn gbé ní 2017 may 26 ń ló ṣẹlẹ̀ ẹ já wá wo ọmọ dàpchì ṣebí 2018 ní february 19 2018 ó nìyẹn ṣẹlẹ̀ ní government girls science and technical college ẹ ṣeun ní dàpchì tí wọ́n jí wọn gbé bó ṣe ń bọ̀ rèé tó di 2020 wọ́n gbé àwọn ọmọ ní december 11 ní 2020 ní government science secondary school tó wà ní kankara àwọn ọmọ tí wọ́n gbé ń bẹ̀ over 300 a sì dákẹ́ à ń wòran nàìjíríà wípé yóò dà kúkú tí kàn wá ní 2020 bákan náà ní december 20 wọ́n jí àwọn gbé ní islamic school tó wà ní mahuta wọ́n gbé wọn ńbẹ̀ alola mọ̀rí àmọ̀rábọ̀ 2021 ní february 17 government science college tó wà ní kagara wọ́n gbé àwọn ọmọ ńbẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí ò dín ní 27 òun ni wọ́n jí gbé ní ìpínlẹ̀ niger ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ní february 26 ní 2021 omi ìṣẹlẹ̀ ní government girls secondary school jangebe òun ìyẹn ti ṣẹlẹ̀ ní nàìjíríà wá ń bì náà ni o bẹ́ẹ̀ bá gbàgbé ìpínlẹ̀ samfara òun ni ìyẹn tẹ́ ẹ bá wo ìpínlẹ̀ samfara ó ti fọ́ sí north central ó ti àbí north central ni north west ẹ ṣeun ó súnmọ́ abuja àbí ó jìnnà sí abuja mọ́ wo ibi tó súnmọ́ jù láti júwe ẹ̀ katsina àti sokoto nìyẹn ti wáyé ńbẹ̀ ní march 12 2021 ìjínigbé tún wáyé ní ilé ẹ̀kọ́ ìyẹn federal college of forestry mechanization ní afakalon ìpínlẹ̀ kaduna ònìyẹn ti wáyé ní 2021 wọ́n gbé àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ 27 mẹ́tàdínlọ́gbọ̀n a fi ṣètẹ́pá à ń pé òkàn wá àwọn tí wọ́n jí gbé yẹn padà gba ìdásílẹ̀ àgbé ìtúsílẹ̀ lẹ́yìn tí ìjọba tí wọ́n dialogue pẹ̀lú àwọn ajínigbé ní april 21 2021 wọ́n jíyàn gbé ní greenfield university tó wà ní kaduna àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ 17 ò ní wọ́n jí gbé wọ́n pe àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n jí gbé wọ́n san over 100 million naira kó tó di pé wọ́n fi àwọn ọmọ wọn sílẹ̀ ní may 30 2021 ní saliu tanko islamic school ní niger wọ́n jí àwọn ọmọ gbé ńbẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ tán gbé jẹ́ 136 wọ́n tó gbé àwọn olùkọ́ ìwé ìròyìn punch fi léde wípé wọ́n padà fi àwọn ìsílẹ̀ ní august lẹ́yìn tí wọ́n lo 88 days lákàtà àwọn ajínigbé june 11 2021 ní ilé ẹ̀kọ́ gbòǹṣe tá a mọ̀ sí nuhu bamali tó wà ń kaduna wọ́n já àwọn akẹ́kọ̀ọ́ gbé ńbẹ̀ náà mẹ́jọ ni wọ́n gbé wọ́n sì gbé àwọn olùkọ́ wọn wọ́n fìdí ọ̀rọ̀ múlẹ̀ wọ́n pa ẹnìkan lásìkò tí wọ́n jí wọn gbé nígbà kọlù náà nígbà tó di June 17, 2021 mo fẹ́ kẹ́ ẹ fọkàn bá lọ o nítorí pé ẹ̀ṣẹ́ kì í dédé iṣẹ́ o Federal Government College tó wà níbí ní Kẹ́bí wọ́n gbá àwọn ọmọ kan là ń bẹ̀ lẹ́yìn tí àwọn ọmọ yìí lo 707 days ní captive àwọn ajínigbé wọ́n ni wọ́n fi gbogbo wọn lẹ̀ pátápátá wọ́n ti kọ́ fìyàn mẹ́rin lẹ̀ nígbà tó tún yá ní 2023 ní April nígbà tó yá wọ́n fi àwọn yòókù sílẹ̀ ní January 2023 wọ́n jíyàn gbé ní ìpínlẹ̀ Nasarawa ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ eléyìí tá a mọ̀ sí LGA Primary School tó wà Nasarawa wọ́n gbé àwọn akẹ́kọ̀ọ́ mẹ́fà ní 2024 Apostolic Faith tó wà Lekiti ní January 30th ni wọ́n jí àwọn èèyàn gbé ńbẹ̀ bẹ́ẹ̀ bá gbàgbé wọ́n mọyì èèyàn tí akẹ́kọ̀ọ́ tí wọ́n gbé wọ́n sì gba àwọn olùkọ́ wọn 2024 Secondary School tó wà ní Kuriga wọ́n gbé èèyàn ńbẹ̀ náà wọ́n kidnap 137 pupils tó tún mọ́ àwọn ọmọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó ń ta àwọn olùkọ́ wọn ní March 9, 2024 ní Sokoto Sangaya ni wọ́n ti jí àwọn èèyàn gbé ní ẹ̀kọ́ Sangaya 15 pupils ni wọ́n gbé lẹ́yìn 14 days ní àkàtà wọn wọ́n fi wọ́n lẹ̀ bó ṣe ń wáyé rè tó fi di 2025-2026 tẹ́ ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ èyí tí ń wáyé kò kan ìpínlẹ̀ Ọ̀yọ́ o ṣùgbọ́n láti last year tó ti ń kan ìpínlẹ̀ Kwara ọwọ́jà rẹ̀ ń dé ìpínlẹ̀ Ọ̀yọ́ kó tó wá di èyí tó dé ẹ̀sìn ẹ̀lẹ̀ yìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níjọba àbílẹ̀ oríire àwọn olùkọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ̀hónú hàn lánàá wọ́ọ́rọ́wọ́ láti pè fún yín pé kí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ kí wọ́n jọ̀ọ́ járe kí wọ́n gba ọmọ tó wà nígbèkùn àwọn ajínigbé lẹ̀ bí wọ́ọ̀dì yẹn ṣe lọ lánàá rè tẹ bá lọ sórí Facebook wa ẹ lọ gbójú wò live and direct bí ètò bó ṣe ń lọ lóòrọ̀ òní bí ó ṣe ń tẹ̀ sí ọwọ́ iwájú ẹ ṣeun ẹ bá lọ sórí Facebook wa. O le wo live yen awon olukọ ni pele Ọyọ won jade lati fẹhonu han pe si ijọba níbi tí nǹkan dé dúró lórí ètò ààbò pàápàá jùlọ bá ṣe jí àwọn akẹ́kọ̀ọ́ gbé àti olùkọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n etí ó dàbí pé ó gbomijé lójú mi tó sì ń pè fún wípé ká tún yiri ọ̀rọ̀ yìí wò ó ní ọ̀kan lára àwọn olùkọ́ tí wọ́n gbé ẹni tó jẹ́ principal níbẹ̀ wọ́n ṣe fídíò fún ní òrèkóòrè láti lè máa pass message sí ìjọba ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí.
1: I am here again to beg the government, President Tinubu and the governor of Oyo State, ẹ̀yin ni Aṣeyí Mákindé, to please help us and dialogue with these people. Please, I am here again to beg the government, President Tinubu and the governor of Oyo State, ẹ̀yin ni Aṣeyí Mákindé, to please help us and dialogue with these people. They should not use force. The force that they used yesterday has cost us so much. It has added to our problems. In fact, one of us has been picked that they are going to kill him because government tried to help us by force. We want you to call them and dialogue with them so that our lives will be saved. We will not be killed.
0: Ṣé tí ẹ̀ ń gbọ́ wa? Ohun principal yẹn ò nìyẹn. ti engbo ko si eyan ti yo ri ti anu ijomo niyan ti irewesi ge oni fe ba eyan oni e wo lori Facebook yen ki sa kokko niyan o te ba wo elomi ni foran ejade ti awon ajinigbe ti won se foran mu maworan fun won lati je ki ijoba ki won ba won soro ni tubi inu bi ibi lo wa npe fun awon ibere lorisirisi bi pe o se je pe awon yi nbere fun ki awon ati ijoba jo soro ni tubi inu bi so lowo oselu nu ni abi kini obi ki gan na fe gba lowo ijoba to le mu ki en to ba nwa iru wa be ijinigbe ko mo pe ko won ati ijoba ilu kojo mo joko soro po baba si gbagbe ni opo ateyinwa awon ajinigbe yin dialogue pelu ijoba ti wa di se fi han pe opopolopo bi ti ijinigbe ti waye lo je pe ijoba o pese owo na tabi awon kan mi ni won fi ri awon yan gba pada sugbon se ilana tuto ni lati ma fi o gba won to ba wa lakata awon ajinigbe sile bi o ba je wa to sawale fo le ran lati ma wa awon yan wa to wa lakata baba n so pe ya awon oluko awon omo kekeke to wa nbe nko awon omo ile eko alako bere to je pe won ti wa nbe lati ojo 15 osu ta wa yi ta ba ni ka wo bayi o ma tin lo 15 days won ti lo odidi ose meji gako lakata awon ajinigbe le ti yo npe fun ki ijoba ni gbogbo eka ijoba ibile ijoba apapo ati ijoba ipinle ki won gbe igbese lori e looto ni pe oga agba yen le ise olopa Nigeria se abewo si esin ele yen iyen disu faran mu mawo re oni ehun olori Facebook yen gbati oga agba yen le ise olopa ti o se abewo iyen sibi ti isele isele to fiyan yi pe ijoba apapo ti mo si ijoba apapo ti n gbegbese to si je pe ijoba ipinle na oni reyin ana n gbegbese ti won be sugbon ti o ba ti si aseyori yo dabi pe ijoba won o ti gbe igbese tuto ati eyi to ye ayomide losin mo fe ko se afiyan ibi ti Olatunji Disu ti o tin se ipade po pelu awon eyan to wa ni ekun na ibi ti isele ti o ti sele eledumare yo ba wa je ki o je rodo ko lo mu mi oni ehun live and e lo sori Facebook wa be se ngbo wa ketekete ni ke share e lo gboju o wa e share e se ngbo wa ketekete o le nwo yen
2: Then we just saw the picture lawa. We now have new times. Times, you know. And do, but I'm not just comparing. Hello, my friend. So now, bro, hello, hello, my friend. Hello. What you want to say? Come on, sit down. And you, yeah. Hello, hello, hello. Hello. What you want to say? What you want to say? What you want to say?
0: se ti e ngbo wa be se ngbo wa ketekete e mo teti lati lo wa lori Facebook pelu lagelu 96.7 FM oke to gajoke e je ajo pe ajo to ni ronu o je nkan ti o da omi tutu sokan temi gan lati ri pe ru nkan bayi o nsele nibi ti o suno wa peki peki e se te ngbo wa temi tayo ye ladun aboro loko mi e ja polowo oja ngba ta ba de leka ipolowo oja awon to je ohunye awujo ti won foju lami to won to nlo nile ye ati kaakiri agbaye won wole sori eto comrade alaba adebisi ajowa lori eto ni ati comrade damola akabi omo iya olobi eku ojuma lakotun eseun ten gbo wa
3: bo se nlo pelu temi tayo oye ladun lo nlo lowo Ladiluwa FM 96.7
4: Ibadan Mega Crusade 2026 Eyin ara ilu Ibadan e ku orire o Ipela kan ti de lati odo Olorun wa Ijo God of Fight calling for all souls ministries in pe si ipade agbara lojo meta Ijo ma waye ni ilu Ibadan ti akorire nje ase tun dari gbogbo aye authority that leads the whole world Ijo bere lati ojo kewa si ojo kejina osu kefa 2026 Ipade yo ma bere ni agogo meri role ibi ipade ni ile iwe oba Kiyele Memorial High School Alubua Bashonuru Ijapẹ Ibadan Olorun lati ni ranse re Prophet Odedoyin Olawumi Ezekiel ti seto lati pa gbogbo ko pade pelu wa agbara ati ise iyanu Olorun yo se o ti ko sere ni ilu Ibadan nipase pade yi aro yo rin afoju yo riran Laiso yo gba iwosan ireti yo pada wa ibukun itupale ati oro asotele yo wa eni ti Olorun yo lo fun ise mi ati agbara ni Prophet Odedoyin Olawumi Ezekiel seto lati gba Olorun ipe funfun fun gbogbo ko pade awon boss yo fe wa lati gbe owa si bi pade lati iworo mokola challenge ojo egbera priri igbare ti de o wa pelu igbagbo e si gba on ti olorun ti pese fun yin fun ibere pe 08032803045 tabi 09057137367 e tun le tele wa lori ayelujara prophet odedoyin olawumi ezekiel ma se pada seyin olorun duro de o
5: Emi omo yin na ni o Jolly Jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
6: S E L E R R I E
5: celery ah boda mi espelli no di celery oya lo pin gbiyanju espelli turmeric
7: T U R M E R I C turmeric
5: e kare pali ohun ise be Maggi chicken flavor kan fun yin
8: ohun ise be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
9: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House, at Dewumi Street, Felele, or in Abeokuta, at DOTS ICT Institute of Technology, 52 Ijeoma Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
10: Lo ma rire idande itusile gbala todo Jesu Kristi Oluwa lori akanse eto akoko itusile lori ikani yi lagelu 96.7 fm tani eni na tun ni omi rona lo to ni okubi to gbigba darapo mu wa lori eto akoko itusile ni deede agogo meje koja aseju meedogun 7:15 pm titi di agogo meje abo 7:30 ni gbogbo ojo Monday prophet Isaiah Olurantin ni Olorun yo ma lo aka abami woli lati ni ijo temple of god prayer ministry christian church aka ori oke anu leyin eto akoko itusile ojo Monday ose yi lori ikani lagelu 96.7 fm temi ko ni soro se ami loruko Jesu
11: Ilé iṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tẹ́ ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kátà ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
12: bẹ́ẹ̀ la tún ta laptop bíi macbook hp lenovo àti dell ẹ tún lè rí àwọn games bíi ps3 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrọ̀rọ̀ tablet fún àwọn ewé ògbẹ́yìn gbogbo ẹ̀ lẹ́dùnún lẹ́ẹ̀mọ́ ríra níléeṣẹ́ jlk empire ẹ kàn sí wa ní first floor lama plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ first bank challenge ibadan ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléeṣẹ́ jlk empire lásìkò ọdún iléyà ń bẹ lẹ̀ digbí tí ò yingi ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa instagram and facebook at jlk empire tiktok jlk 8294 iléeṣẹ́ jlk empire ò ní ròyìn ìlàlẹ̀ àmọ́
13: Labbaik Allahumma labbaik
14: Assalamu alaikum gbogbo muslimi ileṣẹ akorinrin ajo sile mimo aljanna travels loki gbogbo wa papa julo gbogbo awon ti won tele wa lo si hajj odun 2026 won ni olohun gba ni bada fun gbogbo wa o alo tun lo alo gba olohun o se won wa ni karun awa ni ti o wi pe atete sun atete ji fun gbogbo eni to fe ba wa se hajj 2027 yala awon ti o lanfani lati lo lodun yi won ni iforuko sile ti wa bere bayi ipari osu november 2026 ni gbogbo pepepe o wa sopin nileṣe aljanna travels gẹgẹ bi alakale ijọba saudi ko wa to dipo kase nle anfani ti wa fun gbogbo awa ta fe bere lati darapo mo eto so die die pay small small nileṣe aljanna travels to wa ni navada plaza 140/142 liberty road elewure bus stop ibadan kale ba jo gunle sorilede saudi arabia fun ti haji 2027 fun alaye lekunrere e ma pe 0904444945 esi le be wa wo lori www. aljannatravels.com pẹlu aljanna travels aji 2027 wẹlẹ mu ni o tun jẹ the evening light ala.
15: Bàbá Ìgbàrúgbà oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
16: Dára ó jí pépépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìgbàrúgbà tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ̀ egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìróorun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó tópin lọ́dọ̀ bàbá Ìbàrúgbà ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
17: My IBDC meter unit don't finish now. See bad time, yo. To go kill buy token now go stress me well.
18: Why you dey worry like that? Just use iRecharge.
17: iRecharge? How that one take work?
18: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1 at on your phone.
17: Sharp like that.
18: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds or visit www.irecharge.ng. Make you start today.
19: iRecharge. Convenience. Accessibility.

0: kábàlà tó jẹ́ kí n máa bòdìgá gbà.
1: Ó yá wá jẹ́ kí n já ẹ̀ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú, bẹ́ẹ̀ ló ń fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan.

0: lotutu ati lododo eti ma ka se pelu oto onu to ba so be o ma se be lowo lowo lasiko yi akoko ti to fun media cashbo ninu juju owo to le ni milionu lona ajota naira wa fun jije ati bi awon to ju ogota eniyan lo lo ma ni ipin lati je lose kokan ma se fa seyin ma jora re lenu gbogbo ayo to ba je duro fun anfani lati yi ipin si aye re pada bo se nta to tun ta si be la anfani re npo si Wednesday 24th of June jojojo ayo la pelu rire lala kan tun o ya bere si ni lo ma ta pelu code e lori splash fm *347*1004*1#. Lori Ilajelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cash.ng. Media Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
1: Owó ni Monday ní Wọ́pẹ́.
2: Ronú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ni ona ton toni si aseyori. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. E ma gbugbu e ebere ojo aje pelu ase ati isegun latoki orun wa.
3: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
4: SELERIE Sálárì.
3: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
5: TURMERIC turmeric.
3: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
6: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
7: Lágelú FM 96.7.
8: Bó ṣe ń lọ pẹ̀lú Tèmi Táyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.

0: báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year casport.
1: Lajiliwa FM 96.7.
2: Bó ṣe ń lọ pẹ̀lú Tèmi Táyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.

0: rire idande itusile gba latobe Jesu Kristi Oluwa lori akase eto akoko itusile lori ikani yi lagelu 96.7 FM tani eni na to ni omi rona lo to ni okubi to gbigba dara ko mu wa lori eto akoko itusile ni dede agogo meje koja aseju meedogun 7:15 PM titi di agogo meje abo 7:30 ni gbogbo ojo Monday prophet Isaiah Olurantin ni Olorun yo ma lo AK Abami Woli lati nu ijo Temple of God Prayer Ministry Christian Church AK Ori Oke Anu leyin eto akoko itusile ojo Monday ose yi lori ikani lagelu 96.7 FM temi ko ni soro se ami loruko Jesu
1: Emi omo yin na ni o jali jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
2: S E L E R I E salary
1: ah boda mi espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
3: T U R M E R I C turmeric
1: e kare pali ohun se be Maggi chicken flavor kan fun yin
4: ohun se be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
5: Splash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
6: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wá.
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo lo kọ wa ṣe ń ṣe fún wa àwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan
9: inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
10: Babatunde Ajayi ló kọ́ mi mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́
11: tó ṣe máa jẹ́ nìyẹn ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ nọ́mi má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy níbẹ̀ láò ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọn á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy ilé funfun báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
12: 0807-112-4000 0807-112-4000
11: Splash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
13: Bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
14: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan bá rin kíri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
15: Lagelu FM 96.7.
16: Bó ṣe ń lọ pẹ̀lú Tèmi Táyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.

0: hello.
1: Eléyìí náà ti jákun mẹ́. 091 ẹ̀jẹ̀ mẹ́yì. Hello. Hello. Ẹ bá agbóhùn sókè dáadáa, orúkọ yín láti
2: bọ̀.
1: Ẹ sọ ń lẹ̀.
2: Tẹ́lí ọ̀rọ̀ tẹ́ sọ mọ́ kí àwọn tó wà ní Olúmẹ̀yìn àtàtọ́kùn. Ọ̀pọ̀lọ yóò ní sáré.
1: Àmì.
2: Tẹ́lí bọ́rọ̀ òṣèlú ti rí lọ́yọ̀ sí ní nǹkan. Ẹyẹ wúru oríyọmí tó ẹgbẹ́ ó rẹ̀ túbọ̀ tàbí dàbò yá tó tó tún yá sí. Ibi ó tún fẹ́ ọmọ náà pé ọmọ yọ sí ojú tó gbá lòpọ̀. Ẹ wo bùkátà tó lò fún ọmọ yìí. Tẹ́lí gbogbo àkókò tèmi ẹ̀wọ̀n tó tẹ̀lé. Ìtọ́pọ̀lọpọ̀ wọn ò jẹ́ ni wọ́n wá wọn ò fẹ́ ti mẹ̀kún lù kankan. Mo bá lọ ẹgbẹ́ mẹ́rin ti mẹ̀kún wọn ju wọn bá jẹ. Ọlọ́run ni ìjọba jẹ.
1: Àmì ẹṣẹ́. Hello.
3: Ẹ
1: káàárọ̀ orúkọ yín láti wò.
3: Adé ní ìlànà sọ̀rọ̀ láti wò.
1: Ẹ ṣeun.
3: Yẹ́rí ti ATM yẹn lè fẹ́ sọ. Gómìnà Ìbákidé ń tọ́ ṣẹlẹ̀ 2023 wọn fẹ́ kọ́ ṣẹlẹ̀ 2027 ni. Pé ẹ fẹ́ gbà tẹ́ ń sọ̀pọ́ọ̀tì aṣíwájú ó kó báwọn sẹ́nítọ̀ nǹkan wọn. Tọ́bádàn tún lọ ṣe bẹ́ẹ̀ lélẹ̀ yìí tí wọ́n bá lọ sọ pé wọ́n fẹ́ káwọn wà lùdí òfẹ́ pé àwọn olólùfẹ́ àwọn olè máa tẹ̀bù. Àwọn ìtorí pé mo sọ̀bà ti ń dìbò mi tẹ́ bá ti dìtẹ́ mo sọ̀rọ̀ pé ta ni ẹ fẹ́ ká dì ó ti gbàgbé. Tó nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn.
1: Ẹ ṣeun tọ́ ibẹ̀ náà ni a ti gé pété a ní gba ìpè kankan mọ́ ní apá abẹ́hùn. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run Elédùmarè ẹni tó jẹ́ ká wúkọ́ èdè láàárọ̀ yìí tá a sì rítù. Bẹ́ẹ̀ là ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tá a jọ ṣètò. Adémọ́lá sí ìzàsìzó òní ọlọ́wọ́ bọ́tìnì ti àsìkò yìí. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ alàgbà Rájí Adébáyọ̀ ẹ ṣeun ẹ kú òun látàárọ̀. Alàgbà Ṣẹ́gun Salam ẹ ṣe adúpẹ́ pé a pè yín pé ẹ jẹ́wà. Bẹ́ẹ̀ ni ọ̀gbẹ́ni Ọlálékan Adéwuyè ẹ ṣeun nígbà tí iṣu orílẹ̀-èdè Nàìjíríà bá jiná akókóró ogbú tí wọ́n mú ni lẹ́nu tí ìjẹ́kẹ̀yìn ó lè jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ ìyà fún Ọlọ́run níjó mú ẹnì kọ̀ọ̀kan.

0: tó sẹ̀mẹ̀ nǹkan ẹ̀. Káàṣe ẹlẹ́yin jọ àánú ti a.
1: Ọmọ má lọ fà tí káàṣe bá ti ṣàdéhùn.
0: O máa sẹ́ẹ̀tì yẹn. Ó di ṣe ìjìnbọn kan so,
1: ẹbí máa ní kí n yàgò iṣẹ́ wọn. Ní báyìí, àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashball.
2: Mid-Year Cashball.
1: Tinú oṣù kẹfà yìí. Ogbó tó lé ní 1,250,000 naira 15,000,000 naira ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀.
0: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Lágelú FM tẹ *347*1004#2#. Tàbí lórí website wa.

0: ṣe.
1: Iṣẹ́ kékeré owó ńláńlá.
2: Ìrìn àjò umrah láti ṣàlékún imani kálẹ̀bà jèrè ayé jèrè àlìkíámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels fún gbogbo mùsùlùmí tí kì í fi umrah ṣeré láti wá bá a ṣe umrah oṣù keje tá lọ ní July 21 tá padà ní July 30 ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umrah maulud lẹ́fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọ̀kan sì tún wá ní umrah December èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Elewure Bus Stop Ibadan kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ní aláwù ń bá wa tò tó ń gúnrégé ní Aljanna Travels èyíkéyìí umrah tẹ́ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels ìfọ̀kànbalẹ̀ ní umrah lílọ.

0: ẹ̀ka àbọ̀ padà látọjú ọjà ìkànnì lágelú lágelú 96.7 fm lélẹ́yìí òkè gàjọkè ilé tó kalẹ̀ sínú ọgbálẹ̀ funfun báláwo lágbègbè fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ ìbàdàn jẹ́ ká mọ́ lẹ́tọ̀ ìròyèrè ìdárayá ilé tó dùn sí gbẹgbọn kan sí ẹ wò wá ní ìkànnì bá dí dọ́rẹ̀ ti iléeṣẹ́ wá ń bí ẹ wò wá ń facebook lágelú 96.7 fm tàbí ní tiktok àti tìjáni olóko dáná sport actor ẹ wò wá ń bẹ̀ yẹn náà kẹ́ ẹ bá wa dọ̀bù táàpù bá wa fún kó lọ jìnà jìnà alhaji wale 07 up liverpool àfìgbà tẹ́ ẹ ṣe léyìí tán àní slot ti lọ o olùkọ́ni fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti liverpool bó o bá délé ò kílé bó o bá dọ́nà kò kí àwọn tí ń bẹ̀lẹ̀ bá ọ̀nà ọlọ́run ó wà pẹ̀lú rẹ àní slot ó tún dìgbà míì *347*1004# àníwọ̀ tó o bá ti tẹ kóòdù yẹn sẹ́ kò lé kankan kò lé kìí kò gbani lákòókò kankan tó o bá ti tẹ kóòdù yẹn wọ́n bíọ́ ìkànnì wo ló fẹ́ play sí lágelú ló mú bó bá ti mú lágelú wọ́n bíọ́ pé tíkẹ́ẹ̀tì mélòó mẹ́wàá ni o mẹ́ẹ̀ẹ́dógún ni o bó bá ti dá wọn lóhùn wọ́n á send account number sí ọ account number tó o bá gbà yìí ló send iye owó tíkẹ́ẹ̀tì tó o bá mú ló send ẹ̀ sí àwọn tí a ń facebook olúwaṣẹ̀yẹ david habib sofoluwẹ̀ náà bẹ́ẹ̀ àròwọ̀n láti sẹ́yìn ajibola mosud atolagbe msunu ayoluwa oladele abiodun oyelade gbogbo modina adebolunu oladele taiwo john ekundayo onambembe ayangbele sunday olawale ayoluwa john jb upgunners awon tianu ni facebook adeniyi paul ogun remi na bembe adilakun saheed up my you lati seyin eja so waju eja gbo awon ifigabaga eja gbo awon ifigabaga eleeti boya awon to waye lana atawon eleeti o tun lanfani ati waye leni asna o ni ifigabaga leni asna fe gba fini asna o ni koni ma tin ti asna to fe gba trophy bo ni a ti mu lati odo wili latodo wili bo ni
1: kan si gambia in international friendly ele ti waye lana iran fi aje gambia me meta se yo kan ni bosnia won ati north macedonia ododo won jogba south africa won ati nicaragua ododo na won jogba yo n tesi waju loni to ba ti di ago kan ni osun scotland won ati caracal ago kan ni unity cup ele ti o ma waye loni third place indian àwọn àti zimbabwe tó bá ti di ago méje àbọ̀ yẹn 2:30 p.m. ago méje àbọ̀ ní àṣálẹ̀ yẹn 7:30 p.m. ní àṣekágbá jamaica wà àti orílẹ̀-èdè wa nàìjíríà nínú ìdíje uefa champions league ní àṣekágbá tí ó máa wáyé lónìí tó bá ti di ago mọ́rùn-ún
0: ṣé match champions league wà ní. arsenal fẹ́ gba arsenal ò wá gbá match ní tiẹ̀ psg ló wá gbá match torí ẹni tí ó ṣe ipò kejì ni ó wá gbá match ẹni tó bá tó fẹ́ gbá fèrè gbá match ó wá gba trophy ni.
1: yóò gbẹ́ ìkọ̀kọ́ òun náà yóò kọ̀kọ́ ṣiṣẹ́ débẹ̀ ni
0: mo ti gbọ́
1: tó kọ́ lílé bẹ́ẹ̀ kó lọ gbà
0: mo ti gbọ́
1: budapest wọn lọ lórílẹ̀ ọ̀hún
0: nàìjíríà mo gbọ́ nípa pé láàgó mélòó dá sáà gbà fi
1: ago márùn ni wọn máa
0: gbà tí ó bá fi di bí torí kò lè lẹ́ bí nǹkan ṣe rí nù ó ti tán àbí àjọ uefa wọn gbé jáde ò pé àwọn tó ní confam trophy abáṣọ nípa ìdíje ti uefa champions league lọ́wọ́ madrid ló kọ́kọ́ ní ẹ̀hùn gé márùn lòún gbà lé rántí ẹ̀ ń jò níhìn ó parí gbogbo ẹ̀ ní 1960 ló parí gbogbo ẹ̀ ó ti gba original trophy tiẹ̀ tipẹ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Ajax Amsterdam òun ní original trophy tiẹ̀ kì í ṣe pé torí pé ó gba márùn o torí pé ó gba mẹ́ta ní sísẹ̀ǹtẹ̀lé 70 ó gbà láti 70 wọ 73 ní mẹ́ta ní sísẹ̀ǹtẹ̀lé lè gba original trophy ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Bayern Munich òun náà gba mẹ́ta ní sísẹ̀ǹtẹ̀lé náà ni lòun náà fi gba original trophy láti 74 lòun náà ti gbé ikọ̀ ti AC Milan òun gba márùn-ún tiẹ̀ ni Márùn-ún tó gbà ló fi gba ìdíje ló fi gba original trophy ìdíje UEFA Champions League. Ikọ̀ ti Liverpool òun náà gba márùn-ún tiẹ̀ márùn-ún Liverpool gbà. Nígbà ti ọdún 2005 ló gbà tó fi pé ẹlẹ́ẹ̀karùn-ún ló fi gba tiẹ̀. Ikọ̀ Barcelona ò ní original trophy ìdíje UEFA Champions League. Ẹ mọ́ jiyàn sí mọ́. Barcelona ò ní original trophy yóò mọ yàyín lẹ́nu pé wá ni wọ́n ṣe sé tí Barcelona ò sí l'original trophy. Ṣèbí ikọ̀ Barcelona ti gbà ju ó ti gba iye tán fi le fún l'original trophy. Àlàyé tí ń bẹ́ẹ̀ bẹ̀ ni pé ọdún 2015 ni Barcelona gba Champions League lẹ́ẹ̀karùn-ún wọn. Kó tó di 2015 ọdún 2009 ni wọ́n ti yí òfin padà. Àtiwọ́ tó gba mẹ́ta ní sísẹ̀ntẹ̀lé o. Àtiwọ́ tó jẹ́ pé márùn-ún ló gba o. Kò sẹ́ni tí ó gba original trophy mọ́ nù yín o. N tó fàánù tó fi jẹ́ pé ẹlẹ́ẹ̀karùn-ún Barcelona 2015 yẹn kò padà di original fún wọn. Barcelona ò ní original trophy lọ́wọ́ o. Replica ni. Lóòótọ́ wọ́n bá ti gbé original fún yín. Tẹ́ fi celebrate wọ́n gba original padà lọ́wọ́ yín wọ́n gbé lọ olú-iléeṣẹ́ àjọ UEFA ní Switzerland. Wọ́n á gbé replica fún yín. Replica tán bá gbé fún wọn yẹn kì í tóbi tó original trophy gangan. Kì í tóbi tó. Àlàyé tí bẹ́ẹ̀ nù. Àwọn àṣekágbá ìdíje ti UEFA Champions League mẹ́wàá. Ilé-ìtàn ni ó dùn jùlọ. Ẹgbẹ́ tá a bá ń sọ nípa pé football match tí wọ́n wò jùlọ jákèjádò olè àgbáláyé. Àṣekágbá ìdíje ti UEFA Champions League ni o. Wọ́n wò ju World Cup final lọ o. Wọ́n wò ju World Cup final lọ. Barcelona àti Arsenal 2006 ipò ẹlẹ́ẹ̀kẹwàá ló wà. Níbi tán ti na Arsenal lámì ayò méjì sẹ́yọ kan. Madrid tó na Liverpool lámì ayò mẹ́ta sẹ́yọ kan 2018 ní Kiev. Àmì ayò mẹ́ta sẹ́yọ kan ipò ẹlẹ́ẹ̀kẹsàn ló wà. Chelsea àti Bayern Munich 2012 ní Munich. Omi ayò kọ̀ọ̀kan tó padà kú sí penalty mẹ́rin sí mẹ́ta yẹn. Ipò ẹlẹ́ẹ̀kẹjọ ló wà. Ti Madrid ti na Atletico ni after extra time. Ẹ ti gbàgbé 2014 ni Lisbon. Ipò ẹlẹ́ẹ̀kejì ló wà. AC Milan tó pa Barcelona lẹ̀ ní Athens ní 94. Ipò ẹlẹ́ẹ̀kẹfà ló wà. Barcelona tó na Juventus lọ́dún 2015 mẹ́ta sẹ́yọ kan. Ipò ẹlẹ́ẹ̀karùn-ún ló wà. Manchester United òun àti Chelsea 2008. Omi ayò kọ̀ọ̀kan tí Bayo padà gbé fi ẹyẹ lọ pẹ̀lú 6-5 ní penalty. Ipò ẹlẹ́ẹ̀kẹrin ló wà. Barcelona tó lu Man U ní Wembley. Túndé ó wojú mi pé èwo ní history délé tún rántí nísìnyí. Túndé ìkan lára àwọn engineer wa ni Manchester United fan. Ẹ mọ̀ kí Man U ló dominate iléeṣẹ́ wa. Wọ́n pọ̀ tí ìṣe kéke. Barcelona tó na Man U ní Wembley mẹ́ta sẹ́yọ kan. O ni àṣekágbá ìdíje UEFA Champions League tí wọ́n ránkì sẹ́lẹ̀ kẹta gẹ́gẹ́ bí tó dùn jù. Manchester United ilé tó na Bayern Munich ní Barcelona ní 99. Òun ló wà ní ipò ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú àmì ayò méjì sẹ́yọ kan. Àṣekágbá ìdíje UEFA Champions League tán ló dùn jù. Òun náà ni AC Milan. Òun àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Liverpool ọlọ́run Istanbul níbo lojú rẹwà. Omi ayò mẹ́ta látọwọ́ ẹ̀yìn tó padà di mẹ́ta sí méjì ngolíwòmí gbà ní 2005. Ó ní àṣekágbá ìdíje ti UEFA Champions League. Eléyìí tó dùn jù láti jọ wọn ti ń gba ìdíje ọ̀hún. Bí nǹkan ṣe rí nù ìfigagbága tí ó láǹfààní àti wáyé lénìí. Ẹyin tí mo fẹ́ ká gbé yẹ̀wò ń bẹ̀ ni pé wọ́n to àwọn agbábọ́ọ̀lù ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù méjèèjì wọ́n tò wọ́n síra wọn. Pé wọ́n da ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù méjèèjì papọ̀. Nígbà tí wọ́n wá fẹ́ ṣa first 11 jáde nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù méjèèjì nínú ti Arsenal àti inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti PSG. Agbábọ́ọ̀lù Arsenal mẹ́ta péré ló wọ first 11. Ibi tí mo fẹ́ ká wò ní tí mo fẹ́ ká wò nù. Ní opinion tiyín, bá a bá ní ká gbé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù méjèèjì sẹ́gbẹ̀ ara wọn. Pẹ̀lú irinṣẹ́ tí jọ ń bẹ ńlẹ̀ pé tí méjèèjì bá jọ dá pé tí wọ́n jọ fit tán tí ṣe pé ẹnìkan lọ ìfarapa o. Agbábọ́ọ̀lù wo ni ó lè gbé lágbájá jókòó ta ni ò lè gbé tàmẹ̀dò jókòó ní opinion tiyín. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn mẹ́ta tó wọ first 11 yẹn nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Arsenal. David Raya aṣọ́lé kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Arsenal. Gabriel Magalhaes ati Declan Rice awon meteta to wo first 11 gege bi won se da mejeje papo nu lapa odo ti yin akudede wo yi ogbeni Habib Fasasi
2: akudede wo atoko akudede egbe ara le
0: ogbeni Willy Willy tamo la sport
1: akudede wo atokun egbe ara le eku okun ese ni polopo lase
0: ninu kege ninu ti bo sokale yi ko wule nilo ka wule mo ka won ti PSG mo nigba to si je pe meta Arsenal na tawon eyan ti gbohun aso le ko ti Arsenal David Raya Gabriel Magalhaes won ati Marquinhos ni won to seyin Nuno Mendes won ni ko se to le ba compete ni aye ti ngba nu ko ti Arsenal Achraf Hakimi won ni o se to le gbege si ninu kege agbabolu ti Arsenal sugbon Declan Rice Fitia ati Joao Neves ni won won ni Declan Rice pe o le bench omo Spain yi nabe
1: Luis
0: Fabian Ruiz tan gbe lati nu court Napoli yen gba Rice mo bo gba ju eleyi lo nti sugbon lowo waju Fija ati Fija Paraskelia ni o Dembele ni o ati Desire Doué meteta ni o tanan san sowo waju lapa odo ti yin ninu mokan lai nja ri agbabolu kan nu ke bi agbabolu ti Arsenal yato sawon meta ti won kakale yin lati nu ko Arsenal to le gbe agbabolu iko ti PSG joku laye to jo ngba
1: loro temi leyan meta ti won ti kakale enikan pere na ni ma mu enikan pere na ni ma mu nu ko Arsenal kale fe mu iyen ni William Saliba
0: William Saliba
1: so won ati center back meji yen o bench be center back ki PSG
0: be center half Arsenal o da ju center half ikege agbabolu ti so fun so nipa nton ti se seyin o
1: no
0: present four
1: bye awon center back meji won yen o da ju ti Paris Saint Germain lo yen PSG won ta wa so ti full back o jino o lo fagun
0: le to tumo se pe lapa odo ti yin mẹrin ni
1: mẹrin
0: lo ma wo
1: se le all right ko se ngo le gbe guess awon yoku
0: won le gbe guess awon le gbe guess ogbeni Habib
2: bo se yi lapo do temi ba kan ni yen to yi le Saliba ni apa eyin ni owe eyin yen ko mi ri eyin se ta ba ki PSG to le gbe guess ka fi gbo awon waju yen lefun PSG sugbe eyin yen defense yen
0: defense
2: ata sole ke se ogo defense yen na o
0: center back yen center back se
2: mejeja rin yen
0: ata sole
2: pelu declares to ti wa laarin yen merin to e ko wo force 11
0: Bukayo Saka o le
2: se ke se egbe ke se
0: jina si ama mi Victor Gyokeres to
2: e ke se gele
0: gele ama mi Gabriel
2: e mo lo ne
0: Ẹja aji koto ti cash ye 25,000 alakoko yi ta ni number ogodakun mo tin play cash ye ti pe koja ka pi oko mo gba go lo o akun a ma dun mi ta ba pe yan fun cash ye ti o gba go o eto lo bere number yen 2485 lo pari number yen 2485 lo pari number yen ogo iwo logo
3: hello
0: e ka san
3: o je wa ri to ra o
0: ki lo ko yin bo le wa yi
3: mo wa lo ni njo
0: e wa lo din jo kilo ko yin sa
3: marufi sola
0: alagbara e bo se rinu yo sa set ni sa o ti set bayi e ku legbe region abi ke pasa e ti je 25,000 lo so yin customer care wa ma pe yin customer care wa ma pe yin bo wo yin se ma te yin lowo train eja yi 25,000 le keji eja yi 25,000 le keji o eto lo bere number yi 6102 lo pari number yi 6102 lo pari number yi ogo

Orúkọ mi lady evangelist bí n pé Ọlajide wákàtí má jẹ́ mo lè tó níbi tọ́lọ́run tí ń nu ìbànújẹ́ olórí jorí ọlọ́kanjọkọ ọmọdé àgbà onílé àtàlejò tó ti ń sọ ìbànújẹ́ tó ti ń sọ di ẹ̀rín tó ń omijé ojú ẹ̀ dànù tó ń sọ ohun tí ò tó ń sọ di tó tún sẹ́kù lọ́sàn yìí mi ò ti ṣe ń mọ ṣùgbọ́n mo mọ̀ pé ní gbogbo òkóríta ìní yín gbogbo ẹ̀dá tó sorí kọ gbogbo ẹni tó rò gbogbo ni wọ́n ti ṣe gbogbo ẹni tó wà ní koríta kò yé mi mọ́ dandan ni kọ́lọ́run ó bá ẹ̀ní yín pàdé torí bíbélì sọ fún mi pé ẹni tó rán mi ò fi mí sílẹ̀ bẹ́ẹ̀ ni kò jọwọ́ mi ní èmi nìkan sí torí orúkọ Olúwa ilé èso agbára ni olódodo sá wọbẹ̀ ó sì rí iyẹ̀ n ò fẹ́ mọ tó ṣe ṣùgbọ́n lọ́sàn Ọlọ́run nínú àánú rẹ̀ yóò nu omijé rẹ̀ nù ẹkùn rẹ̀ máa wá di ẹ̀rín bíbélì pé Olúwa Jehovah yóò nù wá lómijé nù yóò sì mú ẹ̀gàn wa kúrò lẹ́nu gbogbo aráyé ẹ̀gàn rẹ̀ ìwọ tó ń gbọ́ mi ìtìjú rẹ ẹ̀sìn rẹ yẹyẹ rẹ wàá ò sì ní rí mọ bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ wà láàyè bó ti wù kí sánmọ òdúdú tó funfun rẹ nínú ayé rẹ lọ́sàn yóò hàn lórúkọ Jésù.

tó di pé mo tẹ̀síwájú ẹ̀ jẹ́ ń padà sọ́dọ̀ director àgbà pátápátá wọlá porogodo ìgbà bàbá mi tó dì tó gúnrégé ọba mi àdìgún adésínà àríwọlá ọlọ́run tó tóbi ọlọ́run tó lágbára kò sí bínú síbẹ̀ ni ò ṣe dìtẹ̀ mọ́ ìmọ́lẹ̀ láàrin òkùnkùn àgbà yé onílé iná aládé iná ọlọ́wọ́ iná bàbá mi ẹ̀rù ti ń gbẹ̀rù mi aṣáájú ogunlálò akẹ́yìn ogun lábọ̀ ọlọ́run tí ò láfiwé kò lẹ́ni tó jọ the anchor of ship the pilot of our plane and the road safety of our vehicle ọlọ́run tó ń pa wá mọ́ bí ẹyin ojú àwa tí àwọn bàtà kan fi ràtùpà ló bá fa àánú sọ wádẹ ni àjítan náwó lẹni kékeré bá dẹni ńlá ilẹ̀ nìkan wá wá dẹgbẹ̀rún amọ̀rírì yìn bírun orí wá bá kí jẹ́ kìkì ahọ́n kò tó láti ṣe oore tẹ́ ẹ ṣe fún wa àwa wo ni gbogbo ohun tẹ́ ẹ ń ṣe fún wa bá a bá ní àfọwọ́ rà kó mọ tí ẹ ká nǹkan kan kò tiẹ̀ sí ta ní tá a fẹ́ fi ra tẹ́ ẹ ń ṣe fún wa ṣe atẹ́gùn tó ń wọlé ni ẹ ṣe èé tó ń jáde ni ṣé gbogbo ìfun wa ẹ̀dọ̀ kíndìnrín tó ń ṣiṣẹ́ pọ̀ láì daṣẹ́lẹ̀ amọ̀rírì yìn bàbá mi àgbàlagbà ògèdè the great physician and the first gynecologist sọ́jí ọ̀nà àgbà adá gbogbo ògo padà o àsọpẹ́ ẹ ṣe aparúbu ní rúburúbu níwájú ẹni tó ní kọ́kọ́rọ́ ayé àtọ̀run lọ́wọ́ kò ní pìlà kò sì jábọ́ níwájú lọ́wọ́ rẹ̀ nígbà kọ̀ọ̀kan my mentor instructor and my great and wonderful director the wiper of all tears the problem solver the great and wonderful god ọlọ́run tí kò láfiwé kò lẹ́ni tó jọ ẹyin lẹ́yẹ yẹ nebukadnesari ọdún méje gbáko kò sẹ́ni tó mọ̀ pé kò sí ọba ní palace nítorí pé ẹ fi supremacy yín ẹ fi hàn bẹ́ẹ̀ náà lẹ tún ṣe nú ayé wa ẹ gbà fọ́ta láti dojú ìjà kọ wá gbogbo àwọn oníyẹ̀yẹ lẹyẹyẹ àwọn adójútinilẹ̀dójútì gbogbo àwọn apọ́nilójú gbogbo wọn pátá àwọn lẹ́pọ́n lójú a dúpẹ́ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu a dúpẹ́ ìjèrè ọkàn ìtúsílẹ̀ ìdáǹde ìwòsàn ìmúláradá ìdúnú tẹ̀ ń ṣe ní wákàtí májẹ̀mú tẹ́ ò tún ṣe lọ́sàn ẹ̀ torí pé gbogbo ẹni tó sorí kọ́ ló máa dùn nínú torí pé àbá ń bẹ fún igi tá a gé lórí bó bá gbóòórùn omi yóò sọ jáde padà ohun tí ò tó yóò tún sẹ́kù lọ́sàn ẹ̀ ó báyìí ní àwọn ọmọ yín tó ń gbọ́ mi káàkiri àgbáyé ó báyìí ní wọn pàdé ó bá nù wọn lómi jẹ́nu ó sì pa wọ́n lẹ́rìn-ín nítorí pé ẹyin rẹ̀ mílẹ̀kùn àgbà ògo ni forúkọ olúwa

ẹnìkan bínú lẹ́pẹ́ ẹyin ó sì wò ó kóhun ó lọ ilé ọdún lẹ ọpẹ ẹran a torí nǹkan ṣe nǹkan lọlọ́run ó lè jẹ́ wípé nítorí kọ́mọ̀bà jẹ́ pé kì í ṣe ìwọ ló mú rí délé ńlọ́lọ́run ṣe decide láti stop owó ẹran kọ́mọ̀bà àforíkó ohun tí ò yẹ kó o foríkó kí ló dé tó wá ń banújẹ́ kí ló dé tó ń bọkàn jẹ́ kí ló tó rò pó ti tán síbẹ̀ a ní adìẹ tí ò kú yóò padà jẹ àgbàdo fọ́kàn rẹ balẹ̀ ojú òní tiẹ̀ níwòye ọdún tó ń bọ̀ ó rí pé wà ní testimony beyond your human imagination in the mighty name of Jesus Christ. Ẹyin tẹ̀ sí pẹ́ran tí mo sọ náà ni pé gbogbo tí ẹ bá kó ẹran tèmi sí àtẹrun níyọ̀ àtẹ́tẹ́ dín àtẹ́tẹ́ yan bóyá kí n tó kó studio ẹ sì lè pè mí bí tẹ bá ti fẹ́ kí n wá gbà màá kàn yín lára láìpẹ́ nítorí àbí yóò ṣàyẹ̀ kémi náà jẹ ẹran ọdún níwọ̀jọ ọdún tó ń bọ̀ ọbẹ̀ yẹn kò ní wọnú lẹ̀ lásán láì ṣe pé ẹran ló bá lọ lágbára ọlọ́ ojú òní tiwa.

bí mo ṣe máa ń sọ lọ pé gbogbo ipò tó wù kó bára rẹ láyé abala lásán ni ó ṣíwá ni yóò dẹ̀ tún lọ omi tó dọ̀tí kò ní kí koríko rẹ kó mọ́ dàgbà bó ti wù kó rí ohun tó wù kó máa là kọjá a ní ó wà o sì ní rí wọn bẹ̀ mọ́ nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní san èso ìtàn ayé rẹ àwọn èèyàn ó mọ̀ sọ pé irọ́ ló ń pa nígbà wo ló là kọjá báwo ló ṣe rí mo rántí ọjọ́ kan mi àti màmá kan ń sọ̀rọ̀ ní àdúgbò kan nígbà tá wa ń sọ̀rọ̀ ìyá yìí wá wò mí títí ó ní dákun gbẹnu dákẹ́ kò yẹ kó o dá sírú ń tà ń sọ yìí ìwọ tó jẹ́ pé ọmọ silver spoon ni ọ́ mo rẹ́rìn nínú ọkàn mi wípé ìyá ìbá ọmọ tí mo ever là kọjá in life kò ní máa pè mí ní ọmọ silver spoon gbọ́ mi ìwọ tó ń gbọ́ mi ńlé a ní abala ni là kọjá rẹ yẹn ó ṣíwá ni yóò tún lọ má banújẹ́ má bọkàn jẹ́ má soríkọ má para rẹ o need àti commit to suicide it is you and you alone that will write the story of your success lójú ọ̀nà lọ́pọ̀lọpọ̀ ìgbà ojú ọ̀nà àṣeyọrí a máa dà kì í sálábàárò kì í sálájọsọ nobody will understand whatever you are passing through it is you and your God alone kò ní sẹ́ni tó fi lọ bó o bá sọ fẹ́ lómi gan wọn ò lè ṣe lòun fà wọn ṣe yẹ̀yẹ́ pé ń tó béèrè òkúkú ní lọ́wọ́ irọ́ lòun pa gbọ́ mi bóyá yé wọn àbí òye wọn àní yóò tún ìtàn rẹ yóò tún kọ yóò fọ ní ìbẹ̀rẹ̀ titun orin titun àkókò titun gbọ́ mi ìwọ mú pẹ́ńsù bí n bá ti ṣe tán ọkàn sí méjì lójú ti ẹbí ẹ̀dá ènìyàn kò ní kọ̀ọ̀kan kan mọ́ ni ṣùgbọ́n gbà by the time you carry that pencil you take that pencil and you sharpen it with a sharpener ó wà rí pé n títun tún lè kọ ó ní ètò ti kán sí méjì tó dàbí pé kò wúlò mọ́ òun náà ni ó kọ gbọ́ mi bí ó ti ṣe ń wò mọ́ ṣùgbọ́n tí mo mọ̀ ni wípé yóò tún tán ayé rẹ kọ yóò fún ọ níbẹ̀rẹ̀ titun ìwọ ń wò pé ọjọ́ wo ìwọ náà tó máa sọ̀rọ̀ million kò lè yí ẹ sórí tó bá ti yí ọ kì í ṣe miracle working god mọ èyí tí ò yí ọbẹ yẹn òun ló fi jẹ ọlọ́run ìyanu wàá ń wò pé ìjọ wo nìwọ náà ó mọ dẹni tí ń wọṣọ tí ń wọ kan wọ kan tí tún ń wọ kan tí ò ti ẹ̀mí tí ó wọ mọ àní abala ni ó ṣíwá ni wàá padà dẹni tí ò ti ẹ̀mí tó yẹ kó wọ infact fún odidi ọdún méjì wàá mọ wọṣọ òní fìkan wọ kan ò ní wò pé èyí tí mo wọ jẹ́ ń fọ kó ní bá lè rí mi wọ yóò wàá dàbí pé bó ló ti wọbẹ̀ ọ̀nà bó ló gbà wọlé kò ní yí ẹsẹ̀ torí pé ọlọ́run ìyanu ni

mọ́rán mi sí ẹni wípé gbogbo ohun tó wù kó máa là kọjá mọ́yàn ẹnì kankan lódì mọ́ bínú sẹ́nibọ́dì ẹ mọ́ wípé nítorí pé ẹni ṣe bákan owó ẹ bákan ó ṣe bákan ò ní ìdẹ ìwọ kọ́ ló sọ wípé kí wọn ó ṣe báyìí kúrò lójú ọ̀ràn jẹ́ wọn ó rí mi táìmù rẹ àti fi ọ́ hàn òtó ni mákòókò àti fi ẹ́ hàn bá ti tó ò ní ìdẹ àti sọ bẹ́nibọ́dì kó kúrò lójú ọ̀nà ìwọ ṣáà jẹ́ kínú rẹ ó funfun kí ọkàn rẹ ó mọ́ kọ́wọ́ rẹ ó sì ṣe bó ṣe bá láo tó o bá ti ṣe yẹn tó o mú jẹ́ kínú rẹ ó dùn sí ire ọmọ nìkejì tó o ń gbàdúrà tó o sọ lẹ tó o sì bínú sẹ́nìkan torí wípé kò ṣe ń tó yẹ kó ṣe ṣé o ti ẹ̀ gbé jẹ́ sọ fún ẹ lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn tó o ní kí wọ́n wá ràn lọ́wọ́ tí wọn ò dáhùn o lè mú wàá sẹ̀ bí wọn bóyá torí wípé ọlọ́run ò fi àwọn tí ó fi tí ó ṣèrè gún kò fi sí ìgbédìde rẹ bóyá ni ò jẹ́ wọn ó ṣe òrí ni joseph ayọ́dídé ọdún mẹ́rìnlá gbáko ilé wa nú túbú tó sá wà ń bẹ̀ tí ò sí agbẹjọ́rò kò sí solicitọ̀ kò sí advocate kankan bó ti ẹ̀ fẹ́ ta ni ó wàá ba gẹ́ẹ̀tì ẹ̀ bọ́lọ́run bá wá fàánú mu jáde tó wá from that prison tó wá di prime minister tó dórí àga ògo ni wọ́n àrejì tiẹ̀ náà lọ́wọ́ ni kí ló tó wá fẹ́ parẹ́ kí ló tó wá ń banújẹ́ kí ló tó fẹ́ ṣe ra eléṣe òrí níjó ní mo ti torí àwọn tó ń gbọ́ wa fúngbà àkọ́kọ́ mo sọ̀rọ̀ answer pé years back bí wòlíì alásọtẹ́lẹ̀ àwòràwọ̀ tó bá sọ fún ẹnìkan pé iṣẹ́ tó ṣe là ò tí ì dáyé yóò dàbí pé wòlíì yẹn ò ríran yóò dàbí pé wòlíì èké ni yóò dàbí pé àwòràwọ̀ yẹn kò rí nǹkan kan rárá kò ní mọ̀ wípé ọlọ́run àdìtú lọlọ́run tá à ń sìn nígbà tí fóònù wá dé ọ̀pọ̀lọpọ̀ ló ta recharge card ló ta ancestry ló ta ló ṣe make it call tí wọ́n padà fi di millionaire kí lọ ọlọ́run ò wá lè ṣe kí ló dé tó fẹ́ banújẹ́ o fẹ́ para rẹ káṣe yọrí tó dé o fẹ́ para rẹ kó o tó kúrò ìtànkọ́ o fẹ́ para rẹ tí ọlọ́run táwọn èèyàn ó fi sọ pé irọ́ lòun papọ̀ mọ́ silver spoon ni ọ́ ọmọ tí wọ́n fi síbi ìràwọ̀ tọ́jú síbi wúrà tọ́jú ni ẹ́ kí ló dé tó fẹ́ ṣe ra ẹ léṣe fọkànbalẹ̀ yóò yí padà àló máa da yóò tuntun yóò rí bíi pé kò la nǹkan kan kọjá rí ó kàn sí wa ni yóò tún lọ ojú òní tiẹ̀.

0: mú gbàgbé pé àti bọ́lá jẹ́ láyé bá bá ti lè yọ̀ǹda rẹ̀ fún tá à ń bá ń sáré ayé ẹja sáré torí kejì náà lọ́hùn-ún alẹ́ ní yóò pẹ́ kó lọ yá alẹ́ ní yóò máa yá kó lọ pẹ́ o àmọ́ ohun tí mò ń sọ ni pé adìyẹ la jẹ́ níwájú akọ adìyẹ tó bá wù tó bá kó wa lálẹ́ ó lè kó wa síbi tó wù láàárọ̀ bá a ṣe rí lọ́wọ́ ọlọ́run nìyẹn torí náà mọ́ sáré ayé kó wa pàdánù ọ̀run mọ́ sáré tírélà kó wa kọlu kẹ̀kẹ́ gbà lólúwa tolùgbàlà rẹ fún ní ìrònú pé wàdà sọ wá rí tó kù yóò wá bẹ́ẹ̀ tún ṣe yóò tún tò yóò tún mọ ojú òde ní tiẹ̀ lórúkọ jésù ẹ jẹ́ kí n sáré gba ìpè torí gbogbo ọjọ́ wa ló ti lọ tán testimony yín lọ́sẹ̀ tó kọjá kò bá jẹ́ láti gbà tá a ti bẹ̀rẹ̀ lẹ́ ti gba testimony ẹ já ṣe ààrẹ bíbélì pé ń ta ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́sà kó ni lẹ́rù lọ ni ẹ já forí hàn bóyá omi ni bóyá ẹgbà mo gbàdúrà sí fóònù ni bóyá ẹ̀yìn gbà láti bóyá ara tù yín bóyá inú yín dùn àìsàn ló pòórá lára yín ẹ já sọ testimony kọ́lọ́run ó le bá fún wa lómi tó o bá ti ń gba testimony tó o sọ àwọn ọlọ́run yóò ti ọ̀run ẹ̀rí ni kò ní jẹ́ kí mi ò wọlé ṣùgbọ́n tó o bá ń sọ láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé ọlọ́run wà lójú iṣẹ́ dandan ni kó tún máa fún ẹ Psalm 119 verse 6 ó ní èmi máa sọ̀rọ̀ ẹ̀rí rẹ níwájú àwọn ọba èmi ò sì ní tijú ò ní ìdí àti dárúkọ rẹ wá sáà sọ pé ìgbà tó o gbọ́ wákàtí májẹ̀mú ń tọ́lọ́run ṣe leléyìí ló bá tàn lọ́lọ́run ó bá dunú sí ọ ni ó tún wá fún ọ lẹ́rìí mi ó sì tún jèrè ọ̀gọ̀ọ̀rọ̀ kan síwájú ọlọ́run ojú òní ti wà lórúkọ Jésù ni a mú wọn lára dá nípa ọ̀rọ̀ ẹ̀rí wọn nọ́mbà tẹ́ ó pè mí sí ní studio line wa leléyìí Lágelú 96.7 ó ní mo ti ń sọ̀rọ̀ lórí evangelist Bímpẹ́ Ọlájídé wákàtí májẹ̀mú le tò ní gbogbo ọjọ́ Sátidé pátápátá aago kan ṣaago méjì 091-23-70-86-75 hello 091-23-70-86-75 hello
1: hello
0: ẹ kásán ma
1: ẹ kásán
0: sálàfí àlẹwà
1: yes ma
0: ń gbọ yín pàápàá
1: orúkọ mi ni ẹdùn
0: ok báwo ni yín ó ṣe rí lára yín ń gbọ yín hello tó ó ti rè nítorí àwọn tó wà lókè hello nítorí àwọn tó wà lókè òkun +234-81-42-49-106 hello +234-81-42-49-106 fún àwọn tó wà lókè òkun àwọn orílẹ̀-èdè nàìjíríà hello ẹ kásán máa sálàfí àlẹwà mo ń gbọ yín +234-81-42-49-106 hello 091-23 hello ẹjọ ẹ pa rédíò yín
1: hello
0: ẹ kásán ẹjọ ẹ bá ń pa rédíò yín ẹjọ ẹ bá ń pa rédíò yín ẹ pa rédíò yín ó dà mò ń gbọ yín sà mà mò ń gbọ yín
1: onílé mi ṣẹ̀ṣẹ̀ gbọ ní ọmọ pẹ́ẹ́ gbàdúrà
0: fún mi. Kò tí kan ẹ̀rí là ń gbà báyìí ẹ̀rí là ń gbà 091-23-70-86-75 ìkànnì lágelú 96.7 wákàtí májẹ̀mú lè tò bó ló ti rí lára yín ẹjọ́ àṣà testimony wa ká mú dábàá dàbí ẹni tán ṣe lóore tí kò wá mú ore ojú òní tí wá nọ́mbà tẹ́ pèsè lélẹ̀ 091-23-70 hello ẹ káàsán ẹ ti wọlé 091-23 hello 091 hello
1: ma
0: ẹ kásán sà ẹ ṣe mo dúpẹ́ sà
1: ẹ kúṣẹ́ fọlúwa
0: ọlọ́run ló ń ṣiṣẹ́ rẹ sà
1: olúwa yóò pẹ̀lú yín
0: àmì lórúkọ jésù
1: mo ń gbádùn yín
0: olúwa ṣeun ọlọ́run
1: ṣeun a ń gbádùn ọlọ́run nínú pé
0: jésù ṣeun
1: àdẹ́rí ọwọ́ rẹ
0: olúwa ṣeun
1: ṣe ara tù wá
0: àdẹ́rí
1: ẹ̀kọ́ kọ́ nínú àwọn ọ̀rọ̀ tẹ̀ ń bá wa sọ
0: jésù ṣeun
1: olúwa yóò pè é lórí sókè
0: àmì lórúkọ
1: ó jẹ́ ọkàn mi yóò balẹ̀
0: àmì jésù àmì
1: àmì olúwa wa
0: àmì ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ thank you sir 091-23-70-86-75 hello Ẹ ká sùn sá o.
2: Ẹ ẹ sá, yes ma.
0: Sálàáfíà lè wà sá.
2: Àlàáfíà mi.
0: Mo ń gbọ́ yín.
2: Orúkọ mi ni Odoye Theophilus.
0: Láti ìbò lẹ ti ń pè.
2: Àti Lanlade.
0: God bless you, sá.
2: Amen. Alétùmá.
0: Yes, sir.
2: Ẹ ẹ máa tẹ̀síwájú o.
0: Àmì báwo ló ṣe rí lára yín sá?
2: Àárẹ̀ ẹ̀kọ́ kọ́ nínú àwọn tó gbà sí yín.
0: Ok, sá.
2: Orúkọ Jésù Ẹ̀sìn máa tẹ̀síwájú.
0: Àmì lórúkọ Jésù Ẹ̀sìn máa dúpẹ́. Ẹ ṣeun kan. Yes, sir. 0091-2370-8675 Hello.
3: Hello.
0: Hello, Ẹ̀ka Sọ́mà.
3: Hello.
0: Hello, hello, ẹ ti wọlé. Ẹ ti wọlé, mò ń gbọ́ yín. Báwo ló ṣe wá rí lára yín?
3: Àmì
0: Jésù, àmì.
3: Àmì
0: Jésù, àmì. Amen, thank you.
3: Ẹ
0: ṣeun dúpẹ́, God bless you.
3: Mà fẹ́ gba nọ́mbà yín o, mà fẹ́ gba nọ́mbà yín.
0: Màá pè, màá pè. Máa pè ẹ ṣe gan thank you ẹ ṣe ẹ mú báyìí rò kalẹ̀ 091 ẹ jẹ́ gba bíi kọ̀ọ̀kan sí àbí méjì 091-2370-8675 torí àwọn tó wà lókè òkun +234-81-42-49-106 ó ní kẹ́ ẹ pè wá sí láti ṣe àtẹ̀stímọ́nì yín bí ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ táwọn ará dẹ̀ tù yín hello hello
2: hello
0: hello ẹ kásùn sá ẹ kásùn sá.
2: Yes, ma.
0: Sálàáfíà lẹ wà.
2: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé yín àti àwọn ọmọ Ọlọ́run tó ń bá wa sọ.
0: Thank you, sir.
2: Àdúrà mi ni pé Ọlọ́run a máa tì mí lẹ́yìn ẹ̀ṣídìdì àṣeyọrí.
0: Amen. Amen.
2: Inú mi dùn lára àwọn tẹ́símímì tí mo kàn fẹ́ mẹ́nu bà bí títí di Ọlọ́run ṣe tó.
0: Ok, sir.
2: Ọlọ́run ṣe ohun ìyanu orúkọ ẹni tí mo sọ̀rọ̀ náà ni. Pastor Lalope Odumodede.
0: Ok.
2: Láti àdúgbò oríta challenge ní Yàdù.
0: God bless you, sir.
2: So, mo rántí ọdún díẹ̀ sẹ́yìn. Ok. Mo lọ bá ọ̀rẹ́ mi kan ṣe ṣíṣe ní ìlú kan ní Òǹdó.
0: Ẹjọ́ táìmù bá ti lọ pápápá. Ìṣẹ́jú kan péré ló kúta.
2: Ok, bí a ṣe ń bọ̀ láti ìlú yẹn bá ṣe kọjá òwò tá ń kọjá títí express àkúrẹ́ yẹn bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá lè ambush nínú igbó. Wọ́n láwọn olùkan rọ́ọ̀bù ní Àkúrẹ́. So in fact, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ọdún yẹn náà torí pé nígbà tó ń bẹ̀ sí ní Santos Light sí wa, ta dúró torí ọmọ tí ó rí ìyá rẹ̀ kú, ta fẹ́ lọ bá ṣe tòkú ẹ̀. Ó ṣẹ́ṣẹ́ ẹ̀ta Amẹ́ríkà dé ni, ó ní kọ̀kọ́ dúró sórí bá padà. So báwọn ọlọ́pàá yẹn ṣe dúró tí mo ṣe bó ṣe nípa bọ́ọ̀lẹ̀ báyìí, wọ́n bẹ̀ sí ní sọ pé àká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí à ń sí wọn pé ọ̀gá wọn ti fẹ́ kọ̀mọ́ndì pé wọ́n da ìbọn bọ mọ́tò yẹn. Ó ṣe àgbọ̀ pé ó lè rọ́ọ̀bù ní ìgboro Àkúrẹ́ ni. A ní a ò lọ sí Àkúrẹ́ pé a ṣe ń bọ̀ láti ọ̀nà ìlú yẹn ní ìlú kejì a ṣe ń bọ̀.
0: Ọjọ́ wa ti lọ mi ò nílé gba ìpè kankan mọ́ ẹ lè pè mí lẹ́yìn ètò nọ́mbà tẹ́ ó pè mí sí lélẹ̀ ẹ̀ tó bá yẹ pèsè lẹ́yìn fẹ́ sọ̀pọ́ọ̀tì iṣẹ́ ìránṣẹ́ àkáǹtì nọ́mbà lélẹ̀ 12-28-081-07-09 Zenith Bank ni Covenant of God Gospel Testimony 12-28-81-07-09 Zenith Bank Covenant of God Gospel Testimony tó yẹ pé mi lẹ wá fẹ́ bá sọ̀rọ̀ mi ò mọ́ tó wù kó ṣẹlẹ̀ sí yín ẹ lè pè mí sórí àwọn nọ́mbà yìí tẹ́ ẹ bá pè mí tí mo gbé àfojúdi kọ́ tàbí ìgbéraga èrò lè pọ̀ lórí òpó ẹ pè mí títí ọjọ́ tí mo bá ti gbé torí ẹni tó bẹ tí nǹkan bá ṣe òun ló ń wá oníṣègùn lọ ojú òní tí wà àìsàn oníṣe wá ara ó tù wá mo gbàdúrà gbogbo etí tó gbọ́ mi kára ó tù yín nígbà tí ó fi dọjọ́ mẹ́jọ you have your testimony bẹ́ẹ̀ tí ń gbọ́ wọlé yín nílé rédíò yẹn àyípadà kó bá ayé yín kọ́kàn yín ó balẹ̀ kínú yín ó dùn lórúkọ Jésù Olúwa nọ́mbà tẹ̀mí lélẹ̀ 0703252-4478 ìkejì 0808387-7439 WhatsApp number mi nìyẹn 0808387-7439 àkọ́kọ́ ní MTN line lélẹ̀ 0703252-4478 wákàtí máa jẹ̀mú tó tún di ọjọ́ mẹ́jọ tá tún máa pàdé láago kan títí di aago kan àbọ̀ ní Lagelu FM 96.7 láti tún máa pàdé ojú òní tiwa ìlérí ó sì ṣe ọkàn yóò balẹ̀ títí dìgbà náà mo nífẹ̀ẹ́ yín o ẹ lọ kẹ lọ mú testimony yín wá God bless you.
4: Lagelu FM 96.7 Lagelu FM Jagaba Gogo Radio Maro Wancho.
5: Ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o dope lodo baba ibaruba oba isan ara iyana UBA bank ni molete ni badan leyin le baba deribu gangan adoju ko people's girl grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la kokko fi sayewo fun yin alafi ara wa ko ni gbadanu bu bi elubo
6: ohun agba bolu olulufe bolu ilu ayo ati fere ni ba bi ri daraya aleti gogo olulufe bolu tin reti ti de o opo odun ifipa laika idena si asena awon gunners ti koja gogo ijilile lati de ibi yi
7: Leandro Trossard attacked in by Bukayo Saka history makers
6: Ni akeji awon defending champion lowo lowo gba ni imura sile pelu agba bolu to ngba ballon d'or Usman Dembele Shekagba UEFA Champions League ti gugu aye reti re o lati ilu Budapest sugbon yo han lori big screen mu mawuran gbangba ni ilu Ibadan Champions League Magic Night 2026 ele kere di logun iriri wiwo bolu to tobi ju to si kun fun ayo ati idunu iwo na ma je kan so fun eleyin o ya wa nipa iriri to po gan ba ti n gbo orin ote laarin awon ololufe bolu ere idaraya bi won se n soro sefe fipa itupale iri lati odo awon amoye to dara ju lori ifese won se bo se n lo ebun lorisirisi n be nle lati fi se faje saturday may 30 2026 ni o waye o ilekun yoo wa ni sise ni 3 p.m. iyen ni mo 21 ni ring road nbadan wa pelu ife re fun bolu Je kafe to bale Champions League Night 2026 Omo

èèyàn ló máa ríire ìdáǹdè ìtúsílẹ̀ gbà látọ̀dọ̀ Jésù Kristì Olúwa lórí àkànṣe ètò àkókò ìtúsílẹ̀ lórí ìkànnì yìí lágẹ̀lú 96.7 FM. Ta ni ẹni náà tó ní òmí ọ̀rọ̀ náà lọ tó ní okùnbi tó gbégbà darapọ̀ mọ́ wa lórí ètò àkókò ìtúsílẹ̀ ní déédé àgógó méje kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún 7:15 PM títí di àgógó méje àbọ̀ 7:30 ní gbogbo ọjọ́ Monday. Prophet Isaiah Olúrántí ni Ọlọ́run yóò máa lò aka Abami Wòlíì látinú ìjọ Temple of God Prayer Ministry Christian Church aka Orí Òkè Àánú lẹ́yìn ètò àkókò ìtúsílẹ̀ ọjọ́ Monday ọ̀sẹ̀ yìí lórí ìkànnì lágẹ̀lú 96.7 FM tèmi kò ní ṣòro ṣe.

0: I can balance to check in my boot that right.
1: Oh yeah, what jeki jai si. Njẹ lo mọ pe fun osu marun akoko odun yi ka se e tin du awon eniyan ninu be lo fi ayo ku oka awon eniyan laisi idaduro kokan lati ni ya cashport si valentine cashport easter cashport to tun yeto si workers day cashport ile to gbona titi di ile ye cashport pelu agbo nla kan to je akoko se iru e lotitu ati lododo e ti mo ka se pelu oto onu to ba so be o ma se be lowo lasiko yi akoko ti to fun media cashport Cashmo, ni ojuju. Ogbo to le ni milionu lona ajota naira wa fun jije. Ati bi awon to ju ogota eniyan lo lo ma ni ipin lati je lose kokan. Ma se fa seyin, ma jora re lenu. Gbogbo ayo to ba je duro fun anfani lati yi igbesi aye re pada. Bo se nta to tun ta si, be la anfani re npo si. Wednesday 24th of June yo ju oju ayo la. Pelu rire lala kan tun. O ya bere si ni lo ma ta pelu code e lori Splash FM *347 *1004 *1#. Lori Ilajelu FM *347 *1004 *2#. Be lo tun le sabewo soju opo website www.cashe.ng. Ni die cashport ni ju. Akoko yi pada riri re ti de o. Show ti cashe. Mo ti cashe. Cashe.
2: Ilé iṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyàwó. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kẹta ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dínwó lẹ́mọ ríra nílé iṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí a máa ń jẹ nílé iṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ó yin gè. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook @JLK Empire, TikTok JLK8294. Ilé iṣẹ́ JLK Empire ò ní ròyìn. Ìlàlẹ̀ àmọ́ Ìṣà àlá.
3: Lagilu FM 96.7.
4: La Gelu FM, Jagaba Gogo Radio, Ma

0: náà ló wọ́pọ̀ láàrin àwa Yorùbá. A máa ń wá àwọn ọ̀rọ̀ tútù tá a fi máa ń pẹ̀tù ṣera wá nú. Bóyá wọ́n ti ẹ̀dà wọ́n dèdè pé ti ẹni pé kó wá gbaṣẹ́ níbì kàbí kó wá woṣẹ́.
1: Bàbá lókè ló fi ràn wá sáyé.
0: Bóyá wọ́n ti ẹ̀ ṣe pé nọ́mbà tiẹ̀ ò tiẹ̀ lọ. Nígbà tó débẹ̀ ohun tó yẹ kó fi hàn wọ́n bóyá wọ́n sọ pé àwọn iṣẹ́ tó ti ṣe rí ẹ̀ tiẹ̀ fi hàn wọ́n káwó. Wọ́n ní ẹ má bínú mi mú dání. Unfortunately bóyá sẹ́yìn ò padà jà mọ́ lọ́wọ́ á wà tẹ́ ń di ẹ̀ yóò bá.
1: Gẹ́gẹ́ lọ mú bẹ́ẹ̀.
0: Báwo ni pé kì í ṣowó mi ni. Owó ẹ̀dà owó ìyá ẹ̀dà. Print owó ẹ̀ látọ̀run àbí.
1: Ìyá ẹ̀ lọ́mú gẹ́gẹ́ lọ mú bẹ́ẹ̀ farabalẹ̀ balẹ̀.
0: Àwọn tá a fi máa ń ṣera wa ló máa ń pọ̀ ni. Èèyàn jẹ gbèsè fúnra ara ẹ̀ a mọ tó jẹ gbèsè lé lórí o. Jẹ́gẹ́ tó báyìí. Nàìjíríà gẹ́ jẹ gbèsè.
1: Alekorin
0: dola no
1: problem
0: gbogbo wa la wa pa no shege. Come on ta n jede lori ni o. Tẹni ti o je gbese fine.
1: Keke sare ko le bokada o la ke ko le
0: batela. Ore ti di pe boya aye e wa yo eyan je gbese lori nkan kan to fe se. To ni tumo ni o. Ma lo ma major lori minor. Ma lo ma minor lori major. Ba se gba ni ko se fun. Bàbá ti ní gbèsè tá a fẹ́ san ẹjá pé àwọn gbèsè yẹn jẹ́jẹ́ kájọ sọ̀rọ̀ ní tùbí nùbí.
1: Ìjọba ẹ̀.
0: Alayé ò lè pa mí ṣáàmà bínú àsìkò bẹ́ẹ̀ máa san owó yẹn. Fún lọ́jọ́ tí wàá san. Má máa sá fún má máa sá fún kọ́ọ̀lẹ̀. Ń pè ẹ̀ ò gbé. Ṣé jẹ́ ò ká. Ṣé ń kà lára pé ṣé jẹ́ dán ṣẹ́ṣẹ́ ni kí mo wá ya ìlówó yìí ni. Ìwà yẹn bá wa ẹ̀dá jẹ́. Gbàrà tó bá ti láǹdì báyìí. Ti lọ. Bó jẹ́ pọ́jọ́ ta ti dágan ló ti yẹ̀. Ìwé burú náà ó náà máa lọ́ndastandìn jankawa máa sá káàkiri. Mátúndé àtòkọ́mọ yẹn rọ́. Ṣé àwọn ti ń bọ̀ ó ti bọ̀ just tell him I'm not around. Wọ́n ti bá máa wà ráǹdì báyìí. Sala bust ni o.
1: Ojú sí mi ọgbà bẹ̀ lọ. Ojú ọwọ́ ló gbà yẹn. Ojú sí mi máa wọ̀ rí
0: o. Gbà bẹ̀ lọ lórí ọwọ́ yẹn gangan ni.
1: Orin lọ kìlú.
0: Ẹ yá sáré lọ ságbọ́n tí ìkéde àti ìpolówó. À ń padà bọ̀.
1: Àwùjọ lọ

0: Sonia Tomato Sachet.
1: Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
2: Jẹ́ ẹ ti gbọ́. Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ọ̀nà tàbí ra tókìn.
3: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC
2: pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
4: Báwo la ṣe lè máa lo iRecharge?
2: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ sí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókìn sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùn kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀, lẹ́gba IBEDC tókìn yín.
4: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
5: iRecharge, sanwó iná ní rọrùn.
6: Oya ẹ̀yin ọmọ lọ́wọ́ idán, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì ẹ̀léra-léra lónìí bá-tú-bá. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́. Àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòho ayé. Workersday Cashport yẹn gan lọ fàáfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ kọ́ẹ̀. Káàṣì ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí káàṣì ẹ̀ bá ti ṣàdéhùn. O máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí, àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport tínú oṣù kẹfà yìí. Ogbó tó lé ní 1,50,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá, má lẹ bọ́dì mọ́lẹ̀. Gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sí o. Wednesday, June 24 yìí máa tún pọ̀ ní ti gan pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM, tẹ *347*1004*1#. Lórí Ládélú FM, tẹ *347*1004*2#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng.
7: Pẹ̀lú Mid-Year Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé.
6: So ti káàṣì ẹ̀, ọmọ mo ti káàṣì ẹ̀.
8: Iṣẹ́ kékeré owó ńláńlá.
9: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe ìpadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue, Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology, 52 Ìjẹmọ̀ Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, sọ àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
10: Èmi ọmọ yín náà ni o, Jolly Jani. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
11: S-E-L-A-R-R-I-E. Sálárì.
10: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
12: T-U-R-M-E-R-I-C turmeric.
10: Ẹ káre, pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
13: Ohun ìṣẹ̀bẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
14: Mo ti ṣètò kan bí báyìí rí tí mo ṣàlàyé fún yín pé n tó fa wàhálà láàrin Ṣẹ́gun Adéwálé àti Prince Adéku.

0: pẹ̀lú bí wẹ́dà yẹn ṣe rí yìí àwọn orin tó máa máa silẹ̀ dòdò sínú àgọ́ ara.
1: Gbogbo jíga àbẹ̀, ladies and gentlemen.
0: Tó máa máa dùn mọ́ni lọ́kàn. Tó máa máa fún mi náà ní ṣítí.
1: If you want massive moment enjoyment, rise up, come and dance. If you want massive moment enjoyment, rise up, come and dance.
0: Ẹ ti mọ̀ pé àbálá àkọ́kọ́ yẹn ló ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn o. Jùlẹ̀ lásán. Ẹ ti máa gbádùn àwọn orin yẹn. Ẹ jẹ́ ń gbádùn ẹ̀bọ̀. Káwọ́ abala kejì lọ. Kéèyàn náà.
1: Ibi
0: tẹ́yìn olólùfẹ́ wa ti máa.

0: láti ilẹ̀ òkèrè +23481424910006. Hello.
1: Hello.
0: Yes, sir. Ta ló wà nbẹ̀
1: yìí? Ẹ̀ka sàn ẹ̀kú ètò.
0: Yes, so.
1: Ẹ̀kú ìpínlẹ̀ inú.
0: Ẹ ṣe gan, sir.
1: Ṣé ẹ̀ ń gbà ń kọ́?
0: Wọ́n wà nbẹ̀.
1: Ọ̀nbà fún yín.
0: Àmì.
1: Ọ̀gbẹ́ni ọmọ jọ dáàdì láti sọ pákó náà gbára
0: mi. Ọmọ tó jọ dáàdì, yes.
1: Bẹ́ẹ̀ni, lérò tèmi, ààrẹ náà ló sì ní lóní blame.
0: Ẹ̀hẹ́n.
1: Ààrẹ lè ní ò dálẹ̀ bí. Bẹ́ẹ̀ nígbà tí wọ́n ti rí ẹjọ́ ti dájọ́ wípé kí gbogbo gómìnà fún local government ní òmìnira.
0: Òmìnira bẹ́ẹ̀ni.
1: Táwọn local government wá wà wọ́n mọ́wọ́ tí wọ́n sí wọ́n lẹ̀. Àwọn náà ààrẹ náà lè yẹ fún gbégbèsè lórí wọn náà. Ó yẹ káàrẹ̀ lè lágbára lórí gómìnà.
0: Ọ̀dọ̀ ẹ̀ náà ló sì tún fì sí.
1: Ọ̀dọ̀ ẹ̀ náà ló fì sí.
0: Ọ̀dà ẹ ṣe.
1: Ẹ kú ètò.
0: Ẹ ṣe gan. Hello.
2: Hello, Kaso.
0: Yeah, Kaso, ma.
2: Hello, Baba, no.
0: Wọ́n wà lálàáfíà. Kí o gbẹ́ o lè dá hàn.
2: Òní ṣe wo.
0: Àmì.
2: Ẹni àwọn yóò lágbára. Bí ayé ẹjọ́ tíjọba dùn dáadáa. Àwọn ìtì ọ̀dà kinní kan ò ṣe kinní kan ní àdúgbò. Àwọn náà máa ń gbégbé pé wọ́n sì yọjú sí wa. Àwọn náà ò lè dá ṣe. Ìjọba ẹni yóò kún wọn lọ́wọ́. Àmọ́ ó jẹ́ náà ọ̀dà dúró. Lọ́kọ́ náà ni. Bẹ́ẹ̀ sọ pé ó ṣe ń ṣe ní ẹjọ́. Wọ́n bí wá kù. Wọ́n ní ọkùnrin nìsí. Wọ́n ní 1,000 bẹ́ẹ̀. Wọ́n tún wọ́n lẹ̀. Ọlọ́mọjà sí ni olórí o.
0: Àmì o.
2: Ìjọba náà ni o.
0: Ìjọba náà
2: ni. Títí ọ̀dà lómi àní kínní kan. Àwọn ọ̀dà alága ni wọ́n máa wá ṣe. Ọkùnrin díẹ̀ káàtó. Kò wúro. God bless Nigeria o.
0: Àmì o. Ẹ ṣe. Hello. Hello.
3: Hello.
0: Yes, ma.
3: Hello, dear Lukman.
0: Gómìnà lẹ́yìn fẹ́ di ẹbí yẹn rù.
3: Àwọn gómìnà ni o. Orí ọba jẹ́ pé ìjọba àdílẹ̀. Tó máa ń gbowó wọn dàrẹ́tì ni kò sí gbogbo yẹn mẹ́. Gbogbo títí wá ń jẹra ní ìsìn kọ́dá. Àṣẹ pati ni wọ́n ṣe síbẹ̀. Wọ́n lè ti kọ̀ kàtàpílà wọn lọ. Ọ̀nà yẹn ń gbìyànjú ní ojoojúmọ́ ni.
0: So nígbà tí ilé ẹjọ́ ti dájọ́, àwọn olóyè kan tẹ̀lé.
3: A lè pè wọ́n. Ìjọba àdílẹ̀ ọwọ́ àwọn gómìnà wa lọ́wọ́ àwọn.
0: So ìjọ àwọn gómìnà ni ọ̀dà. Ẹ ṣe o. Hello.
4: Hello, Makoto. I'm Bali Aziz, that is Lady America.
0: Yes, sir. Kabo, sir.
4: Aráàlú ni ẹ̀gbin bẹ́lọ́ wọn.
0: Aráàlú ni
4: kò ṣèjọba.
0: Ẹ ṣáàwò.
4: Yóò bá nímọ̀ fòpin omi dáná.
0: Ọjọ́ kan ló ń kọ́.
4: Ọjọ́ kan lè yàn án kọ́. Nígbà tí yàrá ń jẹ aráàlú. Tẹ́sí mọ̀ pé owó yín lọ sọ́dọ̀ àwọn state governors. Tẹ́sí mọ̀ pé ó yẹ kí ìjọba àbílẹ̀ ọ̀dádúró kí ló dé táráàlú gan tí òun ṣe protest. Ipe táwọn fẹ́ ni.
0: Pé kí wọ́n ṣèwọ́de. Ká ṣèwọ́de.
4: Débàlẹ́ ẹni ilé ìgbìmọ̀ àti gómìnà àti ilé ìgbìmọ̀ asòfin tí wọ́n dì ìbò fún. Ṣébà ni ẹni wọ́n. Àtàlágà tí wọ́n dìbò yẹn. Nígbà tí wọ́n bá ní okay, we want to know how much goes to the local government. Báwo wá nílùú wá ṣe rí báyìí?
0: So aráàlú náà. Wọ́n ti
4: taráàlú lọ́rùn.
0: Aráàlú náà
4: lè. Wọ́n ti taráàlú lọ́rùn mi, tí wọ́n bá ti ẹ lọ́rùn. So nígbà tí ẹ mọ̀.
0: Aráàlú, wọ́n lẹ́tọ̀ọ́ àbí? Pé wọ́n lẹ́tọ̀ọ́ láti ṣèwọ́de.
4: Ṣé ìṣòro tá a rí ni pé ìjọba ológun ti pẹ́ jù Nàìjíríà, ó ti gbà lórí aráàlú. A ti mọ eré ẹ̀ta dìbò yẹn bí alágbára bí ẹgbẹ́ àlọ́gá wa.
0: Táwọn bẹ̀rù wọn.
4: Àwọn máa bẹ̀ wọ́n. Ẹ dákun ẹjọ́ ọ̀nà owó ọmọdá. Ẹ ṣe bẹ́ẹ̀ yàn, ṣé báyìí lẹ yàn bẹ́ẹ̀. Ẹ pàṣẹ fún lè. Ṣé bá ti ṣe ẹ́ kí ló dé tó fi ṣe? Ẹ kú ètò.
0: Ẹ ṣe gan, sà. Hello.
5: Ẹ̀rọ ní gábàbà lọ́la ń jà.
0: Bàbá wà.
5: o ti mo pa ro le ni nbe nle mi ri okun
0: ami o
5: wo na ti wa lo to ni wa le lai lai
0: ami ami ami asa
5: so gba ti mo fi mo wole lo je fi wole
0: mo lo je so be ti catch e be
5: o wa segun akolabi lato mi adi alagbe
0: e ka bo
5: ah yo ma da fun abami an ba le asisi aji ogun awa ta n gbe to yi awa ara abila kun je oje agadun awa ni ba ba ri pe won owo to ye won fi se nkan fun wa to ye won fi se nkan mewa
0: o wa saka ni enikan
5: awa mo kan da awa mo kan sara si won
0: won
5: ko kare lai o se se wa na ni o ma se wa tapa lo ni gbo ni gun lo ni tapa won ko wa je
0: awa fun die yo fun die ta
5: ara mi ni o tori to ba se mi wa ba ko ta se lori local government autonomy won ti fun alo autonomy eh e wa kini ta si bi awa ta wa lagbegbe ta wa le se kuku ibo wa ni sin gbo won wole enu ara mi ko Nigeria ni ba je o
0: ami o e se gan
5: ta ko la bi la to ni adi alagbede
0: e se gan sa Hello.
6: Hello.
0: Yes, sir.
6: Hello, Kasan.
0: Yes.
6: Hey, yo. Abi la gele ni.
0: La gele le wa. It wole.
6: Okay. Emma Shegan. Kerry. Emma don't see one Louis. System uta ang bi esele lori yi. Ori o furu bara la esele lori.
0: Emi pe system uta ang low ni.
6: O wrong patapata confusion wa lo da wa la sile o okay ile ke soju se ti won
0: eh
6: o ni ke won dajo abi won si ti dajo se ke tenisi awon to kan leyin idajo ni awon executive lati mu nkan ti ile ejo so kan mu se you know we have three arms of government we have maybe like your executive
0: legislature
6: senate and judiciary
0: judiciary
6: like soju se won executive e na e kuju se yin gba yen now e wa se e gba ta wa ni e bayi ni si e we the systems of secretary ta bamba lo bayi e me je ntan wa ko soju tu kankan be yo se mo lo ni lo re pete ye aya fi te ba to mu system ta n lo yi ka yi pada ka tele constitution ka tele constitution ni
0: to
6: je le loju tu
0: e sugbo e ma binu sa o se e ma i lo se n gbo mi sa sugbo awon meta ta so yi system of government ta so yi bayi won don check balance okay. Ara won ni ta ba wa ni pe a ni ilu mo tagbara ti lo wa lowo enikan tara bo na so fa se
6: seri e mo ti pole to the spring of bayi
0: eh
6: seri won system yi won o da du lo re se won fun ra won
0: won lo mi ni ra ti ra won gan
6: won lo mi ni ra seri advanced country ta n parimo loni system kokan
0: eh
6: won da duro ni o si eni nta ti ara
0: en te ba so la beg
6: de sia ni la beg ko won e weyin ti e o gajo fe lo ti won bo ni bi ama ko gajo fe lo nbi so a je ki system ko work but o si di work there nta mo ri na la ri e wo e ati mo gbe ti e la to do oba bi bo lo wa ji te ba ri ko to be o fe le gbe yan mi
0: deratan
6: as la local government
0: ti ba to ne so mo yin na lo te lori yen
6: eh se as la ni ejo lo teyin bodi sori bayi tele so unless ta pa sori system yen ta n tele ta to le loju ti lo to ba ti ko ba ti ma continue la le ki se pe o
0: alakale yen le yin bi yen ru alakale le
6: alakale to wa n le yin ni o olofa o
0: e se pupo
6: ti to ba di ola e lo je n gbo mi alakale ta ba ti le yi pa ta tele wo ko ma loju ti lo ni automatic ni awon te lo si loyinbo ah ke gbe n to ti wa n le ni n lo ma tele
0: e se gan
6: o tele ba yo n ba e lo gbe won ni se
0: e se gan sa
6: e se peto
0: yeah
6: akara mi bi soro
0: lagelu fm be le wa okay to gajo ke lo 96.7 Ariyan Shanri Lode na lo nlo lowo abala e na ni abala lero temi o Hello sir.
7: Eh o si e bi lowo ara mi. Nba won ni ka mo protest. Protest wo la se Nigeria to yori tin ta fe ri. Baba protest ju be lo, n to ba fe se na ni won si.
0: Pe won ti le yi mo wa lowo.
7: Be o, e wo. Ki ka lu ko se to ba fe se. Pe ni awon mi o mo soro kan pe yin. Awon ko se dada ka won o jo en won. Se gbugbu wa le wa loju kan na.
0: Ko ri be, ko le satunse.
7: Be ni e ma gbo e se presenter ni se. Kemi na wa no pe mi no fe se presenter. Si gbugbu wa na o fe se presenter. Ta lo fe ta pa ko. Ta lo fe ta pa nu.
0: Ah, le customer ni.
7: Lo
0: Hello.
8: Hello.
0: Yes, sir.
8: Ekweto.
0: Hello, Luba Washio.
8: Mr. Wale, not a movie, pardon.
0: Mr. Wale, you are welcome, sir.
8: Hello, can you? Already, let me let you.
0: Already.
8: Hey,
0: yes, sir. Yes,
8: sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes,
0: sir.
8: Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Tabawa ri governor ti o to pa pake kori ti o wo awon local government ti autonomy lehin da ti court ti dajo president ni agbara lati wi to di monthly allocation to n do si state kokan ṣugbọn aare o le se be lo lo ba tori aare wa second term ta re ba gbe bise ni bayi pelu bo se wa second term
0: ko fe mure lese le
8: ni ngo
0: ko ni fe mure lese le abi
8: bẹẹni awọn gọvanọ ti wọn le ti pampa ki wọn ko lati ki wọn tun wọn do ti pa rẹ wọn ya rẹ lagbada rẹ nigba lẹsan nipa rẹ n bẹgu fun mi amọ to wa ti n wọle second time bayii ki o gbe gbese o atawọn gbese mi ki o ṣe jẹjẹrẹ nu
0: ẹlọbi
8: ẹ kukalẹ.
0: Ẹ ṣe sá o. Ẹ jẹ́ ń wá kọ̀ọ̀kan gbà sí o ká tó sún lọ sí ìpele tó tún kàn.
9: Ṣùgbọ́n Ọlọ́run ni kò jẹ́ rárá.
0: Yẹ́lò. Hello.
10: Hello, ẹ kú ètò.
0: Ọlọ́run ló bá wa ṣe o.
10: Lápò àmúlé lọ́wọ́ bàbá ń kọ́.
0: Wọ́n wà, ẹ ṣe gan.
10: Adéṣepé láti Ìrọwà.
0: Yes, sir.
10: Ẹ ṣe rí lérò tèmi, executive òun ló lẹ̀bi. Bẹ́ẹ̀ni, àwọn judiciary ti ṣe tiwọn. Wọ́n ti dájọ́. O kù ìsọwọ́ executive láti implement ẹjọ́ tí judiciary dá.
0: Ṣùgbọ́n bí executive tẹ́ ń sọ iná, ó náà làárẹ̀ wà.
10: Ọ̀nà ni ààrẹ náà ni ààrẹ àtàwọn ọdún ọmọdúnmọ́ ẹ̀ ní.
0: Òyà.
10: Àwọn ni wọ́n ní blame.
0: Ok.
10: Ṣé àwọn governors yẹn ṣé wọ́n lágbára ju ààrẹ lọ ni? Ṣùgbọ́n tó ń dọ́wà ń díẹ̀ ni ẹni tó sọ̀rọ̀ láti yẹn ti sọ̀rọ̀ yẹn pé wọ́n á fẹ́ kọjú ìjà sí ààrẹ láti má lè bá ó fẹ́ lọ fún second term.
0: Wọ́n á fẹ́ dènà dé.
10: Wọ́n á fẹ́ dè bẹ́ẹ̀ ni. Tó ń tó fa ni ẹ̀bọ̀ tó yẹn bá ti ń wò yẹn èèyàn oníṣe ń tó tọ́. Tó ohun tá ààrẹ ń bẹ̀rù náà ni pé kí wọ́n bá lè jẹ́ kó wọ́n lọ second term ni òfin gbégbé tẹ̀ tẹ́ kó gbé.
0: Lòun náà fi dákẹ́ ó dẹ̀ lágbára.
10: Ó sì lágbára yá. Executive ló ni blame o. Àlè sọ pé ààrẹ nìkan mo gbogbo àwọn tí wọ́n jọ ń ṣèjọba. Àwọn ni wọ́n ni blame yẹn.
0: Ẹ ṣe gan. Ẹ ṣe sá.
9: Kí máa sọ̀rọ̀ ní kẹyìn sẹ́. Ìlérí Ọlọ́run kì í dá sí. Egungun tó ti bẹ́ ṣe lè sọ̀rọ̀ ní.
0: Hello, sir.
11: Hello, ẹ dákun máa gbìyànjú náà balẹ̀ Ashish wo.
0: Yes, sir.
11: Ṣé rí ta bá ń sọ̀rọ̀ protest kéde pé téèyàn kókó kú mọ̀ nípa protest? Èyí tá à ń ṣe lórí rédíò gan ní ìsìn tá à ń sọ rẹ̀ náà is part of protest.
0: Ààrẹ ni.
11: Wọ́n ń pè ọ́ ẹ ti ń pè ọ́ dàtí ọlọ́gbàgbọ́ ya.
0: Tán bá máa team up, tán bá máa
11: pè. Adókòó alọ́gbọ́n tó ń fi hàn lórí fídíò. Ṣé protest pẹ̀lú àwọn náà ń ṣeun?
0: Ààrẹ ni, bẹ́ẹ̀ ni.
11: Ṣé ìdí bá ṣe ń kó gígbò wọ̀ lára ń tà wá náà? Ara ètètè wọ́n ètètè ọkọ̀ owó fún báwo obìnrin ẹ ṣe àwọn ṣe ń duwọ́ ọmọ rí ṣẹ̀gbẹ́ lálàpàá gbogbo wa pé ìjọba ẹ tètè lọ kó fún ọ̀n ṣé àánú oṣù mìíràn wà nígbà tí wọ́n bá ti rí fídíò lára lù rí jẹ́ ń sọ̀rọ̀ irú ẹ̀rẹ́ lè tà wí ṣe rí ìta ààrẹ lè ṣe ni pé kó withhold owó allocation wọn ṣé tí ẹ bá withhold ẹ̀ sí owó òrowó tí sàṣẹ.
0: Yóò tún kan àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀
11: ṣé owó òrow ṣùgbọ́n tí gbogbo abáké àti ààrẹ o àti gómìnà o àtàlágà ìjọba àbílẹ̀ o tára olùbádìdẹ́lẹ̀ tí wọ́n tún gbé ọ lọ ilé ẹjọ́ mi ìgbà kí ló dé eri pe na ju ole
0: oda e se ah e se pupo iwo yon kaluko ototo ni wa pada wa si center of center gbogbo e na
12: mo lagbara lori eyin ota mi bo mo ma lagbara lori
0: ati gbogbo iwoye ati submission eni kokan na lo kuku ni tumo to de wulo na baba muse baba se iwode alala afia lolokun ojo kan ti o fa pe boya n bujoba ti o fa pe boya wa n so oro ko ba kun gbe si won lori alalujara baba wa lo ko awon iko kuko sinu placards ka kiri won iwode alala afia na wa lo to gẹgẹ bi ba mi an ba le asif ti se so won ni pe enikan pio o so ku gbagboya ba ma ti

0: kan si ma wa san lo si iroyin to mi gboro titi yen
1: Jesu mi o ko so babi re
2: eru jeje
3: hello sir
0: hello sir
3: mi so la je lo pe lati yua
0: lati ruwa
3: yua yua
0: lati yua okay sir
3: eri gbogbo nkan ta wo yan so le ta ro o to but awon ti mo fe blame with lawon ti wa national sir
0: National Assembly. Awon senator ta won House of Rep ni yan.
3: Federal government in fairness o ti gbe gbese.
0: Mhm.
3: Lati pe ki owo awon ijoba ipinle ipinle ko ba wa sapo won.
0: Mhm.
3: Ko tawon pro to so ra woni governor onu je ko se se.
0: Okay.
3: Story clause to wa no constitution wa ibe la won hide si. And ise awon National Assembly lati mu clause ye kuro. But sadly, me not in the court what you will. But you will buy me closely a kuro. I won't go for the insisting to the dog wherever I was out the other one. And I want to tell you, she came here, our national assembly. So, keep the job I believe by that group, look at security. Hawa. The dilemma surrounds state police. So, it is a thing that contributes to the
0: name. I say,
1: Gimme mbaro, aye mi batiri, lala isi bami.
0: Kama ebino, pari le pik awon kozi yema. Eja tu file di ipile mi.
1: Abami bami dide.
0: Jesu ti ba wadasi.
1: Ami bega, abami yi lobo.
0: Bugwe, bugwe, nan, kajwa ma soba ini o. Oripe koda, wo niro yi gawa no, le da she na. Oripe e yi te wa, le de je ara lu. Eri da da kedere jawa gan lo ba teyin ba gbo ngba teyin ba ri le wa piya wa wo wa te ko le ti wa si be ti e na pe ni gan ni ya fiji so ko ni kaloku wa na ka ma dake eni kan se nji o da wa n pelu won ajo se nji o da gbo igba wo ni yi pado otun wa fe de gan
1: beran wa dide won ro ko pari
0: en ka ye fe le leleyi Mr. Money M O N
1: Titi lai lai re ma sha feri re Titi lai lai
0: Ariyan sha reloaded te si waju on Lagelu FM 96.7 iroyin to kan na ni iroyin to mi gboro titi no time to waste time
1: Jesus Christ
0: da onda be o de nlo be ni pe one man solo na lo fe pada ba lo it is well lára àwọn ìròyìn tó mi gbóró títì fún ti ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bá ṣe máa ń mú wá o wí pé àwọn ìròyìn ọ̀hún ti jáde rẹ̀ ti di àgbọ̀ má lè mẹ́nu kúrò ní kálukú wá ti gbọ́ a ti kà á ti rìn ìṣe tó tuntun mọ́ nú ẹ̀ o bá àwọn kọ̀ọ̀kan wà nú ẹ̀ tó jẹ́ pé ó mi gbóró títì títí di àsìkò yìí tó jẹ́ pé àgbọ̀ má lè mẹ́nu kúrò ní ṣe nínú ọ̀sẹ̀ yìí ni gbogbo gbàdíjọpọ̀ àwọn ẹgbẹ́ àwọn olùkọ́ nípínlẹ̀ ọ̀yọ́ o wọ́n ṣe ìwọ́de alálàáfíà o wọ́n tẹ́lẹ̀ ìjọba bákan náà wọ́n tún dé ọ́fíìsì ṣùbẹ́ẹ̀bù
1: wọ́n
0: pé tọ́ kán tètè gbé ìgbésẹ̀ o torí pé àwọn ọmọ tá à ń sọ pé wọ́n kó lọ àti olùkọ́ tán kó lọ yìí wọ́n sì wà láàmọ́ títí di àsìkò yìí wọ́n dẹ̀ ní wípé àwọn tí wọ́n wà nídìí ẹ̀ ta lè pè láwọn tẹ́rọ́rìstì yẹn wọ́n ti bá ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ sọ̀rọ̀ tán sọ náà ni pé àwọn fẹ́ gba ránṣọ́ wọn o títí di àsìkò yìí tán fẹ́ gbà kò sẹ́ni tó mọ̀ o ṣùgbọ́n èsì tá a rí gbá jáde lára ń tá a rí kójọ náà ni wípé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti sọ̀rọ̀ jáde pé iṣẹ́ ń lọ o láti lọ gba àwọn tí wọ́n wà láàmú ẹ̀ lẹ́ o bákan náà ni fọ́nrán kan tún jáde tẹ̀lé ẹ̀ pé ọ̀kan lára àwọn olùkọ́ lára àwọn tí wọ́n kó yẹn ó ń rawọ́ ẹ̀bẹ̀ ni nínú fọ́nrán ó ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ó rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ ó rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ ọlọ́run ọba ó ṣiṣẹ́ ìyanu kò jẹ́ kí wọ́n rí ìdáǹdè eléyìí tó kàn ó ó tó rí pé máa kúrò nípínlẹ̀ ọ̀yọ́ lára àwọn ìròyìn tó mì gbóró títì júre o gẹ́gẹ́ bá a ti ṣe mọ̀ pé gbogbo àwọn ìdìbò abẹ́nulẹ̀ yìí tán fi ń yan ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó ṣojú àwọn ẹgbẹ́ òṣèlú lóríṣiríṣi.

0: wa call party won soro jade o won ni pe oni kaluku lo nse ti e lowo ara e o won ni se ti mo wi pe de se pe ija sese de won ni pe ija ti wa le lojo to ti pe ni o je ki wa ni ija won ti won so gan won ni pe gbogbo awon ti won je alase fun egbe oselu a call party loke national level won ni ija ti wa nle tele tele nigba ti won soro maxwell okan lara awon to je gbaju gbaja oloye ninu egbe iselu akon won soro imumole okan lara awon to gbaju gbaja lara awon asoju daada fa egbe iselu akon party loke na ni soro indugbem na won nipo na tu wa lara awon o won ni ija ti sele laarin awon yi ti pe ti pe na hun won ni pe basiko ba ti to awon onije ko pe mo awon se ipade gbogbogbo lati fi yan eni ti o lo DJ dupo gege si gomina labe asiya call party iye fun ti ipele Oyo o ni pe baba wa n gbo iroyin kan le to n to foro kaakiri to n jade pe ati awon o ti ifutile awon o de ti soro pe eni lo mu ticket lowo abi eni lo gbe asiya lowo ti o DJ dupo si ipo gomina labe asiya call party o je oro ti won fi jade o lati egbe oselu a call party lára àwọn àròyìn tó túmọ̀ ìgboro títí rèé o pẹ̀lú ìpọ̀pọ̀ ṣíṣe ọdún iléyà bó ti ṣe ń lọ lọ́wọ́ yìí ó náà ní igbákejì ààrẹ Kashim Shettima ó náà ló ṣáájú gbogbo àwọn sẹ́nítọ̀ àtàwọn ọ̀nàrẹ́bù ó ṣáájú wọn lọ sí ilé ààrẹ ìyẹn nípínlẹ̀ Èkó láti lọ kí bàbá pé tọ̀ ẹ kú ọdún sá pẹ̀lú ẹ̀ náà ni ààrẹ Bọ́lá Tinubu bàbá wa ṣàlàyé ó ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba àtàwọn gómìnà lóríṣiríṣi pẹ̀lú ẹ̀ bàbá wa mẹ́nuba àwọn àṣeyọrí pẹ́pẹ́pẹ́ lè tán ti ṣe nínú ìṣèjọba wọn fọ́dún mẹ́ta yìí o wọ́n ní pé ṣe ọdún mẹ́ta wá ti pé ó ti pẹ́ ṣùgbọ́n wọn ìlọ orípòkò ẹyọkan bá rẹ̀ tún pé náà nǹkan nípa àwọn ìlọ o ó ní pé òǹdó wọlé àwọn gómìnà yìí ó ní pé tọ́ba ní ká ń wò dáadáa káàkà sẹ́yìn ni wọ́n rí wípé ní ìṣèjọba tòun fọ́dún mẹ́ta yìí àwọn gómìnà máa làkàkà wọn mọ dààmú ká tó sanwó oṣù àwọn òṣìṣẹ́ wọn níṣẹ́ rí pé ẹ ṣèyìn ẹlẹ́yọkan wọ́n ní bákan náà lóòótọ́ àwọn yọ owó ìrànwọ́ orí epo tó pè ń sọ́bsidì wọ́n ní pé owó lẹ́yìn táwọn ń san jáde fún àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan lára owó tó sodo lára owó orí epo yìí wọ́n ní pé ó pọ̀ jọjọ́ tó tàtẹ̀yìn wá lọ ṣé yẹn náà ń pè ní allocation gbogbo àwọn ìpínlẹ̀ lóríṣiríṣi ní ẹsẹ̀ yẹn léjì wọ́n ní àwọn iṣẹ́ àkànṣe náà tí ìṣèjọba àwọn ti ṣe fọ́dún mẹ́ta yìí wọ́n ní olè ń lọ níwájú yìí wọ́n ní kódà àwọn ilé táwọn tún bá tí ìṣe pé àwọn làwọn bẹ̀rẹ̀ gan tó yẹ pé ìṣèjọba tó ti lọ wọ́n pàátì ìṣèjọba tí wọ́n ṣe àtúnṣe lé lórí ilé ìtọ́pẹ́ ní rehabilitation wọ́n ní kọ́sọ̀ nípa badagri tó ń ti sokoto wọ́n tẹ́ bá wo ojú ọ̀nà yẹn dáadáa dáàmú kan wà ń bẹ̀ tí wọ́n ṣe wọ́n pè yẹn ṣe ṣe wọ́n lè fi ṣe irrigation fáwọn tó bá ń gbin nǹkan àǹfààní ẹ̀rẹ́ ẹ̀tú wà náà táwọn tún fi jẹnẹrétì náà wọ́n ní ṣe rí pé tọ̀ ọlọ́run gbà fáwọn o.
1: bá a ṣe ń lùlù yìí bẹ́ẹ̀ ṣe ń jó bá a ṣe ń lùlù
0: tó a tẹ̀síwájú
1: bẹ́ẹ̀ ṣe ń jó ikú onípa wa o àrùn oníṣe
0: wọ́n ní pé ibi tó wá kù sí yìí iṣẹ́ sì tún pọ̀ táwọn máa ṣe o àwọn ò ní fi kankan lẹ̀ láì má ṣe ó jẹ́ ìròyìn tó mì gbóró títí o pẹ̀lú bí wọn ò ní ṣe pẹ́ tilẹ̀kùn wọn gbogbo ètò ìdìbò abẹ́nú lẹ́gbẹ́ òṣèlú gbogbo lórílẹ̀‐èdè yìí gẹ́gẹ́ bí ìlànà tí àjọ tó rí sí ètò ìdìbò lórílẹ̀‐èdè bó ti ṣe là á kalẹ̀ ọgbọ̀n ọjọ́ oṣù karùn-ún náà wọ́n fi ṣe gbèdéke gbogbo ẹgbẹ́ òṣèlú pátápátá gbọ́dọ̀ parí ètò ìdìbò abẹ́nú wọn ò ní gangan ni àbí
1: ojo nloro sinu apa
0: pelu e ke se iroyin to tutun mo o pe Peter Obi o ti gba ticket lati dije dupo si ipo are labe asia NDC the National Democratic Congress
1: mi so fun koko pe kiko
0: Atiku Abubakar o ti tewo gba eni kilo gba o na lo gba ticket lati dije dupo si ipo are labe asia ADC African Democratic Party Congress
1: igba e da
0: SDP awon na won le yan o
1: baba oke
2: ara
1: parunu ti ore
0: awon wo yin na ran pa won ti setan lati DJ
1: parunu ti o ya bere
0: o na na fe fi ba Bola Ahmed tinu bufa wa kegbe oselu eyo kan ti mi ti pe PDP ni o won ni pe ija asiku ija otan o pelu e won de se nbara won fa je ki lo sele oni gangan le gbe oselu PDP won la won setan lati nawo omo ye soke won ni pe gbagede le ti won ti lo sanwo e le o de ye ka won yan ma de kan wole kere lo se nto ye kan se loni yi gbaju gbaja ibi kan ni le to wa Labuja olulele wa Nigeria ṣugbọn ko to de asiku yi na ni royin kan ti jade o we pe minister to nri sorule wa Abuja iyen yeson wike
1: bi ko so la loni
0: e gbagbe pe apa kan PDP apa kan APC nbaba won ni po ti lo wa agbara fun won o ni po so pe gbogbo gbagede kankan ni Abuja yen won gbodo faaye le fe gbe oselu PDP kan se nkankan ere na pe o won ni gbara ta won gbe oselu PDP ti won bere si ni de leyo kankan ejeji won gba ibi ti won fe lo won ba tan titi pa o ibe na ni awon to wa je awon oloye legbe oselu PDP se to je pe ni to nsaju won o na ni Tanimu Turaki o ibe na ti kede ta ni won kede are nigba kan ri lori lede yi good luck a belle jona

lóòótọ́ gólọ́kébéré jonathan kò sí ń bẹ̀ nígbà tí wọ́n kéde orúkọ rẹ o ṣùgbọ́n agbẹnusọ rẹ̀ ó wà ń bẹ̀ tó tẹ́wọ́ gba tíkẹ́ẹ̀tì ọ̀hún lórúkọ rẹ̀ nígbà wọn ó kéde ibi táwọn ó ti lọ pàdé lọ́jọ́ míì táwọn ó lè gbé àsìá lé goodluck ebele jonathan lọ́wọ́ ó jẹ́ àwọn ìròyìn tó mẹ̀gúrò títí fún ti ọ̀sẹ̀ yìí o ṣọ́ọ̀pẹ́ ń gbádùn ẹ̀ ẹjá tẹ̀síwájú lágélò fm bẹ̀ lẹ́wà 96.7 àríyá ń ṣẹ̀rí lóde náà ló lọ lọ́wọ́

0: kọjá ó tọ́.
1: Sọ́la kọ́ lóṣù karùn-ún yìí máa tẹnu bodò.
0: Kóṣù ta wà yìí tó tán.
1: Ọlọ́run ṣe. Ẹ ó kọjọ́ kan. Ẹgbẹ́ má fi péré sí lẹ́yìn o. Má ní pé kọjọ́ kan péré o.
0: Lóore tuntun nínú.
1: Ìṣẹ́jú àyá àbí àwọn ìṣẹ́jú yẹn.
0: Àti ó tọ́.
1: Bí wákàtí tó wà nù ẹ̀ ó pọ̀ gan o.
0: Ilé mi láwọ̀ ò yá rọ̀ bí kóṣù ta wà yìí tó tán.
1: Lóore tó kù nù ẹ̀ ni kó jẹ́ ìpè mi àti yín.
0: Inú oṣù tuntun.
1: Oṣù tuntun ọ̀hún náà.
0: Lóore tuntun.
1: San wà sí re.
0: Inú oṣù tuntun. Ohun tí mo fà tí ó tọ́. Kóṣù tó kọjá tó tán.
1: Ṣé bó ṣe lè wù kó lé.
0: Kóṣù ta wà.
1: Ṣé bó ṣe lè wù kó rí.
0: Mi kú oríire, ojú mi tún rọ.
1: Má jẹ́ ká kárí bọnú o.
0: Kí ẹ kú oríire.
1: Má jẹ́ ká ronú o.
0: Lóṣù tuntun. Sọrí lóṣù tó kọ́.
1: Mo ẹ jẹ́ ká máa rorí.
0: Wọ́n ẹ̀bẹ̀ wípé.
1: Àwọn nǹkan kan wà tá a ti ṣe.
0: Ẹ̀mí wa ọtún.
1: Láti bí oṣù kìíní tó ti di oṣù karùn-ún yìí.
0: Parí ló tún máa ní.
1: Bóyá kò mú rísọ́ọ̀tì tá a fẹ́ wá ni.
0: Pẹ̀lú àdúrà.
1: Ìyá wa ẹ jẹ́ káwa náà ò jókòó ká tún fọmẹ́ṣàn yẹn dúrọ̀.
0: Láti sọkàn wípáyé mi gan máa bẹ̀rẹ̀ ọ̀tún. Ohun tí mo fà á ti.
1: Pé coach must not be tired of formation.
0: Ilé mi láwọ̀.
1: Ọ̀nà tá à ń gbé nǹkan gbà kò gbọ́dọ̀ sí wa.
0: Ìyọ́tọ̀
1: bá ra àwọn olùkọ́ni létí pápá.
0: Aláwọ̀
1: bá ti ń na club wẹ̀ lọ́wọ́ bá ti ń bù sí fún.
0: Wọ́n sọ bí.
1: Tó ti mú pẹ̀ nǹkan dání.
0: Má pẹ́ mi sí.
1: Ó lè mọ ìpàdé ẹ̀dá nínú aṣáré máa tẹ̀.
0: Ní sọ̀rọ̀ ẹ.
1: A máa tún dúró, a máa tún yà.
0: Dára.
1: Fẹ́ tún dára nìyẹn pé ọ̀dọ̀ wọn la tún lè ṣe gbé kinní ìgbà.
0: Àlọ́run tí kò bá ti ní ṣe pẹ̀lú àgbéga láyé. Èmi ò lè kópa.
1: Workable ideas.
0: Lóṣù tuntun.
1: Workable steps.
0: Lẹ́mi ò lè kópa nínú ẹ̀mọ́.
1: Lóṣù kò sẹ́ni tí ò lè make ẹ̀.
0: Ọmọ jíjìn ní.

0: 2015 la lo polowo oja la ta ba ti wa de pada la toju oja abala to ku yen ni papa china eti e melo ati ogbon bembe o ma wa lo e ko ma yo ma jo chai gbogbo eni to ro ri asalatu leleyi o e ko ma yo ma jo opo eyan lo hun ko ri tolo e ma yi kuro nbe a n pada bo pe lo polowo oja sagbara ori ofe ni eyan mi anfani nla ni fun e
1: Emi omo yin na ni o Jolly Jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
2: S E L E R I E salary
1: ah boda mi espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
3: T U R M E R I C turmeric
1: e kare pali ohun se be Maggi chicken flavor kan fun yin
4: ohun se be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
5: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
6: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ni ìgbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédéé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì ó dópin lọ́dọ̀ Bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
7: My IBDC meter unit don't finish now. See bad time, yo. To go kill buy token now go stress me well.
8: Why you dey worry like that? Just use iRecharge.
7: iRecharge? How that one take work?
8: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanta. You can also dial *6606*1# on your phone.
7: Sharp like that.
8: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds or visit www.irecharge.ng. Make you start today.
7: iRecharge. Convenience. Accessibility.
9: I'm in love.
10: Hey, what's your fellow? Sonia Tomato Sachet. Oh, Sonia. My fellow Sonia Tomato Sachet gone. Oh, redodo. Oki. Odun. Timba fi sebe. Jollof rice. Tabi spaghetti. Awori ato yo. Onje mi adusi. Sonia Tomato Mix. Inje ki onje.

gẹ́gẹ́ bẹ ti ṣe mọ̀ pé agbábọ̀lọ̀ Manchester United ni ṣùgbọ́n léyìí tó lọ gẹ́gẹ́ bí ló ń ní ìyẹn agbábọ̀lọ̀ tí wọ́n fi ṣọ̀fà láyà lò ọkọ̀ Barcelona. Ó súnmọ́ kó padà sínú ikọ̀ Manchester United náà gẹ́gẹ́ bí àdéhùn lóhùn tó bá lọ. Nígbà tó ti di pé àdéhùn tí wọ́n jọ fẹ́ ṣe tẹ́lẹ̀ náà ni pé káwọn ó rà á. Ìyẹn kí Barcelona kí wọ́n kúkú parí díìlì yẹn kán gbé lágbè tán. Manchester United ó ní pé ẹ máa tara yín. Wọ́n rẹ̀ pé àdéhùn kò kílíìkì lórí ẹ̀. Ó súnmọ́ kí Rashford kó padà wá sínú ikọ̀ Manchester United.

0: ẹyin náà ni ẹyin ti wa o ẹ ṣe ẹ kú fẹ
1: kunjẹ ba so ki ṣagbara o kanla o
0: mo ti sọlẹ kan pe abo fẹ ba wa man solo lọ tru ni ṣùgbọ́n ríro ni tènìyàn o ṣíṣe ní ti ọlọ́run ọba yẹn ṣẹ́gun balógun ti wà lápá bí
1: o
0: ẹ ti mọ abala tó máa ń mú wà náà etí ẹ̀ mélòó wọn á ní kí ló máa fi ń

0: ẹ kọ sáré lọ sí abala yẹn ìyẹn abala etí ẹ mélòó
1: ẹ ká sàn
2: ẹ kúrò lẹ ẹ káàárọ
1: ẹ kú dédé ìwò yìí ibikíbi tí a bá ti ń gbọ wá lágilu 96.7 fm lawa òkè kájòkè fẹlẹlẹ ń bàdàn ilé ìmọ̀ báláwo ṣẹ́gun balógun lórúkọ mi emp abala etí ẹ mélòó tòní yẹn kíákíá ẹ jẹ́ ká wò báyìí ẹ mú wù nkankan sùn mo rí pé ilé ayé bí ń tín báyìí ni wọ́n ní ìṣẹ́jú àyá àbí ìṣẹ́jú kan ló wà láàrin ikú àti iyì ọlọ́run ló jẹ́ ká wà láyé ọlọ́run sì ní jẹ́ kú báyìí ìwọ náà sọ ti àpòmọ́ra ẹni là ń pè tèmi dire ìpè èmi náà yè máa sì máa gbé orúkọ ọlọ́run ga ká fi máa yin lógo ṣùgbọ́n mo rí pé gbogbo wàhálà làálàá tó ń ṣẹlẹ̀ ní gbogbo àgbálá ayé insecurity this and that káàkiri ibì kan ló ti bẹ̀rẹ̀ nígbà tí ọkùnrin kan bá dúró tóbìnrin kan náà dúró tó wá wo ra wọn pé mo nífẹ̀ẹ́ jẹ́ ká máa gbá nǹkan sí nǹkan ká máa ṣe báyìí ná ká máa gbá àwọn méjèèjì bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ wọ́n sì bẹ̀rẹ̀ sí fẹ́ra wọn nígbà tó yá wọn lórí ọ́tà àbí wọ́n ṣe nìka wọ́n dẹ̀ fẹ́ra wọn ṣé mo wípé láàrin ọkọ láya yẹn lọmọ ti jáde ìyẹn túmọ̀ sí wípé ilé ni wàhálà ti ń bẹ̀rẹ̀ fámìlì gangan òun ló máa ń dìtàmì ni ó máa ń jẹ́ ká rí nǹkan tá à ń pè ní àdúgbò àdúgbò òun ló ń di agboolé ń dàgbólé agboolé ń dàgbólé àdúgbò wa ń di ó ń di bíi state ìyẹn tá à ń pè ní ìpínlẹ̀ ìpínlẹ̀ òun ló ń di odidi orílẹ̀-èdè orílẹ̀-èdè ló ń di bí ilẹ̀ adúláwọ̀ yẹn continent àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí àwọn europe ibẹ̀ náà lọ ti lé gbogbo àgbálá ayé ṣe rí pé ibì kan ló ti bẹ̀rẹ̀ níbi ìdílé torí ẹ jẹ́ ká lọ sí foundation ká lọ sí orísun gangan ibi ìdílé ni kókó mo fẹ́ sọ̀rọ̀ nípa insecurity àwọn nǹkan tí ò da àwọn kùdìẹ̀kudìẹ ní ètò ààbò tí oríṣiríṣi ẹ̀rí tí ń bá èèyàn káàkiri látọ̀sán àtálẹ́ èèyàn ò tilẹ̀kùn gbọngbọn ẹni báyìí wọ́n lẹ́ni tó bá fẹ́ ẹni tí ò bá jẹgbì kò lè kú gbé níṣẹ́ ẹni tí ò jẹgbì gan tí ò bá ṣọ́ra ò lè kú gbé tí ò gbọ́dọ̀ ẹni tó bá fẹ́ jẹun gbọngbọn a ti tilẹ̀kùn gbọngbọn ìsìn gan bó tiẹ̀ jẹun gbọngbọn tilẹ̀kùn rẹ tó rò mọ̀ bóyá ara ilé ẹni ni ọ̀tá rẹ̀ so nítorí ẹ̀dí èyí you have to be very security conscious ṣùgbọ́n níbo láti bẹ̀rẹ̀ gangan inú ilé ni láàrin lọ́kọ àti láyà ọ̀rẹ́ mi kan ló ṣe wedding lé níbi o inú mi náà dùn bí èèyàn bá ṣe jẹ́ a máa ń wo wedding ọkùnrin àti obìnrin ẹrù kẹ́kọ̀ọ́ pé wedding ọjọ́ kan yẹn ṣe rí ọjọ́ wedding náà máa ń fún yàn certificate èèyàn bá lọ ṣe bsc sìn yóò parí tán kótó kódà tó bá ní kárí ìwà kò lè gba certificate ọ̀hún tó bá tún parí everything ṣùgbọ́n wedding ọjọ́ yẹn wọ́n ti fún certificate so ìwọ ló wà mọ bó ṣe mọ ṣiṣẹ́ yẹn o ẹ jẹ́ kí n wá pín èmi ní nǹkan tèmi ń mọ̀ dáadáa mo mọ̀ pé ọkọ òní olórí aya gẹ́gẹ́ bí kristi ti jẹ́ olórí ìjọ ní ẹ̀sìn gbogbo ẹ̀sìn náà wọ́n gbàgbọ́ pé ọkọ ni olórí aya ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà ẹlòmíràn wò pé òṣèbí ó ń fowó lẹ̀ àjọ ń fowó lẹ̀ ni nígbà àwọn bàbá wa àti ìyá wa bàbá nìkan ló ń ṣiṣẹ́ ìyá ò ṣiṣẹ́ òun lè jẹ́ kán máa bọ́ lọ́wọ́ àwa báyìí àwa méjèèjì lájọ ń ṣe àjọ ń fowó lẹ̀ so kò lè máa kọ̀ǹtúrò mi tó bá jẹ́ orí bẹ́ẹ̀ wàhálà ló ń fẹ́ máa fà ńlẹ̀ yẹn àkọ́kọ́ ni pé mọ̀ pé ọkọ lolórí aya ọkọ gbọ́dọ̀ fẹ́ràn aya kí aya tẹríba fún ọkọ ó sọ pé lòun ṣe pàṣẹ àbí tó fi ń sọ pé kí ọkọ ni kó máa jẹ olórí tí lítò ṣe kíyàwó jẹ lórí ọlọ́run mọ̀ pé ìwọ fúnra rẹ̀ gẹ́gẹ́ bí obìnrin ó easy fóbìnrin láti nífẹ̀ẹ́ ọkùnrin ló máa nílò láti jẹ́ kí ìwọ obìnrin tẹríba fún kó tó lè nífẹ̀ẹ́ ẹni tí ò bá tẹríba dáadáa fọ́kọ ó máa ń difficult fọ́kọ láti nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ sì rèé ọkọ tí ò bá nífẹ̀ẹ́ aya rẹ̀ ó máa ń le kí ìyàwó yẹn tó lè tẹríba fún kó tó lè sọ pé baálé mi ní tọkàntọkàn kìí ṣe pé kó sọ pé bọ̀dà ó lè pè ẹ̀kọ́ kó sọ pé bọ̀dà ó lè ní bọ̀dà túndé sórí yín ò pè ní kí wá ní ìyàtọ̀ kí ni pé kò respect yẹn náà nìyẹn the wife must respect the husband ṣe wá rí lọ́pọ̀lọpọ̀ ìgbà nígbà tí ọkọ yẹn bá wá endure tó ń forí ti gbogbo disrespect ní pásọ́nà nínú ilé lórí ọ̀pọ̀lọpọ̀ ọkọ ló ń complain bẹ́yẹn o ó ń forí ti ọjọ́ tó bá wá yarí tó bínú ti won ri lojo yen nikan that same day gbogbo eyan abe si blame we so iwo okunrin ti won blame we pe iwo lo jebi gba abe tori wo lo lori eh mo pe teyan ba je olori company ti company ba lana olori na won papa bu won ni kilo won wo to fi la dule ngba ti gbo ta lo bo fi kosi so iwo iyawo ni ojuse lati se oko na de loju la se ta ba ti to ile wa daada ti iyawo ra gbianju ko teri to ti iyawo e ba lohun ti e gbo fi le into le yo si pada wa ba ko wa wo ma ba fa ma fagidi se yo papa calm down na ni iwo gbadura ko lo nbukun e daada tori idi eyi iwo ko gbianju ferun aya re daada e mo jade na le kokon ki se bi ke kon ma joko sile go out iru season ta wa okay holiday o je pari little public holiday ta ni e jade die ke se awon kokon so try your best to make your home stand well gain security ko ma ba ma po si eyin jobe thank you.
0: All right. Ese poko ewo e ja lo si oju de oja an para bo e ma yi kuro be.
3: Emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo magic chicken flavor si oya espelli celery
4: s e l e r r I e
3: salary ah boda mi espelli espelli no di salary oya lo pe gbianju espelli turmeric
5: t u r m e r I c turmeric
3: e kare pali ohun se be magic chicken flavor kan fun yin
6: ohun se be magic chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
7: Lọ́nà ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lájọlú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágẹ̀lú 96.7 FM, Pastor Ṣúlárin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa. Ní ọ̀nà tó ń tọ́ ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
8: In Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy RFFA comes in.
7: Ní Reliance Future Football Academy, ṣíṣètọ́jú ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpamọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
8: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child aged between 14 and 16 years becomes a complete athlete.
7: Ba se mu dagba soke ba awon odomode agbabolu be la mu anfani ati gbabolu kawe loke okun wa sarowo to won.
8: Admissions are now open. Training season runs from June 1st 2026 to May 31st 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806 246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
7: Reliance Future Football Academy. Ipele awon

0: ọ̀dọ̀ wọn bá kó fọ̀nà wá. Ó lọ wẹ́rẹ́wẹ́rẹ́ o. Bá a ṣe kọ̀wé ẹ̀. Ẹ̀sìn tó níbẹ̀rẹ̀ báyìí tí è lópin o.
1: A ń fọlọ́kẹ̀, a rìn nílẹ̀.
0: Ọ̀rọ̀ náà pè ní làálà túrúkú sílẹ̀rùn bò sí.
2: Bàbá wa ẹlẹ́ túmọ̀lẹ̀.
0: Làálà tó lọ sókè báyìí wọ́n ni pé ilẹ̀ báyìí ló ń bọ̀. Àtẹ̀mí àti yàn ní jábọ́. Bá a ṣe ń gbìyànjú kárí igun, àkókò rí igun. A dẹ̀ máa débẹ̀.
1: A rìn nílẹ̀, a ń fọlọ́kẹ̀.
0: Lókè yẹn náà pè ní E-Crest.
1: Ọ̀nà bàbá.
0: Lókè yẹn náà pè ní Pinnacle.
2: Bàdé bàbá kọ́.
0: A máa jọ débẹ̀. Àwọn àdúrà kan dẹ̀ wà tó yẹ ká ti jọ change tipẹ́tipẹ́ mi. Bóyá yẹn náà ti change lọ́dọ̀ yín o. Prayer point yẹn ni. Inú èèyàn bá dùn jù bó bá fẹ́ ṣàdúà fún yàn. Ṣé máa gbọ́dọ̀ ni pé I will see you at the top.
2: Bàbá wa ẹlẹ́
0: dùn. Bẹ́tà kí èèyàn máa change
2: ẹ̀.
0: We shall meet at the top. Abala ọgbọ́n bẹ́ńbẹ̀rẹ̀ tẹ́tí lórí ọ̀fẹ́ láti tún dá sí.
1: Bàbá wa lọ fún.
0: Ọmọkùnrin kan lábúlé kan ni.
1: Ó bẹ lórí o.
0: Orúkọ rẹ̀ a máa jẹ́ Emeka.
2: Ẹyẹ túmọ̀ rẹ̀.
0: Ó mọ agbọ̀n, agbọ̀n yẹn basket, ó mọ̀ ń ṣe dáadáa. Iṣẹ́ yìí ó yé gan ni o. Ẹ mọ àwọn cane tó lọ máa ń kó nínú igbó yẹn.
1: Gámà.
0: Ó máa ń ṣe àwọn àga yẹn.
1: Ọ̀pá jẹ́lẹ̀.
0: Kó náà fi máa ń ṣe basket wọn yẹn.
2: Emeka
0: mọ̀ ń ṣe dáadáa.
2: Ṣàbàbọ̀dọ̀.
0: Gbé Emeka bó ṣe wá mọ agbọ̀n yìí ṣe tó. Àti nínlá àti kékeré. Ṣé táwọn àgbẹ̀ máa wá ń wá sọ́dọ̀ ẹ̀ tí wọ́n máa lọ ń lò lóko. Emeka ó ní nǹkan kan. Bẹ̀rù ni o. Emeka bẹ̀rù jọjọ. Gbogbo àwọn iṣẹ́ agbọ̀n tó ń ṣe ǹjẹ́ lẹ mọ̀ pé kò kí ń tò ó síta. Ó máa ń bẹ̀rù pé àwọn èèyàn ó fòun ṣe yẹ̀yẹ́. Ó máa ń bẹ̀rù pé wọ́n fẹnu tàbùkù tóun ṣe.
1: Ọjọ́ mélòó
0: lọ. Ṣe ló máa ń kó sínú yàrá.
1: Wẹ̀wù yìí.
2: Bàbá wa ẹ.
0: Bẹ́ẹ̀ sẹ́ni tó mọ̀ ń ṣe tó. Lábúlé yìí. Ṣàdédé ni ọkùnrin kan rìnrìn àjò wá. Ṣé abúlé yẹn lọ́jọ́ kan. Òjò bá bẹ̀rẹ̀. Ọkùnrin yìí nílò láti sá pamọ́ sínú ilé. Ilé tí ó rí wọ̀ láti sá sí òun náà ni ọ̀dọ̀ àwọn Emeka. Nígbà tó wọlé níbi tán fi pamọ́ sí pé kójú mọ́ pa tó jókòó. Mọ bí àwọn tó wá láti ìlú ńlá mọ́ ti ṣe máa ń ṣe ńgbà tán bá dé abúlé yẹn. Bẹ́ẹ̀ lọkùnrin yìí ń wò yányàn yàn pé bo wá níbo ṣáà níbí ṣé òṣìṣẹ́ ní wó pa mí báyìí. Bó ṣe ń wò káàkiri ló wá rá àwọn iṣẹ́ agbọ̀n tèmi ká ṣe kalẹ̀ bó ṣe pọ̀ tó dẹ̀ dùn wò sí. Wọ́n wá bí léèrè pé ta ló ń ṣe àwọn nǹkan yìí. Emeka bá dáhùn ó ní òun ni. Ọkùnrin yẹn wò dáadáa pé ìwọ báwo. Ó ní òun lòún ṣe sẹ́. Kí wá ló dé tó jẹ́ pé kò wá kó síta kó tẹ́ pẹpẹ. Káyé lè mọ tó ń ṣe. Adọ́kùnrin yẹn ló ó ní àwọn èèyàn fòun ṣe yẹ̀yẹ́. Wọ́n tàbùkù iṣẹ́ tóun ṣe. Òun fi pé òun fẹ́ kọ́ mọ bóun járe. Ọkùnrin yẹn wá dá lóhùn. Ó nígbà tá a bá taná sátùpà tá a bá gbé sí abẹ́ tábìlì. Ó ní lóòótọ́ ó ń ṣiṣẹ́ tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí àtùpà. Ó ní ṣùgbọ́n kò lè rí iná. Àwọn tó yẹ kó ṣàǹfààní fún wọn lè rí. Túbọ̀ tó sọ fún ó ṣàlàyé fún dáadáa.
1: Ìlú abẹ́jẹ
0: tá. Láàrin ọkùnrin yẹn ó ń sọ fún Emeka yẹn.
2: Bàbá ni ò jẹ́ ojú.
0: Ó ní ṣé kò mọ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n tòṣì. Ó ní kì í ṣe ké bóyá wọn lówó.
1: Bankole wọ́n ṣe.
0: Ó yẹ kí n ṣe ké bóyá wọn lẹ́bùn.
2: Ẹyin irọ́ ni.
0: Ó ní ṣùgbọ́n ìbẹ̀rù bójó ti mú wọn. Kárí sọ. Kárí bọnú. Síbẹ̀ dẹ̀ nìyí wọ́n lẹ́bùn. Lọ́gbọ̀n àtinúdá tọ́lọ́run fi fún un.
2: Kò bàjẹ́ irọ́ ni wọ́n pa.
0: Ó ní ẹ̀mí ìbẹ̀rù yẹn. Ló torí ọkàn rẹ̀ bá. Kódà òun ló tẹrí ẹ̀bùn tó ní òun ló tẹ́ bá. Bá ti lọ jìnà ju ibi tó wà yẹn lọ.

ni la ri di mu nbe lapo odo ti yin 091237086 75 +234814249 1006

0: Hello.
1: Hello.
0: Yes, sir.
1: Ẹ kú ètò.
0: Ọlọ́run ló bá wa ṣe o.
1: Mo máa kún wa lọ́wọ́.
0: Àmì o.
1: Kí ni bí Fayọ lára?
0: Ta ló wà ń bẹ̀ yìí, sir?
1: Orúkọ àti ní Alhaji Musa Doluwa.
0: Alhaji Musa Doluwa.
1: Bẹ́ẹ̀ni.
0: Yes, sir.
1: Ohun tí mo rí Fayọ ń bẹ̀ ni pé ẹ̀bùn tí Ọlọ́run gbìn ó pa mú. Ó pa mú kò fi hàn sáyé. Káyọ̀ lè mọ pàtàkì ohun tí Ọlọ́run bù.
0: Ọlọ́run fún un.
1: Mo rí Fayọ ń bẹ̀ ni.
0: Ẹ̀rù ni. Ẹ̀rù ni.
1: Ẹ̀rù kò rí bẹ́ẹ̀. Ọ̀bùn tí Ọlọ́run bá gùn yàn ní ṣíṣe kí wọ́n fi hàn sáyé kí káyọ̀ lè mọ
0: pé Ọlọ́run
1: bù lẹ́bùn. Ọlọ́run ṣàánú fún wa.
0: Àmì o, ẹ ṣé.
1: Ẹ kú ètò.
0: Yeah.

89.5 FM ìyẹn ìkànnì ọmọlúàbí wọ́n ṣe bẹbẹ bá a ṣe ń sọ̀rọ̀ yìí mof 21 nò gbèrò àṣálẹ̀ akọni champions night wọ́n pè é

0: ikọ̀ kíní ikọ̀ kejì mo fi mọ́ àwọn olólùfẹ́ wọn
1: yóò lágbára jù
0: yóò lágbára pọ̀ ayayaya. Bí Arsenal ni ó gbé kíní ọ̀hún lọ lé ni Paris Saint-Germain PSG ni ó gbé lọ lé ni ojú wa náà ni ó ṣe ó dọwọ́ kíni
1: ó
0: dọwọ́ kálukú ni kò sẹ́ntì ò sí lọ́hún èdè ọ̀lẹ́ ni mọ́ sọ pé ó dọwọ́ lọ́hún Yorùbá bọ̀ wọ́n ní bí ògùn ẹni bá dáni lójú àáfíì gbárí ni àmọ̀pọ̀ lọ́hún ní ṣohun gbogbo ṣé ikọ̀ kejì ọ̀wá sí lọ́hún ni ikọ̀ méjèèjì náà wọ́n

0: lára rẹ o ni o lọ sí ojú òpó bi ti an gbe nfo ko le o ti so fun pe be ba mo ojú òpó yen eyan message mi lori WhatsApp ofe ni link si send ko je data o send e si yin lásìkò àwọn àgbẹ̀ onígbàgúdá náà bá dé a sọ fún yín bí táwọn aláta náà bá dé a jẹ́ kẹ́ ẹ mọ̀ ìgbà yóò wù kó dé ẹ já key into it mo ti sọ fún yín pé ẹ̀yáwó ìjọba wọn yìí fún ẹnìkan o ìdí nìyí tí mo fi ní kẹ́ ẹ darapọ̀ mọ́ ẹgbẹ́ Edimo yi pe legbelegbe njoba nse nkan won.
1: Ma wu suje, ma se nuka bata.
0: Won ni fun lekan pe lekan iwori o ya wa gba. Boye yawo ni abi ranwo owo. Won ni pe lekan jade nu ode re pe lekan o nbo lo wa. Sare mo tete mo bo wa gba o.
1: Loya yi na pa.
0: A gbe ile kaba egbe re o ye pin.
1: Dokita yi na pa la nlere.
0: Lorukọ gbogbo awọn ta jọ se leni ti o fi dun ti gbagbọ fi lanfani ati kan si
1: Eje ko pin lodo ko pin sokojo
0: Ademola Aziz baba lo ni lan lo lowo button
1: Tori ara adupo wa
0: Eje mo ki Austin abi Augustine abi Austin Augustus on lo dele fun
1: Mo je yan koko
0: Azuso na nbe move 21 abi
1: Sinu kabata
0: Ara awọn champions won gbodo na ko re
1: Yo sise oko
0: Ikọ̀ kan náà lè mi àti ẹjọ́ wà. Ọmọ Arsenal ló náà. Lọ ń pa ọ́ lẹ́rìn. Ẹ ọ̀ gbàgbọ́. Okè ẹ̀yìn PSG. Ẹ̀yìn ò ti ẹ̀wọ́de. PSG kọ ní ẹ̀wọ́de. Chelsea wọ́n ti nà sorry. Lórúkọ kàkó oníkùmẹ́kùn. Àdóhun àti wòlíì Elijah tó fi mọ́. Ọlá ìtàn náà ni àwọn ní wà lẹ́nu lóró Bayou àtòhun àti Túndé àwọn ní wà nídìí ẹ̀rọ alátagbà ọpẹ́ pàtàkì lọ́wọ́ ṣeun ọmọ bálànà tó ń ti ọlọ́pàá dé ọ̀nà wà ní ìdí ti facebook tí wọ́n jẹ́ kẹ́ láǹfààní àti ríwá wò bí ìran fikifikifiki mania victor daoud nù ilẹ̀ yìí gbé ọgán o àbọ̀ òrìṣẹ́ nàìjá kan náà lèmi àti ẹ̀ sì jọ wà ọlàgbà pọ̀ o àfọ̀nàhàn mi victor ń bo àfọ̀nàhàn mi àbọ̀ gọ̀ọ́sẹ̀ díẹ̀ fẹ́mi náà ó ń bọ̀ Akanji ikoyin re eyinjo olodumare ti o se figigun okun joseph ajoko bi en tin fe na nlo ko temi nje temi tayo oye ladun aboro oni olotu eto yi oya da ko re oja da ko ri atese wonu eto
2: oya kuro le gbogbo eyin arale oye kola olamile kan loruko mi mo fi akoko iso fun yin pe eja ma se jeje jejele ayigba
0: tori pe pastor jeje won na abi
2: beni jeje ayigba
0: jẹjẹ laye gba take calm easy jẹjẹ ẹja sare polowo ọjà bi melo kan gba ba padà dé a lanfa ni ati wonu eto lo ni kunkun dun mo n padà bọ o

ẹjọ́ àwọn ọ̀nà tó ṣe rìn díẹ̀ ní àsìkò ẹ̀rùn àwọn ọ̀nà òun ti bàjẹ́ o ọwọ́ ajẹ́ ń tó dùn wá wípé ọ̀nà tipa garage lọ sí ayégún ọ̀lẹ́yọ̀ bí wọ́n ṣe káràmásì kí ọ̀nà òun pé wọ́n fẹ́ ṣe bí wọ́n ti da gravel sí lórí bí ọkàn wá ti ń balẹ̀ pé wọ́n ó padà dá ọ̀dà sí ọ̀nà yìí o ó jẹ́ ohun ìyàlẹ́nu pé nígbà ń orin bẹ̀ ní àyà àjeje tí ṣe ọjọ́ ìsinmi tó lọ gbogbo àwọn gravel tí wọ́n dà sí orí rẹ̀ òjò ti wọ́ lọ tán irú sí àjàǹbàkú wo rèé irú ìfowósòfò wo rèé irú ìsúnwó ná wo rèé ṣé lórílẹ̀‐èdè nàìjíríà ta sì wà yìí náà ẹ sì bẹ̀rù ọlọ́run ọ̀nà abẹ́ tẹkníkà lọ sí mọ́gánná ọ̀nà ń ọ̀rọ̀ gbọ́ o gbogbo àwọn òkúta tí wọ́n fi sí ojú ọ̀nà ló ti fẹ̀yìn kẹ́kẹ́kẹ́ bẹ́ẹ̀ sì rèé kì í sopó owó yín la ní ẹ fi ṣe àwọn ọ̀nà yìí ìṣòwò yín o owó àwọn ọmọ nàìjíríà náà lẹ fi ṣe o àti pé ní tiwa máa dùn mí lórí ọ̀rọ̀ nàìjíríà ni pé iléeṣẹ́ kan ó ṣe dìde pé òun fẹ́ ṣe ọ̀nà yìí ẹ fi bóun fi ẹjẹ́ àfigun dígun ìjọba ó sì ní rárá ẹ mọ́ ṣe o bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ wọn ò ní ṣe ọ̀nà yẹn ọdún mẹ́rin yín ó sì kọjá ọdún mẹ́jọ yín ó sì kọjá lóde tẹ mọ̀ọ́mọ̀ fìyà jọmọ nàìjíríà àwọn ọdún tó kọjá yẹn kì í ṣe pé bọ́yẹ ẹsẹ ọ̀nà yẹn tá a bá sọ pé owó tẹ fi ṣe bẹ́ẹ̀ ńgbà tí ẹ jẹ́ kí iléeṣẹ́ ọ̀hún ṣe ẹ̀yìn ti padà wá fowó yín ṣe o ẹ sì ní ṣe ẹ sì ní jẹ́ iléeṣẹ́ tẹ́ fẹ́ ṣe ẹ sì ní jẹ́ ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn gan míì tó jẹ́ individual ó tún dìde páwọn fẹ́ ṣe ọ̀nà síbẹ̀síbẹ̀ ìjọba ó tún takú pé dandan lẹ́ẹ̀ mọ́ ṣe kí ni reason kì í ṣe powó yín la ní ẹ fi ṣe nǹkan yìí ẹ sì bẹ̀rù ọlọ́run ọdún mẹ́rin yóò pé bẹ́ẹ̀ lẹ́fẹ́ lọ́dún mẹ́jọ yóò pé kódà bójọ́gbọ̀n ọdún lèèyàn bá lòun fẹ́ lò yóò pé àbájá ti lọ ní ìsìn ó ti lé lọ́gbọ̀n ọdún

0: ẹwọ na yegun so leyo sinu wa tin dun pe won se tan won ti fe da an ti e ti se gota egbegbe lotun lo si won ti grade die awon eyan fi mu keruku keruku pelu ireti wi pe yo pada da gbọn tun wa da gravu si lori inu wa tun tin dun pe oda loku ki won gbele won ki mole ki won gboda le afigba te to je kojo de ba nbe to mi tun san awon grafu be yan ba rin be le ni e le mo gbe ti da grafu si lori kilo de nigeria kilo de papa julo ni southwest nbi kilo sele gangan iba ti e pe yan labi fun ra ira bi oni fun wa si pa fun re mo ba kuro lori ipo e kuku ni iyan o so indomo north iyan o si so indomo east southwest na le ti wa ibe na ni won mo ki yin mo ki lo sele gangan mo nbere o je n to ojo n edun okan ni o je n to dun mi jojo e je n se yin awo gedengbe asiko jo ti de bayi abi wa bo eje ajo bara wa soro papa julo isowo awa ta mo pe ko si awon rokoroko aye atijo ni won mo roko ti awon alagba ti ba la won fe ba yin roko ati mo wi pe won o roko yen won o si ro ti o wole daada ni ṣugbọn awon alagba si sin won juko ni ki se oko riro to ijoba ni chemical oda abi kin so pe awujo agbaye ni chemical lilo oda ṣugbọn be eyan ba fe han re le mo ni nigeria odi oni te eyan le lo na niyan olalekan ogbo mi daada be eyan ba fe se re lese ti chemical na le yan pada lo e mo pe ijo oni ni mo n salaye oro lori ba se mo lu awon chemical e akan mo so pe an chemical kan o sise awon nkan kan atawon nkan kan won ro mo chemical lilo awon nkan kan atawon nkan kan ro mo chemical lilo lara awon to ro mo chemical lilo re iru epo wo ni nbe lori oko re epo ti nbe lori oko re le yato si epo ti nbe lori oko temi epo ti nbe lori oko temi le yato si epo ti nbe lori oko lekan nje aja mo pe gbure bi gbure se wa yen epo ni nibi ti won oba ti nilo re chemical te ba fi pa iwon chemical te ba fin to ba pa kintola to pa kintola to je akintola kan le be ba fin iwon re si ori kini won pe gbure o kan le je ki ewe re ewe lasan ni o kan pa ko je le pade sale nitori di eyi o n gbogbo lo nilo imo iwon tun won si eyan gbodo mo epo ti nbe lori oko ohun dede bi epo yen gade o tun ni se egbo mi daada niwon seju ti won o fi soro nipa ba se fin chemical oko loko mo fe ki oye re ko ye wa daada e ri pe loja awon chemical kan wa to je pe won ti ko nle gege bi ajo World Health Organization won ni ko si ba se le lo iseku re ta mo si residue re pe yo si tun wa lara awon nkan ta ba fi fin ati ile ele to je pe o lewu si
1: agwara
0: mi ni ni ori ofe lati da ko won bi meji as tabi meta le ni adota ru re ni won ko kuro nle lo fi je pe isori awon chemical te rira ni dunta ni odun to lo be ba doja le ni ele mo riru re won so fun pe ile ya tun sise bi re awon ingredient ni nbe nu chemical awon ingredient yen ni a si gbodo mo ko ye yin daada be kedere lilo re na a gbodo mo ta ba wa tun fin oko lo irin si ati ina opa ifeko wa o tun ni ise pelu bi chemical won se sise daada si ko yembe o ti yembe ba ba nfin oko ti o gaju koko se lo ba se rin laarin re o yato si ba ba nfin oko to ga de orunkun ba se rin laarin oko to ga de orunkun iyen igbo to ga to de orunkun o koja o yato si ba se rin
1: si ti koko se
0: si e ti koko se o si ton yato si ba se rin si e to ga ju orunkun lo kini di idi ni wipe ba ba se rin laarin re to ba yaju iyun fun awon koriko to ga koja koko se to ga de koko se to si ga koja koko se ba ba rin yaju laarin re chemical ta nfin yo kan ba awon ewe yen tetete ko ni pa baba wa tun wa rin ta tun rora rin laarin re eyin o tun ma fi chemical sofo iye iwon bi to ye ki agolo 1 liter chemical koka ko ni eyin o ti lo ko ni ka e ja mu bi apere pe agolo chemical kan o ye koka bi plot meta abi eja te pe bi plot meta taba wa rin ta nfa nle bi igbin ale o le ka plot kan si meji iyun ni pe a under utilize chemical yen bi igba ti a nfi owo sofonu baba wa rin yaju ibi to wa ye ka fi tanki ka fi agolo chemical 1 liter chemical fin a le pada fi ilaji chemical ilaji 1 ilaji liter ka fi fin iyen ni pe ki la tun se yen o tun ti poju onje to ye ki eyan meji je a fi bo eyan merin ko ni yo won o ti ye yin beyen ni si temi ba wa lo chemical kan ti mo fi fin oko to rawon eyan ma so pe iru chemical wo lo lo na iru eleyi mo lo ah o si sise daada o a wa gba a lo fi fin oko ti a lo ra a lo fi fin oko ti a wa ni ko sise wo kini epo ti nbe nu weed ti nbe nu oko lagbaja to loru chemical yen iyen ni bawo ni weed yen epo yen nbo lo ga bo lo se ga sisi ti todo ti e ko di meji isowo ofinfin o tun wa nbe o di meta se ri awon nkan won yi o parajopo sinu ba se mo ba se fin oko lona ti fi da a wa farabale yan nana re idi ni wipe asiko ta wa yi kosi ba se la fe gbe oko fun alagbaro to bi won ba tin ro won le ro kan le mo ti so fun wa afi awa ta ba mo mo gba awon osisi olodun e si ri wipe lodun yi isi oko sise o dabi eni po nira ki se po dabi o nira kini idi to fi ri be awon alagba si o to nkan e wa bi mi pe kini idi ti alagba si o fi to nkan laye igba kan ni bi odun merin marun seyin awon alagba se mo ti ilu mi wa sorilede Nigeria ni ireti pe tawon ba ti sise ohun tan owo tawon ba gba ni naira tawon ba pada gbede ilu awon ngba won ba se owo un mo po bi gobo ini o mo da bi igba ti eyan ba ku Nigeria to lo si ile America abi to lo UK to lo si se to gba pounds
1: to wa
0: ko de Nigeria to se naira e mo bowo won po
1: bi ilopo bi meta si merin ni oje
0: sugbon gba to ti wa je pe naira Nigeria ti wa do balẹ tan yanyan eru ti ba o ti wa di pe ewo laburo lo mo sise lorilede Nigeria to je pe ngbe ba gbowo nte pada de orilede ti wa owo ti wa gan to julo bi igba te eyan lo fi re sofa o ni bo ba je pe pounds kò gbé wọn dọ́là ò gbé wọn n tó fi mówó ghana tó fi ju owó nàìjíríà lọ owó lesotho ó ju owó nàìjíríà lọ ó fẹ́ jẹ́ pé owó owó owó ni ò ju owó nàìjíríà lọ báyìí àfi àwọn ilẹ̀ adúláwọ̀ kọ̀ọ̀kan èyí lọ́fà tó fi jẹ́ pé àwọn oníṣẹ́ ọdún wọ́n fara mọ́ pé ewó labrọ̀ mọ́ wá síbi wá mọ́ ṣiṣẹ́ ìwọ̀nba àwọn èèyàn tó sì wà ń bí náà rí nírí pé ẹja bá ewó labrọ̀ mọ́ á mọ́ bá ń ṣiṣẹ́ lówó tó jẹ́ pé bọ́n bá pa náà kò gbé wọn kálukú wọn ń ṣiṣẹ́ fúnra wọn ló fi jẹ́ pé àwọn oníṣẹ́ ọdún tọwọ́ pọ̀ ń sìn àwọn tí ó bọ̀ kadà ni wọ́n á sọ fún yín pé ọ̀kadà làwọn gbà béèyàn ọba sì ra bàjáàjì kan ní ìsìn olúwẹ̀ ọmọ tọ́ka sí mílí mílí mílí ni o torí ìdí èyí a sì lè ní kí àwọn àgbẹ̀ kí wọ́n mọ̀ dáko bó tiẹ̀ jẹ́ pé kò sí kóríyá fún wọn síbẹ̀síbẹ̀ a sá jẹun àjọ ìsọ̀kan àgbáyé ti sọ̀rọ̀ wọ́n ní nínú oṣù tí à ń wò lọ́ọ̀kan yìí pé ó lé ní ìdá ọgbọ̀n àwọn ọmọ nàìjíríà tí ebi ọ̀pàgbà fọ́ mẹ́kẹ́ tí ọba fín dandé mẹ́bà sì ti ń sọ̀rọ̀ bí oní ti ń rí ẹ pé kí wọ́n ṣàwò ìdí rèé tí mo fi ń sọ fún ìwọ bàbá tó ń gbọ́ mi ìyá àbẹ̀jẹ̀ lẹ́gùsí mò ń sọ fún yín bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé aláàjì ìjálá rúru mò ń sọ fún yín o ìwọ̀nba alẹ̀ tó wà ní ilé yín yẹn ẹ mọ̀ wọ̀ tán ẹ fi gbin àwọn ewébẹ̀ lórí ètò yìí mo ti ṣàlàyé fún yín oríṣiríṣi àwọn ewébẹ̀ tó wà oríṣiríṣi àwọn nǹkan tẹ́ ẹ lè gbìn gbogbo tí ń jẹ́ tọlọ́run ilá tí mo gbìn níbi oṣù méjì kò yí pé oṣù méjì báyìí mo ti ká ẹ lẹ́ẹ̀kẹta lórí rẹ̀ báyìí lánàá lánàá ìlà ogójì ọjọ́ bá a bá fẹ́ jẹ lá mo ti sọ fún yín ẹ lè ṣe lá kẹ́ ẹ fi ewúro kẹ́ ẹ fi gbà ìyún ìlà lásìpọ̀ ó lọ pẹ̀lú fùfú ó lọ pẹ̀lú másáfítà ó lọ pẹ̀lú sẹ̀mó ó lọ pẹ̀lú kílẹ̀ ilé fi jẹ́
1: ẹ̀bà
0: ẹ tún lè ṣe ilé ọ̀hún kẹ́ ẹ fi ugu sí bíi yíbò déédéé ni kódà ẹ lè ṣe lá lásìpọ̀ fúnra lára rẹ̀ kò yẹ ẹ lè mix lá kẹ́ ẹ ṣe lá kẹ́ ẹ rẹ́ ewédúmọ̀ ṣe rí n tó máa ṣe wá ni pé irú oúnjẹ wo nù rèé bẹ́ẹ̀ tèbó rè kí ni àwọn nǹkan tí mo dàpọ̀ mọ́ nǹkan wọ̀nyí tí mo fẹ́ fi ṣe ọbẹ̀ kí làwọn àǹfààní tí ó ṣe lára níwọ̀n ìgbà tẹ́wédú jẹ́ nǹkan téèyàn jẹ tí ilá sì jẹ́ nǹkan téèyàn jẹ àti ṣe méjèèjì papọ̀ kò sí tó burú ńbẹ̀ méjèèjì láǹfààní tí wọ́n ń ṣe nú àgọ́ ara ẹ mọ̀ jẹ́ ń ya bàrá kí n mọ̀ gbẹ jù ibi tí mo bá a dé ni wípé n lọ́fàá tó fi jẹ́ pé àwọn oníṣẹ́ wọn fi gbogbo ara pọ̀ mọ́ torí ìdí èyí ó wá pè pé ká lo kẹ́míkà bó la ṣe wá lò ó tí yóò fi bọ́ sí ojú ẹ̀ ẹ̀jẹ̀ ń sáré polówó ọjà mọ̀ ń padà bọ̀
2: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
3: S-E-L-E-R-R-I-E
2: sálárì bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì ó yá lópin ìgbìyànjú ẹ sí pẹ́ẹ̀lì turmeric
4: T-U-R-M-E-R-I-C turmeric
2: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
3: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀ Oh.

0: ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léra-léra lóní back-to-back. Bẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹ́nu sí yẹn lọ ní ìgbòrò ayé. Workers Day Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀. Kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn. O máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,50,000 naira 50,000,000 naira ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú mídíẹ̀ Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti kàṣẹ́ ọmọ mo ti kàṣẹ́. Iṣẹ́
1: kékeré owó ńláńlá.
2: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.

0: ẹjẹ́ afi asiko yi dupẹ lọwọ awọn ti an se onigbọwọ ile ise Mass Foods Industries Limited ti won gbe Mazza Vita sile fun wa ka ma pin fun awon eyan losose aki yin e seun o ile ise yin o ni lo seyin bogo tin je tolorun iwaju iwaju lopa ebi ti nre si iwaju le o ma lo ori pe lola awon molebi te nfun ni 22kg ni gbogbo ose iyan na ku onu nti won fe ebi o ni pa yin ile ise yin o ma gboro si adupe lowo Temptos Pet and Poultry Temptos Pet Poultry and Livestock Feeds Temptos Pet Poultry and Livestock Feeds Enterprises fun onje die onje ehoro onje ja se gbe le fawun eyan amo riri yin iwaju iwaju le o ma lo o eyin na wa lara awon to encourage awon eyan lati mo sisi agbe bekedere eyin le ise te ti darapo mo eto agbe loba ibi le ti le reach opolopo awon agbe en yo e pe mi sori number mi eja jo soro eja nfi asiko yi kesi iya kan won ti pe mi won ba mi soro nipa nkan igbin oko chemical la le pe organic ni bi fertilizer ni organic mo ti fe pe yin ti pe be ba n gbo mi daada eyin le pe mi te ni eni awon organic yen lowo pe en fe ta e pe number mi tori mi o ni number yin mo ti n wo na ati reach yin mo se be pe wole pe number mi be ba n gbo mi daada mi fe da ko product yen e ti pe mi te ni opo lodo yin organic fertilizer lo je nkan ogbin nlo be na ni an le lo fun nkan osin o ti ye yin bo ba je yin ni yo ti ye yin be yen be kadere eyin te ni fe si idanileko lolokun ojo kan ja sample ero yin awon eyan ti nbere pe ka tun se bsf osin din eyin na ba nife si e pe mi e ja jo soro po gbogbo eyin te si npe mi pe ki n jọ wa ba imojuto ki wa ba nye oko yin wo wa ba imojuto ti mo so pe n o ti le se ki soro afojudi o ki safojudi o isi ohun po nle fun mi ni mo pe e fe ka ba yin oversee awon oko yin e si fe ka to yin sona bi e se rin ki safojudi o e mo binu ki safojudi e mo pe bi ise ba ti poju ko lohun o je ke eyan na ni se mi gbadura ba ti gba apa aladura ika loro n ri
1: o pe parking tori ara adugbo wa
0: mo ba wa te yin ta ti jo mo ni appointment te n gbe ah mo tun ti ye e mo binu ki se mi na
1: o je yan koko
0: okay
1: a se nu ka bata
0: e je pada be awon nkan kan wa to se pataki lati mo nigba ta ba fe feko akoko ni mo pe eje mo irufe epo ti nbe lori oko wa ka mo bi epo yen se ga sira won si tori bi epo ba se ga sira won ni ye chemical ti o lo ni o se po sira won elomi le lo 1 liter ko fi fin 1 acre epo re ko wa je pe ngba ti yo recommend aboya en to n ba wo moju to ko ti e wa so fun e pe ama 2 liter le lo fun 1 acre yi o wa ni a kilo sele bi le kan 1 liter lo lo na iwon epo o ga bi epo se ga sira won yato mo ti so mi pe epo to ba je kokose nde kan nilo lati mo ju wangi iyun opa ifinko yin yen e mo na lori re e mo na lo bi igba teyan ba bi wiper ba wipe nkan te fi mo rin koja lori re sugbe to ba je pe o ga
2: debi
0: orunkun to ga wa soke e duro ni won die te si se ba se fin akintola ta ba fe ko pa o yato si ba se fin àwọn oko ti mọ dàbí bi traders mọ dàbí àgbàdo yẹn ipo ti mọ dàbí àgbàdo yẹn bóyá ọjọ́ sì ti lọ a farabalẹ̀ yànnànà rẹ̀ àwọn bá a ṣe rìn láàrin wọn yàtọ̀ bá a ṣe rìn láàrin wọn ọ yàtọ̀ lẹ́kan le lo 30 minutes àbí kí n sọ pé ó le lo 10 minutes kó fi fin one plot pé a lẹ́kan gbà tó fin tiẹ̀ 10 minutes lólò ló fi fin one plot ẹ̀yin tí èpo tọ̀dọ̀ yín ẹ mọ̀ pé èpo tinú oko tiẹ̀ ò ga ju kókósẹ̀ lọ ó le lo 10 minutes kó fi fin one plot ṣùgbọ́n èpo tọ̀dọ̀ yín tó jẹ́ pé ó ga kọjú orúnkún ẹ̀yin ò le lo 10 minutes o kódà ẹ̀ le lo 15 minutes o tẹ́ ẹ bá fẹ́ kó ṣiṣẹ́ dáadáa pèsè tẹ́ fi rìn láàrin rẹ̀ ọ yàtọ̀ àwọn nǹkan wọ̀nyí ń ló ṣe pàtàkì ń ló yẹ ká mọ̀ kó tó di pé a mọ̀ sọ̀rọ̀ nípa pé bóyá kẹ́míkà ò dáa àbí kò ṣiṣẹ́ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ bá a bá ń fín oko ó ní bá a ṣe mú ọwọ́ ọ̀pá ìfínko yẹn ó ní bó ṣe gbọ́dọ̀ ga sí ìtàǹfín tó bá ti ga jù afẹ́fẹ́ yóò fẹ́ lọ tó bá tó ti lọlẹ̀ jù yóò tún pọ̀ jù wastage yóò tún wà nígbà bá mix kẹ́míkà ń kọ́ ìyẹn náà ní bá a ṣe mix ẹ̀ lọ́tọ̀ combination bá a ṣe mix kẹ́míkà méjì pọ̀ mọ́ra wọn ìyẹn náà tún wà lọ́tọ̀ gbogbo àwọn nǹkan tọ́pọ̀ ló ṣodo sí lílo kẹ́míkà lórí oko tó yẹ kí èèyàn mọ̀ èèyàn gbọ́dọ̀ mọ̀ torí téèyàn ọba mọ̀ ntéèyàn ò mọ̀ ojú yàn lọ sọ̀rọ̀ mi yé ntéèyàn mọ̀ ojú yàn lọ. Fún bí àpẹẹrẹ tí ẹ bá fẹ́ fín àwọn koríko ibi ó ní ojú ibi téèyàn máa ń fín lára èpò àwọn èpò kan wà tó jẹ́ pé orí rẹ̀ ń lẹ́fìn orí rẹ̀ yẹn ni ọ̀mùmù ọ̀ṣẹ́ ọ̀mùmù wọ́n máa ń pè ní àbímù ọ̀mùnú nínú rẹ̀ mùdùmùdù kéékèèké tí máa ń ṣẹ̀ṣẹ̀ ṣẹ́ yọ ibẹ̀ ní ń gbà á wù jáde ìyún tí kẹ́míkà bá kan inú yẹn yọ pa wọlé míì wà tó jẹ́ pé kìí ṣe bẹ̀ ni agbára ìhù jáde tiẹ̀ wà àárín ọwọ́ ni tó jẹ́ pé igi rẹ̀ ni kẹ́míkà gbọdọ̀ kàn kò yé ẹ jẹ́ fún bí àpẹẹrẹ tẹ bá fẹ́ fi Akíntọ́lá tẹ fẹ́ kí kẹ́míkà yẹn pa Akíntọ́lá dáadáa kìí ṣe wí Akíntọ́lá nìkan lẹ́ concentrate kẹ́míkà yín lé lórí bẹ́ẹ̀ bá ṣe fin ẹ jẹ́ kí ọ̀pá àfikún yín yẹn kó kọ bí ìgbà tó bá ń kọ 45 centimeters ẹ̀yin tẹ bá gùdùnú mathematics tẹ bá pín sí mẹ́rin north polar west polar south polar east polar tẹ ti pín tán ẹ mọ̀ pé tẹ bá fẹ́ especially tá bá ń kọ tá ń ṣe bearing wọ́n ní he move from an angle of north 30 degrees to the southwest ẹ wà ya 30 degrees yẹn òkèrè 30 degrees ó wà báyìí 45 degrees ẹ̀ nà tán díẹ̀ ó ti ń yé bẹ́yẹn so ọ̀pá yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mú horizontally àti vertically ẹ̀ nà díẹ̀ báyìí níwọ̀n ìgbà tẹ́ bá ń fin ẹ gbọ́dọ̀ jẹ́ kí koríko yín yẹn kẹ́míkà yẹn kó kan ọ̀pá igi ibi tí Akíntọ́lá yẹn igi rẹ̀ gangan yàtọ̀ sí ewé ìyẹn ni ó fi jẹ́ kó pa Akíntọ́lá yẹn dáadáa ṣùgbọ́n tó bá jẹ́ búre ń tiẹ̀ ewé ni búrun ló gbọdọ̀ kàn ó gbọdọ̀ kan ewé yẹn torí ewé yẹn gangan ó ní agbára tiẹ̀ ìhù tiẹ̀ wà tí yóò fi pa búre dáadáa ẹ wo ọ̀rọ̀ mi ò yé kì í ṣe tí mo lè ṣe lálàyé lénìí tí mo lè ṣetán kíkọ́ mímọ̀ ẹ jẹ́ ń sáré fún yín ní ìròyìn tó jẹ jáde lẹ́ka sí àgbẹ̀ níwọ̀n bá díẹ̀ ká tó mọ̀ lọ. GrowTech West Africa 2027 wọ́n ṣetán láti mú ìgbélárugẹ dé bá ìpèsè oúnjẹ ní ẹkùn regional food security wọ́n ṣetán láti boost ẹ̀. ìjọba àpapọ̀ ló ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn lájọ láti lè rí wípé wọ́n mú ìgbéwọ̀n dé bá ìjẹmu mílíìkì kìí ṣe mílíìkì alátọ̀ọ́dá real milk ni wọ́n kó gìrì mọ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ṣetán láti jẹ́ kí àwọn ọ̀dọ́ kí wọ́n jẹ àǹfààní àtúntò lẹ́ka iṣẹ́ àgbẹ̀. Ẹ já mọ́ fèyí sí lọ. Ẹ mọ́ bínú pé àlépín Mazavita lénìí. Nọ́mbà tèmi. Ẹ̀yin tí ẹlẹ́ni lo ilẹ̀ oko tẹ́ fẹ́ fi dá oko. Ilẹ̀ oko éka òkì ń wà nítòsí o. Ẹ jẹ́ ń sọ fún yín. Afẹ́rẹ́ǹtì wòye 2 acre, 3 acre. Àwa wà sí ẹ lè rí nítòsí o.
2: Ẹ wò nu dáadáa.
0: Àwọn ilẹ̀ tòsí ilẹ̀ ilé kíkọ́ ni o.
2: Bẹ́ẹ̀ni ibi complex.
0: Ibi tẹ́ ẹ̀ ti ní fẹ́ kí àwọn ẹran tí ń sìn lé wa máa jẹ oko ẹ wọ inú ẹ wọ ọ̀nà tó jìn díẹ̀. Nọ́mbà mi 070-30-195962 lẹ́ẹ̀kan sí 070-30-195962 lẹ́ẹ̀kan dáàkọ̀ rẹ̀ ọjà mọ̀ lọ́lé.
2: Ẹ ṣeun tẹ́ wà ń bẹ̀ fún wa Oyekola Olamilekan lorúkọ mi aka Pastor Jẹ́jẹ́. Ẹ já mọ̀ sí Jẹ́jẹ́ tó pé Jẹ́jẹ́ ni ayé gbà.
0: Kò sọ mọ̀ ló iṣẹ́ ìlú lọ bá lọ. Akànjí ikọ̀ ìrìn àjò Olódùmarè tí ò ṣe fi gígùn. Okun Joseph Ajoko bí ẹni tí ń fẹ́ náà ló kọ tèmi. Ìyókù dìjọ́ mẹ́jọ bí n bá ti ń dìde. Ṣọlá rẹ̀ o. Ó báyé. Yọ̀ọ́mọ̀ gorí àgbàgbé.

nítorí náà lòun ṣe gbà mí òun ó gbèmí lékè nítorí tí ó mọ orúkọ mi òun ó pè orúkọ mi èmi ó sì dá lóhùn òun ó pẹ̀lú mi nínú ìpọ́njú òun ó gbà mí òun ó sì bọ̀ ọ̀la fún mi ẹ̀mí gígùn lòun ó sì fi tẹ̀ mí lọ́rùn

kìí ṣe ti ọ̀rọ̀ ọkọ́ kìí ṣe ti ọ̀rọ̀ àdá kìí ṣe ti ọ̀rọ̀ ìbọn abánijà máyọ̀ bọni abánijà máyọ̀ gini abánijà máyọ̀ gòni ọba tá ò ní rí.

0: 96.7 FM Ibadan.
1: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹ̀rọ ń jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Bí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrù bá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́ egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìróorun sùn dédé bí etí bá ń wóye. Àbúfẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrù bá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
3: Ohun agbábọ́ọ̀lù ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù ìlú ayò àti fèrè gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí Arsenal àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
4: Leandro Trossard attacked by Bukayo Saka, history makers.
3: Ní ìhà kejì àwọn defending champions lọ́wọ́lọ́wọ́ wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or Ousmane Dembélé.
4: Dembélé!
3: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o láti ìlú Budapest ṣùgbọ́n yóò hàn lórí big screen mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026 ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ṣẹfẹ̀ fipá ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM ìyẹn ní Mọ̀f 21 ní Ring Road Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026 All Mobility

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyà ẹ̀sìn pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: S-E-L-E-R-R-I-E sálárì
0: bọ̀dá mi ẹ̀sìn pẹ́ẹ̀sọ̀ sí pẹ́ẹ̀lì náà di sálárì ọyà lópin ìgbìyànjú ẹ̀sìn pẹ́ẹ̀lì turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín
3: ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.

ọ̀kan agbo ìgbàgbọ́. A ní abalẹ̀ eré ẹ̀mí bẹ́ẹ̀ ni. Eré ẹ̀mí méjì la máa ń ṣe lórí ètò yìí. Alákọ̀ọ́kọ́, òun níbi tí mo ti máa ń ju fọ́nrán sílẹ̀. Ẹ kàn sọ ẹni tí ń sọ̀rọ̀ nínú fọ́nrán náà sí mi. Ẹ kàn sọ fún mi ni. Abala ìkejì, eré ẹ̀mí kejì ìyẹn. Ẹ pè wọlé náà. Wà mú nọ́mbà láti ìkíní èyí tó bá wù yín ní láti ìkíní dé ìkẹwàá èyí tó bá ti wù yẹn mú ń bẹ̀. Èmi ò ju orin tó wà ń bẹ̀ sílẹ̀ fún nǹkan tẹ́yìn ó kàn ṣe fún mi ni wípé ẹ kàn sọ àkọlé orin yẹn àti ẹni tó kọ́ ló bá tán. Ẹgbẹ̀rún kan náírà bóyá fẹ́ fi rìcháàjì fóònù ni o. Bẹ́ bá ṣe fẹ́ ni gbogbo ọ̀nà ló ràn mí lọ́rùn. Okay. Without wasting money.

0: tẹ́lẹ̀. Ìpàdé àdúrà ọdún méjì lélẹ̀ yóò. 72 hours with God. Pẹ̀lú bàbá wa bàbá àdúrà AK-47. Wọ́n máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30, àti Sunday May 31 ọdún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹ́rẹ́ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tá a bí bàbá àdúrà AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpò káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè àdúrà náà mọ̀ wọ̀. Ibi tó ti pọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ́ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn rẹ̀ sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ẹ̀ mọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò ejòkú, pátá ejòkú, ẹ wọ mọ́tò apátẹ́rẹ́. Lórí òkè àdúrà náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́ rí àlàyé. Nọ́mbà sí ni kẹ́ ẹ máa pè 09033933006 tàbí 00664814455.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: SELARIE sálárì.
1: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: TURMERIC turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
4: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.

gbogbo ìjì tó ń jà lọ́tún lọ́sì. Jẹ́ kí n sọ fún ẹ, kò lè da ọkọ̀ yìí nù. Wọ́ṣà àti dúró tì, dímú ṣinṣin, ọkọ̀ náà kò lè dànù.

kún fún àdúrà ẹ máa yọ ẹ sì máa gbàdúrà láìsinmi. Okay, I have to go. I beg gbogbo awon alase awon to ni gbogbo agbara lati ran wa lowo lati wa bi ti awon omo yi wa.

láyọ̀ ni gbogbo wọn máa dé bẹ́ẹ̀ ló máa rí lórúkọ Jesu Christi 08030761090 that's my number 08030761090

Ààrẹ Tinubu ló ti fọ̀rọ̀ síta wípé nínú ìmúpadàbọ̀ ọrọ̀ ajé àwọn ìpínlẹ̀ ni wọn ò ṣe làálàá kí wọ́n tó san owó oṣù. Alákòóso ilé ẹ̀kọ́ eléyìí ti àwọn ajínigbé jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti fi iṣẹ́ ìrọ́jú ṣọwọ́ látinú ìgbèkùn. Àjọ NATO tó fi mọ́ àjọ ìṣọ̀kan ilẹ̀ Europe ni wọ́n bu ẹnu àtẹ́lu àdó èyí tó ti ọwọ́ orílẹ̀-èdè Russia wáyé tó kọlu ibùgbé kan ní

rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti fi ọ̀rọ̀ síta wípé ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ló ti ń padà bọ̀ sípò èyí tí àwọn ìpínlẹ̀ tí wọn ò ṣe làálàá tí wọn ò sì rọ̀gbọ̀ kúlé ìdásí ìjọba àpapọ̀ kó tó di pé wọn ó san owó oṣù àwọn òṣìṣẹ́ wọn. Tinubu ló yọjú ọ̀rọ̀ yìí síta nígbà tó fi ń gbàlejò ìgbìmọ̀ àwọn gómìnà orílẹ̀-èdè Nàìjíríà New Nigeria Governors Forum èyí tí igbákejì ààrẹ ilẹ̀ yìí Kazeem Shettima tí ó léwájú ṣe àbẹ̀wò ti ọdún ti sálà èyí tí wọ́n ṣe sí ní ilégbè rẹ̀ tó wà ní ìpínlẹ̀ Èkó nígbà tó ń jíròrò tó ń sọ̀rọ̀ lórí ìrìn àjò rẹ̀ sí ipò ààrẹ. Ààrẹ ló ṣe àpéjúwe ìlànà ọ̀hún gẹ́gẹ́ bí èyí tí ó le gan èyí tí ó sì kún fún ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà. Tinubu yọjú ọ̀rọ̀ síta wípé ọ̀pọ̀ àwọn gómìnà tó fi mọ́ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ó ní wọ́n dúró gbagbagba lẹ́yìn òun láìná ní ọ̀kan òjọ̀kan àwọn ìlànà èyí tí ìṣàkóso òun tí ó padà gùn lé tí wọn ò mọ̀ nípa rẹ̀. Ààrẹ ẹ̀wẹ̀ ńlọ́tẹ̀ wájú yọjú ọ̀rọ̀ síta wípé orílẹ̀-èdè Nàìjíríà ni òun ti dù kúrò nínú àti jìn sọ́fin ọrọ̀ ajé eléyìí tó jẹ́ pé lọ́wọ́ báyìí òun náà ni ó ti ń fojú ló ti ń dojúkọ ìdàgbàsókè tó ń ti padà bọ̀ sípò dípò gbèsè kò ṣàìgbóríyìn fún àwọn gómìnà eléyìí tí wọ́n kùn lọ́wọ́ láti gbin ìgboyà sókan àwọn èèyàn àwùjọ lásìkò ìṣàmúlò ọ̀kan òjọ̀kan àtúntò ọrọ̀ ajé èyí tí ìṣàkóso òun tó gùn lé. Bákan náà ẹ̀wẹ̀ ó ní ìgbìmọ̀ àwọn gómìnà orílẹ̀-èdè Nàìjíríà tá a mọ̀ sí Nigeria Governors Forum NGF láti pàṣẹ ẹni tí ṣe alága ìgbìmọ̀ náà títún ṣe gómìnà ti ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak ló ti ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti gbèrò àti ṣàfikún owó oṣù tó kéré jù fún àwọn òṣìṣẹ́ kí wọ́n sì gbọ́wọ́ sí owó ọ̀hún sọ di ₦100,000. Abdulrazak ló fi ìpè yìí síta ní ìpínlẹ̀ Èkó nígbàtí àwọn ọmọ ìgbìmọ̀ ọ̀hún ti igbákejì ààrẹ ilẹ̀ yìí Kazeem Shettima tó léwájú wọn tí wọ́n ṣe àbẹ̀wò ti ọdún sálà sí ààrẹ ní ilégbè rẹ̀ èyí tó wà ní ìpínlẹ̀ Èkó nígbà tó ń sọ̀rọ̀ lásìkò àbẹ̀wò náà alága ìgbìmọ̀ àwọn gómìnà orílẹ̀-èdè Nàìjíríà ni ó jẹ́ kó di mímọ̀ wípé lọ́wọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ òun náà ni owó tí ó kéré jù tí wọ́n ń san fún òṣìṣẹ́ wọn ló ti ń gbẹnulé ₦100,000 tó sì ṣe àmúlò àǹfààní ọ̀hún láti rọ ìjọba àpapọ̀ láti gùn lé ìjíròrò tó ń ti ìfikùnlukùn látàrí àti gbọ́wọ́ sí owó oṣù tó kéré jù fún àwọn òṣìṣẹ́ kíkiní ọ̀hún kó lè gbé pẹ́ẹ́lí sí i.

ọ̀gá ilé ẹ̀kọ́ eléyìí tí àwọn ajínigbé tí wọ́n jí gbé tá a mọ̀ sí principal abileko alamu ó ní ó ti fi fọ́nrán eléyìí tó pè fún ìrònú kan síta níbi tó ti ń rọ ìjọba ẹgbẹ́ àwọn olùkọ́ orílẹ̀-èdè nàìjíríà yun nigerian union of teachers nut àti ààrẹ bola ahmed tinubu láti tètè gbé ìgbésẹ̀ ìdásí lẹ́yìn ọ̀sọ́kà nígbà tó ń sọ̀rọ̀ láti àkàtà àwọn ajínigbé olùkọ́ náà lọ yọjú ọ̀rọ̀ síta wípé àwọn olùkọ́ tó fi mọ́ àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí àwọn ajínigbé tí wọ́n jí gbé ọ̀hún òun náà ni ọjọ́ pé ojú ọjọ́ èyí tí ò da ni wọ́n ń fojú winá rẹ̀ láti ọ̀sẹ̀ tí wọ́n ti wà ní àkàtà àwọn ajínigbé nínú fọ́nrán àkásílẹ̀ eléyìí tí olùsíta tó sì gbòde kan ní orí ayélujára ó ní abilékọ alamu n ló ti ń fi ọ̀rọ̀ síta wípé àwọn ajínigbé ọ̀hún òun náà ni sùúrù wọn níná rẹ̀ n ló ti ń jó àjò lọ sẹ́yìn ìyẹn ò ní pé sùúrù wọn ti ń tàn tí wọ́n sì ń dókùkù lájà láti ṣe ọ̀kan lára àwọn tí wọ́n wà lákàtà wọn ní ọ̀sẹ́ látàrí ìgbésẹ̀ èyí tí wọ́n gbé láti dù wọ́n sẹ́yìn wá bákan náà lọ́rọ̀ àwọn aláṣẹ àti àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti tètè dìde ìrànwọ́ látàrí àti rí i dájú pé wọ́n tú wọ́n lẹ̀ kí kinní ọ̀hún kò tó fọ̀nà sójú ẹ̀ ó rántí wípé ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún ọdún 2026 ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ làwọn ajínigbé ni wọ́n jí gbé ní àwọn agbègbè ti àwọn ilé ẹ̀kọ́ tó wà ní agbègbè ahoro esinile àti yàwọ́tà ní ìjọba ìbílẹ̀ oríire tó wà ní ìpínlẹ̀ ọ̀yọ́ orílẹ̀-èdè nàìjíríà náà láti wà gómìnà ti ìpínlẹ̀ plateau caleb mutfwang lẹ́ẹ̀kan sí ló ti fi ìkìlọ̀ alágbára síta tako ohun tó ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìkẹ́ranjẹko eléyìí tí ó mú ọwọ́ àbùkù tó ń ti ọwọ́ ìrora àti kò tọ́ dání tó fi mọ ìjímọ̀ lùgbé mímọ̀ fi májèlé pa àwọn nǹkan abẹ̀mí tó ń ti mímọ̀ mọ̀mọ́ ba àwọn èrè oko jẹ́ àti àwọn ìwà míì èyí tó ń dókùkù lájà mọ́ àlàáfíà tó ń ti ètò ààbò ní ìpínlẹ̀ náà mutfwang lẹ́ni tó fi ọ̀rọ̀ ìkìlọ̀ yìí síta nígbà tó fi ń bá àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀hún sọ̀rọ̀ ní ìsàmì ayẹyẹ ọdún kẹta rẹ̀ ní ọ́fíìsì gómìnà ọ̀hún yọjú ọ̀rọ̀ síta wípé ìṣàkóso ọ̀hún òun ló ti pinnu wàyé láti gbé ìgbésẹ̀ tako irúfẹ́ àwọn èèyàn tí wọ́n bá fẹ́ daṣọ ìwà bẹ́ẹ̀ sòrò eléyìí tó jẹ́ pé kò ní fi ààyè gba ìkọlù kankan tàbí ìṣe kankan èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ rògbòdìyàn èyí tí wọ́n lè dojú ẹ̀kọ́ àwùjọ lábẹ́ ìdíbọn kankan yálà ìkọlù ìgbẹ̀san látọ̀dọ̀ àwọn àgbẹ̀ tàbí ọ̀dọ̀ àwọn adẹran màálù jẹ́ bákan náà lọ́tẹ̀ wájú láti ṣe àfikún rẹ̀ wípé ẹnikẹ́ni tí a jèrè irú ìwà àbàjẹ́ bẹ́ẹ̀ bá sì mọ lórí ni yóò jòlàǹbá ní iwájú òfin látàrí àti jẹ́ àríkọ́gbọ́n fún àwọn yòókù NATO àti àjọ ìṣọ̀kan ilẹ̀ europe ni wọ́n bu ẹnu àtẹ́ lu ìkọlù ọwọ́ orílẹ̀-èdè russia àjọ caf ti rọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù láti gba ìwé ẹ̀rí kó tó di ọgbọ̀n ọjọ́ oṣù kẹfà bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tìrọ̀lẹ́ tìní ló ń dé sí ètígbọ̀ yín nìkànnì lagilu 96.7 fm òkè ìgajòkè èyí tó kalẹ̀ sí ilé funfun báláwo ní fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ìròyìn bọ̀ lórí àwọn kókó èyí tí ẹ ti fètí gbọ́ àmọ́ kí n tó mú wá ẹ jẹ́ kí n pàtọ́mìnà mò ń padà bọ̀

0: àjòkè.
1: Ọ̀dọ́ ọ̀pẹ, ṣé wọn ni mò ń bèèrè yín ni? Ẹ dọ́kun iṣẹ́ mò ń wà. Jíjọ́ kan lè ti sú mi.
2: Ṣé kìí ṣe pínṣẹ́ ọ́fíìsì ni wọ́n náà ń wá o? Torí iṣẹ́ ti ń bẹ ńlẹ̀ báyìí. Iṣẹ́ community sales rep ni o. Iṣẹ́ àwọn abánitajà ládùúgbò tó níkálukú ń gbé láì kúrò ládùúgbò wọn. Oníṣọ́ọ̀bù o, oníṣọ́ọ̀bù o kan, ìwọ sá ti lọ́ya yàtí pẹ̀lú owó búrẹ́dì tó fẹ́ tà fara àdúgbò rẹ. Bẹ́ẹ̀ kẹ̀ré, iṣẹ́ ìrọ̀rùn ló bá dé ni o. Torí búrẹ́dì tí gbogbo ayé ń wá káàkiri gan lópinlẹ̀ fẹ́ bá wọn tà. Èyún Ìbàdàn Big Bonus Bread. Búrẹ́dì 2000 naira ti ilé iṣẹ́ Better Life ń tà 1000 naira. Fẹ́wọn alárajẹ kó o tó gbé lẹ̀ báyìí. Wọ́n ti bò wìtìwìtì. Owó ọ̀sẹ̀sẹ̀ lóníkálukú mọ gbà tó ní ṣe pẹ̀lú bónkálukú bá ṣe tà sí. Búrẹ́dì péréte tó tà fún èèyàn mẹ́wàá ni wọn kò fún ọ lóòjọ́. Gbogbo ilé iṣẹ́ kọ́ mọ́ bẹ̀rù. Owó ata búrẹ́dì rí o, ta búrẹ́dì rí o ní ṣe o. Tó o bá ti lákì kanjú. Kó o tó mọ̀, o ti ń gbowó tẹ́ ń tó lọ látàárọ̀ dorú orí gbà. Láì kú ò ládùúgbò rẹ. Pe nọ́mbà yìí kan tó gba àdúgbò rẹ mọ́ lọ́wọ́. Torẹ́ nìkan àdúgbò kan ni o. 090-254-27551. Lẹ́ẹ̀kan sí 090-254-27551.
3: Èèyàn ló máa ríire ìdáǹdè ìtúsílẹ̀ gbà látọ̀dọ̀ Jésù Kristì Olúwa lórí àkànṣe ètò àkókò ìtúsílẹ̀.
4: SFM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
5: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
6: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
8: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
4: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 0807-112-4000.
4: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
9: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
10: Ronú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa. Ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí, make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.

0: lọ bá ọgbọ́n ọgbọ́n.
1: Akabalaso jẹ́ kí n máa bò dá gbà.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí i, já ẹ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú, bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní yíya cashport sí valentine cashport, easter cashport tó tún yàtọ̀ sí workers day cashport, ilé ìtúgbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbò ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú, tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti pé àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí i, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí i. Wednesday 24th of June yóò di ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#, lórí Ilájẹlú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mídíẹ̀ Cashport ní jù. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-A-R-R-I-E.
2: Sálárì. Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
6: Lágẹ̀lú apata màjà pàtó jàmákùtà. Lágẹ̀lú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀. Adùn bá dò pọ̀ má kàmúso. Lágẹ̀lú FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń farere ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà. Ìmùlẹ̀ ògúngún nìsọ̀ wọnyanwọnyan sẹ̀kẹ̀rẹ̀ ti ń mi dùngbẹ̀. Owó fún gbogbo ẹni tó lóye tó dàmọ̀. Síbẹ̀ yìí náà ń gbọ́. Ṣé bẹ́ẹ̀ ríṣẹ́ rẹ̀ nígboro? Àfàì báwọn dòwòpọ̀ láìro gbùrùkáwò.
7: Owó nìkan ló lè ṣe o.
6: Má dáútẹ̀, Lágẹ̀lú FM 96.7 gbagbó gbajù gbajà gbagé oko. Wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí. Láwùjọ iléeṣẹ́ tó ń gbòhùn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà. Gbéra ńlẹ̀ darapọ̀ kọjá wa. Gbogbo ara Lágẹ̀lú FM 96.7 ìkí wàlàyé àlùbáríkà. Olúwọjà ń bẹ̀ kẹ́rin ọpẹ́ kẹ́.

0: aso pe iya ti ogo fun olorun loke orun fun anfani nla ite pa tun ni lojo oni lati wa tesiwaju ninu otito oro olorun ita ti jo sagbeyewo re lati ojo die seyin eyi ni jo krisi to mu ire otito ire to le gba okala to mu wa se ti gbo yin adupe lowo eyin olutete gbo wa fun okan ite fin boro na lo ati awon akesi ite npe wa si ati awon ibere ite pe yo se ran lowo fun ati ni oye otito oro olorun ite pe e fin so wa siwa pelu a fe pa akesi si un yi le ko si pe ijo krisi ko wa fun titako enikeni tabi elegbe jegbe ipinu wa ohun na ni lati se afihan ese krisi bi o se ri gan ina majemu titun tori pe nipase nini imo yi oni ohun ti a ba se ninu sese wa yo fi se teogba lodo olorun ati fihan saaju pe ki se gbo ohun ti omo eniyan to n da lasa ninu igbeju re lati se olorun loni ohun lo se teogba lodo olorun ni ose to koja amu wa siwaju wa bi o sise pataki lati ni imo oro olorun ninu nkun ta fe se ninu ise se olorun ati fi han wa bo se je pe lae je pe aba ni imo oro olorun to ba je pe itara nikan la ba ni ohun ta ba se ko le se tegba lodo olorun a fe tesiwaju lori eleyi loni nigba ti a ba mo otito ani igba na la o di ominira nigba ta ba so nipa otito ohun to tumo si na ni pe o ni idakeji iro tabi eke ninu eke yi ninu iro yi ni ogologo eniyan wa ninu aye loni ninu re naa ni won si ti so pe awon nse olorun eko eniyan ofin eniyan ilana eniyan ti o je po yato ni gbogbo ona si ti olorun ninu iwe woli Isaiah ni ori ikokandini ogota ni ese ikejo ati ese ikesan olorun wi pe kiyesi ona mi ki se ona yin bẹ́ẹ̀ ni èrò mi kì í ṣe ìròyìn bí ọ̀run bó ṣe ga sí ayé yìí bẹ́ẹ̀ ni èrò ọlọ́run ló ga ju èrò ti ènìyàn lọ bẹ́ẹ̀ ni ọ̀nà ti ọlọ́run ló jẹ púpọ̀ púpọ̀ sí ọ̀nà ti ènìyàn ìdí nìyí tó fi jẹ́ pé a gbọ́dọ̀ máa kíyè sí ohun gbogbo ìta ń ṣe nínú ìwé ìrẹ́ ti Matthew ní orí ìkẹẹ̀ẹ́dógún ní ẹsẹ̀ kẹjọ àti ẹsẹ̀ kẹsàn-án jésù yíjú sí àwọn ènìyàn ó pe àkíyèsí wọn sí ohun tí wòlíì Isaiah ti sọ ní ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rùn ọdún sẹ́yìn nípa àwọn ènìyàn tó fẹ́ láti ṣe ìfẹ́ ọlọ́run tó fẹ́ sin ọlọ́run ṣùgbọ́n torí pé ọlọ́run mọ ọkàn ọmọ ènìyàn ó mọ̀ pé ara lásán ni wọ́n mú wá ète wọn lásán ni wọ́n fi ń bọlá fún òun ẹnu wọn lásán ni wọ́n kàn fi sọ pé àwọn fẹ́ ọlọ́run ó ní Isaiah ti sọ ń pa ti yé pé lásán làwọn èèyàn wọ̀nyí ni wọ́n ń sìn mí ni wọ́n ń tẹríba fún mi torí kí ni wọ́n kàn ń fi ète wọn bọlá fún mi ni wọ́n kàn ń fi ẹnu wọn kàn fi ń pè mí ni ọkàn wọn jìnà rere sí mi lásán ni wọ́n tẹríba fún mi torí pé wọ́n fi òfin ènìyàn kọ́ ni fún ẹ̀kọ́ òfin ti ènìyàn ẹ̀kọ́ ti ènìyàn ìrọ̀ ni èké ni kì í ṣe òdodo torí náà kò lè mú kí ìsìn ẹnikẹ́ni kò ṣe tẹ́gbà lọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́ ká wo ohun kan nínú bíbélì tó fi hàn wá pé ẹ̀kọ́ ti kristi ní gbogbo ọ̀nà ló gbà yàtọ̀ sí ẹ̀kọ́ ti àwọn ènìyàn ní ìwé Jọ́hánù kejì orí kan náà ni ìwé yẹn ní Jọ́hánù kejì láti ẹsẹ̀ ìkẹsàn-án sẹsẹ̀ ìkọkànlá a kà nínú ọ̀rọ̀ ọlọ́run wípé olúkúlùkù ẹni tó bá ń rú òfin tí kò sì dúró nínú ẹ̀kọ́ kristi gba ọlọ́run olúkúlùkù ẹni tó bá ń rú òfin tí kò sì dúró nínú ẹ̀kọ́ kristi kò gba ọlọ́run ẹni tó bá dúró nínú ẹ̀kọ́ òun ó gba àti bàbá àti ọmọ ẹsẹ̀ kẹwàá bí ẹnikẹ́ni bá tọ̀ yẹn wá tí kò sì mú ẹ̀kọ́ yìí wá ẹ má ṣe gbà sí ilé kí ẹ má sì ṣe kí i nítorí ẹnikẹ́ni tó bá kí i ò ní ọwọ́ nínú iṣẹ́ búburú rẹ̀ ẹ̀kọ́ ti kristi ò ní ẹ̀kọ́ tó lè gbanilà gẹ́gẹ́ bí a ṣe ń sọ fún wa òfin ti kristi ni òfin tá a lè lò láti jọ́ sìnṣẹ́ ọlọ́run lónìí tí ìsìnwá tó fi ṣe tẹ́gbà lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ẹ wo àwọn ènìyàn nínú ìdásílẹ̀ wọn nínú àgbékalẹ̀ tiwọn tí wọ́n ń mu onírú òfin tó ń mu wá èyí kì í ṣe òfin gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run a rò pé tí à ń pe àkíyèsí wa sí yìí àrùkọ́ àǹfi ọkàn bá lọ ẹ̀kọ́ ti kristi òun ni ẹ̀kọ́ náà tó lè mú ìgbàlà wá fún wa a sì kà ṣáájú nínú ìwé timothy kínní ní orí kẹrin láti ẹsẹ ìkínní ẹ̀mí mọ ọlọ́run ó ń tẹnu mọ gidigidi ó ń rọ̀ wá gidigidi láti máa kíyèsí àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ nígbà tí òpin ayé tó bá ń bọ̀ ìwé timothy kínní orí kẹrin láti ẹsẹ ìkínní ó ní ṣùgbọ́n ẹ̀mí ń tẹnu mọ́ pé nígbà ìkẹyìn àwọn ọmọ rẹ yóò kúrò nínú ìgbàgbọ́ wọ́n máa fiyèsí àwọn ẹ̀mí tí ń tani jẹ àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù ẹsẹ̀ kejì nípa àgàbàgebè àwọn tí ń ṣèké àwọn tí ọkàn wọn ti kara wọn dàbí ìta fi irin gbígbóná jó wọ́n á bẹ̀rẹ̀ sí ń sọ onírúurú ẹ̀kọ́ èké ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù èyí àwọn wọ̀nyí tí wọ́n máa kọ́ tí àpẹẹrẹ sì ń bẹ láwùjọ wa lónìí ogunlọ́gbọ̀n ènìyàn ló sì ń sọ pé àwọn ń jọ́sìn ọlọ́run lábẹ́ ẹ̀kọ́ èké yìí ẹ wo ẹsẹ̀ kẹta ó ní àwọn tí ń dáni lẹ́kùn àti gbéyàwó tí wọ́n sì ń pàṣẹ láti ka èèwọ̀ oúnjẹ tí ọlọ́run ti dá fún wa pẹ̀lú ọpẹ́ àwọn onígbàgbọ́ àti àwọn tó mọ òtítọ́ nítorí gbogbo tí ọlọ́run dá ni ó dára kò sí ọ̀kan tó yẹ ká kọ̀ bí a bá fi ọpẹ́ gbà ẹ ti rí díẹ̀ nínú ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù àwọn ẹ̀mí tó ń tọ́ni jẹ ẹ̀kọ́ ènìyàn òfin ènìyàn tí wọ́n fi ń dojú òfin ọlọ́run tó jẹ́ òtítọ́ tó fi ń dojú ẹ̀ bolẹ̀ àwọn kan ó wà wọ́n máa sọ fún ọ pé tó bá fẹ́ sin ọlọ́run o ò gbọ́dọ̀ lọ́kọ̀ o ò gbọ́dọ̀ níyàwó o ò gbọ́dọ̀ bímọ níbo ni wọ́n ti rí eléyìí ẹ̀yin náà wo àyíká yín lónìí ẹ mọ̀ pé àwọn kan wà tó jẹ́ pé ohun tí wọ́n gbé ìgbàgbọ́ wọn lé lórí leléyìí pé láti sin ọlọ́run o kí ìsìn wọn kó ba lè ṣe ìtẹ́wọ́gbà a gbọ́dọ̀ lọ́kọ̀ a gbọ́dọ̀ níyàwó rárá o ohun tẹ́ máa rí nínú òfin ọlọ́run ni pé láti dènà àgbèrè kólúkúlùkù ní ọkọ tirẹ̀ kólúkúlùkù ní àyà tirẹ̀ àwọn tó ń sin ọlọ́run là ń bá sọ̀rọ̀ ní ìwé àwọn ará kọ́rẹ́tì kìíní orí keje pẹ̀ láti ẹsẹ̀ ìkíní kì í ṣe àwọn tí kò mọ ọlọ́run àwọn tó mọ ọlọ́run dáadáa nítorí àgbèrè kólúkúlùkù lọ lọ́kọ̀ tẹ kólúkúlùkù lọ ní àyà tirẹ̀ kọ́kọ́ kó máa ṣe ohun tó yẹ sí aya káyọ̀ kó máa ṣe ohun tó yẹ sí ọkọ kò gbọdọ̀ sí àgbèrè láwùjọ àwọn ọmọ ọlọ́run so ohun tó wà á mú kí àgbèrè kó mọ̀ sí tí ọlọ́run fọwọ́ sí àwọn kan dìde lónìí wọn tó bá fẹ́ sin ọlọ́run tó fẹ́ kí ìsìn rẹ kó ṣe tẹ́wọ́ gbà tó fẹ́ gbogbo ayé rẹ fún ọlọ́run òun ní lọ́kọ̀ òun níyàwó ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ohun tí wọ́n ń dá àwọn kan lẹ́kùn rẹ̀ àwọn fúnrara wọn wọn ń lọ lábẹ́nú láti mọ ayé ẹ̀ṣẹ̀ dá ìkánú àwọn ẹ̀kọ́ tó ń wá láti àwọn ẹ̀mí tó ń tanni jẹ ẹ̀kọ́ èké ni eléyìí ẹ wò ó kẹ gbé sẹ́gbẹ́ òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run bá a ṣe fi hàn yín lákòókò yìí oúnjẹ jíjẹ ńkọ irú oúnjẹ báyìí lọ gbọdọ̀ jẹ lọ́jọ́ kan nǹkan báyìí lọ gbọdọ̀ jẹ lọ́jọ́ kan ọmọ ènìyàn sí ọmọ ènìyàn ní ìlòdì sí ta rínú ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run sọ pé kò yẹ ká kọ ohunkóhun tí ọlọ́run ti dá fún jíjẹ wa tá a bá fi ọpẹ́ gbà á torí gbogbo tí ọlọ́run dá dáradára ni ó sì dá wọn fún wa ṣùgbọ́n lónìí ọmọ ènìyàn wá a pé òní olórí ẹ̀sìn a wá sọ pé ọlọ́run sọ fún un pé lọ́jọ́ kan báyìí o ò gbọ́dọ̀ jẹ ẹran tó lẹ́jẹ̀ ò gbọ́dọ̀ jẹ irúnjẹ báyìí irúfẹ́ oúnjẹ báyìí ló gbọ́dọ̀ jẹ eléyìí òfin ènìyàn ni ìlànà ènìyàn ni ẹ̀kọ́ ènìyàn ni ó sì jáde láti nu ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù èjì kan nínú àwọn kan tí a ń pè àkíyèsí ẹ̀yìn ni wá sí pé ó yẹ fún wa láti mọ òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run ká ba lè di òmìnira ká ba lè bọ́ lọ́wọ́ àjàgà àwọn ẹlẹ́kọ̀ọ́ èké àwọn tó ń tọ́ni jẹ tó bá fẹ́ láti máa sin ọlọ́run nínú ẹwà ìwà mímọ́ tó fẹ́ máa sin ọlọ́run kí ìsìn rẹ kó sì ṣe tẹ́wọ́gbà wá sọ́dọ̀ kristi gẹ́gẹ́ bó ṣe pàṣẹ rẹ̀ gba ìrìn jésù kristi gbọ́ ronúpùwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo pàápàá ẹ̀ṣẹ̀ tá à ń dá nínú ẹ̀sìn èyí tí bẹ́ẹ̀lì pè ní àdámọ̀ ìyẹn ni ẹ̀kọ́ èké ẹ̀kọ́ tí kò bọ́ ọ̀rọ̀ ọlọ́run mu ìwà panṣágà níbẹ̀ lọ́rẹ́ ni àgbèrè ni fi gbọ́ ọ̀nà yìí sílẹ̀ jẹ́wọ́ kristi gẹ́gẹ́ bí olùwà àti olùbàlà rẹ fi ẹnu rẹ jẹ́wọ́ ọkàn la fi ń gbàgbọ́ sí òdodo ẹnu la fi ń jẹ́wọ́ sí ìgbàlà gbé àwọn arúgbó lórúkẹ wa ẹsẹ̀ kẹsàn-án àti ìkẹwàá tó o bá ṣetán láti gbé àwọn ìgbésẹ̀ yìí tó o ṣetán láti fi ara sílẹ̀ fún ìtẹ̀bọmi nínú omi a ṣe ìlérí fún láti inú bíbélì láti ọ̀dọ̀ jésù kristi olùwà àti olùbàlà rẹ pé ó gba ìdáríjì ẹ̀ṣẹ̀ ọlọ́run yóò sì rán ẹ̀mí mímọ́ rẹ sínú rẹ gẹ́gẹ́ bí ẹ̀bùn tí ó máa ṣe àkóso ayé rẹ látàkó ìlọ ìwọ pẹ̀lú ìsìn tó bá ń ṣe yóò máa ṣetán gbà lọ́dọ̀ ọlọ́run ohun tá à ń pè àkíyèsí yìí ẹni yẹn wa sì ní eléyìí a sì nígbàgbọ́ pé ẹ ó ṣe nǹkan tó tọ́ lórí rẹ ẹ ṣe fún ìfarabalẹ̀ yín.
1: Bíbélì gẹ́gẹ́ bí àṣẹ ọlọ́run ni ètò tí ẹ ti ń tẹ́tí sí láti ìjọ kristi tó ń pinnu ológun ẹrú ní ìlú ìbàdàn. njẹ ni ohunkohun te fe ba wa so tabi ibeere e pe awon number won yi
2: 0809 990 2877 0806 846 5946 0806 285 0696
1: e se pupo

0: orúkọ Jésù.
1: Ògo ni fún orúkọ Olúwa.
2: Alleluia.
1: Mo sọ wípé kí gbogbo ògo kọ́ máa jẹ́ ti Ọlọ́run.
2: Alleluia.
1: Ẹ̀yin ará Ọlọ́run rán mi níṣẹ́ o. Ṣùgbọ́n kí n tó jíṣẹ́ yìí, ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Orúkọ Jésù.
2: Àmì Jésù.
1: Bàbá wa àtọlọ́run wa gbé yín ga Olúwa gba ọpẹ́
2: wa. Àmì.
1: A tún ń lọ nínú ọ̀rọ̀ náà lénìí gẹ́gẹ́ bí ẹ ti fi rán wa Olúwa gba ọpẹ́ wa.
2: Àmì Jésù.
1: Gbogbo olùgbọ́ ọ̀rọ̀ yìí Ọlọ́run kọ́ dáwọ́lé yín.
2: Àmì.
1: Olùsọ ọ̀rọ̀ náà ti òǹkàwé Ọlọ́run kó mí sí wa.
2: Àmì.
1: Lópin ọ̀rọ̀ náà ká da lábùkù
2: fún. Àmì.
1: Gbogbo sì jẹ́ ti Ọlọ́run.
2: Àmì.
1: Ògo ni fórúkọ Ọlọ́run.
2: Alleluia.
1: Jésù Olúwa wa.
2: Àmì.
1: Mo kí gbogbo ẹ̀yin dádì àti mọ́mì tó ń gbọ́ mi ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi. Mo gbàdúrà wípé ní orúkọ Jésù kẹ́ ẹ túbọ̀ rí àtìlẹyìn ọ̀run gbà.
2: Àmì Jésù Kristì.
1: Mo kí gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń gbọ́ mi. Mo gbàdúrà pé lórúkọ Jésù ẹ ní mọ̀nira.
2: Àmì.
1: Mo wá ń kí gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run àlàyé. Àwa tọ́lọ́run ránṣẹ́ tí a sì ń pín òtítọ́ ọ̀rọ̀ bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Mo gbàdúrà a ní ṣubú dànù.
2: Àmì Jésù.
1: Nígbà tí Sátani bá ń ké páyà, Ọlọ́run kó jà fún wa.
2: Àmì.
1: Orúkọ mi ni ìránṣẹ́ Ọlọ́run Festus Ọlábàmíjí Oyèṣọlá Wòlíì Òyìnbó ọmọ ọba Jésù. Àlàáfíà ni fún yín.
2: Àmì.
1: Ẹ jẹ́ kí n pè á sí àkíyèsí bí mo ṣe ń lọ nínú ọ̀rọ̀ náà ní àkókò yìí. Bí èèyàn bá jẹ́ ọmọ lábẹ́ bàbá ẹ̀ tàbó jẹ́ ọmọ ẹ̀yìn lábẹ́ ọ̀gá ẹ̀ tó bá nírẹ̀lẹ̀ tó ní ìtẹríba tó jẹ́ ọmọ tó ní ẹ̀rù ọ̀gá rẹ̀ lọ́kàn. Àwọn yòókù tí wọ́n bá jọ jẹ́ nǹkan kan náà wọn ní máa ṣírí ìfẹ́ tí ọ̀gá ní sí tí bàbá ẹ̀ ní sí ṣùgbọ́n nítorí ipò ní ìrẹ̀lẹ̀ ó ní ìtẹríba ó gbọ́ràn ó bẹ̀rù. Olúwa ní kí n bá wa sọ̀rọ̀ lénìí lórí àkòrí tó sọ wípé bí a ó bá ní ìtura pípé ìtura pípé. Hallelujah.
2: Hallelujah.
1: Bí a ó bá ní ìtura pípé. Efésù orí kẹrin ẹsẹ̀ kẹta lógún dé ìkejìlélógún rẹ̀ Ephesians chapter 4:17-22.
2: Ẹ̀jẹ̀.
1: Ǹjẹ́.
2: Èyí ni mò ń wí.
1: Èyí ni mò ń wí.
2: Tí mo sì ń jẹ́rìí.
1: Tí mo sì ń jẹ́rìí.
2: Nínú Olúwa pé. Láti ìsinsìnyí lọ. Kí ayé kí ó má se rìn mọ́. Àní. Gẹ́gẹ́ bí àwọn kẹfẹ́rí ti ń rìn.
1: Ẹni sùúrù. Èyí ni mò ń wí. Èyí ni mo sì ń jẹ́rìí. Láti ìsinsìnyí lọ. Mo ń sọ̀rọ̀ nípa bí ẹ bá ní ìtura pípé. Kí ẹ̀yin kí ó má se rìn mọ́. Gẹ́gẹ́ bí àwọn kẹfìrí ti rìn. Àwọn wo gan kẹfìrí. Àwọn tí ò mọrú ayé tí wọ́n wà. Àwọn tí ò mọrú ọ̀run tí wọ́n ń lọ. Àwọn tí ò gbàgbọ́ nú ikú. Àwọn tí wọ́n sáfẹ́ jayé. Wọ́n á rìnrìn àjò bí ẹni pé káwọn sáse gbogbo ẹ̀ kí wọ́n dagbo ẹ̀ pọ̀ mọ́ra wọn káwọn jayé. Mo gbàdúrà. Irú ayé jíjẹ bẹ́ẹ̀ a tún máa yí padà sí nǹkan mi ń jọ mi tán bá tiẹ̀ kú. Mo gbàdúrà orí ọ̀fẹ́ láti rìn gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run tí kì í ṣe bí àwọn kẹfìrí Ọlọ́run kò fi fún ọ.
2: Àmì Jésù.
1: Yes.
2: Nínú ìrònú asán wọn.
1: Kí ni ìrònú asán? Ìrònú asán. Ìrònú asán. O ní kéèyàn kó yé mọ́ yéèyàn nípa wípé nǹkan tó máa ń yí padà. Mo ń sọ̀rọ̀ lábẹ́ àkòrí tó sọ wípé bí o bá ní ìtura pípé. Àwọn ẹlòmíì ti jẹ ọjọ́ ọ̀la máyé òní. Ẹ gbọ́ mi. Wọ́n ti jayé ọ̀la mọ́tòní. Tó bá wá dọ̀la wà ní sí ń pààmọ̀. Débi pé wọn ò ní ìtura. Àánú mọ̀ dájú lórí ẹ̀. Arákùnrin àti arábìnrin tó ń gbọ́ mi lónìí. Mo fẹ́ kó o tẹ́tí sílẹ̀. Yes.
2: Òye àwọn ẹni tí wọ́n sọ́kùnkùn.
1: Òye àwọn ẹni tó sọ́kùnkùn. Òye wọn sọ́kùnkùn. Wọn ò rárò jinlẹ̀. Wọn ò ronú kọjá ibi tí wọ́n wà. Wọn ò ronú ju ti wọ́n gbọ́ lọ. Gbọ́ mi dáadáa lónìí. Òye tiẹ̀ ò ní sọ́kùn.
2: Àmì.
1: Iyè rẹ̀ dẹ̀ máa ṣí.
2: Àmì.
1: Ẹ gbọ́ mi dáadáa lónìí. Ó yẹ kí gbogbo èèyàn ní ìtura pípé. Bẹ́ẹ̀ ni pé Ọlọ́run dá ayé kí àwọn èèyàn rẹ̀ lè máa gbénú ẹ̀. Ṣùgbọ́n nípa àwọn ìwàkiwà ìṣekúṣe àìnáání Ọlọ́run àìbẹ̀rù Ọlọ́run. Bí Ọlọ́run bá tiẹ̀ fi ìwà láàyè rẹ̀ hànú ayé èèyàn tó bá fi ètò rẹ̀ hàn. Nígbà bá tó kọjá ààyè rẹ̀ Sátani àtún takò ó. Nǹkan á tún yí padà. Á máa sọ̀tàn pé tó bá jẹ́gbà tó ń jẹ́ orúkọ òun ni. ki lo yi oruko re pada oni gbe aye ti ngbe e to fi inira dipo itura fun anu olorun yo daju ri wa
2: amen
1: yes
2: awon ti o si ti di ajeji
1: e
2: si wa bi olorun nitori aimo ti nbe ninu won nitori nini okan won awon eni ti okan won le re koja
1: won di ajeji si wo olorun ninu lile re koja okan won won di ajeji si wa bi olorun okan won le re koja e ma gbo won na ma gbo mi daada o okan won le re koja bi a gboro olorun asiko ni bi a gbo fin olorun kini nbe nbe enomi ti e ti duro lori pe olorun yi dariji yan ni olorun ma dariji yan e fa la si ndi gbogbo eyin olugbo oro yi olorun o dariji yan sugbon be li pe elese o ni lo lai jiya se ya wa jo mi obe anu yo ma daju lori e
2: amen
1: ese kese ti en ba ti da olorun o dariji mo gbagbo sugbon reti iya re to je anu o daju lori e
2: yes ti won si ti fi ara won fun wobia
1: ti en ti fi ara won fun wobia
2: ati ma fi iwara sise iwa eri gbogbo
1: ati ma fi iwara sise iwa eri gbogbo eh iru won won ni lori ofi ati gbe igbe aye itura pipe itura yen o ni ba won lo titi wobia oni won won jaye rura koja bo ti ye lodi si bi ofin olorun ti lale anu o ma daju lori e o
2: amen
1: sugba
2: a ko fi kristi ko won be
1: a fi kristi ko won be a fi jesu ko won be a foro olorun ko yin be a foro olorun ko yin be so olorun wa jebi ni po fun olowo so olorun jebi ni po fi osipo o ti gba pe ipo yen ti eni titi ipo e se ti eyan tolorun ni ipo telomi de ba re le ni idanwo ni boyo yege boyo kuna mo gbadura kọlọrun orun ko ran lọwọ
2: amen
1: yes
2: bi o ba se pe
1: bi o ba se pe
2: ni toto ni e ti gbe orun re
1: lo ti gbe won
2: ti e si ti ko yin ninu
1: re ta ti ko inu oro olorun
2: gege bi o ti to ti nbe ninu jesu
1: gege bi o to ti nbe ninu jesu
2: pe ni si wa yi ati jo ki aye ki o ba gbọlọgbọ akore ni sile eyi ti o di ba je gege bi fe ku fe san
1: anu o ma daju lori gbogbo eyin olugbo oro yi
2: amen
1: mo fe pe anu o daju lori yi
2: amen
1: e je ka tesi si jingu na ki n to tesi waju e je ka tesi si jingu yi
0: imo oluwa ti yo nile lowo ewu emi awon woli ti gba nile lowo ya ti de woli festus olabami ji oyin mu omo oba jesu won lati tude laye onimo jipo eniyan okun wo lodi omo le to fi rona abayo o fa wo lo wole si olara to fi deru onisego o wa eri wo lo da pada loju ona serere nibo lo ti raisa agbowo bibi kalo kalo iru oko to nja o yi ti da fi eyin laye opolopo eniyan to ndara po omo wa ma bo ni pade ele ke lo se teledu ma re gbe kale pelu akori akoko ni na wa agbara olara ni gbogbo tuesday la go meji la osan si meta ni fellowship of Disciple Gospel Church amuloko ona karambada be ba ti nbo ni tuesday ose yi be ba ti damuloko e bere church babo oyinwo lawo anybody woli festus olabami ji oyin mu omo ba jesu atopo ran si olorun alaye ni o wa ni kale lati fi family oriyan today su ibade akoko ni na wa agbara olara ni tuesday ose yi la go meji la osan bo ba le wa ona bayola loruko jesu
1: gbogbo ojo tuesday ni yoruba npe lojo isegun o gbogbo ojo tuesday yen la ma nba olorun pade ta ma mi te olodumare awon ranse olorun ti an ni ipe lori ti foroyan olorun wa lori won ni won sise atawon akorin eme an reti eyin oba an reti eyin ijoye an reti eyin alase te fe ko pa ase bo an reti gbogbo eyin o sowo te fe won fi reyin sapinle eyin oni si owo te fe ka wole wo e waye wa gbadura fa koko die ago meji la ni pade yin obere ni tuesday lamuloko lona akanra oju ana ti won se lowo ti pade gbogbo patako atoka mo ku lona te ba sa ti di oja amuloko e bere church woli oyinbo wa gbadura mo je mu ti o legbo lewe ninu ni awo te ri ba fe so olorun lo ran mi ni se bo ba fe ri mi to fe ri mi gan ni doju kore ni de lago mejo woli ti o ni debo fun o ni n o kukuri o I ma si debo fun o challenge mi pe ebe eleyi debo fun yan ni o ti le logoji odun bayi awi debo fun yan olorun lo lupese wa anu yo ma daju lori e
2: amen
1: o n te si waju nigba ti a o lo sinu iwe rome ori ikejila ese kini keji romans chapter 12 verse 1 and 2
2: nítorí náà.
1: Nítorí náà.
2: Mo fi ìyọnu Ọlọ́run bẹ̀yìn.
1: Mo fi ìyọnu Ọlọ́run bẹ̀yìn.
2: Ara.
1: Ara.
2: Kí ayé kí ó fi ara yín fún Ọlọ́run. Ní ẹbu àyè mímọ́. Ìtẹ́wọ́gbà. Èyí ni iṣẹ́ ìsìn tí ó tọ̀nà. Kí ẹ má sì dára yín pọ̀ mọ́ ayé yé.
1: Ok.
2: Ṣùgbọ́n
1: o.
2: Kí ẹ parada.
1: Ẹ parada.
2: Láti di titun.
1: Láti di titun.
2: Ní ìrò inú yẹn.
1: Ní ìrò inú yẹn.
2: Kí ayé kí ó lè rí ìdí ìfẹ́ Ọlọ́run tí ó dára, tí ó sì ṣe ìtẹ́wọ́gbà, tí ó sì pé.
1: Arákùnrin àti arábìnrin tó ń gbọ́ mi, bó bá fẹ́ lu ọlá yẹn dalẹ́, bá jẹ́ pé onígbàgbọ́ ni ọ́ tó o ní bíbélì ìwé mímọ́, wọn náà tún lọ ka bi tí wọ́n kà yẹn, lọ ka dáadáa, má dára rẹ pọ̀ máa yé, ọkàn ìwọ náà kàn jayé ńjẹkújẹ, ayé ọba máa jẹ wọn náà, ni wọ́n bá parí gbogbo, ọba parí, ni wọ́n bá pajúdé pọ̀, tó bá fẹ́ ní ìtura pípé, o ní láti kíyèsí ara dáadáa gidi gan, nǹkan máa yí padà o, níparí ìwé òwe orí kẹrìndínlógún ẹsẹ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n Proverbs 16:25.
2: Ọ̀nà kan wà tí ó dàbí ẹni pé ó dára fún ènìyàn.
1: Ọ̀nà kan wà tó dàbí ẹni pé ó dára fún èèyàn.
2: Ṣùgbọ́n òpin rẹ̀.
1: Ṣùgbọ́n òpin rẹ̀.
2: Ní ọ̀nà ikú.
1: Ọ̀nà ikú. Ara. Ṣàrí ọ̀nà tó dàbí ẹni pé ó dára fún èèyàn yẹn. Ó ní ọ̀nà máa jẹ́ wàrà àmọ̀kùgbì. Ó ní ó rò pé òun enjoy. Òun gbádùn ayé. Arákùnrin àti arábìnrin. Ṣùgbọ́n tí ò ní kíyèsí pé nǹkan àmọ̀mọ́ tán. Nǹkan téèyàn bá ń jẹ tí ò jẹ sẹ́kù àmọ̀mọ́ tán. Arákùnrin àti arábìnrin. Àánú yóò mọ̀ dájú lórí rẹ̀. Ọ̀nà kan wà tó dàbí ẹni pé ó dàbí ẹni pé ó dáa fún èèyàn. Òpin rẹ̀ yìí kú ni. Ntí wọ́n fi ń lọ yẹn pé kọ́ ọmọ àbọ̀ kọ́ wá ṣe é. Kí wọn náà lè dìde lásìkò. Wọn náà lè dàbí àwọn kọ́ ọmọ náwó bùṣọ̀bùṣọ̀. Ó já ronú rẹ̀ wò. Irú rẹ̀ náà agbára tó fi fún náà ní ọ̀parun. Gbogbo ogun burúkú téèyàn fi sunkún gbẹ̀yìn ẹ̀rín kò ní já ọ.
2: Àmì.
1: Ogun tí fi ìbànújẹ́ dípò ayọ̀ kọ́ mọ̀ sí ní já ọ.
2: Àmì Jésù.
1: Ọ̀nà tó dàbí ẹni pọ́n dáa lójú èèyàn tó pin rẹ̀ jẹ́ kú yẹn má bàa yàn rìn. Má bàa yàn rìn. Fi sùúrù dúró de Ọlọ́run. Fi sùúrù rìnrìn àjò ayé ẹ. Kó o lè ní ìtura pípé nínú ayé. Mo gbàdúà pé kí ẹni tó ní ayé àtọ̀run kó ṣàánú fún
2: ọ. Àmì Jésù.
1: Mo fẹ́ pe phone number mi, mo fẹ́ gbàdúà fún yín. Tó bá dijọ́ mẹ́jọ àtòpàdé phone number mi 08033818272. 08033818272. Phone number mi kejì 08058280 èmi ni n ó gbé. Orúkọ Jésù.
2: Àmì
1: Ọba Ògo kó gbàdúà fún yín.
2: Àmì.
1: Ọlọ́run ọ̀run kó gbàdúà fún yín.
2: Àmì.
1: Ayérayé nú àwọn ọ̀run kó gbàdúà fún yín.
2: Àmì Jésù.
1: Ẹ̀rá ànú gbà.
2: Àmì
1: Jésù olúwa wa.
2: Àmì.

0: Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì yóò yanjú ọ̀rọ̀ tiyín náà lórúkọ Jésù.
1: La la la la la gelu FM jagaba gogo retio.

0: ẹ̀nẹ̀ ń pẹ́. Káàṣe ẹlẹ́yin jọ àánú ti a.
1: Ọmọ má lọ fà tí káàṣe bá ti ṣàdé òun.
0: O máa sẹ́ẹ̀tì yẹn. Olúdi
2: kéjì mọ́kànsó, ẹbí mọ́ ní kéjì àgbọ̀ṣẹ́ wọn.
1: Ní báyìí, àsìkò ti tó láti gbẹnu sí mid-year
3: Casper.
1: Tinú oṣù kẹfà yìí. Ogbó tó lé ní 1,000,000 naira
0: 50,000,000 naira
1: ní àwọn olóríire tó lé ní 100 tó máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀.
0: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#2#. Tàbí lórí website wa

0: gbọ́ nípa bámi délé ọmọ adéyanjú tó ń tọkàn òjọ̀kan àṣàyàn ètò tó gbé dání tó sì lárinrin ta bá wá ń sọ̀rọ̀ nípa ṣíṣe ìwádìí húlẹ̀ húlẹ̀ orin àtijọ́ àti tìgbàlódé ta tún sọ̀rọ̀ nípa àbùdá ìpínyà pẹ̀lú àbùdá àjọṣe tó ń tọ́ka ibi orin àtijọ́ àtorin ìgbàlódé ti gbé jẹyán kan gbá ara wọn ẹ má wá lọ jìnà délé adéyanjú àgbà má lọ̀ṣọ́ tó mọ̀ yá ọ̀ṣọ́ ẹ má jẹun pátá àti mọ̀ yá ọ̀ṣọ́ jọ̀ṣọ́ lọ.
1: Mo kí yín lé yìí lọ́dẹ̀ yìí délé adéyanjú lorúkọ tèmi tí ọ̀pọ̀lọpọ̀ ń pè ní àgbálẹ̀tù. Láàrin ọdún 2018 sí ọdún 2021, mo wà ní ìkànnì tẹ̀tí ń gbọ́ mi yìí, Lágelú 96.7 FM, òkè gájòkè. Ọjọ́ Monday, láàrin aago mẹ́wàá sí aago kan lóru, lẹ máa lórí ọ̀fẹ́ àti pàdé mi lórí ètò tá a pè ní àgbálẹ̀tù.
0: Ètò àgbálẹ̀tù pẹ̀lú Délé Adéyanjú àgbà man tẹ́ẹ̀tì mọ̀ bí ẹni mowó tẹ́ẹ̀tì máa ń gbọ́ nígbà kan rí ní Lágelú 96.7 FM òkè gájòkè ló ti tún padà dé balẹ̀ bàgẹ̀. Délé Adéyanjú àgbà man.

0: èmi ọmọ yín náà ni o yọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ maggi chicken flavour sí oya esipeli celery
1: selarie salary
0: bọ̀dá mi esipeli esipeli náà di salary oya lópin ìgbìyànjú esipeli turmeric
2: turmeric turmeric
0: ẹ káre pálí ohun ìṣẹ̀bẹ̀ maggi chicken flavour kan fún yín
3: ohun ìṣẹ̀bẹ̀ maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: Baba o so ba ah o gbadura ah won se to ba gbe lo ka bi ma gbadura pe se iwa yi pada se igba ti iwa ba yi pada na do pa gba ti o jira se na do pa igba ti o ba so bere ke na do pa gba ti o ro se so bere ke na do pa na do pa mi do bi je joko si bi ti e so wa ha gbe wa ba jowo do bo bi so so ba wa so do eh e ma to me ni o eti eti gba ti bo sise ti bo ba o ma se se ni federal de Abuja mo fe lo gbo ori gba ti ba de so ti bo lo gba na oni fele dolorun mo ni bo le fele do e mo wo wa fele dolorun ke ba da fele dolorun asaka yo de igba ti mo ra pare so ni moto mi o gbe e ba ni fe bo se gba ke fi dolorun wo e fe dolorun wo ni wa baje na so to se to jare to yiwe ko wa dolorun wo o so pe ko rori pada o so pe ko gbe se so gbe ko bo olorun rin ko le ri ade olorun ko le go olorun
1: da olorun re mo oro iwasu lati inu ijo no yogo chapel ni asese poto awa ni +7 and 8 ayoka layout ile funfun balao egbe argon hospital opopona to wa leyin ibadan grammar school manlete ibadan e darapo mo wa ni gbogbo ojo isegun tuesday ni oju opo ibanidore ti facebook at matthew omosebi laarin agogo mefa si mejo aro nibi ti e o ti ma gbo ti e o si ma wo wa kedere nínú ìpàdé àdúrà ti ìjọ Noyogo Chapel a wà ní àdàbà fm àkúrẹ ní gbogbo ọjọ́bọ̀ thursday láàrin agogo mẹ́fà àbọ̀ sí méje ìrọ̀lẹ́ àti lágelu 96.7 fm ìbàdàn between 7:45 and 8 p.m. àti ní gbogbo ọjọ́ ìsinmi sunday láàrin agogo mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán fún ìjọsìn tó níbùkún tí ẹ̀yin bá fẹ́ ìmọ̀ràn tàbí ìrànlọ́wọ́ àdúrà ẹ pé bàbá wa nínú olúwa ají ìrere matthew ìgbẹ́kẹ̀lé olúwa ọmọṣẹ́ bí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 003-471-9805 tàbí 0905-666-6268 dá ọlọ́run rẹ mọ̀ ìpàdé tún di ọjọ́ mẹ́jọ.

0: olúwa o korun ni korun ni o ma ti dori kani ase ti ri bayi ebe ta wa ya si ati de kori ta meta ona ara bayi o enu bode la wa ibe ta ya si la mo o te ba ka meni meji oni ni ope ojo kerin de logun 16 abi se ojo kerin de logun na ni ti won ya wo awon ilewe ni orire local government lugbomoso eni lo pe 16 days now bi oro awon mo chibox se bere njo sire o eni ta ri la ri eni ta ri amo po to wa awon mo ti an ko wo gbe ni be njo wana ìjọba dà fitafita wọn rí díẹ̀ gbàjáde wọn ráwọn kan gbàjáde lára wọn àwọn tá a rí ipò wo la mọ̀ tán wà wọn náà kan ti bímọ àwọn kan ti márì àwọn kan ti ṣe àgbọn nǹkan kan àmọ bó ṣe ń lọ ojú ò tẹyìn ṣé ń ka ọdún ọdún kẹló rè é ọjọ́ kẹndínlógún ńlá kà lónìí ṣe bí jọ friday ọ̀sẹ̀ méjì kẹyìn ìlà kan ṣàdédé gbọ́ pé ó ṣẹlẹ̀ táwọn agbébọn wọ́n ti ń pín méje ẹ wà wọ́n ní wọn kó mọ́ṣínì méje wọ ibì kan èèyàn mélòó ló lè jókòó lórí mọ́ṣínì mélòó ni wọ́n gbọ́rú wọ́n lè jẹ́ ká náà méjì méjì lórí mọ́ṣínì kọ̀ọ̀kan àwọn 14 wọ́n sì kó èèyàn 40 àtọmọ kékeré àtàgbà 40 kinní kan ni wọ́n kó wọgbó láti ìgbà náà èyí tá a gbọ́ níbi ọjọ́ kẹrin ẹni tí alàgbà michael adégòkè ti ń forí rẹ̀ ránṣẹ́ bí a ṣe hàn rí ẹ̀ wọ́n kọ́kọ́ ní ó sọ̀rọ̀ òun sọ̀rọ̀ gbogbo wa gbọ́ pé orúkọ mi ni michael èyí ó ti mọ̀ pé bàbá ẹ̀ ti wà nínú ìpayín kéke torí bó ṣe ń sọ̀rọ̀ kò jọ orúkọ mi ni michael adégòkè olùkọ́ni ni mí nílé oṣù sọ léèbó wọ́n sì di wọ́n bí lulẹ̀ wọ́n sì kéré ẹ̀ mi fẹ́ máa sọ nǹkan kan pa èèyàn mọ́ mo kàn fẹ́ ká mọ̀ pé ewu wà lẹ́yìn oko lóńgẹ́ àtàwọn ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún mẹ́fà méje kankan tí a kó wọgbó bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí ìkankan ò tí ì dẹ̀yìn bọ̀ rárá ẹ̀yìn bí ọjọ́ ó fẹ́ tọ́sẹ̀ kan kí wọ́n tó fohùn mí ránṣẹ́ pé kò sí tó kàn pẹ̀lú àwọn òbí ọmọ o kò sí tó kàn pẹ̀lú ẹbí ẹnìkankan pé rárá o ìjọba làwọn bá ní ọ̀rọ̀ wọn níjọba ní o kódà wọn níjọba àpínlẹ̀ ọ̀yọ́ ni n ò tiẹ̀ sọ federal government gan wọn níjọba àpínlẹ̀ ọ̀yọ́ làwọn bá lọ́rọ̀ bàbá sì pé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjiníà ṣèyí mákindé ni gómìnà wa tí gbogbo wa ń tẹ̀lé o tí wọn bá ti dákọ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ àyọ̀pọ̀ wá synonymous to engineer ṣèyí mákindé torí ẹ bá ti sọ engineer ṣèyí mákindé wọn ti mọ̀ pé gómìnà ọ̀yọ́ ni wọ́n yìí làwọn bá ní gbólóhùn gẹ́gẹ́ bí abiyamọ ìjọba náà di pé dépà pé kí wá bọ́ kásìtì ibo la ti pàdé ibo la ti fẹ́ lọ́rọ̀ o ibo la ti fẹ́ ṣe kinní kan o security security alert ló gbé pé ìjọba ẹ ópin ọ̀rọ̀ ńgbà tẹ ópin ọ̀rọ̀ kí wọ́n wí gbogbo tí wọ́n bá jọba sọ wà gbọ́ o àmọ́ wọ́n béèrè tí wọ́n fẹ́ wọ́n sì ròyìn pé tí wọ́n fẹ́ ó bù àyà security advice ní ìjọba ò gbọ́dọ̀ kówó lẹ̀ gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ìjọba a mọ̀ dán lọ́hùn o tíjọba bá ilé dáhùn léyìí wọ́n ti rò pé ona be ti si ona be ti si nu ebi ngba joba ba san eye tan ti an ba ti ko awon ti o ku to ra amoye to ku tan ba ti ko awon to ku le oni bi won kan je ki le o ta si die ni ngba ti o ba to bi ose melo osu melo o kan to wo pe ona bo loku rere o dona ibomi won to lo ka won omo mi won to ni joba lan fe ani gbolohun pe so ti joba fa fi le down le kan yo ma down gbogbo e ni o ni joba na ba wo pe a lo to ta ba ro be ni o re njo le gbo awon adigun dale ti an lo gbe television ti an gbe radio kiri le mo igbo le gbo kan yin e ri po ti pe oluwa o happy si re o mo ta o dare o a fi ko lohun ogbon wa loku o tori mo ba se fe rin tori oni mi mi mo ba se fe rin tori oni mi o wa de kami gege bi obi gege bi eleran ara gege bi eni to lete lorun ijoba le ro pe awu toju ti mu ko tori gbe sare o da e sa ba nka won mo owo re so mo ta ba ro lo ni mo se ni ti mo ba ro ngba mi tin ba wo titi yogun ti o to bi opa abon tin ba wa mi kan le tin tun ti mo tun ro atun wa te koro wo bi opa lu kongo e wo wa la mu o Eko rita meta onara enu bode la de yo ewo la mu awon ajinigbe to ti paroko ranse o awon ajin remire remi how are you salafia ni tin lo soke oni wale Luau. Aloro. Mo ni tin ba ro yogun bi opa abon. Ti mo ba tun ra tun te woroko bi opa lu. O ti wa te woroko bi opa lu bayi o ibo la aya si. E jo ba le afford ati ati bill you can pay that bill out. Security boat kankan lo loso loso su ijoba le but one security warning on wan so pe ti joba ba fi le se lekan ajede je kan dake o tori o mo on fono fo mo bere fun ni o pe ti an ba ti ri pe as easy as this won ni mo te waju ide no ti joba na se wa ti seyin eto wa pa mi lekun onre o won to ti gbe ibon se ti principal pe ko ba yin so ko ba joba soro ko ba wa soro ko salaye ibi ti nkan de du won se ni ti ti wo ba ri kene ti joba ta ro pon le lo force pe e wa be se gba won oku le leja ta awon omo lomo awon iya oniya awon baba on baba lesu an lo senu se ni gege bi an se n lo tele tele bi kaluku se lo ki won wa kagba ko ti an kagba ko a mo ni ranin fese se sami samon yo ti wa kagba ko bayi bo ni won se ku nbe egbon ti principal salaye o seru ba mi aya mi se ngbon lati gba mu tire o ngbon ta se ko yi eyin na e wo e lo sori facebook e lo sori facebook o re n to wa nle re o ka jo lapero ka mo bo la nlo
1: please I am here again to beg the government president Tinubu and the governor of Oyo state eyin na se Makinde to please help us and dialogue with these people. They should not use force. The force that they used yesterday has cost us so much. It has added to our problems. In fact, one of us has been picked that they are going to kill him because government tried to help us by force. We want you to call them and dialogue with them so that our lives will be saved. We will not be killed.
2: All we, the teachers and the children, please, we need your help. President Tinubu, please negotiate with these puppies. These puppies.

0: àkókò rí ọgbọ́n kankan tí a dà sí ètò wa nílẹ̀ mo ṣe ń padà bọ̀ ńbẹ̀ ọjà ń bẹ ní lágelú aṣòwò ọjà mọ́kúta ọjà ń bẹ ní lágelú ẹ jẹ́ kí n lọ sọ́jà tí n bá tọjà dé a padà wá bẹ̀ torí mo fẹ́ ká a jọ jíròrò lórí tó wà nílẹ̀ mi ò rí yín lórí facebook o while ọjà is going on ẹ join facebook kẹ lọ farabalẹ̀ wo ohun tó wà nílẹ̀ a wàá jọ sọ kí láti ṣe lórí ẹ̀wọ̀n ni ká ṣe o kí láti ṣe lórí tó wà nílẹ̀ ẹ jẹ́ ká lọ sọ́jà tá a bá tọ́jà dé ṣọlá rẹ o ǹṣọ lọ́jà.
1: Àlòyé.
2: Ó balẹ̀ bàgẹ́ ó wọlé pẹ̀lú stíìsì Jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yáàyà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal Webs Limited, SLR Kakiri Bobo Bitwantin Taja to Jojulowo. Office address Iwani, Lot 3, Light and Craft Building, Bashorun Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters, Navdaki Jolote.
3: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìnirere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
4: Ẹ̀yin tẹ̀mí báwo ni o ṣe wá ẹwà.
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun
7: inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
8: Babatunde Ajayi ló kọ́ mi mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
3: Tó ṣe máa jẹ́ nìyẹn ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ yọ́ mi má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọn á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy ilé funfun báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 0807-112-4000
3: Splash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: us with God. Pelu baba wa baba dua AK-47 o ma waye lojo Friday May 29, Saturday May 30 ati Sunday May 31 odun yi. Gori oke no more war ilu apatere bana on the 31 yen gege lojo tabi baba dua AK-47 eni ti Olorun lo ninu aye oni poju po ka kiri agbaye o ye gugu eyan ja pade lori oke adua no more war ebi to ju popolopo eyan lo nje lo fe iwo na ma bo awon jante jankan re so Olorun alaye lo ma wa nbe to e mo popolopo awon Olorin emi lati wo rodu bana e wo mo to ejoku pateji oku awon mo to apatere lori oke adua no more war fe kunre ri alaye member si ni ke ma pe 0903 393 3006 tabi 0066481455.
1: Vacancy. Ileṣẹ́ gbajúgbajà bakery tún ṣe bread better life tó wà ní Malite Ìbàdàn nílò àwọn òṣìṣẹ́ wọ̀nyí: bread bakers, àgbà bakers tó lè darí iṣẹ́, feed marketers, OND, NC tàbí mature school search, lọ́kùnrin tàbí lóbìnrin tó jáfáfá tó sì dáńtọ́ nínú ìbánisọ̀rọ̀. Saleswomen, kìkìdá àwọn obìnrin tó lè tẹ̀lé mọ́tò láti ta ọjà tó sì ní ìmọ̀ ìṣirò ní ránpẹ́. Drivers tó lè wa kórópè ìyẹn minibus tó sì ní ìwé ìrìnnà tí ò tí expire. Bakery factory workers lọ́kùnrin àti lóbìnrin tó lè ṣiṣẹ́ nínú bakery. Accountant lọ́kùnrin tàbí lóbìnrin tó ní ìrírí nípa daily auditing of the production firm's account. Ọ̀pọ̀ iṣẹ́ yìí nílé-iṣẹ́ Better Life Bakery ni owó wọn jọjú dáadáa, kódà kọjá N100,000 sí N150,000 níbàámu pẹ̀lú iṣẹ́ oníkálukú. Yóò rọrùn fún ọ láti ṣiṣẹ́ yìí tí lè rí ìbá jìnà sí Màlété tàbí tí o ò lè ná ju N1,000 sí N1,500 lọ lówó ọkọ̀ lójúmọ́. Nọ́mbà yìí ni kó pè 0803-930-8173 lẹ́ẹ̀kan sí 0803-930-8173.
2: Ìbàdàn Mega Crusade 2026. Ẹ̀yin ará ìlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of Fight calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ Àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí yóò máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni Ilé-ìwé Ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashọnu Road, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ti ṣetán láti bá gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwọ́ sí ibi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́ra, Brewery. Ìgbà rẹ ti dé, ó wá pẹ̀lú ìgbàgbọ́. Ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn, Ọlọ́run dúró dé ọ́.

0: pọ̀jù fún ojú kì í jẹ́ kí èèyàn rìnà dáadáa. A ti ẹ̀ ń pe kòkòrò kan ní ayọ́kẹ́lẹ́ fọ́jú tí kòkòrò yìí bá ti wọnú iṣẹ́ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà ni. Tó bá pẹ́ tó bá yá kurukuru ni ẹ̀dá ó máa ní. Àbí wọ́n ti ẹ̀ ń rí nǹkan funfun láàrin ojú tiẹ̀ bíi pé ó léwó ó lé funfun láàrin ojú. Àbí ìwọ tó jẹ́ pé orí ó máa fọ ní gbogbo ìgbà abala orí kan yóò máa fọ ẹ. Bóri bá ti ń fọ ní láfọjù ó lè ṣàkóbá fún ìrìnà wa. Bẹ́ẹ̀ lómi bá jí láàárọ̀ kí ṣe ni ó dàbí wípé kurukuru bojú ọjọ́. Tóòrùn bá tiẹ̀ ti rìn jáde síta ẹlòmí ò lè lọ ibì kankan mọ́. Ìṣe ni ó dàbí pé wọ́n lẹ láìlọ́ọ̀nù mẹ́lòmí níbi ìrìnà tiẹ̀. Ìrìnà tẹlòmí tó bá ti ń wo iná á fọ́ká lójú rẹ̀. Ẹlòmí ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́. Tẹlòmí tiẹ̀ ṣe lásán bóyá ọfà sakatú ló bà ọ́ lójú ni àbí ọfà fùtá ló bà ọ́ lójú àbí ọfà bàbà ló bà ẹ́ lójú. Tó ò fi rìnà mọ́ gbéra ńlẹ̀ wá yọjú sí ọ̀dọ̀ bàbá Egun. Tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa. Wọ́n pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yin tí ojú ń yọ lẹ́nu lákòókò yìí pé ẹ ní fọ́ lójú inú ẹ ní fọ́ lójú ìta. Ọ̀pọ̀lọpọ̀ eyín bàbá mi eyín ìyá mi tẹ la ìrìnà ti yín kalẹ̀ tẹ fi rí nǹkan kan mọ́. Ológun ọdún wà ọlọ́dún mẹ́wàá wà tẹ ti wá rora yín pin pé ẹ lè rìnà mọ́ ẹ padà ẹ̀yin kọ́ lọ lọ́run. Àdúrà ń gbà nílé iṣẹ́ bàbá Egun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti la ìrìnà ti wọn kalẹ̀ tí wò fi rí nǹkan kan mọ́ tọ́ délé iṣẹ́ bàbá Egun. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lọ́dẹ̀ tún mẹ́lò mi wá. Ẹ̀yin náà gbìyànjú ẹ má bora yín mọ́lé ẹ má bora yín pa o. Àìsàn tí ò gbóògùn Ọlọ́run bọ́bọ́ ọlọ́jọ́ òní kò ní sọ yín sínú òkun ayé o. Ìwọ́ ti wá lọ sí àyẹ̀wò wọ́n ń pè lórúkọ kan fún ẹ. Gbéra lẹ̀ wá yẹjú sẹ́mi bàbá Egun. Tí wọn náà bá dé ọ̀dọ̀ mi ọ mọ̀ pé Ọlọ́run bá fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ. Èmi sì fara ní ìyẹn lórí owó torí pé mi ò gbàdúrà kí Ọlọ́run fara ní mí. Gbogbo tí tó ń gbọ́ mi lákòókò yìí ojú inú yín kò ní fọ́ títa ò ní fọ́ ojú yóò ní relédè yìí ta yàtọ̀ ọmọ tọkọ nínú ilé yín o. Èyíkéyìí tó bá ti rí pé ó ń ṣe ẹ́ nínú àìsàn ojú tó ń yọ ẹ́ lẹ́nu gbéra ìdílé wa yọjú sí bàbá Egun olóòtú ojú. Àìsàn níbo mi mọ́ra kí n pa láìsàn wí tú mi síta kí n fi ẹ́ sílẹ̀ láìsàn wí. Àìsàn tí ó fọ yín lójú adániwáyé kò ní gbé bá yín o. Ẹ délẹ̀ má bora yín mọ́lé ẹ má bora yín pa. Tí wọ́n náà bá délé iṣẹ́ bàbá Egun ọ mọ̀ pé Ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ.
1: Bàbá Egun tí mo wá láti àjàṣe ẹkú tọnu tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ kọ́lẹ̀ star number 12 ni bàbá Egun wà olójú.
0: Ilé iṣẹ́ bàbá Egun àwọn ò kí ń kàn kan sínú ojú o. Gbogbo ohun tá a bá máa fún ẹ ewé àtegbò wa ẹnu lẹ́ẹ̀tì máa lò àwọn ò kí ń kàn kan sínú ojú. Irinṣẹ́ ti wà ńlẹ̀ irinṣẹ́ ìgbàlódé tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní pẹ̀lú ògbó lọ́dọ̀ Ọlọ́run. Àdúrà yín gbà o sì lè pè mí sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896839. Ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839. Àní wọnú òkùnkùn.

96.7. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ò gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọbádára tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara bàbá ojú bá mi kalẹ̀. Mo ti wà níbi àfihàn tewétegbò àlàáfíà èyí tí ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà Liberty Stadium tó wà ní òkè Àdó ní ìlú Ìbàdàn. Tẹ bá ti gba gate 2 wọlé ẹ ó ti rí mi ní stand number 5 ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún stand number 5. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà wa torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ bara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nẹ̀ ibi ta rójúdé Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayé ọlọ́mọ wípé ojú ni mọ́lẹ̀ ara o. Ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré. Ìdí nìyí tí mo fi bá wọn kópa níbi ìpàtẹ àlàáfíà èyí tí ń lọ lọ́wọ́lọ́wọ́ stand number 5 ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún ibẹ̀ ni mo wà. Bákan náà ni olúléeṣẹ́ wa wà ní ìta Kinlóye lẹ́gbẹ̀ẹ́lé epo tóta ní òjé ìlú Ìbàdàn. Bóyá fẹ́ wá sí iléeṣẹ́ wa lóde ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 0904 88 688 53. Bàbá ojú ni ìmọ́lẹ̀ ara. Tó bá mọ̀ pé onípèníjà ojú mọ́wọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà tàbí kó mọ́wọ́ òsìn kó fi bojú òsì kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà bóyá ojú yìí ń gun ẹni àbó ń hun ẹ àbó ń sáná àbó ń rìn wìnìwìnì àbójú tiẹ̀ tiẹ̀ máa ń sú orí nẹ rí là tẹ́lẹ̀wọ́ rẹ ìwọ́ tọ̀ dá yàtọ̀ mọ̀ láàrin 50 naira sí 100 naira. Ẹlòmíì tí wọ́n bá ní ẹ̀ka méjì pé ka mélòó ni ẹlòmíì ò tiẹ̀ rí nẹ́rí o rí nǹkan tó súnmọ́ ẹ o dẹ̀ rí nǹkan tó jìnà sí ẹ gbogbo ọ̀nà kọ́nà táìsàn ojú yìí tó lè máa gbàdọ́ láàmú máa bọ̀ wá bá mi níbi ìpàtẹ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní stand number 5. Oríṣiríṣi nǹkan òun ló máa ń fa àìsàn kéèyàn má rìnà déédé tá à ń pè ní àìsàn ojú. Alákọ̀ọ́kọ́ èèyàn lè ní nẹ́run àjàkálẹ̀ ẹlẹ́wù gbẹ̀dú kójú yìí kọ́ máa gún yẹn kọ́ máa rò yẹn kọ́ máa hún yẹn kọ́ máa dami kọ́ máa yọpin. Ẹlẹ́ẹ̀kejì èèyàn lè ní kòkòrò inú ẹ̀jẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n á pè ní kòkòrò barajẹ́ kòkòrò bẹ̀jẹ̀jẹ́ ó lè fà á kí ẹ̀jẹ̀ máa gbóná wá láti inú ó sì lè fà á kí iṣan èyí tí ń gbẹ́jẹ̀ lọ síbi ìrìnà èèyàn kí iṣan yóò ní àyẹn. Tó bá ti wá lo gbogbo àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ o mọ̀ pé ti nípèníjà ojú nìyẹn. Bákan náà kéèyàn máa ronú púpọ̀ jù ìrònú púpọ̀ jù a máa ṣàkóbá fún ìrìnà kéèyàn máa rìnà déédéé títa táwọn àgbàlagbà máa ń pè ní ìgbóná ó ti ẹ̀ lè ṣàkóbá fún ẹlòmíì láti kékeré kọ́ máa rìnà mọ́. Bákan náà tí ẹkú bá pọ̀ lápọ̀ jù òun náà máa ṣàkóbá fún ìrìnà oríṣiríṣi àìsàn ìrìnà òun ni wọ́n máa pè fún wọ́n lè ní ayọ́kẹ́lẹ́ ba ìrìnà jẹ́ ayọ́kẹ́lẹ́ fọ́jú òun ló ń dà wọ́n láàmú àbí kí nǹkan funfun kọ́ tiẹ̀ wá léwó tó ń tó síbi ìrìnà tiẹ̀ Elédùmarè kò ní gba ìrìnà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Tó bá mọ̀ pé onípèníjà àìrìnà déédé yìí o lè dáka Kùránì o lè dáka Bíbélì o ti ìrìnà rí ohun tó súnmọ́ ẹlòmíì ò rìnà rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ̀ tẹlòmíì bá ń dráìfù lálẹ́ báyìí bíse ni yóò máa já sí kòtò yóò máa já sí gegele o ti ní ìpèníjà àìsàn àìrìnà déédé nìyẹn. Kàn sí mi níbi ìpàtẹ àlàáfíà èyí tí ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà Liberty Stadium tó wà ní òkè Àdó Ìbàdàn stand number 5 òun ni mo wà níbẹ̀ tàbí kọ́ wá sí olúléeṣẹ́ wa tó wà ní ìta Kinlóye òde lẹ́gbẹ̀ẹ́lé epo tóta ní ìlú Ìbàdàn bí náà ni. Ìwọ tó bá mọ̀ pé onípèníjà ojú mú àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dákin. Bákan náà tìró tá a fi ń ṣe ìtọ́jú nípa ojú tìró àbáláyé ó ń bẹ ní iléeṣẹ́ wa àwa kì í kàn kankan sínú ojú gbogbo ògùn wa látẹnu lẹ́ẹ̀tì máa lò ó bóyá wọ́n ti sí abẹ síbi ìrìnà tiẹ̀ wọ́n sì ṣe ni àbó ti pẹ́ síbẹ̀síbẹ̀ náà o ò fi rìnà déédé wá àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dání. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa pè mí sí òun náà ni 0904 88 688 53 0904 88 688 53. Níléeṣẹ́ tiwa àwa kì í fara níyẹn torí pàwọn náà bẹ lọ́rùn kọ́ lọ́rùn fara ni wá. Bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ sì ti wá síléeṣẹ́ wa tí wọ́n ti wà ń dúpẹ́ Elédùmarè yóò jẹ́ kí wọn ní ò lẹ́nu ọpẹ́ ó sì gbégbá ọpẹ́ fún àìsàn àìrìnà déédé òun ni kẹ máa gbébọ̀ wá bá mi níbi ìpàtẹ àlàáfíà èyí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà Liberty Stadium tó wà ní òkè Àdó nílùú Ìbàdàn ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún òun ni mo wà níbẹ̀ stand number 5 stand number 5. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa pè mí sí ni 0904 88 688 53 0904 88
6 8 8 5 3 àlàáfíà lójú o.

0: Well, say I repose you said that, Mumbo, a deck inside him, said you man we cool or not. A deck inside him, we said you man we cool or not. Tom Batty Coombe. My work, but that was sorry. Tori alakunrin onimalu deun ngangan lo je mi logun e je kin lo parkin pada tin ba pada de e wa e pe gbogbo ele fun yin gan wo e wo eri ile aye ile asan jo gbogbo n to le ijo kan to lohun won ti wahala o gbogbo yoruba won ti wahala o gbogbo orin ajo ta ba rin ta fi jajabo loku o gbogbo nu gbo te rin un gbogbo e pata ede won ti sun up tin ba so tin ba ji ma sale alhamdulillah laaro pe enikan ko ti mo je mo ti eni mi apo ti e ri ni mi e se ni won ji gbe o re ni mi won se ni aki mole ile eru o re ni mi won se ni aki mole se oko to anu ngbo to ba ti sele tan e mo wa Olorun ni je o sele ni a ni ra ni fese si o nkan nbe me wa nsele
1: Aloye
2: e je ki awon eniyan o mo yin
3: oruko mi ni Muslimuddin Alamale Yakin ti o ba yin mo si afa la lopon
2: e dakun kin le mu wa gege bi imoran ti o je anfani fawo eyan wa
3: ti mu wa fawo eyan ni oro nipa bi alijanu se mo yo awon eyan lenu
2: to bo la se mo pe alujanu yo yan lenu
3: ba se mo pe anjanu yo yan lenu en to re ba tin tasi tan wi oro sunu omo tin soro yawo oro tin tasi to ya to ti gbogbo eyan tawon eyan na ri pe oro yo bara mu mo iru eni be alijanu lo yo lenu
2: ti a ba ri eyan tin da soro tin sa paper sa kankan e da ko se alujanu na ni o yo lenu
3: nigba mi o mo janjanu tori pe orisi meji ni eto je tanu opolo wa bi awon mo to mu kolu bi awon ti won se afato latara pe to le kolu opolo ti o bo opolo je iyan na wa loto so mejeji na la ntoju sugbon e to le je talalijanu ninu isesi e ri pe yo yato ninu isesi bi ko mo da soro bi ki o mo foso re bi ki o mo we en to ti dagba to ti to yawo nile ti o ni we ko ni foso ta ma ni o foso yo ni ko ti ya bi ko mo sun to je pe won gbiyan ko ni je ko ni jamun yo sun loru o le sun lasan sugbon loru ko ni sun lati ko to je ka won yan sun won ni sun e mo da won yan lamu
2: ti eyan ba nje nu wuje wuje ti kan da soro ti o se kankan iyen ti ni owo alujanu ninu nu
3: nigba mi a ma lo wa alujanu nu nigba mi asimo janun opolo sugbon iyato laarin mejeji tan ba ti gbe dodo wa wa mo so mejeji na la ntoju
2: egbo awon kan mu ele kan wa nijo oni mo ni ki won pe number yin pe omo won to nse gangan won si pe number yin nigba ti ma ri eni to ni eyin bi ose meji ori pe ara re ti yato si bi won se mo wa do na se o mo ya ba na ni
3: telemi a mo ya bolo n ba se ni ki nkan ye se si ni telemi a mo ya ale lo mi to lo ose meji ti o gbadun elemi osu kan elemi le osu meji osu meta sugbon bọ́dọ̀ ń bá ti fẹ́ sí ni kódà sílẹ̀ tó lọ́jọ́ márùn-ún rí
2: ṣé àwọn tí wọ́n wá ń mọ ìmúkúmọ̀ táwọn mọ́ ìmúkúmọ̀ kankan yẹn ẹ máa rí ọ̀nà àbáyọ sí lọ́dọ̀ yín
3: ọlọ́run ọmọ ní káràwọn náà tọ́jú pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run
2: ká ní ọmọ mi ti wá mọ tó ti fẹ́ bọ́ sórí kí wọ́n ọlọ́run mọ ní ìlú sábà bí náà
3: ọlọ́run nìkan ètè gbádùn
2: ṣé àwọn nǹkan míì wà náà tẹ́ sí ń ṣe ìtọ́jú ní lórí àbí lọ́rọ̀ alálùjànú àti onígangangan dé nìkan ni.
3: So ọ̀rọ̀ àjẹnu ọ̀rọ̀ tó pọ̀ ni àjẹnu àwọn fa ẹ̀fọ́rí tí wọ́n wà ojútu ẹ̀ tì gbogbo ògbìyànjú ni wọ́n ṣe wọn à nírí yanjú àjẹnu àwọn fa ara ríro tí yóò lágbára tó yẹ pé kódà wọn à nírí yanjú gbogbo ogun ara ríro ni ó lò kò ní lọ àjẹnu àwọn sábàbí ẹ̀ àjẹnu àwọn sábàbí kéèyàn má rọrùn sùn gbogbo ayé tó wọn ò ní sùn ó rí ìròsìn ní dàrú kò ní sùn o mo ti rí àwọn tó sọ fún mi pé wọn ò sùn fọdí ọdún méjì òjò ọdún méjì olóhùn ò sùn òjò ọdún méjì olóhùn yàjúlẹ̀ báyìí kí ló máa ń ṣe lóru olóhùn ọmọ wa nǹkan sí ni ó rí ìròsìn ní dàrú torí pé àjẹnu nídàlámù ibi san ojú rẹ̀ lọ́lọ́ dúró sí kò ní jẹ́ ó sùn bó bá di jú báyìí kò ní sùn àti láwọn míì náà tó yẹ pé àjẹnu tiwọn ó ń fẹ́ wọn ni lẹ́fìmọ́ láwọn obìnrin tí ó wọ 40 30 40 years 50 years ti o ni loko yo si fine
2: ti won si fokunrin lo ti o sa pe ohun o ni fi
3: yo ti e ma ba won okunrin se to ba ku dede kan yoju le won na ni won ni ri fe to ba debi pe a fere na ni won ni ri fe
2: alojo mo le yo le
3: ni o nfe ni ko si ni je lemi o bo nfe ta ti pade imo ye ru e to lo si padagbadu awon tan loko ko da ta lo bi marriage won pelu anu olohun
2: eduna eni to wa to ti loko to wa pepepepe ti o ri omo bi eyin na to ma nda si e to ma ni maran lori nkan ba o
3: se ba bi ko ma romo bi to ba pe anje lo se ba bi ko ma romo bi gbogbo okun tan ba lo fun ko le sise afi tan ba pada toju re dilan to e kan gba toju e
2: e dakun e ba mi dakun number yen fa awon eyan ki wo le mo bi tin wo pe si
3: so number mi 08027 5864 08027 5864
2: le kan si baba
3: 08027 5864
2: e seun o ko yin le kan si
3: oruko mi ni Musleudin Alamoli Yekin gbogbo aye mo si afa lalopon
1: Mọba ilẹ̀ karùn-ún àwọn ìjòyè. Bàbá ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀tura tẹ̀lé jayori yìí. KF Motels, Sàdánkàtà wọn. Full security for property and your life. With full air conditioner for all rooms, mini rooms, standard room, executive room, with suit. Bákan náà ni ṣíjú Adéhùn Olúwa fún gbogbo ènìyàn tó bá fẹ́ ṣe ìnáwó. Tó ti gba ọ̀dúnrún èèyàn náà ẹ̀sán ṣoṣo 500 people. Tòun ti executive hall, conference hall, tẹ̀lé lò fún training, seminar, lecture and other activities. KF Motel, you can enjoy yourself, family, couple and your friends. Kódà àwọn tòkè òkun KF Motel ni wọ́n lọ́ọ̀jì sí. Báwo lẹ ṣe ń fẹ́ sí? Oúnjẹ tilẹ̀ yà bí tókè òkun. Pẹ̀lú ọtí ẹlẹ́rìndò tó mọ̀kẹ́ ní balẹ̀ lálàáfíà ní KF Bar àti àwọn nǹkan panu lóríṣiríṣi tí mú ẹ̀kẹ́ ní ṣe ṣọ̀kọ́ṣọ̀kọ́ tẹ̀rí tọ̀yàyà tàkúlẹ̀ tàkúnlẹ̀ òun làwọn òṣìṣẹ́ wa fi ń dá kọ́sọ́mà lóhùn. Àyè ìgbọ́kọ̀sí ń bẹ pẹ̀lú security tó ga yàtà. Ààrẹ gbogbo ìlú Ìbàdàn ó ní KF Motel fi kalẹ̀ sí ní Total Garden Ìbàdàn. Telephone 07073992996 tàbí 08032513884. KF Motel is the place that you can enjoy your life.
4: O ma tiẹ̀ wá ga o. Àmì ni àbájẹ ìwà gbéṣẹ́ lé kíkọ́ àti búlọ́ọ̀kù yíyọ fún báyìí.
5: Ọ̀nàrẹ́bù ṣe mú ti sọ fún pé the king property dey bàdùn wòpọ̀.
4: O ṣe ọ̀rẹ́ mi, o sì wí fún mi tó o. Àwọn kan ló ń fi àwọn tó ń yọ búlọ́ọ̀kù àti ilé kíkọ́ hàn mí. Tó sì jẹ́ pé búlọ́ọ̀kù ta ara lọ́dọ̀ wọn. Tá a bá ti fẹ́ gbé lóńtú ká yánga.
5: Ẹyin o, o ti wáyé yín báyìí. Ẹ sì ti jásí pé àwọn tó dáa mọ̀ ni wọ́n bá the king property dòwò pọ̀. Ní the king property, wọ́n bá ní kọ́lé, ralẹ̀, talé, wọ́n tún bá ní kọ́lé lọ́nà ti gbàlódé. Bẹ́ẹ̀ ni wọ́n tún bá ní mójútólé tàbí gbà ní sílé. Pẹ̀lú òfin, tẹ bá fẹ́ ra ilẹ̀ níbikíbi, the king property ni ẹ kàn sí. A tún bá ní yọ block tó bá ti lé ní 2000. Sí site níbikíbi pẹ̀lú machine and solid block. Àbẹ́ yóò tí gbọ́ pé a lè bá yín kọ́lé, ralẹ̀, talẹ̀ níbikíbi nílẹ̀ yìí. Káṣí tó bá yín fi rẹ́ǹtì. Bákan náà la tún bá ní rìnúfẹ́ ìtìlé lọ́nà ti gbàlódé. The king property láti New Garage Ìbàdàn lọ sí Akalawe. Ẹ sọ̀kalẹ̀ ní Olúkoyí bus stop tàbí láti Àpáta lọ sí Odò ọ̀nà Ẹlẹ́rẹ̀. Ẹ sọ̀kalẹ̀ ní Olúkoyí Central Mosque lọ́dí kejì. Ẹ ti rí bánà the king property nbẹ̀.
4: Telephone 08050302695. Lẹ́ẹ̀kan sí 08050302695.
5: The king property ni ẹ bá dòwò pọ̀.
6: Ìrọ̀rùn dé gbogbo ẹ̀dá tó ń jí lójúmọ́lójúmọ́ tó ń ṣiṣẹ́ déédé tó sì yẹ kó jẹ tó dáa fi tó dáa panu. Kingdom Foods Nigeria Limited tó ń pèsè oríṣiríṣi oúnjẹ aṣaralóore lónìí ẹ má wulẹ̀ sòpò jìnnà mọ́ bẹ́ẹ̀ fẹ́ ra lá fún ẹ̀gbá gàrí funfun tó kan lẹ́nu gbírín-gbírín fùfú tó funfun lẹ́lẹ́ tí òòrùn bànàbànà àkàrà bean snacks yellow pap ògì pupa tí gbogbo ẹ wà nínú àkámọ́ ọ̀rá lẹ́jẹ̀wọ̀n bá fi nǹkan panu sẹ́nu tó kí káfi tó dáa panu lẹ́yìn ó mú gàrí fi gàrí tẹ̀bà káfi gàrí tó lókuta tẹ̀bà ògì tọ́lẹ̀ láwọn àkàrà panu tó tún ṣe mú gàrí. Kingdom Foods Nigeria Limited ló ń pèsè ẹ̀ máa fún oúnjẹ tí ò ní máa tó tún han ara ẹ lé mọ̀ oúnjẹ tútù tí Kingdom Foods Nigeria Limited ń pèsè ni wọ́n máa ra òkòtò àánú multi service ventures ló ń ṣàpínká ẹ̀ tó ń tà bó fẹ́ rà lọ́pọ̀ tàbí lára tó ń tà òkòtò àánú multi service ventures ni ó kàn sí ní KS Motel Shopping Complex Total Garden Oríta Mẹ́fà Junction Ìbàdàn telephone 08033304174 08033304174 Kingdom Foods Nigeria Limited ló ń pèsè ojú mi dá oúnjẹ pọ́nbélé tí wọ́n fi kẹ́míkà pẹ̀lú ẹ̀.

0: ẹjẹ́ kí fàsíkò yìí kí mama Fadayomi happy belated birthday. Ìjọ Monday ló yẹ kí n ti kí wọn mú dẹ pé màmá ń gbà mú ṣe program lọ́wọ́ fún bulimba mi ò get through but mo rí miss calls later. Màmá Fadayomi igba ọdún kan ẹ ṣe máa pẹ́ fún wa o ẹ bọ̀mọ̀ pẹ́ láṣẹ Ẹ̀dùmarè. Ẹjẹ́ ń dúpẹ́ lọ́wọ́ Túnde Oyewo. Túnde Oyewo kún ara good story mi fún iléyà tó kọjá yìí. Shall always be well with you. Thank you very much. Àwọn tí wọ́n jẹ́ kí n máa ní feeling pé mo ti ṣàṣeélẹ̀ wálé àkàṣù ọ̀rọ̀ ò ṣe o. Mo dúpẹ́ àbúrò mi dáadáa àti bá bọ̀ ti pẹ́. Wọ́n jẹ́ kí n mọ̀ pé ká ṣe rere dà pọ̀. Àwúlọ́wọ́ ìwọ náà jẹ́ kí n mọ̀. Alice egbò fẹ́ rújú. Ọlọ́run tọ́ òpó ò ṣe gan.
1: Ọlọ́run sir.
0: Thank you very much.
1: Yes sir.
0: Ò ní tẹ́ o. Wọ́n náà ní payín kéke.
1: Aṣọ ìrọ̀rùn.
0: Ó ha.
1: Àwa náà ni a lè jábọ́ lẹ́yìn.
0: Lágbára náà bara wa pé. Sáré jámu kúò. Torí arákùnrin kan ó jẹ́wọ́ onímọ̀lú ló ń gbé tẹ́lẹ̀. Ó wá wò pé mọ̀lú ò jáwó. Ètè èèyàn ló jáwó tó bá ti lè rí èèyàn gbé. O lè fún rẹ̀ ló ṣàlàyé o. O lè béèrè owó èló lọ ta mọ̀lú kan. Mọ̀lú mélòó lọ lè kú lẹ́ẹ̀kan. Pátápátá kọ gbé mikra wọgbó àbí kó kapsta mi ò bá kó mẹ́wàá nọmba ta ní 200 àbí 500 mẹ́wàá rẹ̀ jẹ́ sẹ́sẹ̀ jẹ́ 5 million tó bá gbé yẹn yọkan ó lè já 100 million if you don't pay 100 million I go kill am for you. Kábíyèsí wàhálà mọ̀ wá àfikọ́ náà ó ṣàánú wa jámú rí àjò yẹn bó ni.
1: Ọ̀pọ̀ ni fọlọ́run mú kí gbogbo àwọn tó ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ mo dẹ̀ kí gbogbo àwọn mùsùlùmí òdodo ipe a kú ọdún iléyà tó kọjá lọ.
0: Bárikádé sálà.
1: Ẹ̀mí wá ṣe púpọ̀ ẹ̀ láyé láàyè ṣùgbọ́n nǹkan kan lèmi máa ń sọ. Tọ́ máa ń kí àwọn pé happy sálà.
0: Happy sálà.
1: Bí ò bá sówó ń bẹ̀ kí ló wá pì ń bẹ̀. Bọ́n bá ní happy sunday. Happy sunday tí ò sówó nú ẹ̀. Ìrònú pé kò sówó lọ́wọ́ mi tí ọmọ máa fi jẹun tí ìyàwó máa gbà mo máa dáwó ṣọ́ọ̀ṣì kò ní jẹ́ kẹ́lòmíì lọ ṣọ́ọ̀ṣì. So anything any time èmi máa ń sọ fún wọn pé ojoojúmọ́ lọ́dún lọ́dọ̀ olúmìnira àwúlọ́wọ́. Ìjọ tí mo ti já ọgbọ́n wípé ní òní ìrẹ́lẹ̀ di ọ̀la àtijọ́ yẹn ni mo ti ń ṣe ètò bá ṣe lè ní owó béèyàn ṣe lè gbé ṣiṣẹ́ láì lo ṣe wàhálà tí ó sì máa rówó gẹ́gẹ́ bí àwọn òyìnbó ṣe bọ́ ṣe ṣe. Fóònù wa tó bá ní android phone tó ní iphone information ló kù tó need information yẹn òun náà ló ń gbọ́ láti bí ọdún kan àbọ̀ báyìí. Ẹnìkan ó send message sí mi ní ìjẹta ó ní is that program tẹ́ ẹ̀ ń polówó yẹn is it still going. Ó ní lọ́kàn bí ìgbà tẹ́ pé ṣé ó sì máa crash. Meanwhile business tí ò lè crash ni èmi kọ́ ni mo ní ṣùgbọ́n bí ta study ẹ̀dẹ́ gbogbo wa lórí anybody tó bá ti ra phone lónìí ó máa ní YouTube ń bẹ̀ ó máa ní Facebook lórí ẹ̀ ó máa ní Twitter ń bẹ̀ ó máa ní TikTok ń bẹ̀ Instagram Telegram ó wá kù sọ́wọ́ ẹ láti lo gbogbo nǹkan yẹn because òyìnbó ti ṣe sórí fóònù ẹ ó kù ẹ sọ́wọ́ ẹ báwo lo ṣe wá fẹ́ ṣe àwọn tó ní business yìí wọ́n wò pé ojoojúmọ́ òun làwọn èèyàn ń wo fídíò ṣùgbọ́n àwọn tó ní fídíò nìkan ló ń lówó. Ká ní àwọn tó ní gbogbo social media
0: handles yẹn
1: àwọn tó wo ẹ̀rín lásán náà rí.
0: Wọ́n sì já data.
1: So àwọn tó wá ní business yẹn wá ní ẹja pé èrò sínú app àwọn so that àwọn á lè meet up monetization àwọn social media handles owners.
0: So kéèyàn kàn wo kíní lórí fóònù
1: wọn
0: lè já owó.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìpolówó
1: ìṣẹ́jú àyá ìmí 5 seconds ìmí 25 seconds èyí tó gùn jù ní 45 seconds.
0: Tí ò pé 1 minute.
1: Tí ò pé 1 minute. Lẹ́yìn ìyẹn.
0: Yóò dẹ̀ jáwó.
1: Ẹ sá.
0: Dọ́là àbí náírà.
1: Dọ́là ni.
0: Dọ́là ni ń já.
1: Dọ́là ni ń já ó yàtọ̀ sí náírà. anything they ban se phone we ohun ni ise to nlo se lojojumo nkan to ba mu e to ba nlo si office ye lojojumo to de reti pe o ma gbowo ni pari osu ohun na lo difa fun nkan ti mo gbe dani asiko yi de re mo tin pariwo pe ojo bi mi osu yi oni lo pari birthday month mi oju oni lo pari leyin oni wa gbo laro Monday ṣugbọn lọwọ lọwọ bayi 7500 naira lo ma fi join ni 7500 nkan to ba mu e to ba lo enroll ni school o sanwo school o sanwo gba o sanwo awo o wa lo school yen ko kan school board now
0: okay
1: so bo se ri na niyan bi gbugbu nkan ti mo nso so to ba wonu group mi tori o gbo information yi o ti register o wonu group mi information
0: tell
1: me
0: in
1: Benny yen ni
0: 75
1: Benny jamo 15000 itele ojo bi lo je ko bi 75 sugbon ni sin gere to ba ti wa wonu group mi ma send the video to
0: you why ba lojo bi yen
1: May 14 ani o pin o fe ti koja ati wa ti se koja ati se koja to dun to mo ni ka ma reti
0: ngo ba ba abe se fun mi ni nkan fun birthday
1: no
0: ale ni igba e mo e ti so yi ke fun mo number ojo ti lo
1: so nkan ti mo wa so fun yin ohun ni pe to ba je iro ni mo gbe dani mi ni debi ti mo de loni no to ba je iro ni mo gbe dani mi ni ma wa lojo ojumo loso ose ni ibadan yi lasan radio mefa ni mo lo ni badon yi lasan
0: that's okay
1: itori e ni mo se so pe ile ise radio to ba ti gbo mi ni ko lo send oruko station yen si lo send lagelu nitori lagelu lo tin gbo mi nsin lati ola on the first owo e lo oke ni yen
0: 08080 33 59 59 60 70 70
1: jo ma pe mi lori WhatsApp number mi
0: okay
1: itori to ba ti pe mi o ti di mi lowo lati da won elomi lohun ti mo nda lohun 08033596070 WhatsApp message only ni mo be tori Olorun awon ti mo ti block be ni lagelu
0: la just lagelu
1: awon ti mo ti block to ba ti ri pe o ri mi ni mo ti block e ni ohun bi n to share to ba pe mi direct call ki n to share ma tu gbowo itori olu ofin ti mo gbele ni
0: penalty ni
1: e be ni ma fi POS sanwo fun mi ma de lo USSD emi o nse scammer scammer lo ma ni sha lo sanwo wole ki n pale owo yin mo idi yato wa niyan
0: number yen number yen
1: 080 be ni 33 59 59 60 70 70 loni e sa kin to ma lo sa iseju aya la le ni role yi awon leader to ma fun mi link won tun fun mi link tap tap kan bi mo se so fun 1-2 years ago ni e ta se tap tap yen I made almost 2 million afa imamus Said Jimo o make 1.250 latare awon kan ariwo yen lawon gbo ton fi rowo
0: e lo mo make na
1: mi mo ṣugbọn ma je yin na si mo ti se ri emi to polongo e mo ma ko serve ma ko study e o tun ti bere na niyan adupe lowo olorun thank you so much sir 08033596070 WhatsApp message
0: only. Ẹ tun gba bẹ́ẹ̀ kan lórí yẹn.

0: ọ̀dọ́pẹ́. Ṣé wọn ni mò ń bèèrè yín ni? Ẹ dọ́kun iṣẹ́ mu wà. Jíjọ́ kan lè ti sú mi.
1: Ṣé kì í ṣe pé ṣe ọ́fíìsì ni wọ́n náà wà o? Torí iṣẹ́ ti ń bẹ̀ẹ́lẹ̀ báyìí. Iṣẹ́ community sales rep ni o. Iṣẹ́ àwọn abánitajà ládùúgbò tó ní kálukú ń gbé láì kúrò ládùúgbò wọn. Oníṣọ́ọ̀bù o, oníṣọ́ọ̀bù o kan. Ìwọ sáti lọ́ya yà ti polówó búrẹ́dì tó fẹ́ tà fara àdúgbò rẹ. Bẹ́ẹ̀ kẹ̀ré, iṣẹ́ ìrọ̀rùn ló bá dé ni o. Torí búrẹ́dì tí gbogbo ayé ń wá káàkiri gan ló pilẹ̀ fẹ́ báwọn tà. Èyún Ìbàdàn Big Bonus Bread. Búrẹ́dì 2000 naira ti ilé iṣẹ́ Better Life ń tà 1000 naira. Fáwọn alárajẹ kó o tó gbé lẹ̀ báyìí. Wọ́n ti bò wìtìwìtì. Owó ọ̀sẹ̀sẹ̀ lóníkálukú mọ̀ gbà tó ní ṣe pẹ̀lú bónkálukú bá ṣe tà sí. Búrẹ́dì péréte tó tà fẹ́yàn mẹ́wàá ni wọn kò fún ọ lóòjọ́. Gbogbo ilé iṣẹ́ kọ́ mọ́ bẹ̀rù. O wá ta búrẹ́dì rí o, ta búrẹ́dì rí o ní ṣe o. Tó o bá ti lákì kanjú. Kó o tó mọ̀, o ti ń gbowó tẹ́ni tó lọ látàárọ̀ lóru ò rí gbà. Láì kú ò ládùúgbò rẹ̀. Pe nọ́mbà yìí kan tó gba àdúgbò rẹ̀ mọ́ lọ́wọ́. Torẹ́ nìkan àdúgbò kan ni o. 090-254-27551. Lẹ́ẹ̀kan sí 090-254-27551.
2: Bọ́ọ̀lù ìlú ayò àti fèrè ní bá bí rí ìdárayá alẹ́ tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí Arsenal àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
3: Leandro Trossard attempted by Bukayo Saka history makers.
2: Ní ìhà kejì, àwọn defending champions lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
3: Dembélé!
2: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026. Ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ṣẹfẹ̀ fipá ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM. Ìyẹn ní Mouth 21 ní Ring Road Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026. All Mobility ló ṣe.

ṣiṣẹ́ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Ṣúlárin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.

0: I can balance to check in my boot gap right.
1: Oh yeah, what jeki ya isi ya isi. Ije lo mo pe fun osu marun akoko odun yi ka se tin du awon eniyan ninu be lo fi ayo ku oka awon eyan laisi idaduro kokan lati ni ya cashport si valentine cashport easter cashport to tun yeto si workers day cashport ile to gbona gbona titi di ile ye cashport pelu agbo nla kan to je akoko se iru e loti tu ati lododo e ti mo ka se pelu oto nu to ba so be o ma se be lowo lowo lasiko yi akoko ti to fun midye cashport Cashmore, Cashmore, you should do. Owo to le ni milionu lona ajota naira wa fun jije ati bi awon to ju ogota eniyan lo lo ma ni ipin lati je lo se kokon ma se fa seyin ma jora re lenu gbogbo ayu to ba je duro fun anfani lati yi ipin si aye re pada bo se nta to tun ta si be la anfani re npo si Wednesday 24th of June yo jojo ayo la pelu rire lala ko tun o ya bere sini lo ma ta pelu code e lori splash fm star 347 star 1004 star 1 hash lori lajelu fm Star 347 Star 1004 Star 2 Ash. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Media Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti Cashier? Mo ti Cashier.
2: Jẹ́ ti gbọ́. Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ọ̀nà tàbí ra token. Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
3: Báwo la ṣe lè máa lo iRecharge?
2: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ sí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1# kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ni, máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀. Lẹ́gbàá IBEDC token yín.
3: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
2: iRecharge sanwó iná ní rọrùn.
4: Ronú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilga City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.

ẹni tó pè kẹ́yìn ló gbà á tó ní bàbá wa Tunji Oyelana Tunji Oyelana and the Benders ọmọ nìkẹ́ Tunji Oyelana and the Benders ọmọ nìkẹ́ bàbá ṣe á pè wọ́n ní bàbá 86 kọ́ ẹni ọmọ nìkẹ́.

Attention, father. Stephen Osita or Sadebe.

0: Thank you, Murenike Helen. I didn't see your message. Thank you. You remember, say, Ejimo for Ejikwe Mogu. Fortune George, he talks, well done, Mr. Pius. I'm in the class with my lovely sister, Mrs. Murenike Helen, and Alaja Adenike from Ede. We are enjoying this program. Good job. Ugochinyere 1 of Abia State. Thank you. James Fumi, thank you. Idris Abidemi, thank you. Adejumo Abimbola, thank you on Facebook. Looking good as usual. Alawode Kunle, thank you. Edarapo Mami lori Facebook wa. Mo bere bere kan le kan wipe. Adibo tasiko bato. Amo an wo baba wa. Ibato gunde. Talole dojuko Ibato gunde lale yi. Talole dojuko baba ososa. Baba lo sosa. Ibato gunde talole dojuko lale yi. Now we exactly fi face Ibato gunde tonight. Go join me live on Facebook. Make you go right and there. I won't see the person when we say go face Ogunde tonight. Ayo de Oloye de, thank you. Similayi Aziz, thank you. Eja fin Emakpe Eko lo bami ko lori Facebook. Elo te ate jise sori Facebook. Mo fe ba omo baba wa. Ayin la omo wura. Mo fe ba omo won soro bayi. Ojo kefa osu karun odun 1980. Irawo nla kan oja. Hey. Isele to mi gbogbo Nigeria, o mi gbogbo Nigeria titi papa julo. Gbogbo le Yoruba o mi ti o se die. Ojo mo ni gbagbe lojo na. Ojo kefa osu karun odun 1980. Ayin lo mo wura fi le sasobura. Eyin le bi won. Eyin le bi won. Eyin na le li ba ton mo le si dada. Tori controversy, speculation si ti poju. Oloka kan oka yen oka yen ko gbodo kan je. Oka yen iyan gbodo fi gba ya, teyan ba fi so ya, eni e ma lo ni. Eyin le bi won. Eyin na le li ba ton mo le si dada. Ba o lo se sele. A n gbo yin ma.
1: La ti pada so mo tin se so na ni pe mo ya de lo so ka ma se ma keje yen.
0: Ta lo wa nbe
1: to fi mo pe o ka ma se ma keje ni ilu gogolo re to wa le yen o koju se mi o ko yin se mi. So ko ti mo se yin. Emi ti wa ninu moto mo eko mo lo leko mo wa ni won danfo. Wọ́n dá ọ̀rọ̀ bọ̀dá ni Akeem sílẹ̀ ní ilé kan àmọ́ bí mo jẹ́.
0: Akeem kan
1: ni. Ẹni olóhùn àtàkéèmù bẹ́ẹ̀ ni. Olóhùn àtàkéèmù jẹ ní ẹskírìmù. Olóhùn àlàáfíà ní orí jẹ́ ẹ̀kẹ́.
0: Láti
1: ìlàgọ̀mọ́. Akeem ìdẹ̀ gbá wá ń wọ àná. Má tún ṣì máa sọ náà pé àwọn tó jọ ṣe ìgbà nígbà yẹn. Ọ̀rọ̀ ni ọ̀nà sọ pé orí ni ikú alába ń wà.
0: Orí ni ikú
1: alába
0: ń
1: wà. Wọ́n ló sọ pé orí ni ikú alába ń wà. Wọ́n ló mú òkà yẹn wá sí gbá ìyá ẹ̀ pé èmi anígirájú ta ló wà mẹ́. Mo ti sọ fún yín pé àyè sọ́pọ̀ nínú ọ̀rọ̀ tá àbá wá fún wọn lẹ̀ kan máa sọ lọ kan máa sọ bọ̀. Ṣé àmọ́ pé gbèsè wọn lọ pé nílé lóòótọ́.
0: Wọ́n lọ pé wọ́n
1: dé. Ètò báyìí omi tó wọ́n wà dé. Sọ̀rọ̀ sàgọ́ mò ń sọ. Tó bá ní high blood pressure bó ṣe ń bọ̀ yẹn kò ní tó bá wọlé yẹn tó bá fẹ́ ṣẹ̀kọ́ sókò lè kú ni. Ẹ̀jẹ̀ ọ̀rọ̀ sàn èèyàn tó ń bọ̀ wí pé mo fẹ́ jà. Ó lè má dọ́dọ̀ báyé omi tó ti máa fẹsẹ̀ kan tó lè lọ. Wọ́n kílẹ̀ pé ọjọ́ tí fihàn lójú. Wọ́n fọ́gò mọ́ wọ́n fọ́ cup mọ́yàn lórí. Mọ́ọ̀gì kò kí ń ṣe just ordinary go. Wọ́n fọ mọ́yàn lórí. Ìgbà tó ṣẹlẹ̀ ó ṣubú sílẹ̀. Wọ́n fi sílẹ̀ wọn gbé lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n lé ẹni tó ṣe nǹkan yẹn wọ́n lè lọ.
0: Báyé
1: ìfọ̀kọ́ tó padà Danny, before ko to pada de, on gbolo bi olojo kide. So, ayi mo ye orisirisi, on se program ko me ni daruko radio to de, le ko bi. Ti eni kan so pe lati boyo sogbo abi nkan. Faji FM ma so, faji no tin se program e. Tẹni yẹn ni bóyá tó ìjọgbò lòun wà pé òun lòun wá láti ibẹ̀ yẹn tó òun wá gbé aṣọ ara mi ẹ̀ fún wọn tọ́ fi sí ẹjọ́ níbo làwọn fámìlì ẹ lọ.
0: Kábíyèsí.
1: Tó o ní ṣe sọ fún yín pé tábà tí wọ́n lè kọ́ máa sọ lọ́tún kọ́ máa sọ lọ́sì tí mi ò ní gùn.
0: Season film ni dẹ̀.
1: Season film ni bẹ́ẹ̀ ni kò ní tàn ẹ má jẹ́ kó tàn.
0: Tati ẹni Fatai báyé wù mí bá wọn ṣe jẹ́ sí Aji Costly.
1: Fatai báyé wù mí. Ìmùlẹ̀ lọ jẹ́ close friend.
0: Close friend, wow.
1: Bẹ́ẹ̀ tó jẹ́ rẹ̀ jinlẹ̀.
0: Kai.
1: Tó dẹ̀ jẹ́ wípé ìṣú lágbára kò nígbàlà. Báyẹ̀ Wùmí ò lè ní lọ́kàn ìpé òun fẹ́ pa ìlà.
0: Kai.
1: Ó kàn ti kọ́ pé kádàrá ti ẹ̀ lòún fi gbé. Báyẹ̀ Wùmí jẹ́ ọ̀rẹ́ sáyìnlá, ó dẹ̀ ti jẹ́ fans fún. Ṣẹ̀mí kó gbogbo eléré náà ló ní fáàmù.
0: Bẹ́ẹ̀ni.
1: Báyẹ̀ Wùmí ti ń náwó Báyìnlá ṣì ń ṣọ́gùn pé báyìí. Ó wá jẹ́ ẹni tó ti ń náwó fún un tó pé nǹkan kan ló wá ṣẹlẹ̀ sí lábẹ́òkúta yẹn tó ti fi Abẹ́òkúta sílẹ̀. Ìlú tó wá lọ yẹn Báyìnlá ti lọ bí ètò ti rí. Àyè kó wá ṣe bí. Kí ó wá ṣe bí. Ṣẹ̀dẹ̀mọ̀ Àyìnlá ní kinní yẹn lára kò kí ń tààyàn dànà. Àbẹ̀rẹ̀ tó ti ṣe fún un ní tipẹ́tipẹ́ tẹ́ ò pé à. Bolo látijọ́ ìkíní kan ló bá ní nǹkan báyìí ló gbé òun kúrò. Kí ló gbé ẹ kúrò láéláé ṣẹ̀dẹ̀mọ̀ bàbá mi ó gbẹ́ni tó gbóyà wábí àjọ máa padà fẹ́gbà ni. Ó lóun ò lọ owó mọ tóun ṣe èèyàn ẹ náà ó ṣe àwọn àṣemáṣe kan níbi iṣẹ́ wọn ni. Tó o ti bìlí pé tóun bá padà jẹ́ gbà wọ́n máa gbé òun. Àyìnlá ni má wọ̀rí. Òtún tó máa ṣe fún un. Eré mi ni. Ó dẹ̀ mú wálé. Àyìnlá dẹ̀ ṣe nǹkan tó ní lọ́kàn láti ṣe fún Báyọ̀ Wùmí ó dẹ̀ ṣe fún un. Ó dẹ̀ mú mọ́ra pé ìyá ò ní jẹ́ torí nígbà tí ìwọ náà ní kò jẹ́ kí n mọ̀. Ó dẹ̀ fi ṣe mánéjà ẹ̀. Ohun tó ṣẹlẹ̀ sí Báyọ̀ Wùmí pẹ̀lú Àyìnlá ó ti ṣẹlẹ̀ jù sí i. Ó fi ṣe mánéjà ẹ̀. Ìgbà tó fi ṣe mánéjà ó di káwọn èèyàn wá fẹ́ gbére wá. Mánéjà náà ṣàmárí.
0: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n bá mú 5,000 fún mánéjà. Mánéjà lè fi bóyá 2 naira lẹ̀ lówó tí ò tiẹ̀ ṣe ń gbọ́ létí rárá.
0: Kai.
1: Tó o kìíní yẹn ti ń di gbọmọgbọmọgbọmọ tó ti fẹ́ pin Àyìnlá lẹ́mìí. Ọlọ́run má jẹ́ kó jẹ́ wọ́n olùsìn máa pa mí.
0: A tún bọ̀ lórí ọ̀rọ̀ yẹn ẹ̀ṣọ́.
1: Ṣẹ̀rọ fẹ́ǹ ọlọ́run má jẹ́ kó jẹ́ wọ́n olùsìn máa pa mí. Àìmọye ṣóò tó máa gbà tó ti máa tówó máa ti bábò mí lọ. Mo bá ń kọ̀tínú láti máa ṣe báyìí mí náà níyàwó ńlé mo lọ́mọ ńlé nà. Àní mo tún máa ṣọmọ òkúrò ń ta kí ló fẹ́ ṣẹlẹ̀. Ṣẹ̀rọ sàn ìjà yẹn ń wá láàrin wọn ó. Ó dàbí pé mi náà fẹ́ ṣiṣẹ́ mọ́. Mo padà tó múra fún ẹ mo fẹ́ gbà básíkò náà máa ń pè. Má gba báísíkò mi. Oníkàlù Báyọ̀ Wùmí ti dé láyé ara ẹ̀ kò wá mọ́. But one thing about bàbá mi kò kí fẹ́ yóòdì. Ẹ wò bá tọ́lọ́wọ́ àti bàbá Adéwọlé náà jà. Bí bàbá mi bá lo òde tó bá ń bọ̀, ó máa gbé mọ́tò lọ ta ni bàbá Adéwọlé. Tó máa páàkì tó máa lá òdu orin sí gbogbo àwọn ìyàwó àwọn màámi ìyàwó bàbá Adéwọlé àwọn ọmọ àwọn ẹ̀gbọ́n mi ọmọ wọn. Ògbọ́n máa bọ́ ta. Sẹ́ni tó ń bá yẹn gbà nìyẹn. A ṣáà fẹ́ lọ sí àdúgbò ibi tẹ́ni yẹn wà kẹ́ni yẹn lè rí bóyá yẹ wọ́n rẹ́rìn bóyá ṣe kínní kan. Ó lóun wá Báyọ̀ Wùmí. Òun wà kò rí. Kó tó di pé wọ́n wá pè é wípé Báyọ̀ Wùmí wà bíbá. Lílọ tó lọ náà kò ní jẹ́ pé bóyá ó lọ nílọ pé òun fẹ́ jà. Ṣé ọ̀rọ̀ sáà torí kò expect ẹ̀ pé wà bẹ̀ yẹn mọ́ ọ̀ wá pè mí. Báyọ̀ Wùmí tó wà wà lágọ̀ọ́kà. Ó rí Báyọ̀ Wùmí ṣe lòdì mú ní aṣọ pé kọ́ lọ bá ń pọlọ́pàá wá lára ń pọlọ́pàá wá. Lónìí má gba básíkò mi lọ́wọ́ ẹ̀. Báyọ̀ Wùmí try láti escape. Òun fẹ́ já ọwọ́ ẹ̀ pé kó fi òun lẹ̀ kó lè sá lọ. Àyìnlá ò gbà. o mo ti pe wa ni cup o da si loju gbo yo ma ta loju a fo mule
2: be ni
1: ko fi sile igba to di pe ni o sa fe jawo fe sa lo mo fi fo pin ni ni ni lokan emi si mama so emi lokan lati pa amon ko to lo ba lo ma se ni o lo ma se ni
2: won ni lokan lati pa
1: o ni lokan lati pa anja bi ti kan koko gbo na ko ti ku won ti ri awon bayi so
2: lẹyin gba yen ki lo wa sele si abaye wumi
1: jeri aye ni jeri ali ke mo nte yo ba ri leyan ri o awon kan ni nigba yen won ni pa awon kan si n ba mi jiyan de ni boni pe won pa ipo wa to ba wa laye gbogbo eyo lohun emi o n ta gbo nigba yen ni pe won pa but till now a si n gbo po si wa
2: e si n gbo po si wa
1: ha bẹẹni àwọn kan ní ṣe mọ pọrọ ayé bí ò bá kún ajíkú abánú yín sọ.
2: Adíkú a ti gbọ́ngbà kan wípé ok àwọn Facebook ẹ lè darapọ̀ mọ́ wa báyìí lórí Facebook Lagelu FM 96.7 Lagelu FM 96.7 a ti gbọ́ngbà kan pé Aji Costly ti ẹ̀ sọ fún àwọn ọmọlẹ́yìn ẹ̀ wípé ìkánú yín ni Judas tí ó pa mí iṣẹ́ lóòótọ́ ni wọ́n sì ní pé ó sì ṣẹlẹ̀ at last ó dẹ̀ ṣẹlẹ̀.
1: Òun náà ni òun ni mo sọ lẹ́kọ̀ọ́ pé nítorí pé ó ń fìtìnà tiẹ̀ pé kó gbowó kó má kó lẹ̀ kó ṣe gbá kó ṣàwò ṣọmọ tí ló bá bí yín pẹ̀lú ọmọṣẹ́ yín ẹ̀ lè sọ́rọ̀ ẹ̀ kò ṣe pé bóyá ó ríran àbójẹ́ awòràwọ̀ kan pé ó ríran pé bòlùwù náà onílù adéwọlé ò ṣe bẹ́ẹ̀ fún elégbè ò ṣe bẹ́ẹ̀ ìgbà kan ò ṣe bẹ́ẹ̀ eléyìí ti mú lọ́kàn dání kò jẹ́ kó jẹun ẹ kí lọ sàn gbọmọ sọ.
2: Ó yé mi.
1: Inú kúrò lọmọ tó yàn bí gan-an o lè pèdè yẹn fún pé wá ń bí ó lọ má jẹ́ kó jẹ́ pé ọlọ́mọ àràn mọ́ wá mú wa èèyàn lè pèdè yẹn pé ọlọ́mọ má jẹ́ kó jẹ́ wọ́n ló máa pa mí
2: tó
1: wọ̀ nìkan ni ẹni ò kì í sì lára ẹ̀ ṣẹ̀gẹ̀tẹ̀
2: ọmọ
1: gbowó lọ́wọ́lé wà á kò jẹ èmi ni màmá lọ máa ṣe eré ọ̀fẹ́
2: kàbíyèsí
1: ìyẹn kó rí bẹ́ẹ̀ náà so ìdí tọrọ yẹn ti jáde ìyẹn kò ṣe
2: kó bóyá kì í ṣe bí
1: ó ti mọ̀ ní pé dandan náà nínú.
2: Ma ma fẹ́ mọ̀ ọmọ Nàìjíríà ma fẹ́ mọ̀ because Ayinla was a very popular man, he did great during his time. Ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé láti rí wípé ìjọba ìpínlẹ̀ Ògùn fi orúkọ bàbá sọ nǹkan tó lápẹrẹ lábẹ́ òkúta ida national award àbí kọ́ntẹ̀ immortalize wọn bójá àdúgbò kan ni o ní tokolóhun lẹ́gbàá bójá àdúgbò kan ni o bójẹ́ you know orúkọ at least kí orúkọ wọn ká máa ṣe kí ni ká máa gbọ́ orúkọ wọn síwájú àti iwájú sí ìgbésẹ̀ wo lẹ̀yìn ọmọ náà ń ṣe láti push wo lẹ̀ ń push láti rí pé ó wà successful.
1: Ọlọ́run ló ní dédé. Ìgbà ni pé jẹ́kanrí ẹ̀ kò tí tásìkò ni. Ọ̀rọ̀ tẹ́ sọ yìí mo dúpẹ́ lọ́wọ́ sínítọ̀ wa Ìbíkúnlé Amosu. Nígbà táwọn wà ní.
2: Gómìnà.
1: Wọ́n wà ní.
2: Senate.
1: Ó dà pé tán wà ní gọ́vnà. Wọ́n ṣe àwọn ìgbésẹ̀ kan nínú ilé wa. Wọ́n tẹ̀ tíráì. Ògbà tó yẹ kán ti gbéjọba lẹ̀gbọ́n wọn ṣì ń ṣe àwọn ọ̀kọ̀ọ̀kan ń bẹ wọn fẹ́ sọ bẹ̀yẹn di mọ̀rún ọ̀nà ti jẹ́ pé àwọn èèyàn máa ma wá síbẹ̀ wọn máa ma wò ó ọ̀tún parí ẹ̀kọ́ tó lọ àfi síwájú ọlọ́run náà kọ́ ló ń jẹ́ kí wọ́n ṣìwé kan wá láti lè sọ pé wọ́n fẹ́ ṣe àwọn nǹkan tó jẹ́ pé nǹkan má lè gbàgbé pé wọ́n bá ní pé wọ́n péjọ wọn wo ẹgbẹ́ kíní àyìnláńdì kan ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ.
2: Ó tó bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni.
1: Ọlọ́run lọ́ba tó ń ọlọ́run náà la máa fi gbogbo ẹ̀ sí níwájú.
2: Bẹ́ẹ̀ ni.
1: Gọ́vnà wa tó wà níbẹ̀ náà ní kò mo mọ̀ pé àwọn náà ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́ tí wọ́n máa ibi tí sinetọ Ìbíkúnlé Amosu gbé lẹ́dìí mo mọ̀ pé àwọn náà máa tẹ́wọ́ gbé. Kọ́tó kúrò bẹ́ẹ̀ ọlọ́run á fún gbogbo wọn ṣe. Àṣẹ kọ́ lè yẹn máa pa ẹ̀bẹ̀ náà ni wọ́n máa ṣí ọlọ́run á jẹ́ kó ṣìwé fún wọn. so mama shi wo ko won ibi ki awon se de awon na o ise won ni dise adawole ti won na a ma yori si so ebe na la na be na la pe en ko ma ni

0: adupe ọlọrun adupe adupe adupe adupe
1: gbogbo nkan to jọ mi loju ninu oro aye omowura ni wi pe bi omowura se bawo e se gbagun ere omowura nigba to ku mi o ba won yo ti be gbagun ere e nigba to wa laaye so o dàbí ẹni wípé ká ní gbogbo eré tí àyìnlá ti ṣe sílẹ̀ mi ò tí ì rí alápàrà kankan tó ti bí ti àwọn rẹ́kọ́ọ̀dù ẹ̀ up to today kọ́sọ̀ sì bá bèrè lọ́wọ́ àwọn ẹni tó jọ mọ̀ ẹ̀mí wípé because ọmọ yẹn gan ìtàn tó sọ pé òǹgan náà ló máa rọ àrọ bá ni because ọmọdé yẹn ni àwọn gan náà gbà tí àyìnlá ọmọ wúrà kú Ayinamowura died now 1980,
0: 46 years ago.
1: No gbogbo ba yen te ba lo si ile awon because ni akako ojo ona yen awon egba ijebu awon lo po ju nbe yen
0: ni awon egba
1: te ba lo ile olonje te lo ile awon to nta oti oyan Ayinamowura no man come most of them so mo fẹ bèrè ṣé àwọn family ẹ ṣé wọn ní anything tí wọn benefit from iṣẹ tí bàbá wọn ti ṣe sílẹ 46 years ago because the music is still evergreen kò tí ì sí ẹni tí ó kọ orin àyìnlá ọmọwúrà gbogbo àwọn tó ń kọ orí sí wọn mú nínú orin ẹ wọn tún tún kọ ni but bó ṣe ń tún kọ bó ṣe ń ṣe kò sí nǹkan sì dàbí original gangan wọn tún rí original gangan ṣe photocopy.
0: All right. Won gbo yin ni si do
1: but so ojo ati ka ma gba lowo na ni pe igba ti Olorun igba to ba ma ye wa ni ki Olorun da wa le
0: adura nla ami
1: o ye ayinla omo wura leyin iku e
0: kai
1: ti e to ku ba ma n boju weyin ni ayinla omo wura na mo pe ki lo de because if you're talking you need to have more urans you need to be that one like Jọlọrọ bá gbọ́ kí ni máa bọ lọ́rọ̀ oṣù àyìnlá ọmọwúrà ló ń jẹ́bẹ̀. Eléyìí tí wọ́n máa ń kọrin tí wọ́n máa kọrin búra wọn tá a máa pè kí ni ó máa dárúkọ ẹ tó ń bú gangan ni.
0: Live.
1: Má ṣe jẹ́ kí n gbọ́ ooo pé wọ́n jí ẹ lórí lò. Àyìndé. In fact, that is to show you how good àyìnlá ọmọwúrà is. Àwọn ọmọ ẹ̀gbọ́n ò lè mọ tó àwọn tí wọ́n wà láyé nígbà tá àyìnlá ọmọwúrà ló gbà. Àyìnlá ọmọwúrà ìpè ní jẹ.
0: Wow, no doubt.
1: And àwọn tí ó ń jẹ lára àyìnlá ọmọwúrà ń sìn wọn níye. Àyìnlá ọmọwúrà dẹ̀ ló ti kú. Kọ́lọ̀ ń ṣe ọ̀rọ̀ wa ní ọ̀rọ̀ pé lẹ́yìn ìgbà ká bá kú tán káwọn èèyàn tún máa jẹ nínú ọ̀la wa báyìí lọ mọ wúrà ṣe nínú yẹn kí ọlọ́run kó fi ọ̀run rere kẹ́ gbogbo àwọn àṣìṣe kọ́lọ̀run bá wa fojú fún because at times tí mo bá ń gbọ́ orin àyìnlá ọmọ wúrà bákan máa tún rántí ayé tí mo ti jẹ sẹ́yìn ní àti àwọn ayé láwọn ọ̀dẹ̀ parí ayé tá a ti jẹ sẹ́yìn ìbàdàn ní ojú ọ̀nà. Yes, ní ojú ọ̀nà.
0: Ẹlẹ́ja.
1: Ìjọ ti máa wá Nàìjíríà, mo máa ní ìta máa tọ̀, a máa tọ̀ gbogbo ìta ti máa ń fọ mọ́tò lálálẹ́.
0: Kò sí wàhálà, mo retí. Ẹ ṣe gan ni Prof. Thank you, Professor Ojoyè, all the way from Michigan, United States of America. Ẹ ṣe gan ni. Wọ́n dárúkọ akakọ, ó jẹ́ kí n rántí Engineer Shoneye. One of the member of High Life Music Fans Club, Baba Majeko Baje, Lakako, Engineer Shoneye, Otujaki Ranti, member High Life Club, Comrade Bank Bade, I want to see a legend, Lakako, that school, Tuwani Akako, he talked about it just now. All right, ẹ kí n gbé pé méjì sí ká kúrò lábala yìí. Hello.
2: Báyọ̀ sí ìgbọ̀nmọ́ yòó. Ère ère ooo. Lafia
0: fun yin sir.
2: Omo oba gbe gbajumo. Oran sanma. Asiwaju patapataka faka lati dare patam.
0: Imo wule.
2: E ma ku so opolo.
0: Atupe.
2: Seri anamora te gbe lasale. Emi ma so ro kan. Exactly fi dada. Mo ti oba bo won ni ojo kula dere.
0: Be ni.
2: Eyo sun alaye.
0: Ato.
2: Ki mo de teyan sun alaye. Ede ka je keyan ma sun alaye.
0: Keyan ma sun won laye.
2: Be ni.
0: Tori
2: pe bi mo te ba je ko sun alaye.
0: Ka.
2: A ma bin kan to nse da lito. A de tubo continue lati ma si data si. Sugbon gba to wa ku tan. E wa le yan sun alaye.
0: Kai.
2: Je fi so to san gba to ku yen, so ba ni gba to ku.
0: Kai.
2: So ba ni gba to ku mo. Be nkan to nse da bi o da. Ta ba ru ya la ta ba ti se nto da. E je ka je ka on to mo pe nkan e lo nse o.
0: Oun
2: lo le tubo ma tira ka ma se da da si. Mo ngba to wa ku tan. E wa lojo kula dere.
0: Iyo
2: sun alaye. Se mo pe o ti lo. Ko le mo bo sun alaye abi mo sun alaye mo.
0: Kai, oro nla.
2: A be awa Yoruba. E ja ke si pe en ba be nlaye. E je ko mo bo sun alaye.
0: Ti je
2: gba to ba ku tan. Okay, ku se opolo.
0: E tani ko doju ko baba wa lale yi, Ibatogunde. Taleru.
2: Ibatogunde. Je le ba gbo mo si so laye ba.
0: Ki le pe?
2: Mo si so laye ya. Baba sala.
0: Baba sala.
2: Be ni. Se mo pe ise wa ni like na.
0: Mo
2: ti le je pe baba sala o korin. E ma gbo. Mo mo ji tata to lo ko so na de ni jita. Ame yi dere won se fo bi seyin. E ja lo mejeji ge bi re omode temi o.
0: Okay.
2: Alaafia fun ruto.
0: Alaafia fun yin sir. Thank you. All right. Hello.
3: Aro.
0: Kara o le o.
3: Aro.
0: Kara o le o.
3: Oko mi ni Eda SD Oyeniyi. Na takun bari.
0: Ben.
3: Brother wa to soro lati America lega. Oriso. A ma pe ko si olorin apala ayin lomo wa gbogbo ni o. Agnes Ola ko si alapale laye. Ko si alapala Agnes Ola. Agnes Ola si tun do kal ki ayin lomo wa bere. Tori mo pe mo wa loko ni towards 1968 ko 669 gbayan layan la bere to se labule. So nínú àpàlà lónìí lánàá títí láìsí mi Agnes Ola lọ ga gbogbo.
0: Alright.
3: Ben.
0: Alright. Ẹ ṣe gan ni sir. Thank you. 0912370 8675 that's the studio line. Alright. Hello.
4: Hello sir.
0: Hello. Ẹ bá gbóhùn yìí sókè ẹjọ́ ẹ já ṣe pàápàá a fẹ́ lọ
4: jù. Hello. Hello.
0: Okay. Hello ma. Yes ma.
4: Mo rẹ ni pẹ̀lú sọ̀rọ̀.
0: Yeah.
4: Àwọn dáàdì ti sọ̀rọ̀ síwájú sí òun ní òní ọ̀rọ̀ sọ lórí bàbá àìlà ọmọ wúrà. Bọ̀ àwọn tẹ́lẹ̀ fẹ́ gbé wá yẹn.
0: Bẹ́ẹ̀ni.
4: Fún mẹ́sẹ̀jì yín.
0: Okay.
4: Bóyá ti fògbẹ yẹn.
0: Okay.
4: Èmi ti ní pé kí bàbá Ògúnìdè Ògúnìdè kó fèsì Ambrose Campbell. Bẹ́ẹ̀ ṣe sọ pé ṣàfojú àgbà wo.
0: Ambrose Campbell. Èyí
4: ni ṣàfojú àgbà wo tó ká gbé àwọn àgbà yẹn.
0: Ta le tu wo lẹyin apart from Ambrose Campbell. Okay, e ma baaru. E se gan ni ma. Thank you. All right. Hello.
3: The lady ti awon olorin Baba Ogunde.
0: Ben.
3: Ore je land ke fi ko tele kan. Baba Ogunde, orin ibile ni Baba Ogunde.
0: Ben.
3: O iseri Baba Ogunde pelu iya ti won jo pentesi pelu iya gbati lalake. Se orin ibile iya yen na mo ko. Se ba nti.
0: Ben.
3: Wo awon yen ni a se orin ibile o da bi gbati awon olode ba sun be lana ni. Orin Baba Ogunde yato si gelegbe si gbogbo awon orin yoko. Mi o ti rente le gbe pelu e o.
0: Kai.
3: To le defeat Ogunde o.
0: Kai, to le defeat e.
3: Orin ibile ni o.
0: Baba Elemure nkan.
3: Elemure. Orin ibile lawon yen na.
0: Okay.
3: Orin ibile lawon yen na.
0: Okay, e je ma
3: ba. Ati Adejara Arun Alejaba.
0: Yeah. Okay. Ese gan ni sir. Thank you. All right. Hello.
5: E taro.
0: Yeah.
5: Ile ko wo la bi ni lati papa.
0: E ma wo le.
5: O ma pe se wa ja podo aso.
0: Ami, ami.
5: Aba ire wu mi nko.
0: Ki le pe?
5: Aba ire ye wu mi.
0: Baba mo gbajumo to ni baba ma at least kojo ma lera won ti o nse pe kenikan wa ni 100 kenikan ma ni 2 abi 3 nkan ta n try lati avoid ni e ma
5: baba sala na ni baba sala le fun le tele ra won
0: baba sala okay all right baba sala all right jen gbe pe kan yi hello
6: hello
0: ah bale monoton chief doctor joseph okun ade jp alapo mosiwo mosiwo e ka bo sori eto
6: yo da so so
0: jete ami sir
6: o ni ko to ko
0: ami ami ami ami
6: o ko fe so de ni pa awani ni o ni o la nfa lati fara won die wa to wa ni conference vice to aye toro
0: mm
6: there we go sir
0: wow
6: that 1970s
0: hmm
6: hello sir go on
0: I'm going sir
6: oh 75 or so wo wa ni aye toro as the water of that school that free world school
0: hmm
6: so I go tell ati won lo lo weekend
0: hmm
6: o me o fun lanfan lati lo ye won ani na won wura
0: hmm
6: so papa egun kan egbe kan won jade ni toko ni le yen
0: hmm
6: ajo won won lo si egun yen ton lo won ba se
0: hmm
6: awa ni oko wa awon bo le yin egun won jo lo waju so o je eyan taku taku gba ni koda nigba to iwe re kan ti won ri to se deni kan se
0: ben
6: won ra
0: wow
6: won ra iwe yen to di pe mo to fe won die si we ni kwa iku re olorun lo olorun olorun wa ti kona kan le yan wa pe we na percent le ye eh be won ya se wi ai woni ja de yin o le fe pa ko ni lokan lati fe pa rara ṣugbọn olorun pe iku re o ti owo re wa ni nkan kan nigba ti ko lowo olorun se ko mo se ko mo bi lo se wa kun ti eniye na na nti ji lo to lo gba lo eyan to tough die mi o tough
0: ka
6: o tough die
0: eh
6: you say I know you gent to one at all
0: oh
6: so you say oh le die aye la le die e wa won ṣugbọn eyan daada ni eyan daada ni o ti le opo lo olopo lo rin die se ki se die
0: ka
6: so wo le awon lati fara kira pelu e ni weekend ta wa lo si awokuta lati aye toro awokuta ye lati lo won se faji ni every weekend so a je ki won won ti wa wo lo daju egun fun atejun de lo si egun ye ti ta le ti won lo wa se egun ye
0: ti
6: wa gbo ko egun ni ta ni toko
0: ka
6: so yan dada ni ko lo won fo ruke o
0: ami
6: ko lo won ruke and e te ti awon jo wa na ko ye ke yin won ku tan àwọn ẹkẹ ń gbọ́n gbàgbé tó wá ti ṣe nǹkan rere náà àwọn olóòní pàlàwẹ́ kúta yusuf wà ń bẹ àwọn yòókù náà tó wà ń bẹ lóríṣiríṣiríṣiríṣi rẹ ó yẹ kíjọba wọn rántí nǹkan tí olóòní nìkan ẹni tó wá ti ṣe nǹkan rẹ́rì rí nǹkan tó kọ́ tàn kan wọ́n rí ọ̀dẹ ọ̀dà ó yẹ kẹ́ lè wọn rántí èyí náà fọwọ́ sí pé káàjọba wa tó wà ní ogun ní ìṣogun state government kí n ṣe nǹkan kan tí wọ́n yọrin rántí àyìnlọ́wọ́ wúrà ó dáa bẹ́ẹ̀ ẹ̀wọ́n mi tó wọ̀.
0: Ẹ ṣe gan ni sà.

0: Hello, Abika gbe Yusuf Olatunji ti won. Hello. Hello. All right. 0912 e je ngbe pe kan si then I'll have to leave. Hello.
1: Hello. Yeah.
0: Okay.
1: Mo pa ti end the match pelu gbadu gbe ni. Mo pe se a le match pe abi Sunny Ade ni abi gbodo je olohun ibile bi.
0: O le ma je orin ibile na but I can't wo, you know, their style of music.
1: The band,
0: All right, sir. Thank you. Hello, the caller.
2: Ekaro.
0: Yeah, Ekaro, sir.
2: Eku se ku ajeku en le ya o. Se bu ko e o.
0: Emi.
2: Oruko mi ni Arolu Isiaka to ara music lati wo.
0: Ben.
2: Ele se ku ko ku ko, ku ko ti mi.
0: Yes, sir.
2: Gba won lulu fe mi na. O fun ni kan.
0: Ami.
2: Kan wo ni baje o.
0: Ami.
2: A je won fa ile ga tala si a ni tason.
0: Ami.
2: So. Nipa ile ti egbe wa. Boko be to fun baba. Eda ji o abi kan. Orin won ba gbajumo ni mo fe ko. Ere o la won fo ma yo o se. Ere la fo ma yo se o.
0: Ben.
2: I want to see ti won so nibe yen boya baba o gbo eniyan yi daada nipa line ti omo wura wa ninu apala o ti si onilu won o ti solorin won en ba mo to ba mo memu fufun daada to ba biji di speaker ti ba gbo won omo wura e ri pe ori ti eyin gan ti won compose elegbe ti mo bi ozi han won so pe omo wura o mo so pe baba gani agba o ori pe boga payo ti won ti so itan o mo wura gan ri ko gba to fe sawu ibi n lo yo baba aguna so la wo
0: ben
2: ibi n lo don won bi won me ki lo fe mo fe sawu ni o sawu kan wa la koko to ko se gan e ti play re ri
0: ben
2: awo yen o se baka baka nbe bayi elekeji o la won aye gba ti e gan na ti ri ohun yen mu ohun yen wa nlo lo lojo bi de o ti si alapara won ni line ti won wa won so won so pe nu gugu alapala o pe ni ti ya li mu gaba na be na ni baba na so la na so bu se wa niyan ani sira wa gbo
0: ami
2: lale lori eni ta fe dibo babo ogunde ele lu baba ike tairo pelu won
0: ike
2: de ba ti lu baba sala
0: Yusuf Olatunji nko kile oju o le fi wo baba Yusuf baba Yusuf Olatunji ko se o jora won
2: Yusuf Olatunji awon bi odi ijo ele lu baba Olatunji na agbajo ni won.
0: All right
2: won de gbe nira wo ni
0: All right
2: Olatunji na da.
0: All right, she gone, sir. Thank you. All right, hello.
3: Tyros.
0: Yeah.
3: Omo ma gbe gbagba jumo le kan si. Folando na. E ma gbo na ti se riro.
0: Ate ti Folando le for a very long time pe at fe. Afe dodo omo.
3: Iye ma so be le dodo omo na. Se be competition la pe.
0: Awon yan lo ti e gbo omo Nigeria lo ti e so lojo ti
3: won. Tyros.
0: So mi fe de
3: competition yen kankan le.
0: Mi fe ka buku.
3: E ja so toro fun wa. To ba de ko speed lati lu hello to ba fit loju yin e file
0: okay
3: na ban ko ni mo le competition pele anybody mo le compete pele anybody so anybody lele lo nu gwa ta tin gwa tele
0: okay
3: so e wo bo se lorin to ori ogun de te gwa lai o fe lorin o bi gan ti o se get e to ba de face se ona gbo je aunt Àlàáfíà fún yín tó.
0: Àlàáfíà fún yín sà, thank you. Thank you. Hello.
4: Hello, Matthias.
0: Hello, sir.
4: Ekene Gbusa.
0: Yes, sir.
4: Aládìgún ló ń sọ̀rọ̀ láti Bode.
0: All right, sir.
4: Mi ò kìí pè sí ẹrí ọ̀rọ̀ tí ọ̀rẹ́ mi Gbẹ̀ngàn Ajímọ̀ ti sọ yẹn. Ṣe rí bàbá Ìsàlá ìgbẹ̀lẹ̀gbẹ̀ títí pé bàbá láì méjì ni Ògúndé wà. Ògúndé ń kọrin, ó sì tíátà. Bàbá Ìsàlá náà, olórin ló náà, ó dẹ̀ sí tíátà. Àlejò náà ni wọ́n dẹ̀ ti ní àkókò tí gbogbo gbádùn wọn. Àwọn tó bá máa kò sí gbogbo àlejò wà láyé. Ẹ bá dìbò fún wọn, àwọn àgbẹ̀ bá gbé wọn sórí òṣùwọ̀n. Wọ́n mẹ̀tọ́ ẹ̀ka pík. Láàrin méjì lọ bá ara wọn mu. Bàbá Ìdìgún ló sọ̀rọ̀ láti Bode lé ọlọ́yà.
0: Orin bàbá Ìsàlá mélòó lẹ lè rántí sà?
4: Mélòó ọ̀run mọ́ oru.
0: Iṣu tó wà níbẹ̀ ni. Iṣu tó wà níbẹ̀ ni wọn ò lórin tó bàbá Ògúndé. Orin wọn ò popular kò common. Ògúndé kò sí kò ṣe ojúra wọn lọ. Ẹ jẹ́ ká máa wò bọ̀ ṣe gbọ́.
4: Okay.
0: Ẹ ṣe gan ni sir, thank you. Hello. Hello.
5: Hello.
0: Hello, sir.
5: Hi. This is Prof láti Michigan again.
0: Okay.
5: So olórí ọ̀rọ̀ ẹ̀jẹ̀ fẹ́ gbé papọ̀ pẹ̀lú bàbá Ògúndé. Mo ṣe little research lórí ẹ̀. Ṣé pé àwọn wo ló ń kọ orin Ògúndé tọ́jọ́ ń kọ tọ́jọ́ wà níbi tí ń jẹ́ rí of music. So bàbá Ògúndé kú sí méjì gẹ́gẹ́ bí ẹ tó sọ̀rọ̀ tán sí tó ṣe sọ. Ó pín sí àwọn tó ń kọ Yorùbá theatre and folk music. Pẹ̀lú àwọn tó ń kọlá Ògúnmọ́lá, Dúrólá Dípọ̀, Mòsísọlá Ẹ̀yà, láti Bàbá Ìsàlá. Ó tún wá pín sí Jùjú Àpàlà High Life.
0: Ó kọ High Life.
5: Àwọn tí wọ́n jọ ń kọ Jùjú Àpàlà High Life style of Ògúndé. Ibẹ̀ láti máa rí bàbá Aipe Dàìró, Kingson ní Adé, Arúná Ìṣọ̀lá. Ìfàd, wọ́n tún fi Fẹlá Kùtì sí. Wọ́n tún wá fi àwọn tó jẹ́ pé wọ́n tún kọ modern artist. Pẹ́pọ́ wá ń kárí the same tradition pẹ̀lú Ògúndé ìpù. Àwọn yẹn ni bíi Beautiful Nubia, Lágbájá, Àṣà àti Adékunlé Gold. So ẹni oríṣiríṣi ọ̀nà mẹ́ta tẹ bá wà ń tó jẹ́ pé òkè tí bàbá Ìsàlá bá ti kọrin rí. Tẹ bá fẹ́ wo orin bàbá Ìsàlá kan tẹ́ fi wọ orin Ògúndé ó lọ pẹ̀lú ẹ̀. Tí ẹ bá fẹ́ wo orin Aike Dàìró tẹ bá fẹ́ wo orin Ògúndé ó lọ pẹ̀lú ẹ̀. Tẹ bá fẹ́ wo Lágbájá, Àṣà, Adékunlé Gold àti Beautiful Nubia àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Tẹ bá wo ní three category. Ẹ lè wo ní those three category. Ẹ má gbé òun àti Kẹ́nẹ́rí, ẹ má gbé wọn papọ̀. They will be biased in the voting. So ẹ má gbé Kẹ́nẹ́rí papọ̀ mọ́ wọn. Àwọn èèyàn ò ní bias máa wà jáfùn yá ti pọ̀ jù.
0: Yusuf Ọlátúnjì kọ́ ṣojọra wọn. Yusuf Ọlátúnjì ṣojọra wọn.
5: Báyọ̀ bá ní kán gbé Yusuf Ọlátúnjì Sakara ni Yusuf Ọlátúnjì ń kọ.
0: Bẹ́ẹ̀ni.
5: Sakara ni Yusuf Ọlátúnjì ń kọ. Tẹ́bádẹ̀ wo nǹkan tí wọ́n sọ mo ní pé òkè Ògúndé ó fẹ́ jọ ọmọ Àpàlà High Life. So ẹni tí ó lè lọ pẹ̀lú orin ẹ̀ nínú àwọn tó jọ ń kọ orin tó súnmọ́ Yusuf Ọlátúnjì ni Arúná Ìṣọ̀lá.
0: Mo
5: bàbá ń gbà ní àgbà.
0: All right. Bàbá ń gbà ní àgbà. Okay.